0: adupe ori igbani le gbo yi ikan lara awon ori igbani ti o si le ti laye laye ha 090 2370 86 75 tabi +231 814 249 1006 ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ẹ lóò bá ń ṣílẹ̀kùn fún wọn ta ní nbẹ̀ nbẹ̀.
1: ẹ lóò yé olúwa o.
0: ó ń wò mí ó sì ń wò yín o. ìyá fadípẹ̀ látòkè ṣe ni ojú ọ̀mọ̀ ní tìyẹ.
1: orin babalakin lade ibo ni o. ìgbàkúwe ọkọ orin yẹn kọ wa wípé ipò kípò tá a bá wà olúwa wà ní ìhà wa. ká mọ́ títorí rẹ̀ kò kúrọ́ pé ká kọ jésù sílẹ̀ tàbí ká sá sẹ́yìn fún jésù. ká túbọ̀ fẹ́ra mọ́ ìgbàgbọ́ wa ni. jésù ló wá dé ilé ògún. olúwa ọ̀fẹ́ tẹ̀gbẹ́ àti yín múlẹ̀ o.
0: àmì o.
1: àlè padà lójú ọ̀nà o.
0: àmì àtẹ̀yìn náà. ẹ ṣe màmá wa láti òkè sẹ́ni. wọ́n ní ó kọ́ wa láti fi ẹsẹ̀ wa múlẹ̀ bó tilẹ̀ jẹ́ pé wọ́n gbé ẹni tó kọ́ síra wọn. ẹ jẹ́ àtúnwò ẹlòmíì hello. akú àjí o akú ìdájí.
2: akúṣe olúwa.
0: olúwa kúṣe rẹ̀.
2: ẹni tó kọ orin yẹn ayọ̀rìndé. pásítọ̀ ayọ̀rìndé ló kọ.
0: alàgbà jíẹ ayọ̀rìndé.
2: bẹ́ẹ̀ ni sà. kọndíṣàn tí alàgbà rẹ̀ wà ní ìgbà yẹn.
0: mo lẹ́lẹ́ ìwà ńgbà náà.
2: kọndíṣàn tí alàgbà ayọ̀rìndé wà ní ìgbà yẹn.
0: bẹ́ẹ̀ ni.
2: ó jẹ́ kọ̀ǹdíṣàn tó ní agbára gan. ṣùgbọ́n mọ̀mọ́ ẹ̀. àwùjọ ẹ̀ jẹ́ ẹni tó ní ìgbàgbọ́ nínú ọlọ́run. níwọ̀n owó ènìyàn.
0: wọ́n owó ènìyàn.
2: wọ́n owó iṣẹ́ ènìyàn wọ́n owó ẹ̀gàn ènìyàn. wọ́n gbójú sókè wọ́n ní ìgbàgbọ́ ní ìtì nínú ọlọ́run. wọ́n gbà wípé ipò kíkò téèyàn bá wà láyé téèyàn bá súnmọ́ ọlọ́run tó fi gbogbo ìgbẹ́kẹ̀lé rẹ̀ lé ọwọ́ ọlọ́run. ọlọ́run ṣe tán láti ṣe kí ni o láti gba irú èèyàn bẹ́ẹ̀ láti sọ irú èèyàn bẹ́ẹ̀ di èèyàn.
0: orin yẹn ń kọ́ wa pé ipò kíkò téèyàn lè wà láyé ọlọ́run ṣe tán láti gba ènìyàn.
2: bẹ́ẹ̀ni.
0: ẹ ṣe alàgbà stephen ọlọ́wọ́ ẹ̀ kọ́ hun.
2: bẹ́ẹ̀ni
0: sà. adúpẹ́ god bless you. ẹyin ẹgba ẹgbẹ ń tọkọrin hun ẹ já tún wẹlú mi ń bẹ ọdà ẹ jẹ kí n ṣe báyìí ai bá tiẹ béèrè tó ní mo fẹ pa méjèèjì papọ̀. hello ìyá ìyẹn wọlé o bá ń bá ń sílẹ̀kùn mí. hello
3: ẹ kó tẹsán.
0: olúwa ló máa ń ṣètò rẹ o.
3: olúwa ń wò mí orí ló.
0: ojú yẹn ń wò mí ń wẹ̀ yín náà o.
3: bàbá orúkọ kìnìún ní mímọ̀ọ́sọ olúṣọlá láti àlùbà tájú òru ní àpẹtẹ.
0: alàgbà yìí mọ̀ solúṣọlá láti àpẹtẹ.
3: bẹ́ẹ̀ni sà bàbá owó èdè ló kọ́. ẹ̀yìn kò lẹ́dọ̀ wa nínú owó wa ní ajíbọ́dẹ.
0: lajíbọ́dẹ lẹ́dọ̀.
3: bẹ́ẹ̀ni ṣùgbọ́n ṣe wà níbi mo ṣe gbọ́ tí mo rí lórí fífún un pé gbọ́dọ̀ jáde láyé bóyá bí ìgbẹ́ tàbí gbẹ̀ẹ́ni sẹ́yìn.
0: bẹ́ẹ̀ni.
3: wọ́n tí wọ́n kọ wà yí pé kò kí kò tábà wà nínú kíkì ká dúró.
0: ká dúró.
3: ká fi ìṣẹ́ àgbọ̀ wà mú. lọ́rùn wà lọ́wọ́.
0: àmì ẹ jẹ́ ń ṣe báyìí torí ẹ lè mọ́tò fẹ́ lórí ọ̀fẹ́ àti tètè wọlé. ẹ ṣeun ẹ kàn yá mi ṣẹ́jú àyá kan. bàbá tó kọrin yìí àwọn ní alàgbà ajínrere jíè àwórìndé. ìdòwú àwórìndé. ṣùgbọ́n bàbá yìí ti lọ fidà lélẹ̀ níjẹ̀rin báyìí wọ́n ti fidà lélẹ̀. kí ni ẹ̀yin mọ̀ nípa wọn nta fe ka won eyan tun so niyan ba ti pe wole je mo kan nipa baba yi
3: hello yeah ni nipa won
0: e mo die
3: ile ti won be gangan lo si se kan yen ni kule
0: ile won si se leyin kule ile won tan gbe
3: baba to ni ile ti mo ba si se yen ara London ni odo la mo ko awon kan si
0: odo baba ile mo ko awon eru te yin fi sise ile
3: ni awon ile mo pe
0: te yin gbase eyin le te yin gbase te gbowo lori e odo won le wa n keru agbugbo awon kan te n lu le n ko si
3: o ma ji pode gangan ni ni na so ni wa je olorun ati yin igba ti eni ti London de mo ra nkan fun won ra start fun won mo ra jesu fun won le gbe fun ara mi lo fun wa ra mi ku fun won
0: kabiyesi olodun mare
3: ni mo wa la bi pode baba je ni kan to nice gidi gan ori won ni pati ni tata won ti ni na tata
0: be ni adupe e se gan ni sa alagba Amos Olusola god bless you omo tere kola wole god bless you iya fi debra afolayan god bless you e ba silekun fe lomi iranse yi won ti lo sinmi
4: oju oluwa
0: nwo mi nwo yin o
4: akwaje o
0: Oluwa loku n sise re. Ami ateyin na.
4: Oruko Jesu e ti bere dada e pari dada.
0: Ami ati gbogbo wa la o pari e dara dara.
4: Oruko temi ni Akipelu Bolawa lati Wona Bank.
0: Akipelu.
4: Ori te fi se lale yi. Kekere ni mo wa. Nigba ti orin jade.
0: Kekere le wa ngba to orin jade. Mo le ni kekere le wa ngba to rin jade
4: ah ile ire ni mo wa omo kekere ni mo wa
0: lodun
4: iba ni se mo je ti lo mo ti le die ni ogota odun
0: e ti le die logota odun
4: jade
0: be
4: ni mo kere ko po gan ni se ti omo odun meedogun lo ni so anti ni la ti ri do ni ja ki kutukutu ka to mura lewe wọ́n ti fẹ́rẹ́ kọ́ọ̀dù yẹn sí láti máa gbọ́ a tún wá lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mọ̀mọ́ mi kan ní ọjọ́ omi mọ́tò ta wọ̀ rẹ́kọ́ọ̀dù yìí ló tún fi sí títí ta fi gé àpò lórílẹ̀ ògùn lọ́dọ̀ tiwa rẹ́kọ́ọ̀dù yẹn náà fi sí mo láìkì bàbá gan ni o kọ́lọ́hún kó tẹlẹ̀ fún wọn o èmi náà rí wọn ní facebook ní kẹta títí bàbá ti fìjà lélẹ̀ o ọlọ́run á máa wà pẹ̀ lẹ́yìn tó kọ̀
0: Ami o atẹyin na o adupe ami e se god bless you e send the message si mi whatsapp ma reti n ba ti ta ba se tan ma yewo oluwa ko se re se god bless you ma yes ba silekun hey baba yi ti fi dalile ntian o sugbon orin yi in to bi orin yi ah o na ni mo fe fi si eri ohun to bi orin yi o na ni wi pe gbogbo en ba mo baba yi a mo pe baba yi oju tara o si fun won oju tara ti o si yi ko si di won lowo lati wi pe ki won jeun ti olorun fe ki won je nle aye gbogbo eyi te n pe wa pada si oju opo le mo kan mo pe mo so pe ona la fi si eri papo mora won ka le ma so mejeji papo ko di won lowo lati se un to ye ki won se tabi ki won je un to ye ki won je
5: yes
0: sugbon o ki se awon na o bi ko se pe iya ti olorun fi won fun o je mama rere o je mama to je wi pe aduro tini lojo ogun le o je iya awon ki se awon iya bi agba se ba won kan lo bimo ti won lo n gbe sorita se ba won kan lo bimo ti won lo n gbe sinu dustbin se ba won kan na bimo ti won lo n ju sodo n kekere sugbon iya yi nigba to bi won arakunrin yi baba yi won o ni damu kan tori pe si ogun olorun won je alejo boya bi alejo kefa ni won o je lori eto oju oluwa nigba ta bere lenti e boya bi alejo kefa na ma je won so itan yi ko seni to le gbo itan aye won ti oni ma gbomi loju ko si ma dupe lowo olorun alaye iwo to ti rora re pin ipo kipo to le wa in tolorun fi si o ninu yen to ba rora e pin joje mo yin pe yo je jade iwo na de de ni aye mo wa de de ni ti olorun to ma ma fi yan gan to le fi se ise re baba yi won je ni to e pe won o bi won ni akanda o won loju mejeji ti won fi riran nigba ibi won baba yi oje omo ti gbogbo eyan ti won feran nigba ti ya won bi won sugbon sadede ni wahala ti idamu kan de ninu ilu won ti iji nla kan ja iji na si ni missiles awon kile ti mo pe ni yoruba na awon igbona igbona ti mo ja loruko aba tomo ti emi mimo igbona taye igbona emi ko ni be ni kene ja nu wa igbona yi lo de lo wole lo to won iya gbianju aladugo gbianju sugbon nigba ti igbona yi o ye lo omo moju lo o to boju lo nko e ti mo nigba ni gbogbo eni ba bi mo to ba je tabi to ba je pe eyan ba gbe nkan kan lowo to dabi akanda eni pe gbogbo n ti mo wa sokan won na ni gbe won junu lo se won bayi ropa ko si n ti won so fun ya re romo ipa bo lo se ma se tabi ko lo gbe junu eri itan won na ni won fi korin yen itan igbesi aye won ni won fi korin yen ha won la won ki obi won kekere ni won wa nigba ti baba won ti ku baba wa ku tan idamu ti wa de ijija iji to ja yi lo moju lo ninu ila yi lo yi to ye ki ya si ma ronu pe to bo la se je bo la se mu kan si ma fayo ma lo si bi ton ba ti fe lo ma sise nigba ti eru eyan meji to de ru enikan idamu yi tun de arudu yi tun de o wa tun di pe nti o moju baba yi lo nigba to moju baba yi lo e ti mo pe to ba ti ri be laye igba ni ile iwe wo na fe ma lo sugbon baba yi je nikan to je pe won brilliant gan won je ni to je pe olorun fun won ni ebun pelu boju se lo se mo pe eni ba mo ma so kini kan eni wa nle iwosan to sick o ko lo sick o awon to ntoju re gangan ni won sick tori awon ni o ni sinme loruko jesu gbogbo okan to le wa ninu ailera kan tabi ekeji lowuro yi ni oruko baba tomo ti emi mo onisegun la baba abanidaro yo sabewo si enikokan yo de sise iwosan pe bayi ni baba ati ni mama yi n bayi gbogbo imoran tawon eyan fun mama yi mama yi o mo gbo nigba to wa fe di ko fe dabi alaigboran mama yin lati fi ilu bi ti won wa won fi be sile won gbe omo yen lo won gbe sare won gbe sasala fun emi re tori pe gbogbo bi koku lero to ta n pa bi koku lero to re n pa bi komo si mo awon igba miran wa ta yi o mo gba oni moran kan iwo o si ni mo wi pe to ba ti lo dance to the tone of imoran araye ayeraye ara yowo loro re mo so loriko abatomo ti e mo gbo eda to n gbo mi lowuro yi olorun ko ni yowo loro re o ati awa na ko ni yowo loro wa bayi ni mama yi lo gbe baba iku o bi ere bi awada won ba wo pe sa ni mu lo ilewe ko se iya na ni o fa lo ilewe gbogbo ti e ba n ko won won o le yamo aye ti aye o ti laju debi ti won ma ni bridge gbogbo awon kan ti awon ti o je akanda eda fi n kawe ni si papa julo nipa ti oju baba yi a ma joko kilasi won o le won se ko won ku le ko iya o mu won lo nibo ba tun di asiko jade iya o ti wa mu won jade yo ti wa mu won wale sugbon gbogbo ohun ti baba yi n gbo in to ma se ni to se kayefi ni wipe laarin gbogbo awon ti an joko ti awon gan ti e kuku loju mejeji jẹjẹ mọ pe baba ito ba dasiko idan baba ya tun ma tayo ju won lo ase ti tayo mo so fun enikan lowuro yi ati awon mo ti a ti ro pe dolant ni won ase ti tayo yo ba le enikan kan bayi ni baba ibere rin ajo aye won titi titi e wo a le sota ra ma so die die ni ha in ti mo sa fe ko mo ni wi pe to ba ti so re tinu in tolorun fe ko je o ma je
5: amen ire tin be fu guitar be lori
0: tori wi pe bo ba pada gbo orun omi yo tun so jade oda e ja gba ipe awon eyan bi melo kan ko to di pe mo ti so pa ja gbogbo e papo meri hello
6: hello e ka lo ta awon ta won so
0: aku ojumo aku aji
6: yes sir ah mi mo gbo ba ti ku o
0: baba ti lo
6: Kesetiye ede onaro pin ni. Kesetiye won ti le pin ni. Ah, o wa ni o ni gba yen le. O ma lo wa mo ma ngbo.
0: E wa nbo ngba yen.
6: Poli bada.
0: Poli bada.
6: Beni.
0: O mi pa gbalagba le yin na. Agbalagba le yin na nu. Beni.
6: O gba ti ma se kesetiye oruko ja mo gan. Gba won go meri agbeye yin ni.
0: Ayi ti e tun mo won dele e tun mo won te tun oruko ya won.
6: Mo gba 1996 mo pa I pass.
0: Adupe.
6: Mo ti ko na wa ti won fe le ni o lagbara lo.
0: Ah.
6: Ke ti e da ko na ro fun. Ke se ti o ma n to ti mi gan. O ma n je ti o je pe e ti bi ti ti se ba wa la e ko ma gba ko ma so ko se do Olorun.
0: Adupe adupe e se ki le poruko yin le kan si
6: Adeola Adesoye lati Olorun togo mo le se
0: Adeola Ade e se e se o
6: o ma gbe mi loju mi ti ma tin gbo
0: ticket ko se ni to ma gborin yen ti o ni ma juba ko ma gbe ogo fun iya to ba je iya rere God bless you ma ese ma ese ese ese ajinjara o ma je yin ese o hey oju opo wa na ni 09023708675 hello hello ma aku ajima
7: yes sir era sir
0: baba
7: worinde je da to ni emi imore
0: won je da to le mi imore
7: emi imore
0: won
7: fe mi imore han fo bi won ni bi cassette yen
0: won fe mi imore han fo bi won nu cassette yen kabiyesi
7: Wọ́n fẹ̀ mí ìmúre hàn.
0: Àwọn èèyàn pé rọ́pà.
7: Inú ìlàkọjá wọn gan wọn ò gbé jù sára. Orí ìlú àmọ́ sọ fáwọn èèyàn máa ní tó mú bàbá Wórì dé torí gbọ́ ọkọ mi kú tán. Jẹ́mi gan ní wàhálà ìlàkọjá lóríṣiríṣi. Mo mọ̀rò lọ́kàn mi pé n tó mú bàbá Wórì dé.
0: Ṣé
7: bó ṣe ní ìpèníjà tó ló mọ tó rẹ́rìn ti bá ń
0: bá. Bẹ́ẹ̀ni béèyàn bá pàdé wọn tẹ̀rín-tẹ̀rín ni.
7: Pẹ̀lú inú dídùn pẹ̀lú inú dídùn ni bàbá wọn fi kọ́ rí.
0: Bẹ́ẹ̀ni
7: wọ́n mọ fi kọ́ rí.
0: Bẹ́ẹ̀ni
7: wọ́n sì mọ láyò ní gbogbo ìgbà ni. Owó tẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rí ni.
0: Àbí o.
7: Àjùlọ̀ bá wọn.
0: Àmì àmì. Kí lẹ porúkọ ma. Ẹṣẹ́ God bless you ma. Ẹ̀yà fi kẹ́hìndé láti ìlú ìlọ́ra wọ́n ní tinú dídùn ni màbá máa ń ṣe pé wọn ò tiẹ̀ lè gbé sára ẹ̀ tiẹ̀ lè mọ̀ pé nǹkan ṣe wọ́n ó tọ́ ni kí ló wọ́n náà ńlá kọjá tó gba tó ti wá mú gbogbo ayé tó rẹ pé màmá sọ fẹ́ lómi máa ní pé ṣé wọ́n lórí gbogbo òṣòro ayé ni tójú ẹ̀ kankan gbẹ́rẹ́gbẹ́rẹ́gbẹ́rẹ́ bí wo bá ń ṣílẹ̀kùn ọjàre hello
8: hello sir
0: hello sir
8: síbi orúkọ ọlọ́wọ̀ lórúkọ tèmi lẹ́ẹ̀kan sí
0: yes sir
8: yíya rí orin yẹn mi lẹ̀ gan gbà yẹn o
0: bẹ́ẹ̀ni títí dìsin náà ni gbogbo ẹni bá fẹ́ mọ rírì òbí
8: ìgbà yẹn nígbà tó kọ orin yìí orin yẹn wọ̀ so emotional
0: rẹ
8: pé kò sí ẹni tó lè gbọ́ orin yẹn
0: kò sí
8: orí bàbá yẹn alàgbà ayọ̀rí wọn lójú wọn jẹ àkàndá èèyàn àwọn òbí ó kọ àwọn òbí wa lọ́gbọ́n gan ni
0: pe ko bi o je obi rere ka wa obi ka je obi rere
8: awon obi orisisi lo wa iya orisisi lo wa se e ba won kan lo gbo mo juro
0: iya to sawon to gbe juro awon to je pe won o ti e fo mo le nle oko ti won si dan o ti do boko mi lo nko
8: eye wo kan ti mama e se nba yen ipa igbe aye olobi ko ori yen se yan ba listen dada
0: Amiu. Ese gani alagba simi olowo God bless you. Ja tu o +234814 hello.
9: Hello alaja si o.
0: Ati fun eyin na o.
9: E ku to.
0: Oluwa lo ku seto re.
9: Oruko Jesu ko ni re.
0: Ami ateyin na.
9: Oruko Jesu. E je mo lorun ri pe se na aye.
0: Ami
9: ateyin na. Oruko mi ayin de Moses Latoyo.
0: Alagba ayanrin de Moses lati Oyo
9: ben ah mo ki baba to lo sun Olorun atun sare se
0: ami
9: da se lo pa ma se ke da kan mi taji ona ma se fa ni bi odun melo kan se yin bayi awon yan po ni bi so ji yan gan
0: won se so ji
9: won so ko ti pe na boya bi odun meta si merin bayi
0: ben ni
9: so ji yan ama ruin baba baba ki dada ṣugbọn gbogbo n to ba de bẹ dalaye won so pe o ti pe fun
0: gbogbo n to ba de bẹ dalaye ko bodo so po tan fun
9: bẹẹni ore mi yi ni ori na
0: eyin na eyin na lori ofe ati ran ni physical
9: mo lo bi ise mo lo bi ise fun ra mi lo ero tan mo se pana ni ale bi ago mejo mo si bo wa da mo si bigbe mo si na mo fa mi wole
0: e lo bi ise fun rara yin
9: be
0: e lo ero tan e wa nbo wale ero ege e wa nbo wale owa tun owa di pe ke wole le ba le dona nu le mama
9: be ni ni ojo
0: le le dona nu le mama lo wa di pe won wa fa yin wole
9: be
0: yo todun melo ba ise yin
9: at 1995
0: that's 1995 yeah, 44 bayi o mi mi pe omo kekere le wa ngba na
9: ben
0: oda leyin eto a soro e pe mi to ba deyin ta ba pari eto yi iseju mewa leyin gba ta ba pari eto yi ke pe mi ese se mo wi pe orin ni wipe ko so ohun to lede

0: sagbekele ba nsi lekun sagbekele hello
1: hello sao
0: hello ma
1: e ku ise oluwa o
0: oluwa lokukun sise re
1: oluwa so agbara di otun
0: ami ateyin na
1: a bo mi rin ise yin
0: ami
1: a de ise yin lade
0: ami
1: ise yin alere
0: ami
1: ohun mi mo ri oni kokoni koni kan si
0: ami o ami o
1: oruko temi ni gani olorun da lati abekuta
0: alagba gani olorun da lati abekuta
1: baba ni ajo go soro rin
0: irin ajo go soro rin
1: be ni ati ri ogo mo baba yen
0: won ogo
1: ati ri ogo mo baba ti gbogbo ilakoja yen ko to ma waye
0: ko to waye
1: bẹ́ẹ̀ni
0: gbogbo àwọn arógo bògo jẹ́ nínú ìrìn àjò ayé wa àtàwọn ọmọ wa lórúkọ jésù olúwa kó ṣe wọ́n mọ́ṣẹ́
1: àmì jésù
0: ẹ ṣe
1: bàbá ti lọ sùn
0: bọ́ ti lọ sùn
1: ọlọ́run á tẹ wọn sáfẹ́fẹ́ rí o
0: àmì o
1: bó tẹ̀ jẹ́ pé mi ò bí iṣẹ́ ẹ̀ mọ wọn rárá ni ìrìn wọn rí
0: ẹ ṣùgbẹ́
1: ìrìn náà ságbe ìbàdàn
0: ẹ̀yin náà gbé bá ṣùgbẹ́ ìgbórin wọn
1: àrí mo gbé bàdàn bí a ti jọ sọ̀rọ̀
0: bẹ́ẹ̀ni mo mọ̀
1: ká sọ̀rọ̀ baba adẹ́rùpọ̀ ọkọ̀ àti gbogbo ẹ̀
0: bẹ́ẹ̀ni ẹ ṣe God bless you
1: ọjọ́ ìlàkọjá kó ta di olóko di ọlọ́run mú
0: kó
1: má fi ọlọ́run sílẹ̀
0: kó
1: tó pàtàkì a wà pẹ̀lú bàbá
0: ẹ ṣe ẹ má bá wa bọ̀ wọ́n ní ìrìn àjò gòsòrò orin ewu ń bẹ lójú ọ̀nà ìrìn àjò ògo ìdààmú bẹ ń bẹ ìjì ń bẹ lójú ọ̀nà ìrìn àjò ògo ìlàkọjá ń bẹ lójú ọ̀nà ìrìn àjò ògo hello
2: hello sir
0: hello ma
2: aláàfin alẹ́ wà sà
0: akúkú dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olódùmarè àtẹ̀yìn náà o
2: mo ṣẹ̀ ń gbọ́ ní ìsinmi pé bàbá sún
0: o ẹ̀yin ẹ̀ṣẹ̀ ń gbọ́ ni bàbá ti sún bàbá ń bẹ nínú church àwọn ènìyàn ń wà nínú church wọ́n ń gbàdúrà lọ bàbá wọlé pé káwọn lọ́mọ gbàdúrà ní first three pé kán lọ́mọ gbàdúrà ò wípé àwọn ń bọ̀ wá gbàdúrà fún wọn bàbá tó jáde ni bàbá ò bá jáde mọ́ nígbà wọn lọ bàbá ti lọ àyàbò sẹ́ńdà lékè àrẹ́bà olúwa ṣeun
2: ọlọ́run kò ṣe ikú ní ìsinmi tòótọ́ fún wọn.
0: Àmì.
2: Mi ò rí wọn rí. Dó mo ti bá wọn sọ̀rọ̀ lórí fóònù rí.
0: Ẹ ti bá wọn sọ̀rọ̀ lórí fóònù tẹ́ ẹ̀ wọ́n rí.
2: Mi ò rí wọn rí. But mo ní àwọn ministrations wọn tó pọ̀ nínú program. Mo máa ń enjoy gbogbo ìgbà tí ministration wọn fi testify sí bọ́ ṣe lọ sọ́run tán padà yẹn.
0: Bẹ́ẹ̀ni.
2: Mo n padà rí mẹ́múrì yẹn mọ́ ni.
0: Ẹnìkan
2: mo mọ́ mi lára ní
0: ìpè mọ̀. Ẹnìkan bí ọdún mélòó kan sẹ́yìn.
2: Ṣùgbọ́n bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n mo gbọ́ kíni wọn. Even though that is every Wednesday bí nǹkan náà máa ń ṣe program
0: ní. Bẹ́ẹ̀ni nígbà yẹn lágẹ̀lú ní àná.
2: No, so that is every Saturday ni.
0: Bẹ́ẹ̀ni.
2: Saturday, àárọ̀ Saturday ni. Ìwọ̀n mo torí mọ àárọ̀ Saturday ni.
0: Àdúpẹ́. Àdúpẹ́.
2: Ọlọ́run ó bá ní dá wọn ọmọ wọn sí o.
0: Àmì o.
2: Ọlọ́run ó dẹ̀ bá ní dúró ti màmá
0: ìyá
2: mission.
0: Àmì o.
2: Ó lágbára o.
0: Àdúpẹ́.
2: Ọlọ́run ọlọ́rọ̀ ẹ̀mí àwa tó kú
0: o. Àmì o. Àmì o.
2: Orúkọ Jésù á gbọ́dọ̀ Jésù fún mi o.
0: Àmì Jésù.
2: Mo like ministration wọn. Tọ́ bá ń sọ wọ́n lè máa ṣe bí àwàdà ṣùgbọ́n yóò máa kó sí yín lára kúrúkúrú ni.
0: Adúpẹ́
2: adúpẹ́
0: olúwa ṣe ẹ̀rí lọ jáde sí lónìí nítorí pé
2: kí n tí ọlọ́run fún ọ̀pọ̀lọpọ̀ òbí tí wọ́n ń kàn sọmọ pálapàla
0: ìpèníjà ò fún ọ̀pọ̀lọpọ̀ òbí tó ń sọmọ rádaràda
2: bẹ́ẹ̀ni ó bá àwọn ìránṣẹ́ ọlọ́run míì náà wí àwọn ìránṣẹ́ ọlọ́run tí wọ́n ń pẹja àpasòfò
0: tí wọ́n ń pẹja àpasòfò kàyémù sèdèlé àdàbà
2: àwọn ni wọ́n mú ọdẹ ṣọ́ọ̀tì àwọn náà ni wọ́n kùn lé ọjà
0: àwọn náà ni ó mú ìyànjẹ ṣọ́ọ̀tì wọ́n kùn lé wọn jáde ńbẹ.
2: Lórúkọ Jésù àní ṣàṣedà
0: ni àmì lórúkọ Jésù ẹ ṣe.

0: o ka won la won la won ese gbo ni won la won ese gbo ba sile kun fe lo mi mama ti mo wo nbe god bless you god bless you mama ti e se hello
1: hello sir
0: hello
1: hello
0: a gbo yin
1: ah e mo ma ko e ko afere ku ti baba olohun
0: to mo afere ri mama
1: o du mi ori mo je kan ninu awon to ma gbo wa su baba ni je Tuesday lara ro
0: je kan na awon to ma gbo wa su won papa julo ngba ti won ngba ti ti won lo run pada hey ti won so irin ajo sorun
1: iwo go ile go ni mo se se ngbo ti mo pe ni kan pe mi pe wa su baba je Tuesday ni e wa ni baba ti lo su
0: a
1: o ka mi lara
0: adupe adupe oruko yin bulletin pe wa yi
1: Mr. Emi Adekoya lati Akere ni odo me ni wi
0: Mr. Emi Adekoya e se
1: ah ni kan ti mo ki man like wa su baba nipa ijoba orun ah man like e pe baba man wa su ijoba orun
0: kan
1: o be man wo mi lara gan
0: adupe ogun ni folorun lo olorun o je ki gbogbo wa ka dele sinmi
1: olóòdó ti màmá àtàwọn ọmọ wọn o.
0: adupe lo ẹṣẹ ẹṣẹ.
1: nígbà tó rí bẹ́ẹ̀ mo ti ẹ̀ pé nọ́mbà àwọn léèrè tí ọmọ wọn gbé tí mo ní ha kí n tó mọ̀ pé òótọ́ ni ó ṣẹlẹ̀.
0: ẹ̀yin ṣáà láti fẹ́ kọ̀ǹfàmì láti pe nọ́mbà àwọn ọmọ lọ́wọ́ àgbẹ̀ tí ó ògùn ní fọlọ́run lókè ọ̀rọ̀ gbogbo eléyìí tó ní kálukú wa tá a lò
1: láyé
0: fọlọ́run lókè ọ̀run ẹ̀ lè ṣe kẹ́ má gbé tó yìí
1: àbúrò ọlọ́run máa dájú lórí ẹ̀yìn náà ṣá
0: àmì àmì lórúkọ jésù àjọdílé sinmi ni o ẹ ìyáàfin debra wọn ni àwọn fi àwọn náà fi ìkíni tí wọn náà ránṣẹ́ adúpẹ́ adúpẹ́ ipòkípò tí o lè wà àyíkáyè tí o lè wà jọjọ́ máa pé kò yẹ kó rora rẹ pé torí ń tọ́lọ́run ní fún ọ ọ̀mọ́ ọlọ́run kì í dẹ̀ ṣe bí o bí orí alàgbàsán ní adé ní ẹ̀dá ló ń ṣèbàjẹ́ ọlọ́run kì í ṣe bí bá a sílẹ̀kùn dísìn sílẹ̀kùn fún wọn sílẹ̀kùn hello.
2: ẹ ká dé bàbá.
0: àkú ìdájí àkú àjì.
2: àkójúmọ́.
0: àtúkọ́.
2: àkú ara fẹ́rẹ́ àkú bàbá.
0: olúwa ṣeun.
2: Bàbá mo ń sọ̀rọ̀ láti lọ́ra olúwa ṣe ló ń sọ̀rọ̀ láti lọ́ra.
0: èmi tẹ̀tẹ̀ sọ pé olúwa ṣe èmi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni àti ó ṣe fẹ́yìn náà. olúwa ṣe wà dúpẹ́. olúwa ṣe láti lọ́ra.
2: mo lórí ọ̀fẹ́ láti rí bàbá wọ́n ṣẹ̀ṣọ́ jí chọ́ọ̀chì wa rí lọ́ra ní lẹ́yà 2003 àti 2004 ní chọ́ọ̀chì wa gangan. kódà ìfáàdù láti gbà yẹn kódà ní orí fóònù mi orí mo dá lójú gidi
0: ni. orin wọn lẹ fi ń ṣe kọ́lá tùrù ti yín.
2: bẹ́ẹ̀ ni dádì mi gan nígbà yẹn dádì mi fẹ́ràn orin wọn gan. ìgbà tí wọ́n sọ àwọn ọ̀rọ̀ bí wọ́n ṣe lọ ọdún wọ́n ṣe bọ̀yẹ́ nígbà yẹn chọ́ọ̀chì kún nígbà yẹn. bí sọ jí yẹn nígbà yẹn ni tọ́ bá mọ̀ gbà náà. wọ́n sá mi.
0: adúpẹ́.
2: ọlọ́wọ́ bàbá tẹ́wọ́ sáfẹ́ fẹ́ rí.
0: àmì ọ̀rọ̀ tí wọ́n ti jásẹ̀ rí torí pé wọ́n wáyé ìtọ́lọ́run fẹ́ kan ṣe láyé wọn lè ṣe. hello bó bá ń ṣílẹ̀kùn fún àwọn ní 814 yẹn náà. hello.
3: hello sir.
0: hello.
3: àkúṣe olúwa o.
0: olúwa ló kúkú ń ṣiṣẹ́ rẹ̀.
3: alàgbà adeleke láti ẹlẹ́bú olúyọ̀lẹ́ extension.
0: alàgbà adeleke láti ẹlẹ́bú adúpẹ́.
3: olúyọ̀lẹ́ extension.
0: olúyọ̀lẹ́ extension ẹ ṣe.
3: ọkọ ara fẹ́ra kú ti bàbá. ọlọ́run fún ẹ àtẹwọn sáfẹ́fẹ́ rẹ o.
0: àmì.
3: ẹpẹlẹ sá mo jẹ́ kan nú àwọn òṣìṣẹ́ wọn nípa ìrere láti bá wọn play jìtá.
0: ẹ̀yin jẹ́ kan lára àwọn tó bá wọn play jìtá nú ìrere.
3: jà ní chọ́ọ̀chì wọn lápáta.
0: ní chọ́ọ̀chì wọn àpáta
3: tó bá gba program. bí àwọn fẹ́ lọ ṣe revival níbì kan àtijọ́ káàkiri gan. ló máa organize àwọn onílùú gbà yín. ó jẹ́ ẹ̀dùn ọkàn fún mi because a ti jìnnà síra wa díẹ̀. mi lẹ́yìn pé mo ń gbọ́ program wọn lórí rédíò. ó ti pẹ́ ta ti ríra mọ̀.
0: ìyá ẹ̀
3: ìyẹn ló fà á tí ó fi jẹ́ pé mi mo se wa ngbo lale pe won ti fi dale o ka mi la po ti ko se ta le se
0: be ni
3: ni eyan meji beta na lati ma fi de ododo mule
0: be ni evangelist je awon rin de
3: awon le yin lagbara olohun
0: ami ami
3: ni si o ku na olohun yi fun ni ori ofe e ni si ori ofe yen lo
0: ami loruko jesu
3: a o de le se mi
0: ami
3: a ni dohun ilu alopati
0: ami o
3: ni o mori ko ni fo si wa
0: ami ami
3: ka bo mo do riri ni ipin ti wa ma je
0: nko ami loruko jesu
3: o ohun ti won mo mi si lodo won na ni baba sayo baba sayo
0: baba sayo na mo yin si lodo won pe yin ba won gege ta te mo ba mo organize riri ese god bless you sir alagbadileke ese ha ikini kan ti mo wa fe ka wo re jela jesu ka ni pe ya yen ba ti gbo to wa wo pe won fe pe gan mara to na ba lo gbe won junu iya yo mo ni lori ofe ati gbadun olorun lojo waju tori pe olorun ti seto igbadun won sinu omo yen sugbon eyin obi te lori ofe lati gbo wa ta beyin odo ta ba won to ni odo nle e je ka ma so fun won wi pe ko so nkohun ti o le de si waju won ko si nkan kan ti e olorun le mu wa lati faye gba ko sele nu aye eniyan ti se pe lati fi gbe ogo re ga
4: be ni
0: lati fi gbe ogo re ga ni nje je won wi pe gbogbo eyin te lori ofe ati gbo wa ati awa na loruko jesu a o ni so iranu
4: amen
0: opolopo lo ti so iranu opolopo lo so ojo lanu nitori wi pe nti won la koja loni emi asi ma wi pe ana lo pete ni oni na ni o si pete ola ki lo nto n la koja to boya lori omo ni boya lori oko ni boya lori aya ni to ti wa ro pe re ti pin awon ka ti e lo para won tori won fail exams nile iwe won ti gbagbe pe tawon ba tun se awon o pada tun pass won rora won pin won dixin silekun ko je mi yan bi meji si ka to ma lo si abala to kan hello
5: oju oluwa
0: o kuku wo mi o wo yin baba wa samuel bi toye
5: ah wo le ton kilo wa
0: ah
5: eni se lasan
0: ami o
5: ko eje ke ti wa ogi
0: oluwa seun
5: okun le meta ni olo aduwa mama mi toju yin
0: ami ami
5: olo baba mi toju yin o
0: ami o
5: soju
0: god
5: bless you
0: ese
5: olorun ati awon safe fe rere
0: ami o ami o
5: ga
0: to mo ki obi mi to bi mi saye to to mi lona igbala ti o je ke nse gbe hello hello
6: hello o mi ni ayinde mi lati e kan be kan si
0: ki le poruko yin
6: ayinde moses le kan
0: si ayo ri de moses latoyo
6: e da fun baba phone mi poti ni le te ma lati ba pe ke fi flash ni ti fi bi pe
0: o phone yi otan mo mi wa le mo number te fi pe
6: e je ko fun yin
0: oya oya 0070 55 55 31 65 65 98 98 de me o kan yesi e yo kan ina ni ka wa lo si abala wakati adura didun hello
7: hallelujah o
0: hallelujah
7: ya fi ajire le so mi ni eni e be lata
0: mo si so pe won o pe ngba fe pari ki wa tun ko mo tojo meta ta mo gbo yin mo
7: ya fi le so mi
0: o
7: ti do ko le ko adupe ko bo wole na last oluwa gbogun
0: oluwa gbogun
7: pẹ̀lẹ́ sá ẹkún tí olúwa dájú
0: olúwa ló ń ṣiṣẹ́ rẹ̀ sá ma
7: ṣàtí mo gbọ́ tí dáadọ́ nípa ti bàbá awórígbé
0: ọkọ
7: tí mo tẹ̀ sọ wọ́n àgbẹ̀bẹ̀ wọ òpè àsìkò tí wọ́n ló déyẹ̀ wọ́n
0: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
7: wọ́n lọ àwọn tí mi ká ọ múra
0: òkè
7: wọn tó mọ̀ wọ́n wọ́n wá ṣe
0: program church ti náà rí kai
7: bele awo won iyawo won o pe iya yen mo o ma le eyan mo ma gori won adupale won pe won se ti owo se won tele to ti won lo taru asa ana a ni ku sona bi e fi lo
0: ami o ami o e se iya fun mi san mi
7: ti be se ge si wa le ti ti ba se ni program te mo se yo to se ga te mo ba mo ko tun se le lo awo iranse olorun yen mo won le le mo ko n ba wa ja mo mo le kankan to se lo ni jesu kristu baba
0: oluwa so
7: eh ni ti se le mi ona adi mi loruko
0: jesu ami loruko jesu
7: ni e ni gbogbo ona ibe ti ko to wa fe doju ko se o se yi lako yi emi ma gbe omi ni oruko jesu
0: ami jesu Emi lanu kan tun bo niyan ese mama wa ile san mi lady evangelist ile san mi god bless you ma ati gbogbo eyin ti e lori ofe ati pe wole mama wa Debra Yusuf won bere wi pe tani baba je aworinde won je akanda eda ni won ni ipenija nipa toju won ti je iranse olorun ajirere ni won iya ko iya ogbe won junu won se lero pe baye se fe ko ri aye oje ori be fun won sibe sibe won waye won mu ilerise eh ni nkan bi odun melo kan seyin ni baba ri iran orun ti baba wa bes ni fi se ise iranse oni agbara pupo a ma tesi waju nigbati ore ofe ba tu ti wa fun wa lori eto pelu oran won eje ka fi sile be ka lo si abala adura wakati adura didun gbogbo eyin te fe wole tori ipe sandu kanra ni te lori ofe ati wole boya ngba ta ba fe pari wakati adura didun eyin na ni lori ofe ati wole e se be ba de wole ni seju mewa leyin igba ti mo ba ta ba ti pari eto e lori ofe lati ma pe mi titi wo ago merin leyin ago merin yen iyoko tun di bi ago meji losan niyan o wakati adura didun wakati adura didun Jesu wi pe nigbati eniyan sun ota wa o si fun epo sinu alikama oba ti e lo gbogbo so loruko aba tomo ti e mi mo gbogbo irugbin aye gbogbo irugbin ota ninu aye yin ninu aye wa eni to la aye atonu yo fa won ti o wakati adura didun dexe tunu

0: ilé funfun Balawu ni fẹlẹlẹ nílùú Ibadan ibẹ la kalẹ sí 96.7 FM. Ẹ máa gbọ́ wa.
1: Ọlọ́run ó máa kú ọlá ẹ̀ tó ní kára máa jẹ́.

0: ọjọ́ tó dájú òní dájẹ̀jẹ́ rẹ lé o. Fabiosi o. Alágbádá ògo nípẹ́ jùlọ olórí nínú olórí alágbádá iná o ọlọ́lá nínú ọlọ́lá o. Ọba mi arabaribiti arabaribiti o. Ọba mi ọ̀fúrúgẹ́dẹ́ ọ̀fúrúgẹ́dẹ́ nínú afẹ́fẹ́ o. Ọba mi tí ayé farati tí ó farati anybody. Gbogbo abiyamọ àgbáyé inú mi dùn mí náà mọ̀ wípé inú rẹ dùn pariwo go go go go go go go go go. Yes, Pastor Fakeye Mane Babalabi Amanyi tún ti wọlé wẹrẹ o. Ojú òní dikí owó sì ní ẹnu lórúkọ jẹ́sí rí àìtàsí ó yẹ gbà tọmọtọmọ. Mo wò kírítíkálì sọ́ọ̀tù sọ́ọ̀sì. Ọ̀nà tó ń tó dára ni kí ọmọ ó tọ́jú òbí rẹ̀. Bọ̀dá sìsẹ́ tọ́lọ́run bá kí ọ tọ́lọ́run bá gẹ̀ ọ́. Tọ́jú ìyá àti bàbá rẹ o. Jẹ́ kí wọ́n mọ̀ wípé ayé dùn jẹ jù yà lọ. Jẹ́ kí ẹ̀wọ̀ òbí rẹ̀ ó jọrọ̀ rẹ olùfẹ́. Mọ́mọ ìyá ò dájú ọmọ báyìí o. Nítorí inú dídùn ló jẹ àwọn àgbàlagbà. Má bẹ ìyá àti bàbá rẹ wò lóòrèkóòrè. Má ti torí pọ̀ ti ní owó ti ní ọ̀rọ̀ kó sápò àwọn òbí rẹ o. Nítorí àṣẹ́lẹ̀ ni àbọ̀ wá bá. Sárégbá tí Joseph ṣe gbọ̀ bá rẹ̀ ní ọjọ́ ogbó. Genesis 47:27.
1: Israẹli sì jókòó ní ilẹ̀ Íjíbítì.
0: Oh yes.
1: Wọ́n sì ní ìní níbẹ̀, wọ́n sì bí si, wọ́n sì rẹ̀ gidigidi.
0: Tọ́jú òbí rẹ máa tọ́jú ìwọ náà o. A máa ṣe fún ọjẹ́. A máa tọ́jú rẹ dalẹ̀. Ọmọ rẹ bá di ọlọ́kìkí tá kò ní kẹ̀yì sí o. Ẹni tó rọ̀ lọ́rùn láti pọmọ lágùn kò ní rí tọmọ rẹ rò. Ẹni tí ìwà láàyè ọmọ rẹ ń bínú ní yọ̀kọ̀ ní tiẹ̀ níwájú o. Àbíyámọ̀ ò ní rọ́jọ́ lọ́dì lódì torí ọmọ rẹ o. O ò ní rọ́gúnṣẹ́ ti lọ kí nítorí ọmọ rẹ. Ayé ò ní ta àtùpà ẹlẹ́pọ̀ dúdú torí ọmọ rẹ. O ò ní tan ọ̀gùnṣọ̀ torí ọmọ rẹ o. Iṣẹ́ oríta mẹ́ta bàjẹ́ lórí ọmọ rẹ lẹ́nu. Iṣẹ́ oríta mẹ́ta ó yá ẹlẹ́rù kó gbé. Anyanijẹ kò ní yan ọmọ rẹ jẹ. 72:12 Olúwa yóò gbà á tọmọtọmọ o. Olókìkí òru kò ní ya yàrá rẹ. O ò ní pẹ́ ìṣòro sínú ewé fọmọ rẹ. Ọmọ rẹ ò ní jẹ ẹ̀bùn ìbàrà dídì. Ọmọ rẹ máa gbé nǹkan rẹ ṣe nílé alàyè. Omi ayọ̀ ọmọ rẹ kò ní ṣàkọjá rẹ. Ọrọ̀run ni ìbùkún Isaac yóò Ọlọ́run yóò bùkún o. Òjò ìbùkún yóò rọ̀ sínú ilé yìí. Kílẹ̀ ní tọ́jú ìṣe láyọ̀ ká máa ṣẹlẹ̀ sí ọ̀tọmọtọmọ. Ọ̀nà rẹ là sí rere tọmọtọmọ o. Aláṣeyọrí la yẹ kí lórúkọ yẹ wàá ṣàṣeyọrí tọmọtọmọ. Ọmọ rẹ ò ní jẹ́ fọ́fọ́ mẹ́lòmí láti dìde. Adẹ́ni wáyé náwó rẹ̀ sí ọlẹ́ni ó fà kúrò nínú ọ̀gbun àwọn ayé. Ogun ìdápadà sẹ́yìn ọjọ́ Olúwàbá wílé ni. Ayé ló ta àbẹ́là títí tó fi yòrò ayé ọmọ rẹ ò ní yòrò. Ayé wa tọmọ rẹ jáde ní pàlàpàlà ayé. Ọmọ ọmọ tó ń fún ọ lóúnjẹ jẹ ọ̀nà ò ní dí mọ́ o. Ẹni tó ní mọ́tò tẹ́lẹ̀ tó ń fẹsẹ̀ rìn ọ̀run dá mọ́tò yìí padà. Àdágbé àdásọ yìí ó yá ọ tó pilé ni. Oòrùn tó ń bẹ lókè yìí tó aṣọ ọgbẹ ó yá wà ń bẹ̀ kí ẹ. Àkókò ìwà àtọmọ rẹ ò ní lọ o. Ìrètí rẹ nínú ọmọ ò ní já sí òfo. Ayọ̀ ni ó padà já sí. Ayé ò ní fẹ́ ni tó ọjà ayé ọmọ rẹ. Agbésùmí kò ní ọmọ rẹ lé mọ̀. Àánú àti ìrànlọ́wọ́ yóò dẹrẹ pọ̀ bọ́ nílé. Ọjọ́ ọlọ́mọ bá ń fọmọ yẹn gan ò ní wá tiẹ̀ ti o. Ògbó ọmọ rẹ ò ní já o. Ọjọ́ alẹ́ ò ní fojú sunkún ọmọ. O ò ní rọ́gùn òṣè o. O ò ní jọ ń jẹ ọmọ nínú ìkanra o. Wárí ọmọ rẹ nínú ògo. Ọmọ rẹ máa débi tínú rẹ yóò dùn sí. Ogun tó lè dámú yóò yá iná jó o. Mo dá a padà sí gbàgede òkè Ayọ̀. Ogun òní jíjọ́ ìbílẹ̀ níwájú ilé rẹ o. Májèlé ara ọmọ rẹ yóò yá jáde. Tẹ́símónì rẹ máa pọ̀ lágòókò yìí o. Ọwọ́ ẹ̀rí òkùnkùn kò ní gbogbo ọmọ rẹ lọ. Ọmọ ọwọ́ máa kájọ òkè. Ayé ò ní kọ ẹ̀yìn ọmọ sí ọ o. Wọ́n kájọ àdúrà lórí ọmọ. Ọ̀rọ̀ ọmọ rẹ ò ní paka sọ. Wọ́n ò ní fogún jèrè ọ̀rọ̀ lára ọmọ rẹ. Ọmọ rẹ máa dirun dìgbà. Òdòdó ọmọ rẹ ò ní rẹ̀ dànù. Wọ́n ò ní rẹ́gbẹ̀ẹ́ oníyọ̀rọ̀ látara ọmọ rẹ. Àfọ̀pínlẹ̀ ẹlẹ́nì ni ọmọ rẹ aṣọ rẹ máa ya. Ọmọ rẹ ò ní dídàkudà sínú ayé. Ló ní aṣílẹ̀kùnrin tó tìtì. Ìdí òkùnkùn já o. Olóore ò ní yọwọ́ lọ́rọ̀ ọmọ rẹ lákòókò tó nílò rẹ̀. Àmì adíre lọ́wọ́ yá jáde lára ọmọ rẹ. Òkú pupa ayé kò ní dá ìwà àtọmọ rẹ dúró. Olóore máa dúró de ọmọ rẹ. Aláàánú máa dúró de o. Oore tó tó jẹ dojú alẹ́ ó yá gbà tọmọtọmọ. Ẹni bá robi sí o robi sí mi Olúwa máa wà wọ́n gúnlẹ̀ o. Ẹni kàdédé ń gbinú ọmọ rẹ yóò gbélé ayé wòran ìta. Inú ire rẹ ò ní kọ́ bá o màmá. Ìrìn àjọ ọmọ rẹ máa sẹ́ré látòrí lọ. Ẹjẹ́ ọ̀sà mi kò ní tẹ́ fún gbogbo wa o. Mo pàdé ìrànlọ́wọ́ amúnigbàgbé ìtìjú. Ọ̀nà ilẹ̀ mọ́tò fíṣà yóò là fún gbogbo wa o. Olúwa yóò fi ẹlẹ́nì ní ọmọ rẹ tọrẹ fáyé. Ìrònú àròkọ ọkàn yìí yóò padà já sí ọpẹ́ o. Ẹkún dẹ̀rí nínú ago ilé yìí o. Ebi ò ní bá yí fà á nínú ilé yìí o. Ìtílẹ̀ ògo ọmọ wo ò ní lọlẹ̀. Àánú máa pàdé àánú torí ọmọ rẹ. O ore ma pade ore lodede yin o omo ro ni tenugo bi owo won ni si omo re debe bebi ti o ti gba sorun omo re oni gese ayan eni bi oni jaga ba lori omo re ije olude na baje nu leyi o diwa ti de na oni guru e mo ada omo re lare lojo adani lebi aye wa to omo re oni kudanu bi elubo ore pe aye oni ju o oni kariso tori omo re o ye gba ororo aseyori gba ororo iranlowo gba ororo igbega oni sorun asupiye da tomo tomo omo re oni rogun ejo ma gbe obo oni meni keni wa o oni sore daran o baba isambi ohun omo re ma doke oni ko mo damu re o omo re oni ko ti leta iroyin ayo lo ma gbo lori awon omo re o aye ma bo dupe lori omo olorun ma bu asiri o gba aladua iranlowo dide o jesu oluwa wa lara ri soju said maker said am ko ba mi gbese engineer
2: mo dupe lowo olorun ni soju ta se ni stadium yen olorun fi ra mi pada lori omo awon omo mi aja ni won de wa igba to ma di ojo friday ti mo fe ma bo wa si show igba to ma di bi 9 bi all an se wa ye niyan pe se awala ni omo kan o wa ni bi si o o ti ja si inu omi o ti olorun no un pe ti olorun se
1: inu okun
2: pe okun yen o gbe pada
1: o gbe lo o gbe pada eyin olorun logo amadu melo ni
2: 21
1: ogbe pada
2: ogbe pada
1: ojo ojo bi amo to nba mi ni agbaye omi aye odo aye ede yoruba ni kori gbe olomo lo
3: ogbe ogbe ogbe lo ogbe pada
1: ogbe lo mi ori ru eri
3: o n lasara sa
2: mo sa dupe pe ojo pada e ba n gbe wa si ile ni sango ni agbo after wa ni
3: ayo ati alafia
2: omo na o wa nbi papa
3: o wa bi
1: omo o wa bi
3: to bi gbe lo
2: wa bi
1: ma bo o ade pata omo yesu
3: ma bo lo je mo
1: kina la go so ngba yen
4: ile ti shi
1: ta lo kokko ri e gba to da pada
4: bobo kan ba yin ohun lo ran lo fun lo moto ti mo fi wa le
1: olo a pari o pe bobo kan ti
4: papa ese kan go mu wo de le
3: papa ese kan lo ba pada wa le
1: beta se e ba pada
4: aso
1: fo no we nko
4: owo ti ba je gbogbo e
1: baba mo ba yin dupe pe make sense baba omo du melo ni yin daddy
2: 75
1: ti wo lo n gbagbe igba te pe 75 lokun wa gbọmọ lo
0: ti agun mẹsa to lu ni gbogbo eyan jo ti de ifo ni aro yi mo ji ni ororo abi amọ ti mo fe pin fun ere kokan loni to ba ti n bo ko bu eyan be wa dani bole ni bosu bosu to wa ni ifo ni ogun se ni bosu bi so fa lokada kan gbe lo si church amọ fakeye ago mẹsan ni o wa rire gba toro bale gbe mi dede ore teri ni mo pe ni ore mi o ni mo boji omo kọda bo je tene wo je fi kankan ti adua yi ko ju enikeni sile bo se se loruko jesu adua re yo gba o mo ti so ni ana ni ori afefe wipe irole ni ago marun mo wo ni church baba oju ade mo de ma na ti gbogbo awon ti mo ba ba nbe mo bi so gbogbo bi yamo to ba wa ni alakoko ati agbegbe re pe baba labi yamo nbo nbe o jesu ran mi si omo de fe jise to ba ti dede le mo ti alakoko wa ka bere number 26 Moses Ori Molade Street eyan mo baba labi yamo ori afefe te n gbo mi ni lese bi adura wa ngba
1: o gbe o adupe o
0: olorun baba labi yamo o
5: aye lo wa
6: hello hello prophet 090 60 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde first bank
0: abiyamo.

0: ọdún 2026 13th of August ọjọ́ Thursday. Gbogbo ẹ̀dá tó ní orí ọ̀fẹ́ láti gbóhùn mi láàárọ̀ yìí, ẹjá fi ẹ̀mí ìmoore hàn sí ọba láò, ẹjá yìí ẹjá kí o, ẹjá sọ pé ṣeun o, ẹjá fi ẹ̀mí ìmoore hàn lọ́nà tó yàtọ̀, ẹjá kan sáárá sí òdídá ayé o, ẹjá yìí gan, ẹjá yìí, ẹjá yìí gan, ẹjá yìí. Mo mọ tí mo ń sọ bàbá, wo bí yìí ọ̀nà ara ló gbà lórí ayé tèmi àti ẹ. Bí ìbá ṣe pé olúwa ni ẹ̀sà ayé ò bá ti sọ pé tán fún ọ̀tá wa. Abẹ́yin ọba àwọn ọba ní àárọ̀ yìí pé ṣeun pé àánú rẹ̀ dún láéláé. Bàbá jájọ kí hallelujah méje 1 2 go
1: hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah.

0: ènìyàn tó ń gbọ́ mi láàárọ̀ yìí, ohun gbogbo tí ẹ kójọ, ohun gbogbo tí ẹ ní, ohun gbogbo tó jẹ́ tiyín, ẹ ṣàmì o, lórúkọ Jésù kò ní bàjẹ́. Ohun méjì ni màá fi ẹnu sí láàárọ̀ yìí. Bí tá a ti bẹ̀rẹ̀ ní àná, màá dúó níbẹ̀ díẹ̀, ṣùgbọ́n láàárọ̀ yìí, ohun kan ṣoṣo tí ènìyàn lè ní ní ayé yìí tí ò nílò kan mí mọ́ nìyẹn. Ẹ̀sà, gbogbo nǹkan ni wọ́n fún Ádámù, wọ́n tún ní ó ní ìdí obìnrin. Kò dáa kí Ádámù dáwà kò lè ṣe tó tó lọ gan. Bẹ́ẹ̀ ni sà, ẹ kíyèsí o, ṣùgbọ́n nígbà tí ènìyàn ṣubú pẹ̀lú ohun tí wọ́n fún pé kò lè dáwà, ìgbà tí ènìyàn ṣubú ní ọgbà Édẹ́nì tí ògo bọ́lẹ̀ lára ènìyàn, wọ́n wá fún wa ní Jésù, wọ́n wá sọ pé òun ni ọkọ ìyàwó fún ìjọ. Ẹ̀sà, àánú kan tí wọ́n fún wa nìyẹn tá à nílò kan mí mọ́. Mo ń sọ nípa àánú láàárọ̀ yìí ni o. Gbogbo ènìyàn tó bá gbọ́ mi láàárọ̀ yìí, Ẹ̀sà, àánú dàbí ohun tí wọ́n fi sun ẹ̀mí ènìyàn ró, tó jẹ́ pé bí ènìyàn bá ti kàn án, Ẹ̀sà, àfi bí ìgbà tó jẹ́ pé kò rí ayé wa ni. Àánú lo ní ìdí bàbá tó ń gbọ́ mi o. Olúwa rán mi láàárọ̀ yìí. Ẹ jẹ́ kọ́kọ́ mú báyìí torí ibi tí mo ti bẹ̀rẹ̀ ní àná. Mo ń sọ nípa ìtàn ọmọbìnrin méjì. Nínú ìwé àwọn ọba kìíní, ibẹ̀ mo lò ní àná. Àwọn ọmọbìnrin méjì tí wọ́n jẹ́ onínà mi. Àwọn ọmọbìnrin yìí, wọ́n sì pariwo lọ bá ọba. Ìkánnú wọn ló sọ pé ọmọ òun kú. Ó mú ìkejì, ó mú pé òun ló gbé ọmọ òun, pé òkú ọmọ tó gbé fóun lélẹ̀. Ọba Solomon ò sí ńbẹ̀, kò sí mọ́ tó lè ṣe sí. Ẹ wo bí, kí ló dé tí ò mọ́ tó lè ṣe sí? Kò sí ẹ̀rí ni sà, kò sí ẹ̀rí ni. Solomon ò dájú, kò sí ẹ̀rí ni. Bí ò bá dẹ̀ sí ẹ̀rí, wo bí o ò lè claim ogo rẹ. Bí ò bá sí ẹ̀rí, ohun tí wọ́n gbà lọ́wọ́ rẹ wo ò lè kó lẹ̀. Kò sí ẹ̀rí ni sà, kò sí ẹ̀rí ni. Gbàtí àwọn ọmọ Ísírẹ́lì fẹ́ jáde ní Íjíbítì, ẹ wo bí Mósè sọ fún Fáráò pé Olúwa ló sọ pé kí wọ́n máa lọ. Fáráò ni mo fẹ́ rí ẹ̀rí, tí ò bá ti sí ẹ̀rí mi ò lè fi wọ́n lẹ̀. Ẹ̀sà, Mósè bá sọ ọ̀pálẹ̀, Fáráò ní ṣé ẹ̀rí lélẹ̀ ò gẹ̀ẹ́tì ara rẹ̀. Àwọn èèyàn wà ní àgbà láì báwọn náà lè ṣe bẹ́ẹ̀. Ó pe àwọn èèyàn jáde, àwọn náà sọlẹ̀. Ẹ wo bí, tí ò bá ti sí ẹ̀rí, ohun tó jẹ́ téèyàn, èèyàn ò lè claim ẹ̀. Ní ọjọ́ tí wọ́n máa kúrò ní Íjíbítì, ó dàbí ẹ̀rí, nítorí wípé ọmọ Fáráò kú, bí ọmọ rẹ̀ sì ti kú, nígbà náà ló mọ̀ pé àwọn ènìyàn ilóòótọ́ wọ́n nílò láti lọ. Wo bí agbára ilé yìí ń bèrè fún ẹ̀rí, àwọn fẹ́ mọ̀ bóyá lóòótọ́ ló lólúwa. Ẹ̀sà, àwọn tí wọ́n dìmọ̀ lùtì ọ́, wọ́n ń bèrè fún ẹ̀rí, torí wọn ò tí ì mọ̀ pé olọ́lọ́run, ó ní wọn ò fi jáwọ́ o. Ọjọ́ tí wọ́n bá mọ̀ pé olọ́lọ́run, jẹ́ nǹkan sọ ilé fún ọ, torí mo mọ̀ ó dá mi lójú. Ní àárọ̀ yìí, bó o bá ṣàmì, ayé rẹ máa gba ẹ̀rí. Ayé rẹ ó máa gba ẹ̀rí. Ayé rẹ ó máa gba ẹ̀rí. Ohun gbogbo tí ayé rẹ ń bèrè fún, bó o bá ṣàmì, ayé rẹ á gba ẹ̀rí. kò sí ẹni tó lè sọ fún ọba pé bẹ́ẹ̀ ló ti rí àwọn méjèèjì nìkan náà wà lé àwọn obìnrin onínà bí ẹ mò ń sọ nípa ẹ kò sí ẹni tó lè sọ ẹnìkan tó lè sọ̀rọ̀ òun fúnra rẹ̀ ní ọmọ ó ṣe ni láàánú ọmọ ò tí ì dàgbà kò tí ì tó ọmọ ọdún mẹ́ta kò tí ì lè sọ̀rọ̀ pé mọ́mì mi lélẹ̀ ẹ̀sà ọmọ sì wà ní bí oṣù mẹ́ta ọmọ tí wọ́n ń gbé sí àyà ni kò lè dá sọ̀rọ̀ kí lélẹ̀ túmọ̀ sí tí ayé ènìyàn ò bá dàgbà nínú ògo ẹ̀sà kò lè fọhùn fún ayé pé báyìí ló ṣe rí a nílò ẹ̀rí láàárọ̀ yìí à ń torí ẹ̀ láàfin gbàdúrà yìí gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́run pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé ògo ń bẹ lára yín ẹ jọ̀ọ́ ẹ pe orúkọ jésù kẹ́ ẹ pe ẹ̀mí mímọ́ fún ayé mi ní ẹ̀rí fún ayé mi ní ẹ̀rí kí agbára ilé wa lè mọ̀ pé lóòótọ́ ló ń bẹ lẹ́yìn mi fún mi ní ẹ̀rí fún ayé mi ní ẹ̀rí fún iṣẹ́ mi ní ẹ̀rí ó yá àdúrà ẹ̀mí mímọ́ ò fún ayé mi ní ẹ̀rí àmọ́ dáadáa dáadáa yàtọ̀ lẹ́tẹ̀ẹ̀tẹ̀ yàtọ̀ tẹ́lẹ̀yà fún ayé mi ní ẹ̀rí ó àyẹ̀dá màrẹ̀ dílé àdáadáa yẹ̀dọ̀ lé àdàbà fún ayé mi ní ẹ̀rí ó. Ẹ̀mí mímọ́ fún ayé mi ní ẹ̀rí ó fún ayé mi ní ẹ̀rí fún ayé mi ní ẹ̀rí ó alágbára fún ayé mi ní ẹ̀rí ó. Fún ayé mi ní ẹ̀rí àmì mẹ́ta jésù olúwa wá nígbà tí ènìyàn bá ń ṣe nǹkan tí ò tí ì nítumọ̀ àwọn èèyàn ò ní ṣúgbà rẹ̀ torí kò sí ẹ̀rí fún nígbà tí èèyàn bá bẹ̀rẹ̀ nǹkan tí ò fúnná àwọn èèyàn ò ní bá a dá sí i torí kò sí ẹ̀rí fún ẹ̀sà àwọn tó ṣoríire làwọn olóríire tún fẹ́ràn lọ́wọ́ ẹ lè rí olùsì kò fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ káwọn ènìyàn kan sọ pé àwọn ará ọjà àwọn náà mẹ́bù tí wọ́n wá àwọn ará ṣọ́ọ̀ṣì àwọn náà mẹ́bù tí wọ́n wá àwọn ẹgbẹ́ ẹlẹ́rọ àwọn náà mẹ́bù tí wọ́n wá àwọn ẹgbẹ́ onígi àwọn náà mẹ́bù tí wọ́n wá wọ́n lọ tẹ sáńbọ̀dù ẹ̀sà kò sí irú ẹ̀sà odijọ́ tí ohun tó ń ṣe bá nítumọ̀ tí ayé rí báyìí pé ògo rèé àwọn èèyàn ò wá mọ̀ wá àwọn ọba tásìsì wá mú ọrẹ wá àwọn ti erékùsù wá mú ẹ̀bùn wá àwọn ti ṣébàdàn àti ṣèbà gbogbo wọn ni wọ́n máa dá ọrẹ jọ nítorí pé wọ́n ti rí pé ayé rẹ̀ ṣe kí ni ayé rẹ̀ nítumọ̀ téèyàn lásán bá fẹ́ kọ́lé ọlọ́run bí solomon ṣe fẹ́ kọ́lé ọlọ́run kò sẹ́ni tí ó dá ọrẹ jọ fún ẹ̀sà nǹkan máa le nígbà tí ò bá tì sí ẹ̀rí kí ló fẹ́ fi hàn kí ló fẹ́ sọ fún ayé tí wọ́n fi lè mọ̀ pé lóòótọ́ olúwa ló rán ọ ẹ̀sà báwo ni wọ́n ṣe mọ̀ pé mo nípè nígbà tí ò sí èèyàn kankan lẹ́yìn mi báwo ni wọ́n ṣe mọ̀ pé olúwa pè mí nígbà tí kò mi ò ní chọ́ọ̀chì báwo ni wọ́n ṣe mọ̀ pé olúwa pè mí nígbà tí mi ò lọ́mọ ìjọ ẹ̀sà wá sọ pé fi ayé rẹ hàn mí kí n lè mọ̀ pé tó ń sọ òótọ́ ni báwo ni wọ́n ti mọ̀ pé ìtí mò ń sọ ìnítumọ̀ ìgbà tí ayé ẹni tó ń sọ̀rọ̀ fúnra rẹ̀ ò tí ì ṣe kí ni kò tí ì nítumọ̀ ẹ jẹ́ àgbàdúrà láàárọ̀ yìí ẹni ẹ pe orúkọ jésù kẹ́ ẹ pe ẹ̀mí mímọ́ bàbá fún mi lẹ́rìí kí n lè rọ́rọ̀ sọ fún mi ní ẹ̀rí kí n lè rọ́rọ̀ sọ ayé fẹ́ gbó mi fún mi lẹ́rìí kí n lè rọ́rọ̀ sọ ó yá àdúrà bàtà dúpẹ́ agádá yá bàtà yá dáadáa.
1: Olúwa fún mi ní rí o, kí lè rárá sọ, yàtà bàrùbẹ̀ lẹ́gẹ̀dẹ̀ yẹ́gẹ̀dẹ̀lẹ̀, fún mi ní rí o, kí lè rárá sọ, fún mi ní ẹ̀rí, kí lè rárá sọ. Ọlọ́run àwọn bàbá mi ò, àmì mẹ́ta Jésù Olúwa wa. Ẹ wo bí ohun tí mo mọ̀ tó dá mi lójú leléyìí, ogun kìí jẹ́ kí ènìyàn ó ní ẹ̀rí. Bí ogun bá ti pọ̀ jù nínú ayé onígbàgbọ́, ogun kìí fààyè ẹ̀rí ilẹ̀. Ẹnìkan gbọ́ mi báyìí náà, wo bí ìṣà, kìí ṣe pé ò lẹ́bùn, kìí ṣe pé ò rẹwà, kìí ṣe pé ò dáa tó lóbìnrin, kìí ṣe pé a lè gbé wọ náà ní ìyàwó, kìí ṣe pé ìwọ náà kó ilé òtọ́ sí ọ, kìí ṣe pé ìwọ náà kò ní ọjọ́ ayọ̀ rere níwájú. Ṣùgbọ́n bí ogun bá ti pọ̀, ẹ̀sà ogun kìí fààyè ẹ̀rí ilẹ̀. Ní àwọn ìgbà kan, èmi náà ń gbé láìlẹ́rí, mo máa ń bẹ̀bẹ̀ láti lè rí nǹkan gbà lọ́wọ́ àwọn ènìyàn ni. Ẹ kíyèsí sá, òun ló fà á tó jẹ́ pé tí n bá rí ènìyàn tó ń lọ nínú ìpọ́njú, àwọn tó súnmọ́ mi mọ̀, bó bá kú ohun tí màá fi jẹun, màá sọ pé ẹja kò lè lọ́wọ́ kó mọ̀ bá tiẹ̀ lọ. Torí mo ti gbé ní ìpele ìrí, mo mọ tí wọ́n ń pè bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ nílò ẹ̀rí láàárọ̀ yìí lolúwa rán mi sí. Kí ló dé tó fi pẹ́ ní ojú kan ṣùgbọ́n síbẹ̀ tí ayé rẹ kò ní ẹ̀rí? Kí ló dé tí ò wọnú ẹ̀rí? Kí ló dé tó gbìyànjú ṣùgbọ́n tí ẹ̀rí kò mú? Kí ló dé tó sáré ṣùgbọ́n tí ò mú rárá? Mo bì ọ́ ni o, mo bì ọ́ ni, mà bẹ̀lé àdáyá bẹ̀kú àdáyá mà nádà, mẹ̀ bábá bẹ̀ dúbi àdáyá mà ná bẹ̀kú ọ̀dẹ lẹ́nẹ̀ṣ. Olúwa ló ràn mí ní eléyìí, ẹ̀yin tá a fi pamọ́ sí yàrá mọ́lẹ́rì, ẹ̀yin tí agbára ilé gbé pamọ́ sí kọ̀rọ̀, ẹ̀yin tí wọ́n ní dandan ẹ ò lè jáde sí gbangba, ẹ̀yin tí wọ́n ti ayé yín mọ́ ojú kan, ẹ̀yin tí wọ́n fi iṣẹ́ yín pamọ́ sí ojú kan, ẹ̀yin tí agbára ilé ń yọ iṣẹ́ yín lẹ́nu, ẹ̀yin tí ọwọ́ ibi tá a ti bí yín ò jẹ́ kẹ́ ẹ lẹ́rìí, ẹ̀yin tẹ́ ẹ gbìyànjú ṣùgbọ́n tí ẹ̀rí kò tẹ̀lé, ẹ̀yin tẹ́ ẹ sapá ṣùgbọ́n tí ẹ̀rí ò mú. Olúwa ló ràn mí láàárọ̀ yìí, gbogbo ẹni tó bá gbọ́ mi ni mo sọ ilé ìfúnsà. Mi ò ní, mo máa ní orí ọ̀fẹ́ wo bí láti gbàdúà pẹ̀lú ogun lọ́gbọ̀ àwọn ènìyàn nínú ìpàdé Ọlọ́run kankan ní chọ́ọ̀chì wa ní Ìwòrò. Ẹ̀sà ẹ̀yin tí ẹ bá ní orí ọ̀fẹ́, ẹ jẹ́ àjọ darapọ̀ nínú àdúà ìyẹn ní àárọ̀ yìí. Èmi náà máa fi ohùn mi ránṣẹ́, bẹ́ẹ̀ ni sà, toró máa kó fún agbára. Ẹ̀yin tí ẹ mọ̀ wípé ẹ̀yin náà nílò ẹ̀rí, ẹ jẹ́ àjọ wọnú àdúà ìpàdé Ọlọ́run kankan ní ìlú Ìbàdàn ní Ìwòrò Òdù ní àárọ̀ yìí, ó máa ní agbára. Ẹ jẹ́ kọ́kọ́ sọ báyìí sà, à ń mú aṣọ ìléwọ́ wa padà, à ń mú padà bọ̀ láàárọ̀ yìí. Gbogbo ẹni tó bá débẹ̀ yẹn la máa gbàdúà. Mo mọ̀ pé bí orí ènìyàn bá ń takò yàn, kò sí bó ti fẹ́ gba ẹ̀rí. Bí ìṣẹ̀dá ẹ̀ bá ń takò, ẹ lè rí ọjọ́ ẹ̀rí níwájú ẹ̀. Bí agbára ibi tá a ti bí bá sọ pé òun ò ní jẹ́ ó lọ, ẹ lè rí ọjọ́ ẹ̀rí níwájú ẹ̀. Olúwa ní ọmọ, bí wọ́n bá ti gbàdúà sí aṣọ ìléwọ́ yẹn tán, gbogbo ènìyàn á lò sà, wọ́n á bẹ orí wọn pé àbọ̀dè tó ń bẹ nínú orí yìí máa jáde pẹ̀lú aṣọ yìí, àbọ̀dè tí ò jẹ́ kí n lọ, ọwọ́ ayé tí ò jẹ́ ń lọ, ìjákulẹ̀ nínú orí. Olúwa ní àdúà tá a máa gbà láàárọ̀ ènìyàn. Gbogbo ẹni tó bá ní aṣọ ìléwọ́ yẹn, ẹ̀sà ẹ mú dání, òun la máa fi gbàdúà ní àárọ̀ yìí. Mo mọ̀ọ́mọ̀ jẹ́ kí ẹ mú lọ lé mi, ẹ̀sà nítorí wípé gbogbo agbára tó ń bẹ nínú ilé ẹ tí ò jẹ́ kó o rí ògolò ẹ̀sà ó máa bá aṣọ yẹn kú mẹ́ bẹ́ẹ̀ ni sà ẹni tó rán mi ló sọ ilé fún mi ẹ̀yin kan wà níbí tí màá bẹ̀ pé tó bá tì ní aṣọ ìléwọ́ tẹ́lẹ̀ ìyẹn handkerchief white ìwọ náà wá iyọ̀ kan ràá máa mú bọ̀ nínú ìpàdé láàárọ̀ bá a ti máa ṣe ìyẹn ní ọ̀la ní chọ́ọ̀chì wa ní abẹ́kúta nìyẹn ṣùgbọ́n ní alẹ́ ọ̀la sà ìpàdé 14:14 màá máa sọ yẹn dáadáa ìyẹn ní àárọ̀ la.
0: ọmọkùnrin kan ló wá bá mi tó ní bàbá èmi náà fẹ́ mọ̀ ṣe bíi tiyín lórí rédíò ẹ jọ̀ọ́ ẹ kàn fún mi ní gàláì gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ ẹni tí mò ń wò níwájú as a mentor mo sì darí ẹ pé lọ ṣe báyìí lọ ṣe báyìí lọ ṣe báyìí ìgbà tí mo rí i ní ẹnu ọjọ́ mẹ́ta yìí mo wá bí pé àkílódé ẹ ṣe program yẹn mọ́ ni ó ní ẹ mo èmi stop ni ìgbà tí mo bá sọ nǹkan tí àwọn èèyàn ò gbà á gbọ́ mi ò rí tọ̀nà ó rí tọ̀nà ọ̀pọ̀ àbí kò sí ẹ̀rí ẹ̀sà orí ibi tí ẹ̀rí bá wà níṣẹ́ ti ń dìde o àdúrà tó yẹ kó o gbà ni o ìwọ ọmọbìnrin tó fẹ́ lọ́kọ̀ yìí àbí ìwọ ọmọbìnrin tó ń bẹ nílé ọkọ̀ yìí àdúrà tó yẹ kó o gbà ni o lẹ́nu ẹlẹ́rìí méjì a fi ìdí òtítọ́ múlẹ̀ tí o bá ti sí ẹ̀rí wo bí àwọn èèyàn ò ní gbọ́ tó ń sọ wọn ò ní wo bí tó wà ìyálọ́jà ẹ̀rí ló ní ìdí bí o bá sí ẹ̀rí kò sẹ́ni tó lè ní ìwọ la fẹ́ fà á lẹ̀ àwọn èèyàn ò kì í yan lúzà wọ́n rí nǹkan kan nínú ayé rẹ wọ́n fi mú ọ bẹ́ẹ̀ ni sà bàbá olóṣèlú ẹ̀rí ló ní ìdí bí o bá sí ẹ̀rí ayé ò ní gbà tì ọ wọ́n rí nǹkan kan ni wọ́n fi fẹ́ tẹ̀lé ọ ohun tí wọ́n rí lára ẹnìkan yẹn nìwọ náà fẹ́ bèrè láàárọ̀ yìí pé kó olúwa jẹ́ kan rí nínú ayé rẹ àwọn ènìyàn easy wọ́n easy láti kí wọ́n tẹ̀lé èèyàn tí wọ́n bá rí nǹkan kan nínú ayé èèyàn ọgọ́rùn owó tó o bá fún wọn ò ní ṣe nǹkan kan tí wọn ò bá rí nǹkan kan nínú ayé rẹ àwọn olóṣèlú ti ẹ̀ burú tiwọn àwọn lè gbowó rẹ sà kó di ọjọ́ tí wọ́n yẹ kí wọ́n dìbò fún ọ ẹ wo bí nǹkan máa gbé nínú ilé tiwọn tán bá sì béèrè pé kí ló dé dẹ̀ jáde fún wọn ní àyè kan ṣe nì ẹ jẹ́ òtí ilé rẹ̀ gan-an kò tí ì lẹ́rìí bẹ́ẹ̀ ká tó wá sọ láwùjọ ẹ̀rí ló ní ìdí o bàbá a fẹ́ gbàdúrà méjì ni ẹ̀mí mọ́ sọ pé ọmọ ẹ béèrè fún ẹ̀rí sí i ẹ pe orúkọ jésù kẹ pe ẹ̀mí mímọ́ ẹ̀rí mi àárọ̀ olúwa májè ó dọ̀sán fún mi ní àárọ̀ ẹ̀rí mi ọ̀sán májè ó dalẹ̀ fún mi ní ọ̀sán ẹ̀rí mi àṣálẹ́ májè ó bá mi wọ kòtò fún mi ní alẹ́ o ẹ̀rí ojú ọjọ́ ẹ fún mi olúwa ẹ̀rí ojú ọjọ́ fún mi ní ẹ̀rí ojú ọjọ́ kémi náà lérò yìí kí n lè sọ pé ìwọ ló ṣe fún mi ẹ̀rí ojú ọjọ́ mò ń bèrè olúwa fi lé mi lọ́wọ́ ó yẹ àdúrà máyà dábàrú mẹ́lí ọ̀gàdẹ́yọ̀ náà tó mi ní ẹ̀rí ojú ọjọ́ o ẹ̀rí àyà dábàrú mẹ́lí ọ̀gàdẹ́yọ̀ lẹ́rú ọ̀gàdẹ́yọ̀ náà tó mi ní ẹ̀rí ojú ọjọ́ o tó mi ní ẹ̀rí ojú ọjọ́ ọ̀yà dábàrú mẹ́lí ọ̀gàdẹ́yọ̀ bàdẹ́dẹ́dẹ́ ìdábàrú mẹ́lí ọ̀gàdẹ́yọ̀ bàdẹ́dẹ́dẹ́ ìdábàrú mẹ́lí ọ̀gàdẹ́yọ̀ ẹ̀rí ojú ọjọ́ ẹ̀bílẹ̀ lọ́wọ́ ọba ángẹ́lì àti ènìyàn tó mi ní ẹ̀rí ojú ọjọ́ àmì mẹ́ta jésù olúwa wa. gbàmí gbọ́ tí o bá ti sí ipò sí ní tó lè ṣe olúwa rán mi ni o òbí ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé tí ọ̀sán ò bá pọ́n ayé ò ní lọ díẹ̀ pípọ́ ọ̀sán ní ẹ̀rí ọ̀sán wo bí ayé rẹ nílò ẹ̀rí ó dá mi lójú bẹ́ẹ̀ ayé rẹ nídìí ẹ̀ ẹ mọ̀dí tí mo ṣe fi sọ fún olúwa pé tó bá ti bá ń lọ èmi ò lọ́bi kankan ẹ mọ̀dí gbogbo ayé mo ṣe kò ní ẹ̀rí ẹ̀yọkan rí bẹ́ẹ̀ ni sà for good 80 years mo se oni nkankan yo kan bayi to le so pe emi mo ni fura mi be ni e lo ka itan re dada so nigba to nbe ninu igbo mamore ti oluwa so pe mo fe ran lo ba farao wo le mi bada to ni nbole kan sa loro ko ni e to ni lo ba loni origbe igba to ni nbo emi dede po tori mo ti mo pe ibi to go mi ku si ndo ku sinu ah emi kasi gaga ti mo fe lo se waju farao oluwa ni kilo wa lowo re e o tun bere opalu nti mo fi lo nda re mi e nikan mi je opalu e to ni ye na la ma lu tori amo koko ki lo kan mi o to ba ba na ni yo lu eyi kan gbo mi ni aro yi mo bi lo to lo ti bura re kere ko ni nkan kan sugbo oluwa so pe to ni ye lo fe lo ami ni ko se baba ati mama ninu aye re bo ba shame eri yo jade o si akoko fun mi mo lati gba itoku sugba e je se bayi gbogbo eyi te ni ike ofifo e je gbadura si ki n to so pa bambari o ti oluwa ni fun wa ni aro to ba ni ike ofifo ye mo be mo jade o mo si ti so fun yin pe keyan le gbadun majemu idada e jo je ni to n gboran be ni o pe ni oro agbelebu ni waju awon to ma sina be ni sa oluwa dariji won nti jesu so niyan baba dariji won nitori pe won mo nti won se bi o ba ye owa mo dada pe ni enu woli ise amo jade there is acts of prophet bi ise apostoli se wa e kiyesi o gbogbo eniyan to ni ike ofifo ye e je agbale kan sa e pi oruko jesu e pi eme memo irin ajo fo ti mo rin oluwa mu aye mi jade nibe ninu irin ajo fo eyi ti mo rin e mu aye mi jade o ya adua
2: oruko jesu
0: me na bara dada le akata ya baro akata ya dada emu aye mi jade emu irin ajo fo eyi ti mo rin emu aye mi jade emu aye mi jade emu aye mi jade oba angeli adele mu aye mi jade ene maraba legada ya gago legada ya do amena ta jesu oluwa wa
2: amen amen
0: ugba ni to ma darapo laaro yi ninu ipade olohun kankan e je kuku so fun yin bayi sa gbogbo ibi te ba ti nbo beda beria mana beka daya manaba eri daju pe e de ori bridge world ye ba ti de ori bridge world yen o ni lo sisale o ni bo sale o ori bridge yen ni o wa koju bi igba to lo si ojo e ma bo nwaju e koja ile epo akoko ile epo roswale niyen e koja e si waju e koja ile epo ngba te ba de ile epo elekeji poplar filling station e gbe ile epo yen ni street church e wole legbe e wa bere lowo enikeni pe mo lo si church yolong kankan wa na we si e wo bi sa o ti oluwa ran mi ni mo so fun yi ko si owo agbara na to le so pe o ni leri tori pe bibeli ni gbogbo agbara lorun ati laye lati fun jesu o ni wi pe gbogbo ekun yo teriba nitori oruko re gbogbo an yo jewo nipa oruko re eyin kan wa bi mo le so fun e o ma ni eri gan iwo dan wo sa eri daju pe e tete de laaro yi enikan ni igbawo ni ipade ma waye ago mefa ni aaro yi si ago mesan o ma ko fun agbara bi wo na ba lori ofe tete de ko wo ti adani waye yo si koju be lo ipade Olorun kankan niyan ni aaro yi gbogbo eyin ti e darapo ninu ipade ti a nse laaro yi mo fe ke mo pe ire ajo ri oke ogoji ojo le meji ti oluwa ran mi lo ona la wa nu e lowo lowo yi wo bi
1: ma so fun e pe iwo na darapo ni gbogbo awon eto ta nse ni ori Facebook ni mo tin gbadura pelu ogologbo awon eyan ni ago meje lararo to ti won na ba lori ofe o le darapo ni kan ni temi tope eje Jesus ministry ori Facebook e wa kan te temi tope eje Jesus ministry eyin te ni ori ofe nte le join prayer group wa number ti mo fe pe ala le ni mo gbadura pelu ogologbo awon eyan laago mesan la nbere iwo na le darapo wa ma gbo mi ketekete lori phone e iyen lori WhatsApp so mu number yi laaro yi ki iwo na bere pe e fi mi si group abi eyin te nbo ni bi si agbara ni church wa ni Iwo Road ni Ibadan ni aro yi mu number yi ki iwo na pe si ori number yi ola ni pade ti Olorun kankan ni Abekuta mama so fun eyin ara Abekuta ni ola number yi lo le pe si woli e gbadura fun mi abi e juwe ona bi ma ti de bi pade laaro 090 25 20 27 24 090 25 20 27 24 thank you god bless you

0: bá mi. A kú sí Olúwa o, èmi ọmọ ìjọ yín, Olúfúnkẹ́ Bankole láti ìjọ Agódóńgbò ní ìlú Ọ̀yọ́ ni o. Mo gbé Ọlọ́run àlàyé ga o. Oṣù kẹjọ yìí, ìlópin ọdún kan gbére tí mo rìtáyà lẹ́nu iṣẹ́. N tó dùn mí lójú bẹ́ẹ̀ ni wípé ọjọ́ tí mo ṣe fẹ́ǹdà gangan ní August 22 ìlà wá sí Ìbàdàn fún irú ètò tí tẹ́ ẹ̀ kéde láàárọ̀ yìí pé a ṣe second batch ni mo wá. Ìbéèrè mi ní ọjọ́ náà sì ni torí ọjọ́ gangan lọ́jọ́ fẹ́ǹdà mi tó yẹ kí n dúró nílé tàbí kí n lọ sí skul mi kí n lọ ṣe ìdúpẹ́. Kí n lọ sọ wípé mo dúpẹ́ mo rìtáyà lónìí ṣùgbọ́n ọjọ́ lẹ ẹ̀sí ní ọdítóríọ̀mù ní Wema Ọlọ́run sì fún mi lórí ọ̀fẹ́ láti wá fún second batch. So ẹ̀bẹ̀ mi lọ́jọ́ náà ni wípé bí mo ṣe rìtáyà o kí ara ọmọ ṣe ni mí kí n mọ jẹ kí n mọ mu pẹ̀lú rọrùn Ọlọ́run sì ṣe fún mi. Mo yan Ọlọ́run lógo Ọlọ́run ọdẹ́kúnlé gbogbo ohun tí mo béèrè ní ọjọ́ náà ìlọ Ọlọ́run ṣe fún mi ló sì dá mi lóhùn. Nítorí ní ìgbà ilé àárín yẹn lẹ́yìn oṣù mẹ́fà ìgbà kọ́bọ̀ wọn sanwó fún mi Ọlọ́run sì jẹ́ pé bí ọpa mi Ọlọ́run lu àwọn ọmọ mi fún mi tọ́jẹ́ pé àtijẹ àtimú kò sì nira fún mi. Mo yan Ọlọ́run lógo ọrẹ tí mi ò wò darí nígbà tí mo wà lẹ́nu sẹ́gan gbogbo ohun tí mi ò lè ṣe nígbà mo wà lẹ́nu sẹ́gan ní àsìkò yìí láti ìgbà yẹn láti August 22 last year 2025 tí mo ti rìtáyà pẹ̀lú rọrùn Ọlọ́run fún mi lóore ọ̀fẹ́ láti ṣe. Ọlọ́run ṣe ìyanu fún mi o. Mo bèrè wípé kí àtijẹ àtimú kọ́ mọ̀ ṣe nira fún mi torí pé bí mo ṣe ń palẹ̀mọ́ láti rìtáyà àwọn èèyàn ń bi mí pé kí lẹ wá ní tẹ́ẹ̀mọ ṣe kí lẹ ní tẹ́ẹ̀mọ tà. Mo rí oore ọ̀fẹ́ láti fi nǹkan kún nǹkan bẹ́ẹ̀ ṣe máa sọ fún wa owó náà sì ni ó wù mí láti ní ọjà ṣùgbọ́n ní ẹ̀yìn tí mo rìtáyà tán Ọlọ́run ṣètò fún mi tèmi náà ní ohun tí mò ń tà tí mo sì ń jẹ tí mo sì mú bẹ́ẹ̀. Mo yan Ọlọ́run lógo August 2025 ọjẹ́ ọjọ́ oṣù má lè gbàgbé nínú ayé mi bó ṣe jẹ́ nínú ìjọ Comfort Life torí pé August 22, 2025 ìlà sí ọdítóríọ̀mù mo sì dúpẹ́ pé mo jẹ́ alábàápínbẹ̀ tí mo sì mọ̀ pé ìyanu yẹn ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ inú ayé tèmi náà ni gẹ́gẹ́ bó ṣe bẹ̀rẹ̀ inú ayé yín. Bàbá mi Ọlọ́run ọmọ tẹ̀yìn síwájú o iṣẹ́ ìránṣẹ́ yín ò ní díbàjẹ́ o ẹ mọ̀ tàn ni ẹ̀ ní tánú ayé o àtẹ̀yìn àti mọ́mọ́ Ọlọ́run ọmọ bá mi gbé yín sókè ni o ẹ̀rí mi re o. Mo ti ń sẹ́ndì àwọn ẹ̀rí lọ́pọ̀lọpọ̀ torí 2020 ni mo ti jọ ìpè yìí àwọn iṣẹ́ ìyanu ńlá ńlá tí Ọlọ́run ti ṣe fún mi mo ti ń sẹ́ndì ẹ̀ ṣùgbọ́n ẹ̀ bá mi gbé mo dúpẹ́ o. February 2026 yìí ni wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní mọ̀ san owó fún mi ṣùgbọ́n tẹ́ ìdìgbà ẹ̀yìn tí ẹ mọ̀ pé mo rìtáyà ẹ̀yìn tí ẹ̀ lálàsí kankan mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé bí mo ṣe gba owó mi tí wọ́n san gbogbo àtàrí àsì fún mi mo san ìdá mẹ́wàá mi o kí Ọlọ́run túbọ̀ mọ tẹ̀mí síwájú o. Ó pé ọdún kan tèmi náà fẹ́yìn tí o tí a sì jọ ń lọ pẹ̀lú iṣẹ́ ìránṣẹ́ Wema Ọlọ́run mo dúpẹ́ o mo yan Ọlọ́run lógo ẹ bá ń gbé ẹ̀rí mi o ìpè yín ò ní díbàjẹ́ lórúkọ tí bàbá tó máa tẹ̀mí mọ́ ẹ ṣe ń sà.
1: Gbogbo ẹ̀yin Sona Church láàárọ̀ yìí aago mẹ́jọ lẹ pàdé tó bá sì ti di 10:30 aago mẹ́wàá àbọ̀ ó ti tó. Gbogbo bí ẹ bá ti ń gbọ́ mi iṣẹ́ agbára yọ kàn ọ́ kinní kan ṣẹlẹ̀ Ọlọ́run bá ń gbọ́ mo ń fìlẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ń gbọ́ mi ní ọ̀la ọ̀la òun la fẹ́ gbàdúrà májẹ̀mú wákàtí wákàtí ni aago mẹ́fà ìdajì là á bẹ̀rẹ̀ mẹ́sàn-án aago méjìlá àní wákàtí kan àbọ̀ ni tó o bá ti wá gbogbo òlù tẹ́ ẹ bá o gbogbo ẹni tó ti wá chọ́ọ̀tì Comfort Life Mission rí lẹ́mi Ọlọ́run ká kójọ. So o lè mú pásítọ̀tì ẹ dání o lè mọ́jà rẹ dání à ń bọ̀ wá dá májẹ̀mú àdúà sílò là ń bọ̀ wá gbà ṣe ẹ gbọ́ sílò àdúà sílò àdúò orí òkè sí òní bẹ́ẹ̀mi Ọlọ́run ṣe pé nìyẹn. Láti Ìwó Road ẹ wọ mọ́tò gbagi ẹ lẹ fẹ́ sọ̀kalẹ̀ ní Wema ẹ bèrè tọ́ọ̀tù Ọlọ́run òjijì ń bi gáràjì yẹn.

0: ọwọ́ bàbá mi o. Ọmọwọlá ní láti rí bá sí ọ̀rẹ́. Bàbá mi, mo tún ní kí n ṣọ́ ẹ̀rí mi sọ ni o. Ẹ̀jẹ̀ bá mi gbé, mo ti sọ tẹ́ ẹ̀ bá mi gbé. Bàbá mi, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run jíjì. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Kọ́fọ́lá Mission International tó gbàdúrà tèmi náà ní August ọdún tó lọ. Tẹni ká wá fún prayer 1 hour 30 minutes. Mo láǹfààní láti join. Bàbá mi, ẹ wá ní pé ká láì dàn ká dọ̀bálẹ̀ ká bẹ̀rẹ̀ ohun tá a fẹ́ kọ́ lọ ṣe fún wa kó tó di August ọdún tó ń bọ̀. Bàbá mi, mo béèrè fún nǹkan mẹ́ta. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run jíjì tó ṣe nǹkan mẹ́tẹ̀ẹ̀ta fún mi. Mo béèrè lọ́wọ́ Ọlọ́run pé kọ́dún yẹn tó parí, èmi náà fẹ́ ṣàṣeyọrí. Mo fẹ́ káyé kí mo kú oríire, mo fẹ́ ṣe freedom. Orí ò ti pẹ́ tí mo ti fẹ́ ṣe tí mi ò ní ṣe. Mo ṣáà béèrè lọ́wọ́ Ọlọ́run kó jẹ́ kí èmi náà ṣàṣeyọrí kọ́dún yẹn tó parí. Ẹlẹ́ẹ̀kejì tó jọ bẹ́ẹ̀ tí mo wá béèrè ni pé December ni birthday mi. Mo wá béèrè lọ́wọ́ Ọlọ́run pé kọ́lọ́run jọ kọ́lọ́run òjijì jọ kó ṣe fún mi yàtọ̀. Mo fẹ́ ṣe yàtọ̀ lọ́nà tí mi ṣe rí. Mo wá béèrè lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta, mo wá béèrè pé kọ́lọ́run jọ kó bá mi bá gbogbo àìsàn mi nínú ayé mi. Kọ́lọ́run bá mi parẹ́ pátápátá. Bàbá mi, mo dúpẹ́ pé kọ́dún tó lọ yẹn tó parí 2025 Ọlọ́run ṣe oore mẹ́tẹ̀ẹ̀ta fún mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Ọlọ́run ṣe oore mẹ́tẹ̀ẹ̀ta fún mi. Mo ṣe freedom mi ní November. Mo ṣe birthday mi ní December. Kéèkì tí mi ò gé yé láti ìgbà tán ti bí mi. Mo gé ní ọdún tó lọ yẹn. Ọlọ́run ṣe fún mi lọ́nà àrà lọ́nà ìyanu. Ọlọ́run dára sí mi gidi kan. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé láti August yẹn mi ò fìgbà kankan ṣàìsàn mọ́. Ọlọ́run mú mi lára dá. Ọlọ́run bá mi bá gbogbo àìsàn mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dá gbogbo kó padà fọ́ Ọlọ́run. Bàbá mi, ẹjọ́ bá mi gbé. Eléyìí tó tún máa jọ bí ẹni pé lẹ́nu ilé mẹ́ta. Bàbá mi, ẹni ká máa gbàgbé àfò ìrànlọ́wọ́ àsìkò olóore àsìkò. Bàbá mi, mo dúpẹ́ pé mi náà ń rànlọ́wọ́ àsìkò. Mo rí ìgbà ẹni tó ti gbàgbé mi tipẹ́tipẹ́ láti jọ. Mo sẹ́ndì owó sí mi lọ́jọ́ Sátọ̀dé pé kí n fi kún ọ̀wọ́ ṣọ́ọ̀bù mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òjijì tó gbẹ́bẹ́ àdúrà tèmi náà. Mo dúpẹ́ o. Bàbá mi, ẹjọ́ bá mi gbé yìí. Mo ti sọ́ ẹjọ́ bá mi gbé o. Ẹjọ́ o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dá gbogbo ogun padà fọ́ Ọlọ́run. Mo dúpẹ́ o. Ẹ ṣé o bàbá mi o. Ẹ ṣé o.
1: Sí omi yẹn tí n bá ti gbé gbogbo àwọn testimony ìrànlọ́wọ́ ìtàn wà wá fi ọwọ́ mi gbẹ́gbá yà ní ìgbà mẹ́sàn-án èmi ni ìrànlọ́wọ́ kan. À ń bá ṣe ń bá lọ yìí ẹ̀ ń gbé bọ̀ wá bá mi ní ìsìn lórí Facebook. In tó rò kọ́ la wà báyìí o. Nǹkan ti yan gíná. So tó bá ti di 6:30 láàárọ̀ kùtùkùtù yìí ẹ gbé pàdé mi lórí Facebook, TikTok, especially ní YouTube. Ẹgbẹ́ ìpàdé mi.
2: I am so happy. Ẹ̀yin mi ń dùn láàárọ̀ gan. Ẹ̀yin mi ń dùn gidigidi torí wípé Ọlọ́run ṣe ohun àrà, Ọlọ́run ṣe ohun ìyanu. Ní last year tí mo lọ sí Jerusalem, mo gba píkṣọ̀ àwọn èèyàn méjì tí wọ́n rojú Ọlọ́run fún ọmọ. Mo mú píkṣọ̀ wọn àti ọkọ wọn. Mo lọ sí upper room láti gbàdúrà fún wọn. Gbogbo ibi tá à ń dé ní Jerusalem ni mo ń kó píkṣọ̀ wọn, ni mo ń lọ sókè pé Ọlọ́run bá mi pèsè ọmọ fún àwọn ènìyàn yìí. Inú mi wá dùn nítorí pé kò tí ì pé ọdún kan. Ọlọ́run fi àmì hàn nínú ayé wọn. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo yàn ológun Ọlọ́run torí pé gbogbo ìgbà ni mo máa ń porúkọ wọn pé Ọlọ́run jọ bá mi pèsè. Kódà nínú ọ̀sẹ̀ tá a lò tán yìí, and then ẹni yìí ti fún mi ní ẹni sọ fún mi ní last month pé àwọn ṣe IVF pé ó fail, but I was just talking to her this morning. Mo kàn bá wọn sọ̀rọ̀ lẹ́nu bí tásátí sọ̀rọ̀ tàtí sọ̀rọ̀ tàtí sọ̀rọ̀ odi wọn ti wá sọ fún mi pé wọ́n ṣe àsọ fún mi pé àwọn wà nílé nípa ayílé lẹ̀ wà bọ̀ travel nílé mà àwọn wà. Wọ́n àsọ fún mi pé àti ẹ̀ wà nínú. I am so happy. Inú mi dùn because she is not my biological sister, but she is more than a biological sister to me. She is everything to me. Anytime tí mo bá nílò nǹkan àbí mo nílò owó fún iṣẹ́ mi, a ní pé Ọlájùmọ̀kẹ́ ó yá ní ìṣòro, jẹ́ ká lọ anywhere tó bá lọ, máa dúró fún ẹ, máa I will stand for you. Tó jẹ́ gàlátọ̀ ní kò jẹ́ any place. Kódà kí n sọ pé mo fẹ́ gba owó lọ́nà mẹ́ta, she was like, yeah, let's go. Àánú mi ṣe àfẹ́rin with her. In fact, I don't know, I don't understand, but I just thank the name of the Lord. I bless his name this morning for this good news. And before our home, ẹnìkan náà ti pè mí tẹ́lẹ̀ lẹ́yìn lára àwọn church member, lára àwọn tájọ́ wà ní fundamental tó ń sọ fún mi pé àwọn wish pé wọ́n ti grant àwọn ní iṣẹ́ àwọn tó dẹ̀ grant wọn ní iṣẹ́ láti overseas ní so I am so happy ní ìmọ̀ reason why I don't know why I've not been going to work since yesterday ní ìlọ sí ọjà mi ní àná mi ò lọ nínú àwọn ìṣọ́ sàtò ní ìgbọ̀ pé àwọn ẹ̀rí láyìn àbáyìí ni mo fẹ́ máa gbọ́ ọlọ́run dọ́kúnlẹ̀ ọlọ́run pàfàsì mo yàn ọ́ lógo olùwà ṣe ò mo dúpẹ́ nítorí pé ẹ ṣe tí àná rí dúró ọlọ́run mo wá gbàdúrà pé ẹni tí ẹ bá mi ṣe oyún fún lórúkọ jésù á bí láyọ̀ á rí gbójú á rí gbẹ̀rọ̀ ní iṣẹ́ lórúkọ jésù ẹni tí ẹ kò ṣe iṣẹ́ fún iṣẹ́ yẹn á jẹ iṣẹ́ tá a máa yọ ọ lọ lóògùn tuntun lórúkọ jésù I am so happy and I believe that this one I am receiving testimony left and right back to back my own testimony too will come out and even though I have a lot of testimony to be named nípa ọjọ́kúnlẹ̀ yìí náà ni mo ti ra ṣọ́ọ̀bù méjì tó wọ́n fi ní 5 million sínú ọjà inú ìpè bàbá mi ọjọ́kúnlẹ̀ yìí náà ni ọmọ israel àjọba ló ti jáde fún mi ní last year inú ìpè yìí náà kan náà lọ́lọ́run tó ti ṣe mọ́tò fún mi àti ìdílé mi ní last week inú pé yìí mo mọ̀ pé ohun rere lámúdẹ ìgbàgbọ́ pé lọ́run máa tún gbé ọkọ mi náà dìde lọ́nà tó kọjá òye mi testimony mi máa tún jáde kí ọdún kó tó parí kí oṣù kó tó kọlẹ̀ my testimony is still coming out back to back in Jesus name I thank the name of the Lord and I pray for our father in the Lord and more anointing more unction to function you will not die your children will not die your wife will not die God will increase your anointing in Jesus name thank you our father for the word of encouragement and everything you are doing to us thank you Lord God bless you sir
1: gbogbo eyin te ba wa ngbo mi nilu oba te ejo mo tó lọ ti ń sàánú ẹbọ rán mọmí ẹ tẹlé mi lọ sí israel àti jordan fáis fásá ni jẹ kí mọmí ẹ náà dògún náà travel jóun náà ogun bàálù jẹ mi àti mọmí ó tún lọ bí wọn báyìí lọ gbàdúrà fún yóò tún dáa jù bẹẹ lọ rán mọmí ẹ rán dádì ẹ lọ jerusalem ibẹ ni mo ti fẹ ṣe counseling for the first time ṣe mọ pé mi ò ṣe counseling ẹ̀mi olúwa ní tá a bá ti débẹ̀ kí n bẹ̀rẹ̀ sí rí àwọn èèyàn kí èmi àti wọn jọ mọ gbàdúà kì í wá ṣe yẹn nìkan a ṣe sùúrù a lọ sórí òkè nebo a de pisga a lọ sí sinai a de powerhouse gbogbo ibi tí jésù ń lọ àwa náà débẹ̀ a sì lọ gbàdúà mbẹ mọ́mí ẹ ó gbàdúà fún wa rán mọ́mí ẹ lọ sí israel àti jerusalem and ìwọ tó bá fẹ́ rí mi live o fẹ́ kí n gbọ́wọ́ lé o o fẹ́ kí n cancel àpàdé november la ń lọ and mo sọ owó wa ló sì cheap jù ní gbogbo olùbàdàn òun ló cheap ní gbogbo west yìí ẹnìkan lè lò àti gbogbo oúnjẹ o àti gbogbo ibi tá a sùn o àti gbogbo gbogbo ẹ o 3.2 million ni 3,200,000 ní agbára ọlọ́run a dé jordan ọgbà certificate a dé israel ní jerusalem ọgbà certificate so ìwọ náà bá di jp mo ti gbé mọ̀mọ́ tó bí mi lọ́mọ lọ mo ti gbé mọ̀mọ́ tó bí ìyàwó mi lọ́mọ lọ wọ́n ṣàdúrà wọ́n tọ́lẹ́là oore tó lè ṣe mọ́mí ẹ̀ o ní kó jọ lọ sí jerusalem o ní kó jọ lọ sí israel so gbogbo ẹ̀yọ́ ọmọ náà rán mọ́mí ẹ̀ lọ mọ́mí ẹ̀ ti rán wọ́n lọ lu ọba ẹ̀yin tẹ́ wà ní diaspora rán mọ́mí ẹ̀ jẹ́ wọ́n tẹ̀lé mi ọkàn balẹ̀ gbogbo ṣe ń jẹ́ ti ọlọ́run.
3: ẹ kàrọ bàbá mi ẹ kàrọ ẹ kàrọ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ lórí ìpè yín nínú ayé mi èmi orúkọ mi ní ẹbí ní bankole láti ìlú ìdíròkọ ọmọ àkúrẹ́ ni mi mo darapọ̀ mọ́ ìpè yín ní ọdún tó kọjá ní around february mi ilé bí àwàdà mo ṣe àtọ̀lọ́gbà tí màá kọ́ pàdé mo lọ sí first square ní ọ̀la ẹ̀fí omi ẹ̀fí ń fọ́ sí ìyọ̀ lára ọjọ́ tó mi lọ́ọ́ kọ́ mi lára mo ní mo ní ìpè yín ìjẹ́ ìpè rẹ fún mo ṣàbẹ̀ sí darapọ̀ mo ń tẹ̀síwájú ìtí mo ṣe agbára mo wá sí 77 àkọ́kọ́ nígbà tí màá fi wá 77 tó tún lọ bí ẹ̀mẹ́fà ó tún pé bí méje mo ń háyà lẹ́gbẹ́ mo ń sun ṣọ́ọ̀ṣì mi àmọ́ ìgbà tó yá ọlọ́run ṣe kí ilé tí mo ti kọ́ tó ti pẹ́ ọlọ́run parí ẹ̀ fún mi mo sì kó sí ilé náà mo kó sí ilé náà mo ní wọ ọlọ́run dẹ́kúrẹ́ bàbá ẹ̀ bàbá wá sórí kì í jẹ́ kí mi náà lè gbé mọ́tò wá kí mi náà lè give testimony láti gba testimony challenge mo ti ń gbàdúrà kí n lè give testimony ẹni ní oṣù yìí 77 tó kọjá yìí ìjọ 77 gangan ìjọ náà ni ọlọ́run ṣe mọ́tò fún tí mo ra aládájí abámi odúpẹ́lọ́wọ́ jésù kristi bí tẹ́ ń kó wa lọ ọlọ́run mú mi dé bẹ́ẹ̀ ẹ sì dárúgbó wòlíì ẹ dàgbà wòlíì ẹ kó wa jẹ pẹ́ o ẹ sí o pẹ̀lú ọ̀rọ̀ jésù kristi tẹ́ fi bá wa ní gbogbo gbà péjọ ẹni tó bá gba jésù kristi gbọ́ òmìnkan ló gbọ́ ọlọ́run gbọ́ ògbàgbọ́ mú ìpè yín ló ń ṣe tuntun fún mi ó kọ́lé ayọ̀ fún mi ra mọ́tò fún mi ó tún ra ọ̀kadà pàápàá ẹ ṣeun ẹ bá mi kí máa máa wà.

0: ogo ni fọlọ lọke ọrọ oluwa gba ọpa ẹwa gba ọpa ẹwa gba ọpa ẹwa gba ọpa ẹwa ogo ni toruko ọlọrun lọke oluwa ma jọba la oluwa ma jọba la a ma gbe ọba jesu oluwa wa inu osu kẹjọ la mo nla lọ yi o po ki to ma ba ọrọ mi ni so lọ gbe mi rẹ sibe a se n de sibe rẹ do ti o ti gbe mi yẹ sibe very good ba se gbe lọ gbe bẹ o a fẹ gba ẹsẹ si adua ogbodo la ni jẹun ọna gbodo la ogbodo riba ti se agbodo ọrọ ni abayọ yẹ so ti gbe bẹ bu ọpọlọpọ iyọ sile so ti bu si o ya fi owo si mo se ma ni ko fi owo si mu e owo yẹ o le yọ o ko tun lo nigba mi o so ti fisi bayin oluwa gba ọpẹ wa ẹnikan gbọ mi ayé o ni jẹ wa ogo ni ja wa idamu o ni gbe ba wa isoro o ni wọle ba gbogbo to ti pa wa lakun tẹlẹ opin de si mo ni opin de si abẹ siri ba ti se arona gbogbo in the name of Jesus ẹnikan nika lo n sọrọ orukọ mi ni woli io ajilere atamadasi ileṣẹ ẹṣẹ christ atilẹri crusaders cac atamadasi tọlọba gbe ibujoko agbara anu rẹ kalẹ si oluwo to wa lọna to je ti ẹgbẹda ninu ibadan ọwọ ẹyanu tọlọrun lo lọsẹ ni agbara ẹgba yẹn ba ṣe lo omi yẹn tán ni ọjọ monday gba la mọ pe gbogbo ọjọ monday la máa ń wà ní sango ọta so ọjọ monday la ti kọkọ lo omi yẹn omi ẹkan lọdun yẹn ni sango ọta that's why àwọn yẹn ti mọ pe every monday la máa ń wà ní alishiba ní 3-3 bus stop ní sango ọta wọn rí bọ́ọ̀lù ọ̀hún ṣe iṣẹ́ látọjọ tó ti lo omi yẹn tẹ́lẹ̀ tí ń tẹ̀lé ẹ wá wo ada monday náà àpapọ̀ wá sí ìṣòro nìbàdàn gbogbo ọmọ wípé ní ìṣòro níbi tẹ́ntẹ́ ní ibùdó agbára wọn rí ọwọ́ ọlọ́run bó ṣe ní síbẹ̀ mo tún ṣe kánsẹ́lì fáwọn kan wọn gbé ibùdó agbára yẹn àlóbìnrin kan sọ níwájú ọba tó ní ayé àtọ̀run nígbà tó ń sọ ẹ̀rí ẹ̀ ní ọjọ́ tuesday yẹn ní lisa bio ẹbọdì ló mọ̀ pé lisa bio ní láfẹ́ wa la máa ń wà gbogbo every tuesday àwọn yẹn tẹ̀sí máa ń tètè dé bó ti ẹ̀jẹ̀ pé aago mẹ́sàn-án ni kánsẹ́lì máa ń bẹ̀rẹ̀ ìyẹn ní lisa bio tó wà ní ẹgbẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ àyẹ̀sùn ẹ̀ ó dẹ̀ sọ ẹ̀rí pé òun ti ń lọ sí àwọn ibi ìpàdé àdúrà àti orí òkè ni o àtàgbàlá ni o àti gbogbo ẹni pé òun ríbi tí ẹ̀mí ọlọ́run sojú sí pé ìfà bó ń ṣe débẹ̀ ọmọ pé ẹ̀mí ọlọ́run wà níyì òun àwọn ohun tí ọlọ́run ṣe níbẹ̀ yẹn nígbà tó débi omi tí ọwọ́ ọlọ́run gbé jáde nínú ilẹ̀ fúnra ẹ̀ ó wá rí pé eléyìí ó kọjá àdọ́gbó sí ó ní ẹ̀mí torí wòlíì obìnrin ó ní ẹ̀mí ọlọ́run jẹ́ ìwú jáde ní ara òun mo rò pèlé là ń pè mo máa ń wo ọ̀pọ̀lọpọ̀ tó bá ń gbọ́ ibùdó agbára àánú kò hàn kí mo wípé ó ní ti ọlọ́run kìbọ̀ bẹ̀ ta fi sọ pé ibùdó agbára àánú ọlọ́run ni gbogbo ẹyin èèyàn tẹ́ ẹ ti mí sí ẹ ní ọjọ́ monday tó kọjá iṣẹ́ àfi sọ pé àjọ pàdé o ní sango ọ̀tà ní tiritiri ní alishiba ìgbéléga tábìlì tó bá jẹ́ pé ọ̀nà ìyànà pàjálẹ̀ ti ń bọ̀ bá ti kọjá bíríjì yẹn tẹ́gun bíríjì sango yẹn báyìí tẹ́ sọ̀ka ọwọ́ ọ̀tún yẹn kẹsàn-án máa wò bẹ̀ hsg3 is glory all níbẹ̀ ní tiritiri bọ̀ sọ̀kò ní kọ̀kadà sọ ẹ̀ ọjọ́ monday tó túbọ̀ àti lágbára bẹ́ẹ̀ náà lọ́jọ́ tuesday ní láfẹ́ wá ó tún máa ní agbára jù mi ò wá sí sàgámù ní wednesday tó ń bọ̀ yìí o ẹ bá mi sọ gbogbo àwọn míì wá sàgámù ẹ ti máa kéde ó tún di ọjọ́ wednesday tó máa tẹ̀lé tó ń bọ̀ yìí ìyẹn wednesday on the 26th ní august ni mo tó tún máa wá mi ò wá nítọ̀sẹ̀ tó ń bọ̀ o ìyẹn ní ọjọ́ wednesday ìyẹn ní sàgámù torí tí mo pẹ́ bí wednesday la máa ń wà ní under sabo bridge ní onídòkú community of àmọ́ mi ò wá ní wednesday tó bọ̀ ó tún di on the 26th báyìí gbogbo ìwà àti èmi náà jẹ iṣẹ ọjọ kẹfà bẹẹ ni mo sọ lónìí a máa ṣe àṣeyọrí a máa ṣe àṣeyọrí in the name of Jesus 14:6-38 ó ní àti ní ọdún kọkànlá ní oṣù búlù tí í ṣe oṣù kẹjọ ní ilé náà parí jálẹ̀jálẹ̀ pẹ̀lú gbogbo ìpín rẹ̀ gẹ́gẹ́ bí gbogbo èyí tí ó yẹ ó sì fi ọdún méje kọ máa wo ilé náà ó parí pátápátá nínú oṣù ẹ̀kẹjọ ẹ̀dùbá yẹn ó wá parí ẹ̀ ní oṣù àṣeyọrí oṣù èkeje àwọn máa ń pè éèdì ní perfection wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n pè ní beginning of a new thing gbọ́ mi ó máa rà káka ẹ̀fẹ̀ báyà oṣù kẹjọ yẹn la wà á máa kọ́ àṣeyọrí olúwa tọrọ kan fún mi níjàdá mo sọ lọ́nà náà ogun burúkú ni ogun àìlèkọ́ lè yọrí olúwa ní kí n gbàdúrà fọ ní gbogbo bí tó ti ń gbọmi gbogbo ẹ ní kó akọpa ti ilé ìwọ ọmọ báwí gbogbo ẹni ralẹ̀ tí ò lè yọrí ìwọ ni mò ń bá sọ̀rọ̀ gbogbo ẹni dọ́wọ́ lé nǹkan tí nǹkan yẹn ò lè yọrí báyìí ló lọ́nà àwọn ọmọ ogun nífi wí o gbọ́ ọ̀rọ̀ olúwa ó yá ká lọ ṣe àṣeyọrí a máa ṣe àṣeyọrí a ní ṣe àṣeyọrí mo láàánú ṣe àṣeyọrí ìdẹ̀ mímọ̀ jíjẹ ó ń tọ́pọ̀lọpọ̀ òmò nípa oṣù yìí ó ní wípé oṣù ìsọtẹ́lẹ̀ a máa sọ tẹlẹ báyìí ni mo bẹ̀ sọ tẹlẹ orúkọ náà gbogbo gbogbo tá a ti fìyà wá tá a rí lórúkọ jésù orí ọ̀fẹ́ bíi ọ̀fẹ́ a máa ṣàṣeyọrí ó ní sekaraya ní ìwé sekaraya sakalaraya orí èkìní ó ní ní oṣù kẹjọ ní ọdún kejì dáírọ́ọ̀sì ní ọ̀rọ̀ olúwa tó sekaraya wá ọmọ bẹ́kà ọmọ ìdòwò lípe sẹ́ni tẹ́ bá ti lè jọ pé ọ̀rọ̀ olúwa tọ̀ ọ̀yàn wa ìsọtẹ́lẹ̀ ló ń jẹ́bẹ̀ ìyẹn ni pé ọlọ́run fẹ́ fara ru èèyàn láti sọ̀rọ̀ síta ìmí máa ń sọ màá ní tọba dọ́dọ̀ wòlíì ìwọ kọ́ lọ sọ tó bá wa túlẹ̀ mi máa ti máa gbẹnu wòlíì sọ pé báyìí báyìí báyìí a dẹ̀ ti rán mi sí ọ ogun òní ayé sọ pé wàá padà sọkún lórí ọmọ yìí olúwa dẹ̀ ní kí n sọ fún o ẹkún rẹ tán lórí ọmọ ẹkún rẹ tán lórí ọmọ ẹkún rẹ tán lórí ọmọ ẹkún rẹ tán lórí ọmọ ìdẹ ní mo kí o fọlá kàtún nàmà máa yí kọntrátọ ńlá ni ọ máa ń gbaṣẹ gan ó máa ń gbaṣẹ ju àwọn ẹgbẹ lọ wọn ti ṣe àṣàsì kan tiẹ báyìí débi wípé o ò tiẹ wàá ríṣẹ gbà mọ ká ló ríṣẹ gbà nìkan ní ìbàdà ìgbésí ti wá ń wọlé èmi ládẹ ràn sí ọ gbogbo agbára tó ní ọ lára abáṣe sọ pé yóò ṣẹrúkú ni abáṣe sọ pé kò ní rọnà àbáyọ ni abáṣe ní kò ní jèrè yẹn lónìí agbára yẹn kà jẹ ìjẹ ní bọ̀ọ̀kẹ́ mo ń bọ̀ náà mú omi yẹn kó wọn sára rẹ omi tí mo ní kò fò sí tí mo ní kò fìyọ sí wọn sí ara rẹ wọn sára rẹ sọ pé màára jẹ jẹun ìjẹ ní bọ̀ọ̀kẹ́ jẹ ó lẹ́jẹ́ lọ́jọ́ bàbá ti bẹ lẹ́yìn ìwà tèmi alágbàá ti gbogbo ojúlé àìkú àìsá ìpapòdà ọlọ́run gbogbo gbà ọlọ́run gbà gbogbo ọlọ́run ti ran níṣẹ́ sípẹ́ yìí ti wà á gbé ọwọ́ ẹ sókè wà á tó pé òkòso nǹkan ọmọ ó yá ó. Jésù olúwa wa wà á wá tẹ̀lé rẹ bá tẹ̀lé bá nígbó sọ ọ́ fi ọwọ́ rẹ yí olókùn rẹ máa wo jésù lórí ìjà ìgbélébó á kàn wú ọ̀kankan ó lè dídí ó lè lájú wọ́n á sọ pé ọlọ́run ọjọ́ òbí o ọlọ́run ọjọ́ gbogbo ọlọ́run tó lè so gbogbo ọlọ́run tó ń gbogbo rọrùn fún láti ṣe ọlọ́run tó ní àṣẹ ọlọ́run tó mú rírí tinú àìrí ọlọ́run tó ń ṣe ìyanu ìwọ ni mo tọ̀ wá lónìí wá àdẹ́rẹ́ ànúgbà jẹ́rìn ajéjẹ jẹ́rìn rọ́nà àbáyọ méjì ń tìyà mọ́ ìyá yìí ti tó ògo mi tó rà mọ́ mi lọ́wọ́ tí ó wá mi rí padà jẹ́rìn rí ògo mi pa jẹ́rìn rí mi gbà jẹ́rìn rí bá ti ṣe ọlọ́run gbà mí kúrò nínú oko ìṣẹ́ tí mo wà àti nínú oko ìdààmú tí mo wà wá nǹkan ṣe lórí ọ̀rọ̀ mi kéèmí náà jókòó pẹ̀lú àwọn èèyàn gidi kí n jókòó pẹ̀lú àwọn ẹni yìí kí n kúrò nínú àbùkù kéèmí náà dẹni ẹ̀yẹ kọ́nà là fún mi kéèmí náà rówó ná kí àdọ́wọ́ lé mi kó bẹ̀rẹ̀ sí múre wá káwọn èèyàn tó wò mí bí olóṣì tó wò mí bí ẹni ìyà tó padà wò mí bí ẹni re bẹ́ẹ̀ ni kò jẹ́ kórè o ọ̀sẹ̀ yìí a ṣe ṣe fún mi jésù olúwa wá omi yẹn sára rẹ ní àkúnjẹ sẹ̀mí jẹ́ ìjọba dọ̀wọ́ rẹ délẹ̀ tó ti dọ̀wọ́ rẹ délẹ̀ wà á kẹ̀kẹ́ mímọ́ mímọ́ mímọ́ sórí ọlọ́run gbogbo báwọn áńgẹ́lì ṣe ń ké nìyẹn ìwọ́n fún aláìlọ kòmú látẹ̀tẹ̀ ìkíní máa lọ bí ẹ̀kẹta sí kẹni wọ́n á rí pé wọ́n ti á dé orí wọn wọ́n dúbà wọn ọba wọn ọba àìkú àìsá ìpapòdà tó bá láyè lọ́ka ìwé ìfihàn orí kẹ́ni kó lọ́ka ẹsẹ̀ ìkẹjọ wọ́n á rí bó ṣe ń ké mímọ́ mímọ́ sí olú ọlọ́run àwọn ológun ọba tó ní àṣẹ ayé àtọ́nu ó yá ó sọ pé mímọ́ mímọ́ sí ọlọ́run àwọn ológun. Gbogbo ibi tó ti ń gbọ́ mi lákòókò ò ní jìyà mọ́. Màmá yìí àwọn tó ń péjọ tán retí ọjọ́ ìbànújẹ́ rẹ lórí ọmọ ìmọ̀ wọn da sọ. Jáde ẹ̀tẹ́wọ́ síwájú ogun àgbàná tó ń ba yín jàyàn ogun yẹn ṣẹ́. Olùgbọ́ mi lákòókò orúkọ mi ni wòlíì I O Ajílórí Àtàmátàsí iléeṣẹ́ ìránṣẹ́ Christ Artillery Crusaders CAC Àtàmátàsí tí Ọlọ́run bá gbé ibùjókòó agbára àánú rẹ̀ agbára àṣẹ rẹ̀ kalẹ̀ sí olúwo lọ́nà tó gètè ẹgbẹ́dá nílùú Ìbàdàn. Ibùdó tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé ibi ẹ̀rù ibùdó tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé ibi agbára ibùdó tí ọ̀pọ̀lọpọ̀ ń pè ní ibùdó àṣẹ oògùn bẹ̀rí àbí oòdé bẹ̀rí bí àwọn tó ti wà. Ibi tí àwọn márìdì alágbá ìsẹ́lì ti ṣiṣẹ́ ìyanu ojúkorojú ibi tí àwọn tó fẹ́ gba fífà tó ń kù tó ti ń lọ ń bẹ lọ́run tí kò sì pẹ́ tí ọlọ́run fi dá wọn lò ibi tí ẹni tó ń wojú olú afọmọtáyé ti ń pè lágùn tó ti da ikùn rẹ̀ délẹ̀ tó dẹ̀ dìde tí ọlọ́run ò jẹ́ kó mú ọdún yẹn jẹ ibi tí aláìsàn dẹ̀ ń gùn tó jẹ́ wípé bó ṣe ń gun bẹ̀ báyìí àìsàn rẹ̀ dẹ̀ jábọ́ síbẹ̀ ibi àṣẹ ó wà nìbàdàn olúwo lọ́nà tó gètè ẹgbẹ́ dání ibẹ̀ láti rán mi wá bá ọ báyìí ló wá ní kí n wí fún ọ ọjọ́ ìdààmú rẹ tán mo lọ́jọ́ ìṣòro yẹn tán kìkì tó o bá gbàgbọ́ ni o ó ní iye àwọn tó gbàgbọ́ àwọn láti agbára fún láti jọmọ ọlọ́run àti àwọn tó gborúkọ mímọ rẹ gbọ́ ó ní dìyà mọ́ ní dìyà mọ́ màmá yìí nísìsiyìí ni bá mi pe àwọn èèyàn pé kán gbọ́ mi bàbá ẹgbọ́ àti ìkóyíta pé à ń gbàdúrà láìní ìrètí à ń sọ̀rọ̀ láìní ìrètí in fact ẹlòmíì tún retí nínú àìní ìrètí ọmọ ṣe o ibi ayé bá oníkálukú dé náà rèé ni ìgbàgbọ́ fi débi ẹ̀tàn ẹ̀tàn dídí ọ̀nìkan bá mi sọ ní jẹta ó ní pé ìrètí tí wò ní ìmọ̀ nígbà tó ti káàkiri kí èsì ìrètí kankan nígbà tó ti gbìyànjú tí ò rí nǹkan mú bọ̀ ńbẹ gbà yẹn ló sọ wípé àdúrà ò gbà mọ́ bọ́ sọ ogun tó sọ aládùúrà rẹ dọ̀lẹ́ ogun tó sọ onígbàgbọ́ rẹ lòfo ogun tí ò jẹ́ kọ́ lẹ́yìn ogun yẹn ṣẹ́ ẹni mò ń sọ ọ̀rọ̀ kan fún àwọn ènìyàn listen to me gbàrà tí gbàgbọ́ rẹ bá ti sọnù ó ti sọ gbogbo nǹkan nù pátápátá kẹrí tí gbàgbọ́ bá ti sọnù ikú ló máa ń tẹ̀lé kẹrí kú tà sọnù ikú ògo wà ikú iṣẹ́ wà t iṣẹ́ yẹn máa kú ikú ọgbà tó gbòyàn tó máa kú bí ká gbọ́n báyẹn ikú ipò máa wá sípò èèyàn dẹ̀ ṣòfò ó rà káàkà bá ikú ò ní jẹ́ tiẹ̀ mo máa ń wo dára tí ń sọ̀rọ̀ ògo kẹ́sọ̀ ní sálọ wà nílé fọ́ọ̀sì sàmọ̀ ìwé fọ́ọ̀sì sàmọ̀ ìyẹn ní ṣọ́tà fọ́ọ̀mù ni hello owó ìyàwó fíníàsì ó ti lù sọ́ọ̀pù pátápátá sọ ìwé ẹ̀yìn tẹ̀ lù sọ́ọ̀pù fi tẹ̀ lára mi sí ọ̀sẹ̀ yìí dẹ̀ máa yàtọ̀ máa sọ ìjẹ́ ẹ̀kọ́ ẹ̀ obìnrin yà wò ó ní nígbà tó gbọ́ pé bàbá ọkọ̀ ẹ̀ kú tó gbọ́ pé ọkọ̀ ẹ̀ àti kejì ọkọ̀ ti kú wọ́n ní obí tẹ̀yẹ ni pé ọmọ mi ronú ló wà wọ́n ní ojú ẹ̀sẹ̀ ó dẹ̀ bí máa kó ṣe bí báyìí wọ́n ní àókú oríire àyí bàbá kú ọmọ ẹ̀ o ní kó máa yọ̀ ó ní rárá kí ló fẹ́ máa yọ̀ fún wọ́n ní pé ó ní ògo ti pán ìrètí ti pín ò nírètí kankan mọ́ báyìí ni mo wí mi ò mọ kọ̀ǹdíṣàn tó wà mi ò mọ tó ṣẹlẹ̀ sí ẹ̀ mi ò mọ bó ṣe ṣẹlẹ̀ mi ò mọ̀nà tó gbà ṣẹlẹ̀ èmi bá ń ṣe wà rí sórí ìdánimọ̀ jíjẹ ọkọ ẹ̀ níbi tó wọ́n gbé àpótí ẹ̀ lọ ọkọ kú bàbá ọkọ kú ó jẹ́ parẹ́ torí bẹ́ẹ̀ ó kàn mí ó sì kú sílẹ̀ màmá torí kéèsì tó le bẹ́ẹ̀ ló ń ṣe rán mi sí ọ o ní láti kú o ní láti jẹ́ kí nǹkan tó mẹ́ lọ́wọ́ o ní láti kú sínú ìṣòro tó wà olóṣù nígbà tí adéṣọgbà pẹ̀tù ó ní pé àwọn philistines ti gbé àpótí ẹ̀yọ ọlọ́run wọ́n sì mú láti ebenezer wá sí asidodu asidodu yẹn òun ilé dragon wà wọ́n mú láti lọ́wọ́ gbé àpótí ẹ̀yọ wọn ebenezer ni wọ́n ti gbà nígbà tí wọ́n wá mọ iyì wòlíì tí wọ́n mọ̀ wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ kì ń sọ̀rọ̀ àwọn fẹ́ẹ́ ní ó gba ẹnu ò lè ṣe kì ń sọ̀rọ̀ ẹkún ẹlòmíràn ìyá ọkọ ní ó ti bá tòun jẹ́ kó jẹ́ ìṣẹ̀lẹ̀ tó máa wájú ìyá àti ẹ̀gẹ̀dẹ̀ lórí lọ́lọ́gún tàbí báyìí ìyá àti ẹ̀gẹ̀dẹ̀ ló sọ pé kò ní bímọ ilé ọkọ tó wà nígbà tó bí ẹ̀ máa wá jà òun ló fi jẹ́ pé ọjọ́ wòlíì tó bá máa lọ jẹ́ wòlíì tí ẹ̀mí mọ́ bá ṣiṣẹ́ ti ṣe lé tó lọ́ máa bí ẹ pé kí ló bá wá kò tẹ̀ sí wòlíì tó bá ti jẹ́ wòlíì bọ́ọ̀bá ti ń déwọ́jú ẹ̀ tó ń gbẹ̀dú àfọ̀ ní ojú ẹsẹ̀ náà ni ó máa sọ pé ìṣòro báyìí ló ní ìṣòro báyìí gan-an ló bá pàdé nínú ìrìnàjò ibi tó gùn rẹ̀ gbà wálé ń tó máa lọ ṣe sílé lẹ́yìn bọ́ọ̀bá dẹ̀ ti gbàgbé ogún sẹ́niyàn ẹ̀ lè jù bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ mọ gbẹ̀gbẹ́ ogun rẹ̀ máa ìdẹ̀nímọ̀ jíjẹ ẹ wo ọmọ iṣẹ́ ni pé ogún dìde sí wọn nígbà nígbà tí àwọn sẹ́ẹ̀lì gbá wọn bẹ̀rù àwọn philistines ní ìpọ́nà bí nǹkan kan gẹ́rù bẹ̀ẹ́ ẹ̀rù bẹ̀ẹ́ lórí ọmọ yẹn ọmọ tí ẹ tó tọ́jú ẹ̀ ìbànújẹ́ ló ń sọ ẹ̀rù bẹ̀ẹ́ lórí ọ̀rọ̀ máa lè jẹ kò sóríṣiríṣi obìnrin tọkọ rẹ ogún tẹ̀sí ló kópa lẹ̀ mọ́ kò lé ẹ̀rù bẹ̀ẹ́ lórí iṣẹ́ tó ń ṣe kọ́ńtàkì tó gba ni ó ti di gbèsè òtí ọmọ oríko ti lọ ṣe gbàgbọ́n láàmú ilé ìgbà wọn fún ẹ ẹrù ń bẹ̀ lórí ọmọ rẹ tó fẹ́ lò lóyìnbó wọn ti gbowó gbowó kò bọ́ sí ẹrù ń bẹ̀ lórí àdíṣe ọmọ rẹ ẹrù náà ló máa ń ṣẹlẹ̀ nígbà tí èyí bá ti mọ iyì ọlọ́run tàbí tó jẹ́ kó ti gbàdú ọ̀gbàdú àti ògbà tó ti wá gbà pẹ́ bẹ́ẹ̀ olùgbàmọ́ ohun tó dẹrù bẹ́ẹ̀ òpin dè ṣe ó kọjú lámúra ó sì fúnrúbọ ọ̀tọ̀ọ̀tọ̀ ẹbọ sísun sí olúwa sọmọ ẹ sì ké pé olúwa fún ìṣẹlẹ olúwa sì gbọ wá gbóhùn tó ṣẹlẹ òní fi sọmọ ẹ ti ń wọ ẹbọ sísun náà lọwọ àwọn fílíṣì súnmọ ìṣẹlẹ láti bá wọn jà ṣùgbọ́n olúwa sàrà ńlá ní ọjọ́ náà sórí àwọn fílíṣì báyìí ni mo wí gbogbo ẹni gbogbo tí ààrẹ ìpínlẹ̀ olúwa máa padà ìdánimọ̀ bí kò wọ́n ló sì dààmú wọn ó sì pa wọn níwájú ìsírẹ́lì gbogbo ẹni tó ní ọlá tó ń dẹ̀ láàmú wọn máa pàdé ikú lójijì ìdánimọ̀ bí kò lọ́wọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní fọ́sọ̀mẹ́ sẹ́pọ̀ sẹ́pọ̀ yẹn tó bá mu ní vásẹ̀ lẹ́rù ó ní àwọn sẹ́ẹ̀sì jáde kúrò ní sá wọ́n sì lé àwọn fílísìnì wọ́n sì pa wọn tí wọ́n fi di ẹbínífẹ́ ní ọ̀nà tó ti wá pàápàá wọn ọ̀tá tó ń ní ọ ọ̀tá yìí má ṣubú torí ṣe ìdánimọ̀ jíjẹ láàmúra èmi náà rántí ọ jẹ́ kí n sọ ìdí pàtàkì mẹ́ta tí mo fi mọ̀ wípé pípọ́ tó gbọ́ mi ogun rẹ̀ máa ṣe nọ́mbà wà èmi ìtọ́ bẹ̀rẹ̀ sí gbọ́ mi ọjọ́ oṣù kẹjọ la wà ṣẹ́ẹ́rí oṣù kẹjọ yìí oṣù tó ní agbára ní sàn oṣù májàmú ìpè mi gẹ́gẹ́ láwọ̀ yìí oṣù ẹ̀kẹ́jọ òun náà kan náà ni oṣù tí mo gbọ́ májẹ̀mú ìpè mí ọgbọ́n ṣètì oṣù ẹ̀kẹ́jọ yìí ni oṣù tí a fi orí òkè àkọ́kọ́ lélẹ̀ gbogbo èèyàn ọlá ìmáà ní agbára ìmáà bá mi kéde fáwọn èèyàn àwọn tó ń tí láǹfààní àti lu omi yẹn màá gbé wá sí sango ẹlẹ́yẹ lóró ní ẹ̀yìn papua rẹ̀ náà ní ẹ̀gbẹ́ òkú yunifásitì ní pẹ̀lú tẹ́kì ròdù níbàdàn bí ni o omi tó yẹ kán gbà ẹ kán ni tí bá ti lọ sí otí di nẹsẹ tó bá ti mí sẹ lọsẹ otí tán yẹn ó máa ní agbára gbogbo àwọn tọlọrun bá gbà fún tó bá lè wà ìyẹn ní ọjọ friday ní ọ̀la ni o ẹ gbọ́ mi sàn aago mẹ́sàn-án sí aago méjìlá ni àmọ́ àwọn tó bá fẹ́ níbi wòlíì ti máa tètè dé torí máa ṣe kánsẹ́lì níwọ̀nba fún àwọn èèyàn tó bá tètè dé lágbo ọba tó láyé àtọ̀rọ̀ máa dẹ̀ tún fún wọn ní oyin tábà tí kú ọbẹ̀ aago méjìlá ni prógrààmù ti olúwo bẹ̀rẹ̀ níbi tẹ́mi ìbàdàn náà ni o sódà sọ gbọ́ èyí tẹ́ bá lọ́nà amúlókó ẹwà lọ́nà sókà ògbẹ́ta lọ́nà apá bẹ̀yẹ ẹwà lọ́nà lákì adégbà ìyànà àgbàlá ògbẹ́ta wà ní ọ̀nà òkì ògbẹ́ta wà ní ọ̀nà olódó báǹkì ha olúwo ni kẹ máa bọ aago méjìlá ọ̀sọ̀ ni ti yin máa ṣe kánsẹ́lì níbẹ̀ náà igi àmọ́ ẹ̀ẹ́dẹ̀ romi yẹn lò lẹ́yìn ọ̀sẹ̀ yìí ọ̀rọ̀ omi ẹlẹ́ẹ̀kan lọ́dún yẹn àwọn èèyàn rí àṣírí omi yẹn tó bá wá àga tó bá dé olúwo ló wá wà wá wo omi yẹn ibi tó bọ̀ wá bí ìrìn àjò yẹn ṣe omi àwọn bàbá ńlá wa ni o ẹ̀ẹ̀kan lọ́dún yìí tó bá ti bíì sí ẹ̀ ìyẹn ní ọ̀la ó tún di ní ẹ̀ tí a nìyẹn lágbà ọba tó láyé àtọ̀run gbogbo ọgbọ́n tó bá máa bá wa gbà báyìí ká kọ́kọ́ wà ní ìrìn àjò ká gbé ìgbésẹ̀ ìṣẹ́gun ojú ẹsẹ̀ ọ̀nà àbáyọ kẹ́rí gbogbo ẹni tí ìrìn àjò ẹ bá dàrú ẹni tí wọ́n ta lọ́fà lágọ̀ ara gbogbo ẹni táyé ti sí ní gbèsè pátápátá gbogbo àwọn tó jẹ́ pé iṣẹ́ kan dàrú mọ́ lọ́wọ́ àwọn tó ń là àlákàlà gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ti kọ́ wa ayé ló ń ṣiṣẹ́ òbí yìí tètè dandan ni kó o lẹ́rìí àwọn kan náà sọ ẹ̀rí o.
1: Orúkọ mi jẹ́ fún Adésínà ìpínlẹ̀ Ọ̀bẹ̀ni Adékúta ni mo wà ọ̀bẹ mi wá ní àgókò mi wá sí báyìí rí dọ̀tí ní ìṣẹ̀dọ̀kọ jáì ní wá sí báyìí lórí ọ̀rọ̀ ọmọ mi kan bí mo ṣe wá wà ń báyìí jáde wá pé prayer mo jáde mo dẹ̀ ṣe prayer yẹn mo ṣáà mo ní ìgbàgbọ́ wípé àjà yẹn ti da bí mo ṣe ní ìrẹ́ni tó fún mi ní 30,000 rí ọdún 20,000.
0: Báwo ni ọ̀rẹ́ ni ṣé lóore rí wọn ọ̀rẹ́ ni ṣé láàánú rí wọn ọ̀rẹ́ ni fún owó olúwa ní kí n kéde fún ọ̀tọ́ ọba gbàgbọ́ ní abẹ́ májẹ̀mú ìpè yìí torí mo wà ní àkókò ìdíjí ìpè mi lọ́wọ́ oṣù ìpè mi tún sọ́lẹ̀ tán owó millions ire ńlá ó máa rí ṣá àṣẹmì wọn náà lówó rẹ ní fún ìlówó gidi nígbà máa gbọ́rọ̀ rẹ bọ̀ torí ọlọ́run ṣe táà ti dá ìsọ̀rọ̀ ìwọ ni kò ṣàgbàgbọ́ jágbọ́rọ̀ mọ̀mọ́ yìí kó bọ́rọ̀ ìrẹ́lẹ̀ lẹ́sùn ó yẹ jágbọ́ tán.
1: ó rà á di tọ́kẹ̀ta yẹn mo lọ sọ́jà àwọn èèyàn kọjá kọjá ẹ bá mi rẹ ta o ẹ bá mi rẹ ta wọn ọ̀tẹ̀ àmì lóhùn lẹ́mí kan wo ni bọ́ ṣe padà bọ̀ ẹ wò mo fi ọlọ́run bẹ̀ ẹ má yẹ ká máa kọra tí wọ́n bá yàn sọ̀rọ̀ pé bá mi ra nǹkan tó wà báyìí rà ẹ má kọra mọ́ wọn bó ṣe mo kọ̀ àjẹ́ kò sí mi ní gamagama gamagama tí mo lè tó kò sí mo ní jókòó ọkọ mi ó kàn lè jókòó ni ó bá ní à báwo lè ṣe ń ra ẹja tẹ́ẹ̀ fíra nígbà tẹ́tí gbà tẹ́tí ẹ̀mí mo sì ń tàṣípẹ́ mo nígbà kan mo ní pálí sa ìjọba ìsan dínì ẹja yẹn mo ní márùn-ún àní 5-2-5 kìíní kan ó bá ní à ní ìsìn kan mo ní tọ̀ 60,000 ó wá ní à ó ń ṣe 60,000 yẹn ó lè máa ń jẹ lórí ẹ̀tẹ̀ mo nígbà kan máa ń jẹ 5,000 lórí pálí ẹ̀rẹ́ bíi ẹ̀ntó ṣe bẹ̀ sòtọ́ mo ní à mo ní ìsìn mo ní àrègbè ti kọjá bíi 2,000 lọ́wọ́ ní à gbọ́mọdọ̀mọ̀ ṣé ẹ máa ń rí owó fún wa mo ní owó mo ní máa ń gbọ́dọ̀ ps ni ó ní à ó ní gbọ́mọdọ̀mọ̀ fún yín lówó ń kọ́ mo ní kò sí wa lọ ọkọ mi ó bá ní gàmá ó ní ẹ̀dìdẹ̀ gbogbo ní àwọn àdàbà ní à ó fún òṣìṣẹ́ ẹ̀dì èṣù lẹ̀mí náà bá dìde mo bá gbogbo dìmí ó ṣáà ìdòkòtò wọn ní à gàmá yẹ ti tú yín kẹ́ni tú ni o mo lè ti tú mi ó ní ẹ̀tẹ́wọ́ mo ra tẹwọ́ báyìí wọn ní ó bá tún lẹ tún fún mi 1 bay 50,000 500 ó bá tún lẹ fún mi pọ̀ sí 20,000 ó jẹ 90,000 inú mi dùn
2: lọ fún yín
1: bẹ́ẹ̀ ni sà mi ìbọ̀wọ́ rí rárá rárá
2: mo jáde sí ọrẹ níbí
1: bẹ́ẹ̀ ni sà mo dá mo dá mo ṣe pé àyẹn lẹ́yìn náà mo ṣe pé àyẹn bẹ́ẹ̀ ni sà mo wá ní ìgbàgbọ́ wípé nǹkọ́ tó lọ́rọ̀ ọmọ mi tí mo bá dé ní báyìí lórúkọ jésù ó máa di ṣíṣe
2: ọ̀rọ̀ yẹn ti lẹ́jú
1: bọ́dáàdì
0: mọ́mí àti dáàdì ó dẹ̀ ń gbọ́ mi bá ọ̀rọ̀ ẹ máa yanjú ọ̀rọ̀ ayé ẹ máa yanjú ọ̀rọ̀ mi máa yanjú ìrìnàjò máa yanjú ó máa padà lẹ́rìí ìwọ ni kó má jẹ́ kí àìgbàgbọ́ bá ṣe jẹ́ o wọ́n ti tẹ̀yìn tẹ̀yìn o wọ́n ti fi ráìsì tẹ̀ o ti lọ òfolobọ́ wọ́n ti fàdúrà tẹ̀ o lọ orí kankan mú bọ̀ wọ́n ti fẹ́ẹ̀kì ẹ o ti wọ́n so fẹ́ lọ bí àdúrà mọ́ torí pé o sí ìpàdé wòlíì rẹ ni ṣẹlẹ́gbọ́tọ̀ bá ti pàdé wòlíì rẹ ni solution dé èmi tẹ́lá sí ẹ nìyí gbogbo èèyàn ọ̀la ẹ máa ní agbára ẹ máa bá mi kéde fáwọn yẹn àwọn tó ń sì láǹfààní àti lo omi yẹn màá gbé wá sí sango ẹlẹ́yẹ ló road ní ẹ̀yìn tàfú àrẹ̀nà ní ẹ̀gbẹ́ òkú yunifásitì ipò ìfẹ́kí ròdù nìbàdàn bí mi o omi tó yẹ kán gbà ẹ kán ni tí bá ti lọ sí otí di nẹsẹ tó bá ti mí sẹ lọsẹ otí tán yẹn ó máa ní agbára gbogbo àwọn tọlọrun bá gbà fún tó bá lè wà ìyẹn ní ọjọ friday ní ọ̀la ni o ẹ gbọ́ mi sàn aago mẹ́sàn-án sí aago méjìlá ni àmọ́ àwọn tó bá fẹ́ níbi wòlíì ti máa tètè dé torí máa ṣe kánsẹ́lì níwọ̀nba fún àwọn èèyàn tó bá tètè dé lágbà ọba tó láyé àtọ̀run máa dẹ̀ tún fún wọn ní oyin tó ọba wa wà lẹ́rìí
3: ogun
0: ẹ̀dẹ̀ máa ṣẹ́
3: ìjọ
0: nímọ̀ títọ̀ ṣe fún èèyàn mẹ́fà lórí ọ̀fẹ́ láti pèmí kí nǹkan sọ tẹ́lẹ̀ sáyé wọn kí n sọ bí tógun wọn ti bẹ̀rẹ̀ n tó wà nídìí ogun àti pẹ́sẹ̀ tàmágbé torí tó ọba dọ́dọ̀ wòlíì kò yẹ kó sọ pé nǹkan báyìí ló kúrò ṣe ẹni mọ́ ló gbúdọ̀ gbẹmí wòlíì tí wàá ṣe ogun ẹ àti gbèsè tó máa gbé yá àjọ pàdé kò jẹ́ kí ẹni mọ́ kó tú gbogbo àṣírí ogun ayé rẹ fún ọ ò ní láti sọ nǹkan kankan mọ́ tó máa tu.
4: Kò tí sọ̀rọ̀ lọ́kọ̀ mi ni Mudasi Nromike láti ìlú Iwo ìlú Iwo ní aláyè mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run àtàmọ́tàṣe torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹsẹ̀ mi mi ò lè bẹ̀rẹ̀ báyìí kí n bẹ̀rẹ̀ kí n yàgbẹ́ màá náà rò báyìí tí n bá fẹ́ sọ ma na ni pe ni pese ni o ti pe ngba ngba mo tin gbo program yin e ba tin gba gbo ni o mo gba ma mo gba ma mo gba e mo so yi pe ngba ba di pe oya olorun ata mata so o ni san ma ma sere oluwa mo ni san ba se tori pe mo mo ni le pe ki a ni eleyi so san mo ni san ma se ti ka ma wi de gba ngba mo san wi mo san wi mo san wi mo ri pe ah ni tin le bere yagbe mo ri pe
2: e tin pe le de Hallelujah!
4: Hallelujah! That's my mama Raugu. Mama Raugu, what do you say? Bin Bari, Rana Kampe, my Ruguma, my Sia Katapa, and so was some of Jamila Mutu. You saw Mutu Tama, but Mama Tama, oh no, but I'm not so. Mo dupe lowo Olorun
2: mo gbo ti wa mo ko de mo ko to ti se ko ni
4: de ase
2: ni mo fi so okun ye o tun gbe ni ma mo ja lo se ni so ma sun ma to wa bi to de ma ko da bi to de ba a ma ko ko Jesus ye meta e ni mo le e je Jesus le kan ha do lowo ta mata si o ni so ma so pa mi la pa la o ba o ye ma ni ha o ni o I said, I said,
4: ni pe injust income program program ti man do offset by program ti ko pe number mo ka se kore anu ka san balo e ka pe bo ko lo nje mo la ti se 1000 naira na ka ti la ja mo lo bi se join e ni de ti se mo la ti di 5 years 2 years do se so ni ma be ro kada fun e ko re mo ni so mi ja ti ga jo na e to pe ni o ni ti le fe so pe ko te fun je no yen but ni pe wa kada ko wa to pe ya ayo mo ni ma o ne se da kan no ba ko bo to ai je la ti di 5 years 5 years o de se je si ni I join je pe le do lo follow
2: o be be ri ti e bai o fe gbe ri ti e bai amọ ti to ma fun ni number to bi ma so ni e ni yo gbogbe niyan ọ̀sán onímọ̀ ìdàmú sọ pé òun fẹ́ ṣílẹ̀kùn ayálùóore fún àwọn ènìyàn méje kan lẹ́nìí ayálùóore tí wọ́n ń bá pàdé rí ni ayálùóore tí ò ṣẹlẹ̀ rí ni ayálù ìyanu tó gbọ́jẹ́ òye ènìyàn tó múra lẹ́nìí gbogbo èèyàn olúwa sọ pé àwọn méje yẹn àwọn tó ti ń sọrí àtọ́mọ́ tó ti fẹ́ sọrí ènìyàn olúwa ní ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ìrúbọ ránṣẹ́ lẹ́mìí o ìwé ìjọ alóore karùn-ún ó ní wàjà ńgẹ́lì bá dìgbà sí omi ó ní ẹni tó bá kọ́kọ́ bọ́ sínú rẹ̀ àrùn karùn-ún tó ń kọ́ máa jẹ́ ló dẹ̀ fún bẹ́ẹ̀ wọ́n ní kábàkà méje wá sí méje ká ẹgbọ́sà ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ìrúbọ ránṣẹ́ olúwa ni ò fẹ́ ṣe ìfẹ́ àjálù ìjánu òjijì kan àjálù òre ńlá kan ìyanu tí ò ṣe fẹ́ nínú òyìnfẹ́ kan ló ní agbára fún àwọn méje àkọ́kọ́ yẹn gbogbo èèyàn ló máa rúbọ lẹ́nìí ṣùgbọ́n àwọn méje àkọ́kọ́ yẹn má bẹ̀rẹ̀ mú kan sí dúró lórí ọ̀rọ̀ wọn oh my god ẹgbọ́ ilẹ̀kùn orí ṣílọ ìdánimọ̀ jesus gbogbo èèyàn o ti fẹ́rẹ̀ má bẹ̀rẹ̀ mú èjìdí rẹ ránṣẹ́ gbọ́ o lè ṣe láàárẹ̀ o fẹ́ sàdá mẹ́wàá o fẹ́ sanra rẹ̀ oh my god o tẹ̀ fẹ́ sẹ́ ẹ̀jẹ̀ ẹgbẹ́ àti àwọn tó ń wá ní bábá lè ẹgbẹ́ èèyàn méjì àkọ́kọ́ yẹn jẹ́ ń fẹ́ ní àkàrà nọ́mbà káwọ ẹni méjì àkọ́kọ́ náà àkàrà nọ́mbà tó fi ọ̀rẹ́ ìrúbọ rẹ̀ sí àtọ̀rẹ́ ìdílé àti májàmú yẹn tó fẹ́ fi sílẹ̀ kọ́ sílẹ̀ UBA UBA ni ó oya 10 2 4 34 77 5 0 50 80 UBA UBA bọ̀lẹ́ àkẹ́sí 10 2 4 34 77 5 0 50 80 ní kí á lálùkọ́ tó ṣe èèyàn méjì àkọ́kọ́ yẹn àti gbogbo ẹni tó máa sọ ọ̀rẹ́ ìrúbọ lónìí mo ní ìlẹ̀kùn olóyún gbogbo ẹni tó máa sọ mọ́jẹ̀mú tó máa sọrọ ẹ̀jẹ̀ tó máa sọrọ mọ́jẹ̀mú tó máa sọrọ ẹ̀jẹ̀ ìyá anú máa sọrọ ẹ̀jẹ̀ ìdàdí mo fi sọ gbọ́ àkàrà nàmbà náà lẹ́kàn sí UBA 10 2 4 34 77 5 0 50 80 orúkọ tó máa yí bẹ̀ Christ àtìlẹ́yìn àtàmátàsí 10 2 4 24 77 50 80 77 50 80 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 ena ti ti kan to di gosi eniko ti yawo le si bo fun fasi ha wa yin lo logo to ba wa adura tamata se wa nbe o amade se cancel pa won to ba ti ti to ba gba number be ni omi asura tamata se ma wa sunu lati ra yan ma ku danu wa sile ma fin lo yin ofe a omi majemu yen de ni ma da le yin lori lagbara oba to ni aya to to yin mo ti lo awon to wa ni sun gota won ti ri bi mo se lo ha awon da tin so eri olorun lori e omi e kan lori ni sun gota every Monday la man wa ni 3-3 bus stop now ni alishiba ni sun gota and his glory of awon to wa je lati bo wa go meje bo wa te ma da go meje oro ati kunle repete ha to bo wa di ojo tuesday won ti mo pe gbogbo igba la man wa ni lishabi o to wa legbe ile eja yes ma every tuesday ni la go meje sunday ni program bere be menu ni lishabi o bo te je pe ti o se ni sole kan a ni si nbe o tu di on the 26 kin to wa si ilu ishada la go ba to la ya ti oro ama ola yi sa to ba ti mi se ni gboro oluwo loku to nbo lo so ni olago mejila ago mejila la do oluwo ma bere ade pare ti ago meta la gbo ba to la yato ma de se cancel gbo awon to ba di mo promise lo se pe ko se ni to ba ti mi se cancel fun wa tu la nfani si omi yan ma tu ku e lo si enu ona ibudo yen hey nibi ta se ti ran ta do olohun ti n joba ma tu shure fun e ade tu fun e lo yin ati omi baba la wa yen ah to ba wa iwo gan le ri kan o gba ni oni ja wa o na tu fe gba kan na be le ko je kin pe se UBA UBA 10 0 2 4 34 double 7 77 5 0 80 go be like any kan lo gbo do da ore nini ori arun ti fe sise fun mo ni osu iya to patapata ti se yan nikan osu pe mi ti olorun pe mi osu ti abiya to bi osu ta ti oru ti akoko nile ah mo gbe eyan ola ima ni agbara ima ba mi kede fun yin awon kan ti lanfa ni ati lo mi yen ma gbe wa si songo eleye lo road ni eyin tafu arena ni egbo ku university ti pe ita ki road ni badan bi ni o omi to ye kan gba e kan ni ti ba ti lo so tuni lecture to ba ti mi se lo se o ti tan yen o ma ni agbara gbogbo awon t'olorun gbagba fun to ba le wa iyen ni ojo friday ni ola ni o egbo mi sa ago mesan si ago meji lani ama awon to ba fe ni bi woli ti ma tete de tori ma se cancel ni won ba fun awon yen to ba tete de agbo ba to la ya to ma de tu fun oni oni to ba wa oruko jesu wa le isa be ko wo na ti ru mi yen gba ori lo ko wa wo bi olorun se ise pe ya olorun gbagba abi ogbo sa ti ka kiri ha to le ri dojo lo te o ma le ri lo o lo ma le ri lo ah ya ki fe ni number to ma pe si o te fe gbagba pe eyan meje ninu awon to fi ore support ni yen ya ko number na sile 070 070 35 35 2 3 23 14 17 to le kan si o 070 070 35 35 2 3 23 14 17 ata ni kilo jẹ teyan ko jira ye ko so emi a ni sọjọ bọ lọhun
3: amen
2: ori anugba
3: amen
2: jesu lolu wa
5: ọlọrun mata mata ke mọ wa o emi ko ri ko lo ma sọ rẹ
6: gbogbo olùgbé gbogbo
7: ẹlẹyẹmí
6: akata
7: àwọn kan
6: ológun ẹnu àti gbogbo ọkẹ bí ẹ
7: bẹẹ ni fún olúwa wa ní pásítọ ìpè
6: prọfẹtà zio
7: pẹlú prọfẹtà ayọ ẹjí lórí ababẹ kàṣọ bàbá àti bàbá ẹrí alaye
6: mi ti wé rẹ sí kan yú
7: mo fúláyé mi dé
6: àti sunday méjì ọ̀bọ̀ọ̀bọ̀
7: àkórí ẹ
6: bí ìdápadà owó
7: lórí rìpámà
6: lákọjá friday sọtì fúlà
7: bí sunday fún mi dánà
6: gbogbo olóko èyàn tó borí owó
7: sínú
6: ẹyẹ ní òkùnkùn ti jà lórí owó láìmọ
7: tí wọn rí owó pátálì owó kó tí ó fara hàn
6: àkọkọ ìmúṣẹ ìlérí rẹ o
7: aago méjì òwúrọ làwọn máa pàdé gbogbo friday
6: aago mẹwàá ní gbogbo ọjọ sunday
7: ọkọ àti ọlọrun àtàwọn olórí ẹmí ló bọ
6: bí ìgbà sí
7: bàbá àti màmá

kojú nù irú yẹn afẹ́mọ́jú ní ó dé sí ẹtí ìgbọ́yìn láti ìkànnì ti lágẹ̀ lónìí 6.7 FM òkèégájọkè tààtà kan mọ́lẹ̀ sínúlé funfun bálá oládùúgbò fẹ́lẹ̀lẹ̀ ńlẹ̀ ìbàdàn àdẹkùnlé yusuf lóníròyìn ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn náà iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀sùn ti ṣàlàyé ìdí eléyìí tẹ́ fi ránṣẹ́ sí ẹni tí ń ṣe aṣòfin ní ìpínlẹ̀ ọ̀hún láti wá ṣe àpàtẹnujọ́wọ́ lórí ẹ̀sùn wípé ó pè fún ká máa pa àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú àkọ́dù ní ìpínlẹ̀ náà àwọn atanlẹ́nu ń bẹ̀ labala òfin lórílẹ̀‐èdè yìí ti jẹ́ kó dìímọ̀ wípé kò sí òfin kan eléyìí tó ṣe àtìlẹyìn fún adájọ́ àgbà lórí wíwọ́gi lé lílo oyè bàrísítà eléyìí tó wọ́gi lé orílẹ̀‐èdè canada ti ṣe àgbékalẹ̀ ìlànà àtẹ̀lé tuntun míì fún àwọn èèyàn eléyìí tí àwọn ìṣẹ̀lẹ̀ lọ́kànjọ́ kan bá dojúkọ eléyìí tó sì ṣe àkóbá fún wọn bí àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ilẹ̀ òkèrè tó ń ti àwọn akẹ́kọ̀ọ́ ikọ̀ ti intern olọ́nà ti ń sọ̀rọ̀ ìpapọ̀ pẹ̀lú ikọ̀ ti tottenham hotspur lójú náà ti gbé spence níbà ẹgbẹ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹni tí ń ṣe kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀sùn eléyìí tó tún fẹ́ rí sí gbogbo kò kárí ètò ìdìbò eléyìí tó fi wáyé sí ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún samuel tekfo ní ọjọ́rùú wẹ́ẹ́sìdẹ̀ẹ́ ṣàlàyé ọ̀rọ̀ ìdí eléyìí tí à ń fi ránṣẹ́ sí ẹni tí ń ṣe aṣòfin tí ń ṣojú ìlàoòrùn ọ̀sùn ìyọ̀n francis fadáhùnsì látàrí ọ̀rọ̀ kan eléyìí tí wọ́n ṣàlàyé pó sọ wípé ibikíbi eléyìí tá bá ti rí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ti àkọ́ọ̀dì ìlú iléṣà òun náà nìkan bẹ̀rẹ̀ sí ṣe ìkópa wọn gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣàlàyé ọ̀rọ̀

ẹni tí se komisanna ọhún eléyìí tó gbé àtẹ̀jáde bóde eléyìí tí ẹni tí se akọ̀wé ìròyìn tó ti kàn sí aráàlú iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún tó buwọ́lu abẹ́dùn ọ̀jẹ́lábí gẹ́gẹ́ bí sẹ́láyé ọ̀rọ̀ nílùú ọ̀ṣọ́gbó wípé ọ̀rọ̀ eléyìí tí wọ́n lọ́dí ẹ̀mọ́ ẹni tí se asòfin ọ̀hún náà ni ó jẹ́ ọ̀rọ̀ eléyìí tí ò bá àwọn lára mu tó sì jẹ́ pé nílò ìwádìí alágbára lé lórí gẹ́gẹ́ bí sẹ́láyé ọ̀rọ̀ wípé àsìkò tá a wáyé tó jẹ́ àsìkò òṣèlú òun náà ni àwọn tí wọ́n jẹ́ adarí lágbọ́nrin òṣèlú gbọ́dọ̀ nílò láti mọ kéde àlàáfíà tó ń ti ètò ìdìbò eléyìí tí ó lọ ní ìrọwọ́rọsẹ̀ kì í kàn sí kán máa sọ àwọn ọ̀rọ̀ eléyìí tí ó mú kí àwọn aráàlú ká bẹ̀rẹ̀ sí dìde tàbí gbéná wojú ara wọn lórí ọ̀rọ̀ òṣèlú gẹ́gẹ́ bí ti ń ṣàlàyé ọ̀rọ̀ tẹ̀ sí ọwọ́ iwájú wípé ibi tí nǹkan dé dúró yìí láti rí dájú pé ètò ìdìbò sí ipò gómìnà tí ó wáyé nípínlẹ̀ ọ̀sùn ní ọjọ́ àbámẹ́ta sátidé náà ló lọ ní ìrọwọ́rọsẹ̀ làwọn fi nílò láti ṣe ìwádìí lórí ọ̀rọ̀ eléyìí tí asòfin francis fadáhùn sì sọ gẹ́gẹ́ bí ti wọ́n ṣàlàyé ọ̀rọ̀ tẹ̀ sí ọwọ́ iwájú òun náà ná fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ètò ìdìbò tí ó wáyé ní ọjọ́ àbámẹ́ta sátidé òun náà làwọn ò rí dájú pé ó jẹ́ ètò ìdìbò eléyìí tí ò ní ẹja ń bá kàn nínú tẹ́sí ń ṣàlàyé ọ̀rọ̀ pé gbogbo àwọn tọ́jú aráàlú òun náà ní kálórí fọkàn balẹ̀ ká sì rí pé ọ̀rọ̀kọ̀rọ̀ tàbí ohunkóhun eléyìí tí àwọn tí wọ́n bá jẹ́ olóṣèlú bá sọ tó lè dá wàhálà sílẹ̀ òun náà ni wọ́n yàgò fún látara bó ti jẹ́ pé ọ̀rọ̀ eléyìí tí fádáhùn sí sọ yìí òun náà làwọn ti bẹ̀rẹ̀ sẹ́ ìwádìí lé lórí lẹ́yìn ṣàlàyé ọ̀rọ̀ pé kí fádáhùn sí ká mọ̀ sí rí bí ẹni pé iléeṣẹ́ ọlọ́pàá ń dúnkòkò mọ̀ ṣùgbọ́n ojú ọ̀nà àti rí pé ètò ìdìbò tó kẹsẹ̀ járí tó sì mọ̀yán lórí òun náà ló wáyé ní ìpínlẹ̀ ọ̀sùn ìgbìmọ̀ àwọn amòfin lórílẹ̀‐èdè náà ti jẹ́ kó di mímọ̀ wípé àṣẹ kan eléyìí tí ẹ ti ń ṣe adájọ́ àgbà lórílẹ̀‐èdè yìí onídàájọ́ kudirat kékeré ẹkùn eléyìí tó pa wípé kí wọ́n wọ́gi lé lílo oyè bàrísítà ní ilé ẹjọ́ gíga yanyan lórílẹ̀‐èdè wa nàìjíríà pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ agbẹjọ́rò náà ní ká dẹ́kun rẹ̀ gẹ́gẹ́ bí àwọn amòfin ọ̀hún ti ṣàlàyé ọ̀rọ̀ wípé kò sí òfin kankan eléyìí tó gbé kalẹ̀ wípé kí ẹni tí ń ṣe adájọ́ àgbà lórílẹ̀‐èdè yìí kó wọ́gi lé lílo oyè bàrísítà tàbí láti máa pe ara ẹni ní bàrísítà láwọn ilé ẹjọ́ ọ̀hún gẹ́gẹ́ bó ti jẹ́ kó dìímọ̀ wípé òfin eléyìí tó gbé lílo ipò gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe agbẹjọ́rò kalẹ̀ lórílẹ̀‐èdè yìí òun náà ló ṣàlàyé wípé èèyàn lè lo bàrísítà tàbí kó lo àwọn àpèjẹ́ míì eléyìí tó fi hàn wípé agbẹjọ́rò nírú ẹni bẹ́ẹ̀ níwájú ilé ẹjọ́ gẹ́gẹ́ bí ti ṣàlàyé ọ̀rọ̀ pé òfin ọ̀hún eléyìí tán pè ní àṣẹ wàhálà ló jáde ní ọjọ́ kẹtàlá oṣù keje ọdún 2026 níbi tí ẹni tí ń ṣe adájọ́ àgbà lórílẹ̀‐èdè yìí ti pàṣẹ wípé kí òpin ó dé bá ní wàràǹsesà kí ẹnikẹ́ni tó bá jẹ́ agbẹjọ́rò kó máa lo oyè bàrísítà tàbí láti máa pe ara rẹ̀ ní bàrísítà tàbí kí wọ́n máa pè ní bàrísítà níwájú ilé ẹjọ́ gíga lórílẹ̀‐èdè yìí eléyìí tí ẹni tí ń ṣe akọ̀wé gbogbogbò nílé ẹjọ́ gíga orílẹ̀‐èdè wa nàìjíríà ìyọ̀n kabir àkànbí tó buwọ́lù gẹ́gẹ́ bí wọ́n ti wá ń fèsì sí ọ̀rọ̀ ọ̀hún ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún ìgbìmọ̀ àwọn amòfin lórílẹ̀‐èdè yìí dókítà tó yẹ ìjàjà ibi tó ti ṣàlàyé wípé òfin òun náà lágbọ́dọ̀ máa tẹ̀lé lórílẹ̀‐èdè wa nàìjíríà níbi tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ pé ẹnikẹ́ni òun náà ló lè pera rẹ̀ ní bàrísítà tàbí kó pera rẹ̀ ní olùgbọ̀wọ́ tàbí olùrànlọ́wọ́ lórílẹ̀‐èdè yìí gẹ́gẹ́ bó ti jẹ́ pé kò tako òfin kankan ní orílẹ̀‐èdè wa nàìjíríà gẹ́gẹ́ bó ti ṣe ń ṣàpèjúwe rẹ̀ wípé pípe èèyàn ní bàrísítà òun náà ni ò ní ṣe pẹ̀lú kíkọlu òfin kankan nínú òfin tó dá àwọn agbẹjọ́rò sílẹ̀ ní orílẹ̀‐èdè wa nàìjíríà gómìnà ìpínlẹ̀ kebbi nasir idris òun náà ló ti kẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí ọlọ́pàá mẹ́wàá tàdágbére fáyè pódìgbò ṣe níbi ìjà àjàkú akátá ìbọn yínyìn eléyìí tó bẹ́ sílẹ̀ láàrin àwọn afurasí agbébọn tó ń ti àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ìyọ̀n ní ìjọba ìbílẹ̀ sakaba tó wà ní ìjọba ní ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí idris ṣàlàyé ọ̀ tó sì ń fọwọ́ ẹ̀sọ̀yà lásìkò ìgbà tí ń gba àlejò àwọn aṣojú láti iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tí ẹni tí ń ṣe igbákejì ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ọlọ́pàá ìyọ̀n umar shehu nadada tó ṣe àbẹ̀wò sí ní iléeṣẹ́ ìjọba tó wà ní benin kebbi níbẹ̀ ni gómìnà ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn ọlọ́pàá mẹ́wàá eléyìí tán ṣekú pa ní ojú ọ̀nà ráfin makoko eléyìí tó wà ní sakaba ní ìpínlẹ̀

0: pa ogbe ibon ibi ti wa fi di e mule nibe ni gomina ti n fowo eso ya boka lori fokan wa bale iyun le se olopa to nti awon mole bi awon eyan tan dagbere faye o na lawon omojuto tawon si ni gbagbe won lasiko isoro won yi ni bayi lati ile okere orilede Canada ran ti se agbekale ilana tele tuntun fun awon ti won je osise ile okere to nti awon ti won je akeko to nti awon alejo eleyi to ngbe ni orilede Canada amo to je wipe iwe egbelu won isele kan tabi mi ta mo si laluri ti gbe iwe ohun lo gbagba ti salaye oro pe be lati ojo kini osu kerin odun 2026 jo fi di ogbonjo osu kokan lo odun 2028 o na na lanfani lati gbe ni ile won fun nkan bi osu mefa ko to di wipe won o pe fun gbogba iwe ohun ile to je iwe ati duro tabi lati sise ni orilede na gbagba ti sin salaye oro wipe awon ogun lende to nti awon ti won se to won wa se atipo ni orilede ohun tabi awon ti won ti je omo bibi orilede na na nilo lati gbe igbese tabi lati lu anfani ile ti orilede ohun gbe kale loju na tete lori gba iwe won loju ogan gbagba ti n fi di e mule wipe eredi ile to fi gbe aso ohun kale to nti la na tele ohun ohun na lati ri pe awon ti isele jamba orisirisi ti deba lára àwọn ìṣẹ̀lẹ̀ làlúrí eléyìí tá a mọ̀ sí ilẹ̀ rírì ìjì jíjà tanti ẹ̀kún omi eléyìí tó ti gbé ìwé ìgbélú wọn lọ tó sì jẹ́ wípé wọn àmọ́ ibi kókó ibi tí ìwé ọ̀hún wà òun náà lọ fi tètè gbé ìgbésí ọ̀hún lójú náà ti fààyè lẹ̀ fún wọn káwọn náà lọ rí gba ìwé wọn padà gẹ́gẹ́ bí olùgbé ìlú orílẹ̀-èdè Canada. Ní báyìí lẹ́ka ti eré ìdárayá ikọ̀ ẹ̀gọ́ bọ̀lù ti Inter Milan náà náà ti tẹ̀síwájú nínú sọ̀rọ̀ wọn papọ̀ pẹ̀lú ikọ̀ ti Tottenham Hotspur lójú náà àti gbé agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè England ní iyùn Jess Spence nínú àdéhùn owó kan tuntun mílíọ̀nù 25.6 owó ilẹ̀ òkèèrè pounds gẹ́gẹ́ bí ṣàlàyé ọ̀rọ̀ pé agbábọ́ọ̀lù ọ̀hún ẹni ọdún 34 òun náà ná ti fojú sùn lẹ́yìn tó kópa nínú òfin ẹ̀yẹ àgbáyé eléyìí tó ṣẹ̀ṣẹ̀ tẹnubodò lọ́lọ́ yìí ní ẹ̀ẹ̀mẹjọ ọ̀tọ̀ọ̀tọ̀ tó sì fakọyọ bó tilẹ̀ jẹ́ pé Spence òun náà ni ó jẹ́ agbábọ́ọ̀lù tó mọyanran nínú ikọ̀ ti Tottenham Hotspur àmọ́ tó jẹ́ wípé lásìkò ìgbà tí ó láǹfààní láti máa kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ 23 fún ikọ̀ ọ̀hún òun náà ló jẹ́ pé ikọ̀ ọ̀hún fẹ́ jábọ́ sí abala kejì nínú líìgì ilẹ̀ náà àmọ́ tó jẹ́ wípé agbábọ́ọ̀lù ọ̀hún òun náà ni ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé ìgbà 95 ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ló tún kópa fún ikọ̀ apá àríwá ìlú London ní orí àdéhùn nígbà tí wọ́n gbé lórí owó kan tuntun 1.20 million pounds láti ikọ̀ ẹ̀gọ́ bọ́ọ̀lù Middlesbrough ní oṣù keje ọdún 2022 àmọ́ tó jẹ́ pé lásìkò yìí òun náà ni agbábọ́ọ̀lù ọ̀hún Spence ti jẹ́ ọmọ tó ń sọ fún ikọ̀ ti Inter Milan tí ti fojú sùn láti gbé kúrò nínú ikọ̀ ti Tottenham Hotspur gẹ́gẹ́ bí ìròyìn ti wá fìdí ẹ̀ múlẹ̀ wípé ikọ̀ ti Tottenham òun náà làwọn náà tún ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ tuntun láti wá agbábọ́ọ̀lù eléyìí tí ó rọ́pò Spence látàbó ti jẹ́ pé ọ̀rọ̀ ó ti fẹnu kò ó sọ̀rọ̀ dúnrún láti gbé agbábọ́ọ̀lù náà kúrò nínú ikọ̀ wọn. Èyí ló pín ìròyìn àfẹ́mọ́jú wa fún tí ó rà mọ́ kó tó di pé mọ́ lọ jẹ mọ́ àwọn kókó amẹ́nubà wá fún yín lẹ́ẹ̀kan sí i. Nínú ìròyìn àfẹ́mọ́júmọ́ tó rọ̀ mo ti gbé sí létí pé iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ ọ̀sùn ti ránṣẹ́ pé aṣòfin eléyìí tó sọ̀rọ̀ kan wípé ibikíbi tá a bá ti rí ọmọ ẹgbẹ́ òṣèlú ti accord òun náà nìkan máa ṣekú pa wọ́n. Bákan náà mo jẹ́ kó di mímọ̀ káwọn tán lẹ́nu ní agbọnrin òfin náà ti jẹ́ kó di mímọ̀ wípé kò sí òfin kankan ilé tó ṣe àtìlẹyìn fún adájọ́ àgbà orílẹ̀-èdè yìí láti wọ́gi lé lílo orúkọ oyè ti bàrísítà. Láti ilẹ̀ òkèèrè mo ti ń gbé sí létí pé orílẹ̀-èdè Canada ti ṣe àgbékalẹ̀ ìlànà tuntun fún àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ orílẹ̀-èdè ọ̀hún tàbí olùkọ́ eléyìí tí ìṣẹ̀lẹ̀ làlórí gba ìwé ìgbélú wọn lọ́wọ́ wọn. Bákan náà lẹ́ka ti eré ìdárayá mo ti ń ṣàlàyé fún yín pé ikọ̀ ti Inter Milan ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ yípo pẹ̀lú ikọ̀ ti Tottenham Hotspur lójú náà ti gbé agbábọ́ọ̀lù Jess Spence. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wọlé kan sí wa lórí ìtàkùn àgbáyé wa www.lagilefm.com bákan náà lórí ìkànnì X wa lagilefm 967 lórí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ ti Facebook lagilefm 96.7 Tunde Ọ̀làwùwò lólótúròyìn tẹ gbọ́tàn pẹ̀lú ìkànlọ́wọ́ ìbùkún olúwa ọ̀làgójú Adékúnlé Yusuf lo ti mu ran wa si ti gbo yen kojumo le kan si o e seun te yan wa layo ni kan ni ti la gelu
1: la gelu FM jagaba gogo retio

wọn ni orúkọ tí kú gbọ́ tí kú sá lọ orúkọ tá ìsàn gbọ́ tó disappear orúkọ tí ń gbani ẹni ká ló ń pè ó ní kò jẹ́ mo lọ́bọ̀ yóò pè bí wọn kì í ti í ṣe é pè ó sọ pé àwọn kan béèrè

0: Brazil, ìwé Jacobu, chapter 4, verse 3, orí n tó sọ ń bẹ̀.
1: Ẹ̀yin
0: béèrè, ẹ rí gbà,
1: ẹ
0: béèrè bí ò ṣe, ẹ bí ò ṣe yẹ kẹ́ ẹ béèrè lẹ́béèrè. Màmá, àdúrà ń gbà, ìwọ ló béèrè wrongly, ó lẹ́ béèrè, kẹ́ ẹ lè lò ó fún fẹ́kúfì ara yín. Matthew, ìyẹn ni pé tó o bá béèrè rẹ̀ ní ọ̀nà tí ò tọ́, ẹ ń bá béèrè rẹ̀ bí ò ṣe yẹ.

nítorí mú olúwa ọlọ́run wa èmi bí ọ gbà wá lọ́wọ́ rẹ̀ ẹ pa kí gbogbo ni ọba yé olè mọ̀ pé ìwọ olúwa nìkan ṣoṣo ẹjẹ gbàdúrà lẹ́tà wo la fún ọ nínú òkùnkùn ẹnìkan ṣàmì ayérayé ti ná bàbá yìí ẹ pariwo gbogbo lẹ́tà tí ayé kọ sí mi inú ìjọba òkùnkùn ayérayé ẹ̀fà yà ẹ̀ ń gbóhùn adúrà rẹ̀. Iná fàya bẹ́ẹ̀ ló máa rí Jésù olúwa wa lágbára ọlọ́run mò ń lọ sí Jerusalem ní ọjọ́ keje oṣù kẹsàn-án ẹjẹ́ àjọlọ bó o bá ti ìdé tọ̀run rí yá àjọlọ tayé àwọn orí ọ̀fẹ́ tó lè ṣe fáwọn òbí rẹ̀ rí láti ran wọn lọ but tó o bá máa bá mi lọ ẹ máa mú òróró méjì lọ́wọ́ ọ̀kan bàbá ti fẹ́ wọnú jọ́dánì olúwa ní dalẹ̀ yín lórí èkejì tá a bá ti jáde nínú jọ́dánì olúwa ní dalẹ̀ yín lórí omi yẹn kan náà ni jésù fi ṣe baptism a máa dé òkú òkè kan tí a ń pè ní sinai bá a ṣe ń lọ yìí mo gbàdúrà yóò dára fún ọ jẹ́ ká o bí èrè ọ lọ wo ẹnìkan tó mọ̀ pásítọ̀ kan tó mọ̀ tó fẹ́ kó lọ abẹ́nìkan tó ti ṣe ọ lóríire kó ràn lọ sí Jerusalem oore rẹ̀ wà ń bẹ̀ báwo la ṣe máa lọ oṣù kẹsàn-án kán mọ́ òróró méjì lọ́wọ́ yóò dára fún ọ phone number yìí ẹ pé tàbí kẹ́ ẹ send message èmi náà fẹ́ lọ Jerusalem wọ́n join mi mọ́ group tí àwọn èèyàn wà yóò dára fún ọ ríran lọ́wọ́ oore rẹ̀ o ṣe bẹ́ẹ̀ Jésù olúwa wa phone number ẹ lo phone number 08 66 48 14 55 08 66 48 14 55 àárọ̀ yìí ni wákàtí ẹ̀mí mímọ́ ìwọ náà wàá gbádùn ẹ̀mí mímọ́ kí làwọn sẹ́tẹ̀ ẹ̀mí mímọ́ lè ṣe bóun ní ṣe máa ń jà bóun ní ṣe ràn lọ́wọ́ ìwọ náà wàá gbádùn ẹ̀ nínú àkókò báyìí mo gbàdúrà ibi ò ní bá ọ ibi ò ní bá ọ ibi ò ní bá ọ ayé rẹ gbà yanu ọmọ rẹ gbà yanu ayé rẹ gbà yanu gbogbo ẹlẹ́pà rẹ yóò ṣe ra ẹ ọ̀rọ̀ rẹ dayọ̀ ọ̀rọ̀ rẹ dẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ló máa rí lórúkọ baba ọmọ àtẹ̀mímọ́ ọfà yìí ò ní bá ọ ọfà èèyàn ò ní bá ọ ogún ọmọ àpáàdé ò ní borí ẹ jésù.

0: Assalamualaikum fún gbogbo mùsùlùmí òdodo tí ń jẹ̀rọ láti lọ sílé Hajj 2027. Ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ National Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú ọ̀kadà mbàásùn náà Hajj Umrah Service. Wọ́n tún ti ṣe ètò Umrah olóṣooṣù Umrah December Umrah Ramadan 2027. Ìsìn díẹ̀ díẹ̀ iléeṣẹ́ ọ̀kadà mbàásùn náà Hajj Umrah Service ìrìn àjò ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣẹ láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí shop number 1 Ọlọ́yà shopping complex ọjà bòde nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119. Ǹkadà mbàásùn náà Hajj Umrah Service fún ìgbẹ́kẹ̀lé ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.
1: Bẹ́ẹ̀ yẹn lówó lọ́rọ̀ bí kọ́kọ́ yokoto bala àfi ọ̀ bá sí kọ̀dá àbí sọ́wọ́ dá ni àìrórusùn ara títa ságun ságun kéèyàn ọmọ ìdàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́ kéèyàn ọmọ lè gbápá àtẹsẹ̀ kí wọ́n máa gbẹ̀yàn ségá torí ọmọ àwòye kí nǹkan máa rìn nínú ara ọgbẹ́ inú ìfúnpá gíga ìṣètọ̀ katalẹsẹ̀ ọmọ kan yàn gógó kí bàtà ó sèṣì bọ́lẹ́sẹ̀ yẹn kọ́ má mà kó ti bọ́ kéèyàn ọmọ rù máa gbẹ ọ̀pọ̀ ló ti lóríṣiríṣi òògùn ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà báyọ̀ ọ̀nà àbáyọ ti wà báyìí o kàn sí iléeṣẹ́ tónítóní Aba Healthcare kòkòrò inú ẹ̀jẹ̀ ọ̀rá inú ẹ̀jẹ̀ pajápajá àyàjí jàjẹ̀díjẹ̀dí àìlèmí dáadáa ìdákọ̀lẹ̀ kọ́mọkùnrin ọmọ lè ṣe déédé ara ọmọ gbẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ aromaléegun ìgbésẹ̀ kánmánkíá ni pàtàkì látẹ̀tẹ̀ gbégbésẹ̀ ní kíákíá kẹ̀dá ó wà lápárapá ní gbádùn ayé kò sẹ́ni tí ń bẹ láyé tí oní tí ń dalámú ẹ̀rọ ìgbàlódé ń bẹ fáyẹ̀ láti máa bẹ àrùn sápamọ́ sí kàn sí tónítóní Aba Healthcare ẹgbẹ́ ilé baba Lam Adesina gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ ní fẹ́lẹ̀lẹ̀ ńbàdàn ẹ̀ka iléeṣẹ́ mojoyinlola complex ìwòrò òde ìbàdàn telephone 08033715988 08033715988 ẹ̀ ń tàtàjú ààrẹ lọ́mọ tónítóní.

0: baba akorin lataaro ni o ti su mi igbogan la nlo bole mu mi lo
1: arakunrin fokan bale onu ati laare ni mo fe fi han e o ya wo ore ore
2: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashe.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú orun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣì rọ̀rán?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó ń gba owó lọ́dọ̀ Káàṣì ẹ̀. Mo wà lá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkọ́kọ̀já rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu Káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káàṣì ẹ̀. Ṣó ti Káàṣì ẹ̀? Mo ti Káàṣì ẹ̀.
4: Care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted ally. Itoju agbase koko se pataki. Bo se wa wu yin lokan lati se toju arugbo yin. Sugbon ta yo si be gele le se ma janfani e ni Emerald Comfort Home. Won mo tarugbo nfe, won mo nje to ye won, won basiko to ye ki won gba toju to fi mu ayewo ilera lore kore won mo ru fe ere tarugbo se won si masiko to ye ki won nora Emerald Comfort Home opo eroja itoju arugbo lo wa nle gele bi won ti se loke okun e kan si Emerald Comfort Home loni ni Ajinde 1 Route 2 Junction beside Transformer off Liberty Academy Road Akala Expressway Ibadan please call 090-7895-7698 email emeraldcomforthome@gmail.com Emerald Comfort Home exceptional care in a place you can trust.
5: Kábọ̀ padà látojú ẹja ó bà. Ìkànnì lágẹ̀ló náà ni lágẹ̀ló 96.7 FM òkè gajù kele falafẹ́lẹ̀ lẹ̀ nílẹ̀ Ìbàdàn jẹ́ gámà lè tòrò yin eré ìdárayá ilé ìtòdù ti gbẹgbẹ́ nǹkan sí. Àwọn ajẹ́ pé wọ́n sì ń darapọ̀ ọmọ wa. Ẹ wò wá live and run níbi káàkiri àgbáńlá ayé ọlọ́kan ní ìbánidọ́rẹ̀ẹ́. Facebook ìkànnì lágẹ̀ló 96.7 FM lórí jágámà fan family wà ń bẹ̀ lórí TikTok @topstriker100 ẹgbẹ́ láìkì kó gbéra tẹ́yẹ́yẹ́. Káṣẹ́ we go again láàárọ̀ yìí àwọn èèyàn ó tún láǹfààní àti gbẹnu sí i mọ̀jẹ̀ àgbà ò sí ń bẹ̀ o ó ti sẹ́ẹ̀tì ilẹ̀ láàárọ̀ yìí owó tuntun lọ bíi 1.7 á tún láǹfààní àti pin *347*1004*2#. *347*1004*2# ni o mọ̀jẹ̀ ọba olójèjì mọ̀rì lẹ́ǹtì mọ́ wa ra ro ọkàn wọn náà láàárọ̀ yìí nìyẹn o bọ́ọ̀bá rì lẹ́ǹtì ni mọ́ dagun lá wọ́n lọ́ jẹ́ láàárọ̀ yìí àkọ́ bẹ̀rẹ̀ lórí 50-50k bọ́ sórí 100-100k bọ́ sórí 150 á pàjọ́ ẹ̀dẹ́ sórí 200k tì mọ́ gbàgbé pé ọ̀la jackpot ń bẹ lọ́la níbi tẹ́nì kó ti gbé ½ million lọ ó lè jẹ́ tíkẹ́ẹ̀tì rí ò ní ni ó sọ ọ́ di ògo lọ́la ìwọ ló kù sí ọ lọ́wọ́ o bọ́ọ̀bá ti rí lẹ́ǹtì má dagun lá o ni mo ṣe wí òun gbé ìgbésẹ̀ báyìí báyìí torí àwọn àlàyé rẹ̀ ní títa bí ọ̀bá yí ọ dáadáa pé nọ́mbà 020

0: wọ́n ti bá ààrẹ ààrẹ tó ń se ugari bọ́ọ̀lù aláìsígbà ló léde ti rwanda ta bá sọ nípa sema fabrice ngonga olówó àwọn agbófinró ti tẹ̀ ọ́ wọ́n mú ara bí lánàá wípé ẹ̀yin wọ́n ti ń wáyé bí ọjọ́ mélòó kẹtẹ́ mórí mù tẹ́ mórí mù ẹ wá wí tẹnu yín kí wọ́n mú sí wọ́n ní àjẹbánu oṣè iná owó òlù ń pọ́npọ́ wọ́n ní ààrẹ tó ń se ugari bọ́ọ̀lù aláìsígbà ló léde rwanda yìí ọdún 2023 lọ wọlé sí ipò ààrẹ o gba èrí bí ọdún méjì mẹ́ta àpò òṣùwọ̀n tí àjọ ẹ̀fẹ̀ orílẹ̀-èdè rwanda ọwọ́ wọn ti bẹ̀rẹ̀ sí ní máa kan ìsàlẹ̀ àpò bóun la ṣe ṣòwò èyí tọ́námẹ́ǹtì kan tó ní kìmí àlọ́ èyí bọ́ọ̀lù aláfẹ̀yẹ nítọ̀jẹ̀ wẹ́wẹ́ àgbà ń bẹ̀ a qualify fún kẹ̀kẹ́ ń bá lẹ kówó sí ẹni ẹyin ẹyin tó ṣẹlẹ̀ ni pé a yanjú ẹ yanjú kí ni ìwọ àtẹwo ọ̀dà náà yọjú sí a ní ọ̀dọ̀ àwọn agbófinró láti jọ́ àti a ní ọ̀yọ́jú ń báyìí wọ́n ní nífò ní dóní nífò ládọ́là bí wọ́n bá wà délé báyìí wọ́n ní a jáde ṣẹ̀ṣẹ̀ jáde ni ọ̀dà bí wọ́n bá tún wá lóru gànjọ́ wọ́n ní wọn ò wálé wá sùn lánàá ọ̀dà kò burú wọ́n dọdẹ rẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ wọn ò rí dádì mú wọ́n ní na agbófinró ni ẹ má wọ̀rì ẹ fi ilẹ̀ fún wa bájà rẹ̀ bá lu ẹgbẹ̀rún ọdún láyé ẹran ògún ni gbogbo ibi tó bá wù ọ máa lọ wọ́n ní lédè kúkúrú ọwọ́ agbófinró wọ́n sábà mi títí ń jẹ pẹpẹ súùpù lánàá wọ́n ní ní ẹ̀kan bí títí ń jẹ pẹpẹ súùpù tí ń làágùn lórí lọ́rùn báyìí ó kó àwọn oge méjì sẹ́gbẹ̀ẹ́ ìkan lápá ọ̀tún ìkan lápá òsì wọ́n ní na agbófinró ti ń múra bí aráàlú nànà débẹ̀ ní ń pè di chia ní juwọ́ sí ẹ pé ẹpẹja fún ẹ ẹpẹja fún ẹnàka sí ẹ̀ ń tọ́ba wù yín ẹ píìkì ẹnàka sí ẹ wọ́n ní ní àná àjókòó ibẹ̀ náà wọ́n ti ń pe àwọn èèyàn pé a ti rí o wọ́n ti ń ṣe àtẹ̀ránṣẹ́ pé a ti rí ń bì yìí o wọ́n nílé ń pẹpẹ súùpù ọ̀hún ní ní ẹ̀ tí ẹ̀ ń báyìí ń ṣàwàdà pé a ṣé kọ́sọ́ wọn ni a wọn ò lè mọ̀ wá bí ní ẹ ṣe máa wá bí bí wọ́n máa wà ní ọ̀dà kò burú lédè kúkúrú wọ́n rè ń fọ́ ọ̀sìdé ní ẹ ṣàṣe gbẹnu o tó ń ti àwọn oge méjì ẹ̀yin náà ẹ̀yin lẹ̀ ń jẹ́ ńjẹ pẹpẹ súùpù ẹ̀ ń fowó òlù jẹ pẹpẹ súùpù ókè o wọ́n sàmú ara bí lánàá ó ti wà lákòótó àwọn agbófinró báyìí o mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ó yá láti ibẹ̀ ó dolóde jìbòtì dolóde jìbòtì ń tiẹ̀ àwọn ń tiẹ̀ ṣe rí gbogbo àwọn ìgbìmọ̀ tó ń ṣe ògárí bọ́ọ̀lù aláìsègbà lápá abẹ̀ láti bí ìjẹrin àbọ́sẹ̀ tó kọjá yẹn ti ń kọ̀wé fipò ó lẹ̀ o wọ́n ní ṣàdédé wọ́n kọ́kọ́ rí ìkan lára àwọn esco ló ní ẹ̀yìn òun ò tiẹ̀ ṣe mọ́ iṣẹ́ ìtiẹ̀ ti sùn ìgbà kan àwọn kan ọkọ̀wé fipò ó lẹ̀ nígbà tí èdè ìrọ̀lẹ́ ẹjọ́ kejì àwọn bíi mẹ́ta míì tó ti kọ̀wé fipò ó lẹ̀ ní kí aláàdé ṣe wá rí àwíjàre gbogbo ohun tí wọ́n kọ̀wé fipò ó lẹ̀ ní pé kí ni láárí jà wíwà tá a wà nínú ìgbìmọ̀ tó ń ṣe ògárí bọ́ọ̀lù aláìsègbà lólédè jìbòtì tá a wá lè nàka sí àṣeyọrí ẹyọ kẹdòǹdò báyìí eléyìí táwọn ṣe wọ́n ní kàkà kí bẹ́ẹ̀ apá ọ̀bá ṣe é san èèyàn máa ka á lérí ni bápá ọ̀bá ṣe é san èèyàn ka á lérí ni o pé ju gbogbo ẹ̀ lọ àwọn ò ṣe mọ́ ẹ ojú ń ti àwọn ojú ń gbà wọ́n tì àwọn ṣe kò kárí bọ́ọ̀lù aláìsègbà àwọn ò rí gógó àwọn ò lè tọ́ka sí àṣeyọrí kẹ̀kẹ́ ìdínú tí ẹ fi ń kọ̀wé fipò wọ́n lẹ̀ o ní ẹ̀rí nǹkan ẹ̀ràn tí ẹ ń mojú báyìí ẹ sì lójúlójú tì Niger my country we die here ni o kí ni ń jẹ́ bẹ́ẹ̀ àṣeyọrí kẹ̀ we die here a lo tẹ̀ní ọ̀wà tán nígbà bá tún lo tẹ̀ní ọ̀wà tán a tún gbé gbà pé second term a tún fẹ̀sẹ̀ lẹ̀ báyìí ní àṣeyọrí kan ní pàtó téèyàn lè tọ́ka sí ṣùgbọ́n n ò rí ẹ bá wí o ibẹ̀ náà látún ti rí àwọn oníròyìn kan àríjẹ mọ̀dàrú làwọn ó tún ti gbégbá wọ́n máa kọ àwọn epistu búkú wọ́n máa èlì wọn àwọn èbó búkú búkú tẹ̀ lé nínú dictionary ni wọ́n fi máa kan sára sí ẹ pé wọ́n ṣe léyìí wọ́n ṣe tọ̀hún kódà àní wọn tún máa kọ́ yí pé ẹyin àjọ yìí ṣe dáadáa pọ̀ bẹ́ẹ̀ bá wo oúnjẹ tí wọ́n gbé fún àwọn agbábọ́ọ̀lù ń gbà wọ́n lọ sí tọ́námẹ́ǹtì báyìí ẹran méjì méjì wọn fi sinmi láṣeyọrí náà wọn ò bá fẹ́ràn kan sí lára àṣeyọrí wọn kódà ba gba bọlu ba na fe mu mi wa ma gbe omi fun won lara se yori won na nu o koda gan a ti ri agba bọlu kan to ni ifarapa ti en si so pe ki o si se leto lera kore toju re ni waranse sa lara se yori won e ba ma toju eni ofarapa ma ko awon ase yori to pe e mo wa ka bayi inu o si ma da yin bi loto pe e wa gba mi ni ase yori re be ni o like fa like politician si yato o ya gbagbagba lati be awon esi fi gbagbaga esi fi gbagbagada success omo ni pe kun ola ifese won se to wa ilana ba ba si re nti o tu wa ile ni na a wo kila se yori todo ti e na to le toka si oni ole ruwa good of olobo good of you is one of aseyori at least
1: dear
0: ni omo dun taya lati nle abe okuta ti o le lo
1: ilo ti e bere ruwa ilo bere England
0: ee na ni aseyori mi wo lo tun le toka si e wa lenu re en to po mo ra won
1: mo ma da set it down that will be jade
0: o ran ti ijo ti mo bu o pe ibi te nko kini si pe ko si padlock nbe to ra lowo ara re o ran ti ara se yori mi ti mo fi bu o pe ibi te nko kit si oni training pe kilo de ko si padlock nbe o de so fun mi so won pe jo keji lo ra lowo ara re ngara se yori mi oni atijo ti o tun lowo lori phone to fi pe mi to lo whatsapp ko to pe direct mo ni o ma lowo lori phone le ni to ni nkan ti yato
1: o do na na ni o at least jeje
0: ase yori na ni
1: yi de fe ye le abi na o ipele to ko si ase gbagba to lanfani lati wa ilana olede algeria won ri ai lowo malawi meta se kan ni olede cameroon won ati morocco do no gba penalty ni cameroon fi le morocco danu meta se kan ni idije je fa super cup lana afi bi film iko psg pada fi aja aso villa meji se kan ni baka na afi gara olede so to lanfani ati wa ilana iko arsenal me kan kan no gba pelu como man u awon kan kan no gba pelu leeds united baka na body ko di portfolio la kuna ri ai lowo ri amaja mai kan do sodo ni won tesi wa dile ni idije fi eya agbaye playoff ta obirin to lanfani ati wa ile ni to ba tin jago mefa o le de every coast and o le de Ghana ni o le de South Africa and o le de wa Nigeria ni mi kan se jeni
0: all right bo se jeni yan o kini ase yori ti e na loni ma compile ejo lara ase yori ajo FA NFF to le de wa Nigeria oni ti jesi tutu ti awon agba bolu iko Super Falcon ti won lo ninu DJ yi koda tutu mi won o tun lo loni ke le ma wo pe ajo yin se bebe easy now I'm all on my be about it well I do never you all want back by ball with a lady for new one kaka mala se yori won o na lati kakale yi baba se ri awon ase yori bi ba se njade wa ti han si wa a ma ani je keti yin odi ke le tun mo pe ojo ola bolu alafese gba lo lede wa Nigeria o ti da o baka na lese kuku won si awon ase yori to po gan lese kuku lara re ni pe won ma so won ma tenu mo gbugbo gba yi pe ese kuku lo je awon logun won ma nso won o le ma so ya igbe laruge re bolu ara ese gba lese kuku o je awon logun o lara ase yori won na ni bi won ba so nko asanti ran o lede ti we ti e so nkankan pa ese kuku grassroots awon si ma so definitely won ni let me ara ase yori kan na nu okay o eni lojo abi re o baba nso nipa Mr. Filani Idowu Omokogbo CEO Alasi ati oludari Obless Cuts and Design ele to wa ni YMCA Shopping Complex Joyce B Road Loke Ado Lebadan eni gangan lojo abi re happy birthday to you long life and prosperity igbodun odun kan nu owo ola ati alaafia to po repete o baba nso nipa designer to gbonje fegbe to gbo wubo e kan si Obless Cuts and Design. Your gbesi olare kete ni o. Olofa again designer to strike ni e. O ya gbagbagba lati be yin asidego. E ja sunwo waju o. O di oki oku lowo kan. Be yen ba ko. Be yen ba ka. Atejade eleti lana Messi to fi sori ero ayelujara re lana. Omi le ma bole loju eyan. Bi pe Oma kalokara masiki baba re to level yi tori be lana lana Messi fi sori ero ayelujara Instagram Andre yi be o dun ohun o koda iku baba ohun e ma pe ko so lati jo yi pe iku baba ohun yi afaimo omo je gbo ni opada si atopun bo ohun o se pada fi bolu alafese gbe ale oni ti en ba so nipa baba to da tanyanyan best father in the world be baba yi ni o o tori pe gbogbo ase yori ihun pata latoke dele ohun o e ma pe opolopo iya won ma pariwo boya tori pe iya wa wa sa ti baba ti lo boya lo je ki episu yen opo die oni baba ohun o gbiyanju gan ninu igbesi aye ohun lati le ohun tori pe gbogbo gba to nwa ni kekere ti ohun si ngba ball fun academy oni baba ohun yo ti kokko mo nlo si training ko to di pe yo lo wa career ojo breeze oki ojo kan tin se ko to ba lo to ba tun ti wa close lenu se bayi e tun gba training ground awon bonu yo tun wa mu ohun lati mo nlo le oni lo to o awon eko kan be to je pe boya ti ise ba po ti mama ohun na ma wa mu ohun ni training o oni sugbon ti baba yi po gan o lori oro ile aye ohun oni gbogbo nto nda bayi oni baba yi lo je ko won oda bakan na oni gba ton tun wa ndagba tohun ndagba tohun di agba bolu karin karin gbogbo bo nse nlo igbesi aye ohun iyen pelu itosona baba ohun ni o oni oso fun pe se bayi oni ijajemo yi gbe ede aye de ma waye laarin ohun ati baba ohun na oni sugbon 99% ede ayede to ba waye yen nigba ta won ba fa lo ta won ba fa bo baba ohun lo ma nsa ba right pe gbogbo nto ba so yen ni ma npada wa si imuse wi pe se mi so fun o pe nti osele nti osele nti osele re sugbon agidi iro to nlo oni lo won ba tun toro aforiji gbe daddy e ma binu o ti pada ri pe eyin le right lo to oni baba ohun si re ko si bede ayede se fe waye to yo ma duro lori pe anise n o ni ba oja sugbon ti mo fi oye o ni mo fi ko yo oni gbogbo to si wa je mo gbogbo investment ohun pata baba yi lo wa ndi e bakan na ke si wa se baba alajemura to je yi pe esa quantity baba ti o ti fowo gbe os wahala fu nasi soro to po gan oro to so yi lo mu ki Cristiano Ronaldo ko bo sori ero ayelujara ti Lionel Messi gan to fi reye ki wi pe ah oro yi o wa tochi o o si ki Lionel Messi pe alaye alaye mu mara ko si awaye eku o si gbogbo wa na la pada di eni ana awaye eku o si Cristiano Ronaldo o ki Lionel Messi wi pe oro to so sori ero ayelujara o lagbara die o kasi ara die o nipa oro baba re o si wa ki pe to Olorun o te baba si afefe re pe ko mo kan o send the big hug si pe ohun oge o pe oran na wa pelu re ninu soro to wa bye tori pe Cristiano Ronaldo ohun lati pe baba tohun Olorun o ti e mo baba ohun dada tori pe bi 20s lohun wa ti baba ohun fi ku sugbon baba ohun awon ojo ni close relationship to death yen tori pe e mo pe baba ti e na baba re tete kun ti e o si ni se pelu oti amupara nkan kan be yen so iya re lo close mo ju nti e so ko sa je bo se lohun oje o ka ranju oja lo nso abi o de ja lo oju oja baba pada de Fini Junior mo pe awon alakoso ko governors o ya yin lenu Fini Junior o pe awon alakoso ko governors o kini nto ba won so e ja loju oja ka pada de ki ngbe yin debe e ku kale
2: mo ti bere fun o le sale mo panilerin lakoko apejopo itakoro sori la molebi ni
3: o ti e da o ti gbogbo won ni fesi ni mo nse o lo ni ami idanimo mi ti se Maggi native jollof rice itowo e kan lasan are kan ko si leyin e
4: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofun
3: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
4: Maggi star yo so gbogbo nje ta se do won ara oto yo so tu so akoko na da koko mo ni gbagbe
5: Baba Ibaruba Onisegun ibile ko pe meji jake gado ile Ibadan.
6: Ara o ji pe ninu ekunrere alaafia ni gbesi aye ifokan bale. Ti mu edagbadun ise to foju aye se alaafia o si igbadun o si. Idiri yi ti oba oke se si agbe kale Baba Ibaruba to si fi ojutu ewe ati epo ati ba ti lo le won lowo agbalaga da okuta ogun ibile ti koju awoka arumale egun lapo egbe abi ko mo korin o ma mu na lo gbari airorun sun dede bi eti ba nwoye abu fe ma se gbonin owo ke se kan o gbodo ma gbon riri abi ki nkan ba rin kiri are eniyan ara tita abi ko yo ma ko eyan loju aya si le ma lu kikiki o tope lodo baba Ibaruba oba isanra iyana UBA bank ni molete ni badan leyin le baba deribu gangan adoju ko people's gate grammar school 08033881008 abi 07018211111 irinse igbalode la kokko fi sayewo fun yin alaafi ara wa ko ni gbon danu bu bi elubo
7: Eti yin melo gbogbo eyan pinle Oyo White Stone Souvenir lo ran mi sin yin lori gbogbo eyan to ti lukan wo lu Ibadan te nikan re se te si nilo souvenir lorisirisi to je original pambele te le lo ninu le te le fi seven fawon oninawo gbogbo lojo ayeye won bi ariya gbeyawo oku agba ojo bi isile ati fun awon omode ka so die ke le mo po jagede yapa high quality stone mix blender garage nbe lori stone mix blender wa stone mix yam panda aso su di yan le yo soka battle school items souvenir bags high quality stainless pot The doctor recommend we come out of the room. Present iron. I will balloon the loose. This is a bomber for 7 dish. Rechargeable fans. Who born is set of wool of any ketra. Solar fan. Who will only kitchen at any nulle. Also, we can buy a set of kitchen. I don't let by his head. People will call us a jar on kulele. For the original souvenir. Perale Malosi White Stone Souvenir. Idea where Odudu a building directly opposite NMPC filling station. Idea where Ibadan. Who Raja Loko. Ole pay 08069134989. 08069134989 White Stone Souvenirs. Debbie Raja.

0: mẹjọkọ.
1: Ẹyin ti pápá àpá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni, Zuri ló lọ kọṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látòrí gígé àlùbọ́sà, lílọ edé. Lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára, ṣé oúnjẹ náà yóò dùn. Ṣùgbọ́n láti ìgbà tí mo ti ń lo ohun ìṣebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọkọ sẹ́, ṣọkọ yọkọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣígì, jọ̀lọ́ọ̀fù, bíìfù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọkọ.
0: Ó

tún ti yá o. Sínú ìpàdé àdúrà àwẹ̀ àti ìṣọ́ òru ọlọ́gbọ̀n ọjọ́ tí ìjọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe àgbékalẹ̀ rẹ̀ lórí òkè Bẹ́tẹ́lì bẹ̀rẹ̀ lọ́jọ́ Friday tó gbẹ̀yìn oṣù keje di Friday tó parí oṣù kẹjọ. Àkòrí ìtúsílẹ̀ pátápátá nínú agbára òkùnkùn total deliverance from power of darkness Ephesians 6:12. Àkókò àdúrà lójoojúmọ́ aago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán aago mẹ́ta ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́ aago mọ́kànlá alẹ́ sí mẹ́ta òru ni ìṣọ́ òru. Ọ̀pọ̀ àwọn wòlíì àti olórí ẹ̀mí ń bẹ tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún ọ̀pọ̀ iṣẹ́ ìyanu bíi ìgbàlà, ìwòsàn, ìbùkún, ìtúsílẹ̀, ìbápàdé àtòkèwá, ibi tágbé ti pàdé Bethel Mountain along Adébáyọ̀ Ìjíayùnrẹ́ Road, Ìbàdàn. Olùgbàlejò wòlíì Gideon Tanimọ̀ wò èṣù pòfo ẹ̀lú ẹ̀lú bàbá 08033281742. Fa ẹni méjì tàbí mẹ́ta lọ́wọ́ dání kẹjọ ní ìrírí ìtúsílẹ̀ lórí òkè Bẹ́tẹ́lì. Máṣáláì wá o.

0: ayé ń lọ à ń tọ́ kí ọlọ́run elédùmarè kọ́ dá kókó mú ìgbà rere dé bá gbogbo wa
1: ìgbà tó lọ kìí sí bọ̀ ẹ jẹ́ gbìyànjú ká ṣayé rẹ ni bẹ́ẹ̀ bá wo àwọn eré tà ń sọ ẹni tí ọba wò ń gbà hàn jáni mọ
0: jáni ti dé
1: nǹkan wọ́n fi kún yín ní wọ́n kó wa ní omi ọbẹ̀ ọlọ́gbọ̀ngbẹ̀ngbẹ̀
0: tí iná bá ṣe bí ẹni pé
1: kò tó
0: báyìí àwọn èèyàn á sì tún máa wù àwọn èèyàn bí ó mọ̀ tí ó báyìí ni ẹni ẹlẹ́ni tí kàn rárá ń lọ ti ẹ̀jẹ̀ jẹ́ ẹ̀kàn rí
1: pé tí ó fàájú wá ó dojú ní tọ́nu ẹwà máa ṣó ti ṣe
0: ó yá ìwọ̀n bó ẹyìn só ti clear ó yá yìí díẹ̀ ó ti dá ó yá tó dá padà ọlọ́gbọ́n sàánú
1: etí pàpà máa rí ẹ nígbàtí wọ́n sì fẹ́ a sì gẹ̀ẹ́tì ara wa náà wá bẹ̀rẹ̀ tí ẹ̀ ọ máa bí ìjà fi mí lọ
0: ìwọ kọ́ lolùfẹ́ mi
1: sẹ́yìn ìwọ
0: ìlú lolùfẹ́ mi ọ máa bí ìjà
1: àwọn jẹ́nsì ò lè wò
0: fìmílẹ̀ ìyẹnmí wà ìlọ́fà náà gbà wà
1: ó náà tún gbà wà lápá abẹ́
0: wọn
1: ok adúpẹ́ ayé kúkú lọ à ń tọ́ ni nǹkan náà ni wọ́n wo ayé àwọn jacob àjẹmọ́ ti di igi ojú ẹrù mi yóò fẹ́ ẹfẹ́ tó gbólé
0: àwọn òbí
1: adúpẹ́ ẹkú ojúmọ́ aláyọ̀ ọ̀rọ̀ ayọ̀ kò ní tán lẹ́ẹ̀dẹ́ gbogbo wa o ọ̀rọ̀ bí ẹkún yóò sì jìnà gédégédé sí wa lónìí ọjọ́bọ̀ orin ni ó sùn wá bọ̀ o ìrì owó ìrì ọmọ àìkú ti ṣe báàlì ọ̀rọ̀ òní ó sùn wá bọ̀ gbogbo tí wàá jẹ́ ajogun ayé yóò dẹ̀yìn bọ̀ láyé gbogbo wa o ẹkú ojúmọ́ ẹkú ọ̀yẹ̀ tó là pérégédé ẹ̀dọ̀ kí ìròyìn lágbé ka ẹ mọ́ ìkànnì lágelu fm òkè tó ga jòkè ń bàdàn ibẹ̀ láti ń kàn sí yìn tí àwa ti ń mú kà fún tòní bójú bá wa ṣe méjì dandan ni kó wòran kedere àtẹlẹsẹ ṣe méjì arìnrìn àgìjà bèbèdí gan ṣe méjì àjòkó ti pọ́n àti pé méjì àtún jókòó ìyẹn síkà ẹ̀dọ̀ kí ìròyìn fún tòní bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ketekete òun lẹ lórí ọ̀fẹ́ láti wò wá live and direct lórí facebook wa lágelu 96.7 fm òkè tó ga jòkè nílẹ̀ ìbàdàn nílẹ̀ olúyọ̀lé ń bì yìí níbẹ̀ láti ń ká òtẹ́ ìtẹ́tí sí wa ẹ bá wa ṣí àì bàbá ṣe ń ká lọ ẹ lọ sí abala àríwísí comment section ẹ fi èrò ọkàn yín ẹ fi sọ̀wọ́ bẹ́ẹ̀ ẹ kú ojúmọ́ aláyọ̀ lákọ̀tún tèmi tayọ̀ oyè ládùn ààbọ̀ ọ̀rọ̀ ló kọ̀ mí ẹ jẹ́ àpégbọ́n ká má bàa àpégbọ́n jìnnìjìnnì bí ẹni ojú rámú ààbọ̀ ọ̀rọ̀ tó fọmọlúàbí tó bá dénú ẹ̀ yóò dodidi àní sọnù ká tó sọnú àtẹ̀yìn àtẹ̀mí àní fàkà kan jẹ́kọ́ o sì ní jẹ́ bẹ́ẹ̀ kò ní talẹ́wà ẹ kú ojúmọ́ fún tòun.
0: aṣẹ́ edumare tó èmi náà kí yín o wípé káàbọ̀ sórí ẹ̀dọ̀ kí ìròyìn láàárọ̀ yìí nìkànnì lágelu 96.7 òkè tó ga jòkè olúwaṣínà aláyọ̀ ògo èdè ọfọ́mọ àlèsọ́fàánú orúkọ tí mò ń jẹ́ ẹjá bẹ̀rẹ̀ sí mọ́ sí láwẹ́láwẹ́ ọkọ̀ ọjọ́ ká àwọn àkòrí ti ń bẹ̀ nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tó wà lákàtà wa.
1: in tó bá kàn lọ́rọ̀ làákálégbá ọ̀rọ̀ ètò òdìbò tí ó wáyé ìpínlẹ̀ ọ̀sùn ìyẹn ní ọjọ́ àbámẹ́ta tó ń bọ̀ yìí ti ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ 2026 òun náà ni ìròyìn tó ń bẹ wájú tèmi dálé lórí o ìròyìn ń dorí òdorí wọn pé ó dorí ọ̀gá àgbà yányán iléeṣẹ́ ọlọ́pàá ilé wa nàìjíríà ọlátúnjì dìísù léètí wọn wípé ó fi igbákejì ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá deputy inspector general of police ishaku muhammed sọwọ́ sí ìpínlẹ̀ ọ̀sùn láti rí dájú pé ètò ààbò ìpínlẹ̀ ọ̀sùn ó mú yanyan lásìkò tí ètò ìdìbò ọ̀hún tó bá ń wáyé ọ̀gá àgbà yanyan ló ti wá ṣèkìlọ̀ pé ẹ wo ẹ yàgò fún mímọ́ jí àpótí ibùgbé ayé ti kọjá báhun ìròyìn bọ̀ lórí ẹ̀ ní ẹ̀kúnkẹ́kẹ́ punch olóko.
0: ìròyìn ìpínlẹ̀ ọ̀sùn òun náà ló gba ojú gbogbo àwọn ìwé ìròyìn ilẹ̀ yìí tó jáde lónìí kan o níbi tí ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ti sọ̀rọ̀ nínú ìwé ìròyìn Daily Post wípé ṣe rí ètò ìdìbò gómìnà eléyìí tí yóò wáyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ ọdún 2026 èyàn ọjọ́ àbámẹ́ta sátidé tá à ń wò lọ́ọ̀kan yìí o wọ́n ní fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC dandan wo oko bó o bá ọpá bó o bá búlẹ́sẹ̀ o ni wọ́n fẹ́ fi ètò ìdìbò ọ̀hún ṣe ADC lo fi esun na lede
1: o da eje kemi o mele ko yin papapa iroyin lo nsafo mo oro di mimo o wi pe igba keji oludije fun ipo are labe egbe oselu NDC ni Nigeria Alhaji Rabiu Musa Kwankwaso in lo ti kesi are Nigeria bakana Bola Tinubu lati daabo bo ilana sejoba warawa eta nlo lowo nile yi nipa fifa igba awon egbe alatako lati le rimumi iroyin bo lori e ebon keni
0: ekan oselu ninu egbe oselu ADC African Democratic Congress Dele Mamadu o ti soro o pe eto edibo gomina ti o waye nipinle osun ninu ose ta wa yi o pe o je ifigagbaga laarin gomina ti nbe loroye lowo Ademola Adeleke ati are ile yi Bola Tinubu bakana si ni egbe oselu APC All Progressives Congress la won pe se ri gomina Ademola Adeleke eni to se bori ninu eto edibo ni awon koda yo rorun daada tori pe ko dan toto be ni si se oloselu to wo to lowura awon leke e
1: o nbo loke o nbo nle awon bayi o nla dede egbe oselu ADC egbe olowo bowo omo iyadun ni won ti fi gbe bonu ibo si o ni ipinle osun ni o ni won ti ke gbajare lori wi pe awon eleto abo ni won ti ngbe igbise lati mu eni ti se akowi apapo fun egbe oselu na ogbeni Rauf aregbe sola saaju eto dibo gomina ti o waye ni ipinle osun lojo abameta to nbo yi ba kana still on the matter lori eto dibo ipinle osun ti o waye ni ojo kedogun osu kejo odun ta wa yi ajo eleto dibo Nigeria INEC o ni won ti kede wi pe omowe Francis Olugbenga Ajala o ni oludije fun egbe oselu SDP egbe leshin le ti won wi pe igba keji re yo je Faseke Babajemi Oladipo gege bi eto dibo ohun se nsumale o
0: iroyin mi na tun re to gbe mi lo si ipinle osun ninu eyi ti gomina ipinle na Ademola Adeleke to ti kede ojo eti Friday gege bi ojo isinmi lenu ise lojuna ati le fun gbogbo awon osise ti nbe ni enu ise oba ni ipinle osun laaye ki won le lo ri kopa ninu eto edibo gomina ti o waye lojo abameta Saturday
1: o da be o kan re to nbe ni waju temi o le ti o n fidi oro mule wi pe itaje sile mo tun waye o ni ipinle osun gege bi iwe iroyin dilipo se jabo e wi pe adari legbimo asofin ipinle osun Adewale Egbedun on lo ti kolu omo legbimo asofin ile to n soju ekun idibo ife lodun boripe atodu otin ilegbimo asofin apapo keji ile wa Nigeria Francis Eniade le to je pe eto idibo gomina o ku bi ojo meji won ni faramu mawuran ohun on lo gbode kan ile ti o safihan Eniade eleyi ti o wa ninu ibu eje iroyin bo lori e lekun keke o
0: ninu iwe iroyin the punch eni ti ise are ile asofin agba lorilede Nigeria Goswill Akpabio alaga fun egbe awon gomina onitesiwaju Progressives Governors Forum Hope Uzodinma ati gomina ipinle Edo Monday Opebolo to ima gomina ipinle Kogi lohun Usman Ododo ni iroyin se lalaye o pe won ti gunle silu Osogbo ni ipinle Osun lana ojoru Wednesday fun eto ipolongo ibo to feju keke eleyi ti egbe oselu All Progressives Congress yo fi kasa ipolongo ibo won nile eyi ti o waye ni ipinle na
1: eje atun lo taratara si ipinle Osun nitori pe n to ba kan loran oni aka le gba saaju eto dibo gomina ti o waye ni ipinle Osun to ye pe gbogbo oju gbogbo in lo wa lara ipinle Osun won pe are legbimo asofin agba le yi Godswill Akpabio alaga fun egbe oselu APC iyen ni Nigeria Hope Uzodinma ati awon gomina tinu egbe oselu APC egbe olosusu owo won ti ngunle sosogbo to je olulu ipinle osun fun iwode to gagangba opin re to je ti ipolongo APC saaju eto dibo ti o waye ni ojo kedogun osu kejo odun ni ipinle osun
0: lori oro eto dibo ipinle osun iroyin o jade o ninu iwe iroyin Nigerian Tribune wi pe awon iko omo ogun orilede Nigeria oni won mo ti bale bage si ipinle osun ile ise olopa won ti ku awon osise sowo ajo to je ti abo are ni labolu NSCDC won pe ana won ti kun gbogbo tibutoro ipinle osun to e mo ajo EFCC ile tawon na ti ku awon osise won kale ni ipinle osun won ni okun eto abo be o ti wa le dan si lasiko yi
1: o da okan na ture to njade wa lati ile badan ti solulu ipinle oyo iroyin ni akuri re nwi pe awon to je adari elesin isese ni ipinle oyo ni won ti ro gbogbo nisese patapata pe ki won tuaya ta o lati se ayeye odun isese todun yi ile to tuko ni ogojo osu kejo odun ta waye ti won wi pe ipe adamasigba to je papa asere ibe ni ese oti ni gbero nigbati awon onisese ta ti ri awon to je olujosi ti won je ti ifa awon babalawo lotun lo si awon araba awon egbe ogboni awon oloro olosun oloya ati bebe lo awon elegun to jo loje gbogbo won o kurajopo ti won ma se ayajo odun isese todun yi totuko
0: ijoba ipinle oyo ti jeje wipe nise lohori o pe on foju gbogbo awon eyan ti won lowo ninu magomago idanwo winejo ni tibutoro ipinle oyo oro won yo dabi eni to fo kemu to je pe enu ki sin lara e enu nikan wa ko awon ori o pe won jo lamba ni waju ofin le yi
1: enu sin lara fo kemu seyin man tin je ikemu igbare bi te ba ta ma sori
0: ofin le ri amu ti a fi rimu mi
1: ta fi bu mi e kan ni mo ki orisisi nkan bo nu amu
0: ti ra fi eyo kan sori
1: e kan o ti wa iyen na pe ni ikemu en ti a ma fo gbogbo gba ni a
0: bawo en ba ti de be ti en fe bu mi ti
1: mu ikemu da ni alagbaya di
0: fo
1: ta ma lo fo
0: ta me do ni
1: le kan lo fo dixon lo fo aba o na ni ma fo kemu gbogbo gba enu ti e sin ara dixon Olorun sanu. Eje kemi o mele won pe ile ise are loni ni koni dola o. Lori idasile olopa ipinle ipe gbogbo pipe pin opin lori oro lati gboro latenu awon araalu pe oro idasile olopa ipinle bola agbeka akasowo ni ibawa. Iroyin bo lori elekun keke o.
0: To eje ki a lo soju oja lohun tori pe ari ojo muso lokun ka mu ise je nbe ngba ba padade ekurere awon akori ta ti menuba. Lori edoki iroyin laaro yi a ma mo wa fun yin ti eto edoki iroyin te siwaju nikan ni lagilu FM e ku kale

0: wọn ni. Èmi olórí yóò tún balẹ̀ àwọn ìránṣẹ́. Pẹ̀lú gbogbo ṣiṣẹ́ nínú ìjọ ọlọ́run láàrin ọjọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ̀rẹ̀ láti Wednesday 12 Friday 14th August 2026. Pẹ̀lú ìpò ọlọ́run dájú lórí ìránṣẹ́. Pọ̀fẹ́tàkì bíi ma 2026 apostolic meeting. Ìwọ náà darapọ̀ wá gbàgbára ọlọ́run fún iṣẹ́ pàtàkì tó wà níwájú rẹ̀. Kí ewu àkókò yìí má baà kó dànù. Ìwọ náà lè ṣèdàyọ̀ ọjọ́ Wednesday 12 Friday 14th August 2026 láàgùn mẹ́sàn-án òwúrọ̀ 9 AM. This is more than a meeting. It is a divine encounter with God through his anointed servant. Pọ̀fẹ́tàkì bíi ma 2026 apostolic meeting. Ọjọ́ Wednesday 12 Friday 14th August ni láàgùn mẹ́sàn-án òwúrọ̀. Lẹ́mi olórí yóò fún wa balẹ̀ gbogbo àwọn ikọ̀ rẹ̀. Àtòṣiṣẹ́ nínú ìjọrò wọn lágbára. Gbogbo ẹ̀mí Christ Power Buster Adégbàyí Ife Ibadan Express Road Ibadan Igreous Association of Ministers ló ṣàgbátẹrù ẹ̀. Ìwọ náà wà gbàgbára. Ó lè ṣe tayọ.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bólo ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NC. HND A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Accra Avenue Ikeja. Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijemma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
2: Mo ti bẹ̀rẹ̀ fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ

0: adupe folon
1: adupe
0: bi an ba ko sibiti mo ti le lu yan ba geni
1: o se o fora ni o awon 19 po
0: 19 po bi salalu ni
1: ma lo o se yan won ere won bi oju
0: ah olorun
1: e sa mo ja sora imunika
0: imunika
1: o ja o ja gburun ase bi o e ja mo sora o awon aluni mbage GBT won ti a kunde orisi ona won si gba afika mo sora mo se nji la ni kan je ko tun se ni kan se pe owo kan da ti mo se be e ma si ti a loju kokoroju o gba
0: e wa fa owo fo
1: yo wa
0: oda e je ki a bere si mo si lawe lawe oko ojo kan awon royin eleyi ti e ti gba akori e ka to roju oja le kan Daily Post ko iroyin eyi o ti n jade latenu Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC níbi tí wọ́n ti sọ di mímọ̀ pé ètò ìdìbò gómìnà eléyìí tí ó wáyé lọ́jọ́ àbámẹ́ta ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ ọdún tá a wà yìí eyín lọ́sẹ̀ yìí ni o wọ́n ní fún ti ẹgbẹ́ òṣèlú APC All Progressives Congress ní tí àwọn lè sọ ni wípé dandan wo oko bó o bá ọ pa bó o bá o bú lẹ́sẹ̀ ó ní ẹgbẹ́ òṣèlú APC yóò fi ṣe torí pé ọ̀rọ̀ wọn wọn ò fẹ́ gba ètò ìdìbò ọ̀hún ní ojúbọ̀rọ̀ bí ti wù kó mọ̀ ẹni tó jẹ́ akọ̀wé ìpolongo àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú ADC Bọ́lájí Abdullahi olóso ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ níbi tó ti fi ẹ̀sùn náà léde lọ́jọ́rùú Wednesday nígbà tí ń dáhùn àwọn onírúurú ìbéèrè lọ́wọ́ àwọn oníròyìn níléeṣẹ́ móhùnmáwòrán kan eléyìí tí ó ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ó sọ di mímọ̀ pé ọ̀rọ̀ kan tó jáde lẹ́nu lọ́wọ́lọ́wọ́ yìí látẹnu ẹni tó jẹ́ asòfin àgbà tí sojú ẹkùn ìlà oòrùn ọ̀sun sẹ́nẹ́tọ̀ Francis Fadaun sí nípa pé bí ẹ bá ti rí wọn ẹ rè é pa wọ́n ẹ mú wọn kúrò ńlẹ̀ ó ní ọ̀rọ̀ ọ̀hún kì í ṣe ọ̀rọ̀ àfiwé kan bí ti wù kó mọ́ o kì í sì ṣe pé àwa ń pàṣàmọ̀ ọ̀rọ̀ àbí ọ̀tọ̀ ni ti ń bẹ lọ́kẹ̀ ẹni ọ̀tọ̀ ni ń tá a wí ọ̀tọ̀ ni ń táwọn èèyàn ń gbé kiri ó ní rárá tààrà ohun tó túmọ̀ sí ohun náà lọ́sàn-án àkọsílẹ̀ ìwé ìròyìn Daily Post ni mo wá sí ìrántí bẹ́ẹ̀ bá gbàgbé tàbí bí ẹ bá fẹ́ rántí bóyá yìí sì ṣẹ̀ṣẹ̀ ń gbọ̀ wọ́n pé asòfin àgbà Fadaun sí ó ní àwọn èèyàn kẹ́fín ẹ̀ nínú fọ́nrán aláwòrán kan níbi tí ń sọ fún àwọn alátìlẹyìn rẹ̀ wípé gbogbo ibikíbi tí wọn bá ti rí ẹnikẹ́ni tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú accord níṣe ni kí wọn yẹjú ẹ̀ kí wọn ó sì rí o wípé irú ẹni bẹ́ẹ̀ ò sí lókè èpẹ̀ títí tí wọn ó fi ṣe ètò ìdìbò gómìnà eléyìí tí ó wáyé lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ ọdún 2026 ní ìpínlẹ̀ náà wáyé o nígbà tí asòfin àgbà ọ̀hún ó máa sọ̀rọ̀ ń tiẹ̀ ó pe iṣẹ́ ẹ rí bí àwọn Yorùbá ṣe wí pé ẹni tó bá fẹ́ bani lórin jẹ́ kò ní kọ́ bí a ti ṣe kọ́ ó ní ohun tó ń wí ohun kọ́ làwọn èèyàn ń gbé kiri wọ́n ti tọwọ́ bọ ọ̀rọ̀ òun lójú wọ́n ti ń kun òun ní kùnkùnkùn ó ní àbá orúkọ tí òun jẹ́kọ́ ni wọ́n sọ òun yẹn ó ní tó ń wí ni wípé ẹgbẹ́ òṣèlú òun ó ní òní ọ̀padà gbẹ̀mí lẹ́nu ẹgbẹ́ òṣèlú accord nínú ètò ìdìbò tí ń bọ̀ yìí ohun pé kí wọ́n lọ rè é gbẹ̀mí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú accord ẹ̀yin èèyàn lágbo òṣèlú ẹ ṣe mọ́ dorí ọ̀rọ̀ ọlọ́rọ̀ kodò báyìí ṣé bí Yorùbá ni mo sọ Yorùbá sì rèé ó ní ìtumọ̀ tó kún kẹ́kẹ́ torí pé tẹ́ ẹ bá fi èdè Yorùbá sọ̀rọ̀ ẹni tí Yorùbá ò bá yé erèfé ìtumọ̀ tí ń bẹ lókè ni ó máa wò pé ọ̀rọ̀ túmọ̀ sí bẹ́ẹ̀ jigunjigun nínú ẹ̀ nísàlẹ̀ tẹ́ bá wa ìṣùdé sàlẹ̀ rẹ̀ ibẹ̀ lẹ́ẹ̀tì rí ìtumọ̀ ọ̀rọ̀ tí òun sọ nígbà tí ó máa fèsì ń tiẹ̀ ẹni tó jẹ́ agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú ADC nípínlẹ̀ ọ̀sùn ni ẹ wò ó kí gbogbo àwọn èèyàn múra lẹ̀ ni dandan wo ko ní ẹgbẹ́ òṣèlú APC ni ẹ fẹ́ fi kinní yẹn ṣe wọ́n máa fẹ́ fọ́pọ̀ mọ́ yọ nínú ètò ìdìbò eléyìí tí ó wáyé ọ ni ó ní ọ̀rọ̀ tí sẹ́nẹ́tọ̀ Fadaun sì sọ pé ẹ rè é gbẹ̀mí wọn ó ní kì í ṣe àfiwé bí ti wù kó mọ̀
1: kì í ṣàfiwé tààrà
0: abẹ́lẹ́ ko ti ejo kankan nu elelo ati afiwe tara oni ta oni oro ti ran so gan
1: tori pe o so pe awon oro ta won so yin ti ba se n to gbo oju lowo yoruba
0: ko le ye
1: e fi bo pa won ni tun e fi bo pa won lojo bo ke fi bo o da ja ke mi o mele ko yin pa pa pa lori oro ipinle osun na ni o n to ba kan na la ka le gba bi mo se salaye oga agba yanyan le ise olopa nle wa Nigeria Olatunji Disu on lo ti fi igba keji e kan sowo si ipinle osun Ishaku Muhammad lati dari eto abo ni ipinle osun lasiko ti eto ribo gomina ti ba nlo lowo ati leyin re ki ofun kan ko ma ba fi iru nagba kalaafia ko si joba papa julo ko na kun awon eleto abo mi lowo ni ipinle osun gege bi iroyin se fidi oro mule wi pe eni won fi sowo yi Isaku Muhammad o na in lo je wi pe yo mo sise papo pelu awon to je olorowo agba fun oga agba le ise olopa iyen AIG ati commissioner olopa ati ipinle osun lati ri wi pe eto ribo ti o waye o lo ni irowo ati irose agberun so le ise olopa nile wa Nigeria CSP ini edu oni o fidi oro mule wi pe lati dabobo awon oludibo awon ose ajo eleto odibo awon elo eto odibo awon ibudo odibo kokan ibi ti won ti ma se atojo esi ibo awon to je pe won je ohun oye ti o mo to pe ibo awon to je akoroyin ati be lo oni abo to pe yo wa fun saaju lasiko ati leyin eto odibo ori kanu iyana oto kanu egbe oselu olowo bowo ADC nipinle osun bakan na won ke gbajare wi pe ele ma kan wa nko ke ele agbenu lowo wi pe a ti ri igbese tawon lajo eleto odibo ngbe lati ri pe won gbe eni ti se akowi apapo egbe oselu ADC egbe olowo bowo ogbeni Rauf aregbe sola saaju eto odibo gomina ti o waye loju abameta yi ni ipinle osun egbe oselu alatako yi o na ni won pe a ti gbo nipa fi to ni leti kan o papa julo ni bi ta tin fi mo file lori wi pe eto ti fe to lati gbe gomina ipinle osun tele ju awon ki won hebi e ni egbin saaju eto odibo gomina ti o waye loju abameta be ni won lagu kilo wi pe yo le oko ni ro bi won ba lo daru aso be soro ninu atejade e ti won fi ta lana ti se ojoru lati pase akowe ipolongo egbe oselu ADC egbe olowo bowo Malam Bolaji Abdullahi in lo ti safome wi pe egbe oselu na in to kan o na ni keto ribo lo ni irowo rose o sugba won ko mi nu bayi lori nta le sapejuwe bi ma deru ideru bani idunko kwa laja mani, mima lo awon eleto abo lona ti oto tako awon ikan oloselu alatako be loro ijoba apapo le wa Nigeria awon lajo eleto abo jare wi pe ki won ri wi pe eto odibo on wa o si lo ni irowo rose ki awon ara ilu le ba ni gbagbo ninu eto odibo be ba wa gbagbe be ba fe ma regbe sola oni gomina tele ni ipinle osun to si fi igba kan reje alakoso fun oro abele Nigeria oni won pe o sese koko ipa ribiribi ninu eto dibo ti o waye on papa julo fun egbe oselu ti e won pe idire ti egbe oselu APC fe somu won fe hele saaju eto dibo punch on lo koro ina
0: ore eja loju oja ka mu ise je nbe ta ba padade edokiroyin te si waju.

0: media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
1: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
2: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
3: Hello guys, Nkechi Adeniroye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
0: And you also do not want to waste that raw talent you got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, Red House, Felele, Ibadan. Telephone
4: 0807-112-4000. 0807-112-4000.
0: New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
5: Ọ̀rẹ́, àfàìmọ̀kó máa jẹ́ àwọn àmì tí mò ń ròyìn ẹ̀. Nínú àgọ́ ara mi ni ó hàn mí léèmọ̀. Kára máa ta mi bíi pé mo fomi atapara. Ara ń já mi jẹ, nǹkan máa rìn tàbí bù mí jẹ káàkiri ara. Ara máa yún mi, bàbá ń bari ẹ̀ ní ti pajápajá. Tó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀. Ṣùgbọ́n irọ́ ló ń pa, mi ò ní bá wọn kúkú ọ̀wọ́wọ́. Torí pé alágẹmọ yìí kún kékeré, ó ṣe wọ̀. Ọ̀rẹ́, ó jẹ́ gbẹnu ẹ̀dákẹ́. Ṣọ̀rọ̀ fọ̀wá leléyìí àbí àárẹ̀ ara tó ń bá ọjà. Ṣé wọn ò gbọ́ nípa BNC capsule ni? Egbògi tó jẹ́ òun ni gbogbo èèyàn ń lò. Tó bá ń di pé ara ń ta ni, ara ń yán ni, ara ń já ni jẹ, nǹkan rìn tàbí bu ni jẹ káàkiri ara, tàbí pajápajá tó ń múni lọ́wọ́ àtẹsẹ̀. BNC capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìlú Ìbàdàn. BNC capsule wà ní Danax Pharmacy, Adamasinga, Tanimọ̀lá Pharmacy Òkè Àdó, Aslam Pharmacy Mọ́kọ́lá Roundabout, Boste Pharmacy Àpáta, Solution Pharmacy Agbeni. BNC capsule wà nílùú Ìsẹ́yìn, Ọ̀yọ́, Ìkirè, Ìwó, Ẹ̀dẹ, àti nílùú Ògbómọ̀ṣọ́, tàbí nọmba 30 Adékọyà House, Àǹfààní Road Roundabout, Ring Road Ìbàdàn. Iléeṣẹ́ Tẹ̀mẹ́tayọ̀ Tradu Medical Nigeria Limited ló ń ṣe BNC capsule jáde. Láti mọ gangan ibi tẹ́ ẹ ti lè rí BNC capsule rà ládùúgbò yín, ẹ pé 081-03-369-434.
6: Ìpàdé ìpàgọ́ àdúrà lágbára tó ń wọ lọ́wọ́ àpẹẹrẹ rẹ̀ tó ti láyé àwọn ènìyàn rẹ̀ kọjá. Pẹ̀lú àkòrí oore ọ̀fẹ́ ìbẹ̀rẹ̀ ọ̀tún Grace for a New Beginning fún ọdún 2026. Ọgbọ̀njọ́ oṣù kẹjọ sọ́jọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún 2026. Láwùjọ máa kórajọ papọ̀ láti ké polúwa aago méje òwúrọ̀ sí mẹ́sàn-án àti mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. Làdúrà àgbà ìyanu tó bá dọjọ́ kẹrin oṣù kẹsàn-án September 4. Làdúrà àgbà yípo tó ń torí yìí yóò máa bẹ̀rẹ̀ láti aago mẹ́fà òwúrọ̀ sí méje àṣálẹ̀. Bó bá ti dá aago kan sókè gé iye lọ́jọ́ kẹfà oṣù kẹsàn-án ti ṣọjọ́ ọ̀sẹ̀ni ni gbogbo ọkàn láàyè yóò máa jùmọ̀ gbórí ọ̀fẹ́ àjẹjẹtán. Orílẹ̀ ìpàgọ́ àdúrà péré ó wà ní Akoto Estate lójú ọ̀nà Ẹlẹ́bu Oníyọ̀lẹ̀ Extension Ìbàdàn pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run àlàyé Reverend Samson àti Mama Reverend Mrs. Juliana Akiride lólùgbàlejò àgbà àtàwọn ìránṣẹ́ Ọlọ́run àlàyé míì bíi Reverend Godwin Idogo, Reverend Abiodun Obe, Bishop Samuel Alawode, Reverend Joseph Otegbade, Atolúrin Ẹ̀mí Èyítayọ̀ Òjó. Wá pàdé olúwọ̀ Ọlọ́run àpèrí rẹ̀.

0: dupe olorun o saanu yo kuku da yo ye wa ko ni ye le do ki royin te siwaju nikanre lagelu 96.7 ke to ga joke
1: nigbati awon obirin meji tan je abi awon ja so mo
0: won
1: wa kejo lo
0: oba solomon ni won lo ri ko ba
1: ba ni pe o da se wo lo lo mo e
0: ikeni lo ni
1: ikeji iwo lo ni
0: iwo no oda
1: kini ka se fo mo e kini e ge meji
0: e ja pin omo e si meji fun
1: e je ki omo bo ba dagba yo mo
0: yo mo ya iwo eyi to ni ge meji
1: o ko gba ngba mi e ti ba tin tarapo
0: to oda o iroyin mi tun re daily post loko won pe ekan omo egbe oselu African Democratic Congress ADC dele mohammadu o lo soro o wi pe eto edibo ti o waye ni ipinle osun lojo abameta saturday ojo kedogun osu kejo oni o je ifigagbaga laarin gomina tin be loroye ademola adeleke ati are ile yi bola tinubu mohammadu lo soro yi ni ojoru wednesday nigba to lo ri farahan ni gege bi alejo lori eto ileise mo maworan kan ni orilede nigeria nibe n lo ti so di mimo wi pe egbe oselu all progressives congress apc n lo je pe won la koda won o danto won koda gbogbo nti eyan bi se agbara ti bi pe ohun wa nbe ninu oselu won ni won oni won ototun bi ti wu ko mo oni sugbon to nfe ka won eyan mo ni wi pe ifigagbaga to fe waye yen ki se laarin gomina adeleke ati egbe oselu apc oni laarin isakoso are bola tinubu ati gomina adeleke ni oni tori pe ni ipinle osun ohun wa egbe oselu apc ohun ko ri oni gbogbo igbese lati fi gagbaga eleyi ti o waye ninu eto edibo gomina ojo abameta saturday adeleke ati are ele yi ni o le apc o ti e won o to bo bata lese ijoba gomina adeleke ni ipinle osun oni ti ba se are bola tinubu lojo da bi en pe awon na wo pe awon to nkan oni gbogbo awon eyan ni o si ni gbagbo ninu eyi to hun wi yi oni won le mo pariwo kire o won le mo hale lotun losi sugbon to de on loju to hun si le so lai dowo bo enu ni we pe koda ile ise are orilede nigeria gan mo wi pe bi en ba nso wi pe omo tan so ni ipinle osun gomina ademola ni oni oni opolopo re ninu egbe oselu apc oni gbogbo won ni an si mo wi pe awon o le duro ni fegbe kegbe pelu gomina adeleke ninu eto edibo ti ipinle osun mohammadu oni oro to so yi lo waye ni asiko ti nkan se bi eni fe gbona girigiri ninu eto edibo ele ti o waye ni ipinle osun pelu bi okan ojo kan awon egbe oselu ti an lenu nbe ni an si bere si roko mo ide ara won lati je ki ipolongo ibo won ko se be ko duro sirimu ni imurasile eto edibo ti o waye lojo abameta saturday ewe iwe royin daily post se ni akosile wi pe eto edibo ohun oni awon ekan ninu egbe oselu kokan ohun ni won o ti kopa to si je pe ifigagbaga won yo je yi ti o le dan ni o ti o si wuwo bi o se rin oni adeleke over di gomina lekeji leyin ti sa koko to ku die ti o tenubodo be oni oludije dupo gomina labiasi egbe oselu apc oyebamiji lo jade o gege bi ekankan gbogi laarin awon alatako eleyi ti won koju adeleke ninu eto edibo ti o waye lojo abameta saturday ohun
1: o da eje kemi na o tun mu eleko yin papapa igba keji oludije fun ipo are labe egbe oselu ndoc Nigeria Democratic Congress Alhaji Rabiu Musa Kwankwazo oni o ti kesi arele wa Nigeria Bola Tinubu lati daabo bo eto sejoba awara wa tan lo lowo ni orilede yi nipa fifi aye le fifi aye gba awon egbe oselu alatako lati le rimu mi kan na rojuraye kan le se ti won o iroyin tesiwaju nbe wi pe seri igba keji oludije fun ipo are labe egbe oselu ndc ohun ohun lo wa ro are nigeria lati ri daju pe ominira o wa fun awon ajo bi ajo eleto odibo nigeria inec bakana eka eto dajo to nti awon lajo eleto abo nile yi kwankwazo eyi ti enikan to je asofun to n soju ekun dibo salami ni ipinle kano honorable mukta umar sakari to soju fun on lo soro yi di mimo nile ibadan nigba ti o wa sibi apero awon ikan ikan egbe oselu awon lekun iwo orun gusu le wa nigeria ti won si se ifilole awon oloye egbe ni ipinle oyo ati lekun iwo orun le wa nigeria le ti won pe ni pro obi kwankwazo presidential support group ti won pe ni okay a new nigeria nibe na oni won ti se ifilole awon oloye egbe ti an ipinle oyo fun okay a new nigeria en to je adare ni ipinle oyo honorable makinde anthony sunday igba keji re oloye kunle bamidele akowe comrade olalekan ojo en to won je akowe lori ato gbogbo magaji kabiru murakeyo en to won wa je state pro won patanda lawrence olaiwola en to je state financial secretary prince bamidele adebayo agogo oja state treasurer sir tony egiolame ati en to je adari fun awon obirin abileko temilade oladipo en to je olori odo ogbeni to se adigun be ni state contract and partnership aminu abiodun ati special duty officer eda eu bukola awon to wa je ikan oloye fun ekun iwo orun gusu lati comrade opeyemi ibrahim suna woman leader Mrs. Ariyo Gbemisola Zona Youth Leader Ogbeni Oladimeji Olusola ati Zona Organizing Secretary Honorable Adewola Orosiji Kwankwazo lasiko ti nsoro in lo pe gbogbo eyan patapata in lo ti mo wi pe ise ri are lewa Nigeria Tinubu o ti fi isuro kan tabi omi sinu okan ojo kan awon egbe oselu alatako ti nbe Nigeria onike ti ese okan ojo kan gan gbogbo egbe oselu alatako ilo ni tin gbegun o bayi kwankwazo wa gba awon oludibo moran pe eto dibo tin bo yi e wo e ma ja si oro mo ni e si di bebere kankan o eni oba to ni e ja dibo fun ika toto eni ka fi re mu bakan na le to je national coordinator fun okay ni Nigeria honorable chibuzi mba ona fi di oro mule o bi pe se ri oro tin be nle yi bi pe obi peter obi ati kwankwazo ipe o na ni awon duro fun tawon o bo ba si wa ku irawo kan loju orun ipe an mejeji la won tele nitori pe ani won da fun ile wa Nigeria ni akoko yi be oni won pe eni to nje adari fun oke ni Nigeria loyo nti e o na soro ile kun o pe ati totu ya alaga fun egbe NPP bayi iyen honorable makinde anthony sunday in lo fide oro mule ipe gbogbo amo egbe tan patapata ni won duro simu tan se tan bayi lati ri pe egbe oselu tawon ndc o na ni oyanyo ni 2027 tawon si se takun takun be oni won ro gbogbo awon olubo pe e ja lajule lasiko yi e ja wo tin lo lu ka le we ni ready bo fun yan sipo
0: egbe oselu all progressives congress apc lo ti soro wi pe gomina adeleke ti ipinle osun ki se eni to soro lati fi eyin e janle ninu eto edibo ti o waye tori wi pe koni akosile kan to ra jaja be lo si je eni ti ko lokunnu ninu oselu bi ti wu ko mo eni so je akowe ipolongo apapo fun egbe oselu apc nile yi felix moka on lo so oro ndi mimo le ojoru wednesday ana nigbati o lo ri kopa nibi eto iforowale lenu ori mo maworan kan nibe on lo ti so di mimo wi pe oun fi owo idani loju soya wi pe oludije egbe oselu apc yo pada leke ma gomina adeleke lowo tori wi pe opolopo awon eyan awon ti an lenu nbe ti an je adari oselu ni ipinle osun ni an ti kede atileyin fun eni toje oludije awon be ni gbogbo awon eyan ipinle osun ni an si nko orin re lenu kaakire o gege bi oro to so oni eto edibo to gbon je fegbe to gbawo bo oun na ni o si se alaye kikun nipa nti awon so yi olo na ni o si mu esi idibo eleyi ti awon o fi leke gomina adeleke ni ipinle osun jade o akosile iwe iroyin daily post lo so di mimo wipe eto idibo gomina ipinle osun o na ni o waye lọjọ abameta saturday yo waye oni murasile eto edibo ohun gomina ipinle osun ademola adeleke nlo ti kede ojo eti ola gege bi ojo isimi enuse lati le fi aye gba awon osise oba ni ipinle osun ki won le lanfani lati kopa ninu eto edibo gomina ti o waye lọjọ saturday gomina ohun ninu atejade kan eleyi ti eni to je agbenuso re olawale rashid to buwolu ti o si te awon niroyin lowo nilu osogbo lana ojoru wednesday nlo so di mimo wi pe iwe ti awon fi lede lati fi se ti awon eyan oni ojade o latodo eni to je olori awon osise oba ayanleye aina lori isimi eleyi ti o waye fun awon osise lola adeleke oni o so di mimo pe ipinu ti awon se na oni lati fun awon osise laaye lati rin irin ajo fun eni to ba fe rin irin ajo lo si ibi ti o ti lo re edibo abi lo se awon nkan imura sile kokan ki ko wa won ki won o le lo ri se eto won gege bi omo ipinle osun lojo abameta saturday o se afikun e wi pe gbogbo awon osise lele kanka oni oro ise ohun isimi enu se ohun nlokan ayafi awon to ba je wi pe ise won je mo ijigiri si awon kan to je mo pajawiri ati awon to je pe won sise ko se mo se ni awon asiko yo ni ipinle osun gomina adeleke oni o pe ojo eti friday ojo kerin la osu kejo odun ta wa yi ti se ola oni yo je ojo isimi lenu se fun gbogbo awon eyan to si je wi pe eni to je olori osise ipinle osun eda ayanleye aina o na lo so o wi pe nti gomina sise be ni lati fun awon eyan laaye lati lo ri se eto won
1: o da je apada si ipinle osun ibe mu tun ti mu royin eleyi to nsafo meedi mimo o wi pe adari ilegbimo asofin ipinle osun adewale egbedun o ti kolu enikan to nje oludije fun ilegbimo asofin apapo kejile wa nigeria labe egbe oselu apc le to fe soju ekun odibo ife lodun buripe ati odu oti federal constituency francis eniade le ti eto odibo gomina ipinle osun kojo meji faran mo mbaworan tin jarinrin lojupo itakun agbaye hex in lo safihan eniade ile to wa ninu ibu eje gege bi iroyin se wa fidi oro mule wi pe eniade yi o fara pa yan yan to nti opolopo awon mi enikan na e ti won pe ohun loju opo x nigba ti o mo soro oni adari ilegbimo asofin ipinle osun wale egbedun okolu eniade lo to o be lo je pe omi le ngbe awon eyan ni won fara pa yan yan na opo oko ni won si baje o wa yoju ta ba nbo pe on fe ri awon eyan to je wi pe won ojo looto ti won pe leyi ori be wi pe egbe oselu apc ina ni ndaran ki ilu ntooto be lo pe opolopo eka moye be in lo ti waye seyin ewe won pe ile ise olopa ipinle osun ohun na ni roti ifohun lori oro ohun lasiko e ti won kuro yin ijo o
0: iroyin yi oni o se lalaye o wi pe nise oni eto abo ipinle osun lo ti di eyi ti an sokun e to le dandan o nitori bo se je wi pe awon eleto abo won fi oju wo pe o se se ki wahala onruke rudo ko waye nibi eto edibo ti yo waye lojo abameta saturday ni ipinle osun lati wa pinwo wahala ohun oniruru yan ponyanrin ni ipinle osun papa bi eto edibo gomina yo se ma waye nibe ni ojo saturday yi oni awon iko eleto abo lele kanka ni won fi gbe igbese o lati ri wi pe won se eto abo to le dan fun awon eyan lapa be won pe igbese idije dupo ohun loda bi pe o ngbona girigiri to si ti wa de epo ti o mu ki okan awon eyan ti an je araalu ko mo ko soke egbe oselu to ntuko ase lowo ni ipinle na accord ati egbe oselu all progressives congress apc ni an mejeji ni ojo nfi iwolu wo gbangbangban ninu ifigagbaga alagbara lati le mo eni ti o mo dari ti o mo dari ijoba ipinle osun eyi nlo si ti sokunfa oniruru wahala eleyi ti o ti waye ni awon agbegbe kan ni ipinle osun debi pe opolopo awon eyan ni won gbagbo wi pe won ti fi ara pa ninu isele ohun papa awon kan ti awon ara ilu ti an ni gbagbo wi pe won je àwọn ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn tí wọ́n ń ṣe àtìlẹyìn fún ọ̀kan ọ̀jọ̀kan àwọn ẹgbẹ́ òṣèlú ní ìpínlẹ̀ ọ̀sùn wọn ni wọ́n ti rán ọ̀pọ̀lọpọ̀ wọn o lọ́rùn àrèmọ́bọ̀ bẹ́ẹ̀ òun náà ni àwọn iléeṣẹ́ lájọlájọ tí wọn ò rọ̀gbọ̀ kúlẹ̀ ìjọba àwọn ngo gbogbo wọn tí wọ́n ṣe àkọsílẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ wàhálà àwọn ìtàpórógan tó ti bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ ọ̀sùn òun onírúurú ìkọlù ni wọ́n ti ṣe àkọsílẹ̀ rẹ̀ pé ó kéré tán àwọn èèyàn tó lé ní 30 ni wọ́n ti di èrò ọ̀run lórí àdìbò gómìnà ní ìpínlẹ̀ ọ̀sùn báyìí o kódà wọ́n pe ìṣẹ̀lẹ̀ ìpànìyàn tuntun tuntun ni ó wáyé ní ìpínlẹ̀ ọ̀sùn eléyìí tí ó jẹ́ ìlú kan tó ṣe pàtàkì sí ètò ọrọ̀ ajé ní ìpínlẹ̀ ọ̀sùn lọ́jọ́ ìṣẹ́gun tuesday èyí ni ó sì ni ọ̀fà o tó jẹ́ pé àwọn èèyàn mẹ́ta àti àwọn èèyàn méjìlá míì ni ó pe wọ́n rán lọ sọ́run láàrin wákàtí 24 hours 24 hours tó jẹ́ ọjọ́ kan péré kódà wọ́n ni tí wọ́n kú yìí wọ́n jẹ́ àwọn èèyàn tó ṣeéṣe kí wọ́n jẹ́ alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ náà wọ́n ni ó ṣeéṣe kó wá jẹ́ pé èyí gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ìwé ìròyìn the nation ti ń bẹ̀ ní ọwọ́ mi o ló mú kí ẹnìkan tó jẹ́ senator nílẹ̀ yìí tí ń sojú ẹkùn ìlà oòrùn ìpínlẹ̀ ọ̀sùn tí inú ń bí ẹyin senator francis adenigba fadaunsi lọ ìbọ́ ta tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ní èdè yorùbá nígbà tí ń bá àwọn alátìlẹyìn tí wọ́n jẹ́ ti ẹgbẹ́ òṣèlú apc tí inú ń bí sọ̀rọ̀ ní ààfin ọwá obòkun ti ilẹ̀ ìjẹsà níbi tí ó ti sọ̀rọ̀ síta o tí àwọn èèyàn sì hán mọ́ lẹ́nu pọ́nkán pé bàbá ibẹ̀ pé kí wọ́n máa gbẹ̀mí gbogbo àwọn èèyàn tí wọ́n bá ti jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù nípínlẹ̀ ọ̀sùn ni tọ́ wọ́n ní fọ́nrán yìí ó di tọ́rọ́ fọ́nkálẹ̀ tó sì jẹ́ wípé ẹni tí ṣe amòfin aṣòfin yìí ń ló padà sọ̀rọ̀ sí etí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pé n tó ń wí nkọ́ ni àwọn èèyàn ń sọ lásìkò tí ara fi ń ta òun sọ̀rọ̀.
1: ó dàbẹ́ ọ̀kan rèé tó ń bẹ wájú tèmi ẹ já lọ tààràtàrà ká tọ̀ gẹ̀gẹ́ lọ sí ojú ìwé ìròyìn ti punch ìkeje fún ti òní ibẹ̀ mo ti ròyìn tó ń pé iléeṣẹ́ ààrẹ ilẹ̀ wa nàìjíríà ti ṣàfọ̀mọ́ ẹ̀ wípé títẹ́wọ́ gba èrò àwùjọ lórí àbá òfin dídá ọlọ́pàá ìpínlẹ̀ ẹlẹ̀ yóò tẹnubọdù láago 5 òní ti ṣọjọ́bọ̀ ọjọ́ kẹtàlá oṣù kẹjọ 2026 léyìí tí wọ́n rọ gbogbo ọmọ nàìjíríà láti fi èrò tẹ́nà ránṣẹ́ o lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ẹ̀ń tó jẹ́ olórí òṣìṣẹ́ sí ààrẹ ilẹ̀ wa nàìjíríà tó sì wàá tún jẹ́ ààrẹ tó tún jẹ́ alága fún ìgbìmọ̀ amúṣẹ́yá lórí iléeṣẹ́ rẹ̀ lórí ìdásílẹ̀ àbá òfin ọlọ́pàá ti ìpínlẹ̀ yìí national policing bill fẹ́mi gbàjàbíàmílà ìlú iṣọ́ lójú ọ̀rọ̀ ìlànà òde yìí tó ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé irú ìkànsíra ẹni yìí fífi èrò ẹni sọwọ́ pàápàá jùlọ tàwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọmọ nàìjíríà yóò lè kó ipa rè lórí fífi ẹ̀sìn òfin múlẹ̀ lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ìdí rèé tó àfi ń rọ gbogbo ọmọ nàìjíríà pátápátá pé ká náà fi èrò tiẹ̀ náà sọwọ́ lórí àbá òfin ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ti ń lọ lọ́wọ́ báyìí kí òfin tó mú yányá kò lè bà dé.
0: ìròyìn èyí ló jáde láti ìpínlẹ̀ ọ̀yọ́ ó sì ní ṣe pẹ̀lú ẹ̀ka ètò ẹ̀kọ́ rẹ̀ wọ́n ní ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló ti jẹ́jẹ́ o wípé ẹnikẹ́ni olùkọ́ àbí olùkọ́ àgbà kí olùkọ́ àgbà eléyìí tí ọwọ́ bá tẹ̀ wípé ó lọ́wọ́ nínú ṣíṣe mọ̀gòmọ́gò ìdánwò pàápàá jùlọ eléyìí tó ní ṣe pẹ̀lú ìdánwò ti àṣewọ ilé ẹ̀kọ́ girama eléyìí tí wọ́n ṣe fáwọn akẹ́kọ̀ọ́ tí ń ṣe tán láwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ lẹ́nu lọ́wọ́lọ́wọ́ yìí o kọmíṣánná fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ìmọ̀ sáyẹ́ǹsì àti tẹ̀rọ olùṣègùn ọláyíwọlá ló sọ ọ̀rọ̀ ẹ̀dí mímọ̀ lásìkò ìpàdé kan tó ṣe pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ alámòjútó àti olùtọpinpin ètò ẹ̀kọ́ tó ń ti àwọn ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ girama lie àti àwọn principals nù nínú ìpàdé eléyìí tí wọ́n pè láti ṣe ìwádìí lórí bí wọ́n ṣe pé àwọn kan ṣe mọ̀ kàrúrù ìdánwò pàápàá jùlọ lórí bí wọ́n ṣe jẹ́ kí ìwé ìdáhùn ìbéèrè fún àwọn akẹ́kọ̀ọ́ yìí wọ́n jí ó tọ̀ pọ́rọ́ bọ́ òde won iwe ohun un lo je wipe bi an se ko pamo to won ni nkan tun pada je olu foto bo so wo awon omo saaju ki eto idanwo ko to bere eleyun ati awon oniruru awon esun mi ti an ni oni se pelu idanwo asewo ile eko girama common entrance placement examination ele ti won se ni ojobo thursday ojo kefa osu kejo odun 2026 yi ti an fe fi gba awon omo wole si ile eko girama oni ipele kini jss 1 olaiwola lo wa so di mimo pe ijoba ipinle oyo nlo ti gbe orisirisi awon igbese lati ri pe won pinwo sise magomago idanwo lasiko awon eto idanwo iru eleyi to je alasepo ti won se wo awon ile eko girama ni ipinle oyo oni be ni awon osi ni duro awon oni tete awon oni buwodi ke o lati ri wipe awon fi iya je enikeni eleyi to ba ti je wipe o lowo ninu iwa koto to fi je pe ki iru magomago idanwo be ko wa pada waye nipinle oyo
1: o da ipinle oyo o le mi no tun ti mu mi to nbe nwaju temi o ile ti o fi di oro mule wipe gbogbo awon elesin ibile patapata to je isese ni ti butoro ile ibadan ati ni ipinle oyo lapapo o ni awon olori elesin ibile oni won tin fi tayo tayo ati tife tife pe bayi ti won si nro won be ki won tuya tuya ya sita buba di ogunjo osu kejo odun yi lati se ami ayajo ojo isese ile eto tun ko ni odun yi gege bi atejade ati ipe iye to jade latenu araba ifalere odegbemi odegbola keji araba olu isese tile badan loko awon olori elesin ibile ti ipinle oyo on lo ti ro awon to je onisese o ni tibutoro ipinle oyo lapapo ti oyo ile badan le pe ki won jade ni isokan lati gbe esin isese esin ibile laruge papa julo araba ifalere odegbemi odegbola keji olun kesi awon onisago awon elegun oloro egbe ogbo ni awon babalawo nifa osun awon oloya ati

0: 106.7.
1: Kudani, o ti wa su mi bayi?
2: Ranti, kilo de kilo su enbe?
1: Ba se n bi ni niyan o. O su to lo ni mo lo fill gas. Ti mo de mo e ti mo fill e ngba yin. Nse ni mo de be laipe. Bo ba so fun mi pe ti gbowo lori. Ohun ti wa se mi kaye fun mi pe gbogbo nkan lo mo si loja lojojumo. Owo to n wole fun mi lososu ko ka nkan kan. Mo ka ta de n feju si.
2: Aburo ko se wo nikan o. Everywhere ni gbogbo eyan lo mo wi pe asiko yi o ni agbara gan. Iwo na mo pa omo meji ni mo ti bi. Awon mejeji nbe nile tori owo school won. Kin to se le kin to se tohun. O de mo pe yawo mi o ni se kankan lowo. Ijeta oni ijeta yi ni caretaker si pe mi lori owo ile. Ibi ta fe gbe gbogbo eka bayi o ti e wa aye mi.
1: E wo boja mi. Afiko lo nba wa da si.
3: Mo ki gbogbo eti to lanfani ati ma gbo mi lowo lowo bayi kaakiri ni Ibadan atagbegbe e. O ye ke ti mo pe te ba ti gbohun yi iroyin ayo lo bade. Bẹ́ẹ̀ni, láti ilé iṣẹ́ Empower Consult, ẹ kọ́kọ́ tẹ àtẹ̀jíṣẹ́ MPC, orúkọ yín, àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
4: 09063848209.
3: Ilé iṣẹ́ Empower Consult jẹ́ gbajúgbajà ilé iṣẹ́ tíjọba fóǹtẹ̀ lò. Gẹ́gẹ́ bí ilé iṣẹ́ tó ń bá ní rí sọ́rọ̀ òwò ṣíṣe, ìyẹn business consultancy, àti ríranilọ́wọ́ nípa ètò ọrọ̀ ajé. A dá ilé iṣẹ́ yìí sílẹ̀ láti kọ́ni bá a ṣe ń ṣòwò jèrè àti fún ètò ìrónilágbára fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga, àwọn òṣìṣẹ́ ìjọba àtàládàáni pẹ̀lú gbogbo ẹni tó fẹ́ jẹ́ àǹfààní oríire. Àfojúsùn ilé iṣẹ́ yìí ni láti mú káyé rọrùn fún gbogbo ènìyàn. Kódà nírú àsìkò báyìí tọrọ ajé doríkodò tó dẹ̀ nira fún ọ̀pọ̀ àwọn ènìyàn láti mọ́wọ́ lọ sẹ́nu. Ẹ dẹ̀ máa wo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ẹ ní ọ̀pọ̀ nǹkan tẹ́ fẹ́ fowó ṣe lójoojúmọ́, lọ́sọ̀ọ̀sẹ̀, lóṣooṣù, kódà lọ́dọọdún. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, iye tí wọ́n ń ta nǹkan lọ́jà wọn sí ni lójoojúmọ́. Afẹ́fẹ́ gas tan fuel ti gbówó lórí, owó ilé náà ti gbẹnu sókè, nǹkan ọbẹ̀ ti wọ́n lọ́jà, bẹ́ẹ̀ sì làwọn nǹkan aṣaralóge náà ti wọ́n. Ẹ̀yin ọkùnrin, ẹ̀yin gan mọ̀ pé láti fẹ́yàwó lákòókò tá a wà yìí kì í ṣe kèrè mi. Àmọ́ iye ọmọlúàbí ni pé kẹ́ ẹ wà ní fọkànbalẹ̀, kẹ́ ẹ lówó lọ́wọ́ láti lè fi gbọ́ bùkátà yín láì ní di ẹrù bùkátà lé ọ̀rẹ́ tàbẹ̀bí lórí. Ó yá ẹ tètè tẹ MPC, orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
4: 09063848209.
3: Ǹjẹ́ yìí wá jẹ́ ọ̀dọ́ tí ò níṣẹ́ lọ́wọ́ bí? Àbíṣẹ́ tẹ̀yìn ṣe òfin ní ìfọkànbalẹ̀ ọjọ́ iwájú? Àbẹ̀yìn jẹ́ oníṣẹ́ oṣù tó jẹ́ wípé gbogbo owó tẹ ẹ bá gbà gbèsè lẹ fi máa ń san? Àbí ẹ̀yìn jẹ́ òṣìṣẹ́ ìjọba níjọba ìbílẹ̀, ìpínlẹ̀ tàbí federal? Bóyá yìí dẹ̀ jẹ́ ìyàwó ilé tó ń wọ́wọ́ láti fi bẹ̀rẹ̀ òwò ṣíṣe tàbí ọmọ ilé ìwé gíga tó kàn wà ńlé nítorí ìdí kan àbó mìíràn? Ẹ má fòyà, ó túmọ̀ sí wípé ẹ wà lára àwọn tó kójú òṣùwọ̀n láti jàǹfààní tí iléeṣẹ́ Empower Consult mú wá. Ẹ tẹ àtẹ̀jíṣẹ́ MPC, orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
4: 09063848209.
3: Àwọn Yorùbá bọ̀ wọ́n wípé ọmọ tó bá ṣípá níyà rẹ̀ ń gbé. Iléeṣẹ́ Empower Consult ti ṣetán láti ran àwọn ènìyàn lọ́wọ́ láti bẹ̀rẹ̀ òwò ṣíṣe, ìyẹn àwọn tó bá ṣípá tó fẹ́ tún ayé ara wọn ṣe nípa òwò ṣíṣe. Wọ́n á kọ yín lọ́fẹ̀ẹ́ bí ẹ ṣe lè ṣòwò jèrè àti bí ètò ìṣúná yín ṣe lè rú gọ́gọ́ títí tẹ̀yìn náà fi dòmìnira pẹ̀lú ètò ọrọ̀ ajé yín. Ó yá bí mo ṣe ń sọ̀rọ̀ báyìí, ẹ̀yin náà ẹ mú fóònù yín, ẹ tẹ MPC, orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
4: 09063848209.
5: Àwọn tó bá ń gbọ́ wa lórí ètò yìí, àwọn náà máa fi 1,000 naira wọlé. Àwọn tí ò bá sí lára àwọn ogun tá a kọ́kọ́ mú ló máa fi 15,000 naira wọlé.
3: Bá tẹ̀jíṣẹ́ yín bá ṣe ń délé iṣẹ́ Empower Consult, àwọn òṣìṣẹ́ wọn máa kàn sí yín láti jẹ́ kẹ́ ẹ mọ̀ bóyá ẹ kójú òṣùwọ̀n fún àǹfààní yìí. Ìdí ni pé ààyè péréte ló wà ńlẹ̀, àwọn tó bá tètè kàn sí wọn ni wọ́n á kọ́kọ́ dá lóhùn nítorí pé kò sójú ìṣáájú ńbẹ̀. Kò ṣeé dúró wò, ẹ tètè tẹ MPC, orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
4: 09063848209.
3: Ìyẹn láti forúkọ yín tàbí orúkọ iléeṣẹ́ yín sílẹ̀. Bóyá yín jẹ́ akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga, ọmọ ilé ìwé, oníṣòwò, oníṣẹ́ oṣù, ọ̀dọ́ tí ò níṣẹ́ lọ́wọ́, kódà bóyá yín jẹ́ ìyàwó ilé, ẹ má jẹ́ ká àǹfààní yìí fòyín rò. ẹkùn sí wọn lónìí kẹ́yìn náà jàǹfààní yìí. Orúkọ mi ni Kúnlé Àkàndé, ẹ kú ìkàlẹ̀.

0: ìkéde pàtàkì yìí nata progress nata àṣẹlà àṣẹlówó èyí ni láti kéde fún gbogbo ọmọ ẹgbẹ́ nata omaton ti ìpínlẹ̀ ọyọ lábẹ́ alága comrade ismaila ọlálẹ́kan adigun wípé ìpàdé olóṣooṣù wa yóò wáyé ní aago mẹ́wàá òwúrọ̀ lọ́jọ́ thursday 13th of august 2026 ní olú ilé ẹgbẹ́ wa tí ó wà ní olómi academy ibadan akọ̀wé comrade adegoke moruf olùkéde comrade fashina olúṣọlá ẹ ṣé púpọ̀ a ó máa retí yín o.
1: Ẹ̀tẹ́tí sí ìkéde pàtàkì yìí ayẹyẹ àjọ̀dún ọlọ́dọọdún ti ìjọ kérúbù and seraphu osana kuole odò ọ̀nà ìbàdàn àti ní ìrántí bàbá wa special apostle ọláyíwọlá ọwọ́ṣọ ọmọ ọgbárùkù sọ̀rọ̀ tí ń ṣe olùdásílẹ̀ ìjọ náà yóò wáyé ní sunday 23rd of august 2026 ní 11 a.m. àkòrí àjọ̀dún ohun olúwa oníwàásù bishop dr eb ọlájésù olùgbàlejò apostle and prophetess ogunlade jp jésù lolúwa.

0: ẹ kojúmọ́ mọ́ lágẹ̀lú fm 96.7 ìbẹ̀lẹ̀ àwà báyìí tá a ti ń dá bí ẹ̀dùn tá a ń rọ̀ bí òjò òkódóró ọ̀rọ̀ lẹ́tọ̀ ètò olùkódóró ọ̀rọ̀ ó tún ti dọ̀dẹ̀ lónìí orúkọ tèmi ṣẹ́gun salam ni ọmọ yín ọ̀rẹ́ yín olóòtú mi ṣínà aláyọ̀ bẹ́ẹ̀ amojú ọ̀rọ̀ mi bọ̀sùn aláyẹ̀dẹ́ bọ́sùmá mukẹ́ mo tún kí pé a kú àkọ́tún ètò òkódóró ọ̀rọ̀ ní lágẹ̀lú fm 96.7 gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ ń gbọ́ wa ẹ̀yin tẹ́ wà lórí facebook ẹ bá wa lọ sí facebook page yín torí ọ̀rọ̀ tẹ́ dá sí ni ọ̀rọ̀ àárọ̀ yìí torí ọ dàbí pé ọ̀rọ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ ó ti ń ní direction díẹ̀ díẹ̀ a sì mọ ibi tá à ń lọ nípa òṣèlú pàápàá jùlọ nípa ìbò tá a dì ní ọdún 2027 ní january mọ́ february ọlọ́run sọ wá ìgbà náà lọ mo wá ń fi àkókò yìí ní ọ̀sun state gbogbo ibi tẹ́ ti ń gbọ́ lágẹ̀lú fm 96.7 yìí pé ẹ dákun ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ bí ara rẹ léèrè ǹjẹ́ ó wọ̀ tí kí ẹ̀mí mi ọ lọ torí pẹ́ nìkan ó ṣe gómìnà wo pé ṣókè ẹ̀yẹ kọ́ yẹ pé ẹ̀mí rẹ ni wọ́n fi ta fàlà torí wípé ẹnìkan ó ṣe ìjọba tá a bá ń lo ẹja máa wo wájú tá a bá ń lo ẹja máa wo ẹ̀yìn bò ọdún mẹ́rin mi ò tún fẹ́ pé o ẹ sì já lọ sọ́rọ̀ wa àwọn olóṣèlú tẹ̀ ń wò kànrìnkànrìn yìí wọ́n mọ bí wọ́n ti máa ń pàdé lálẹ́ o wọ́n mọ bí wọ́n ṣe máa ń ṣọ̀rẹ́ o ààrẹ kan ní orílẹ̀-èdè nàìjíríà ti jẹ́ ká mọ̀ pé tóun bá máa padà wáyé tó bá pẹ́ dà ń padà á bọ̀ wá sílé ayé wọ́n ní orílẹ̀-èdè nàìjíríà làwọn ó tún padà sí àwọn ròyìn bí wọ́n mọ́ ní kínìdí bàbá ní ojú ọ̀sán bí ilẹ̀ ti mọ rí àwọn olóṣèlú yín tí wọ́n mọ jà wọ́n láwọn níbi táwọn ti ń pàdé lóru o táwọn ó ti jẹ táwọn ó ti mu ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́ ẹni tí ó wọlé òkùnkùn wọlé ẹni tí ò ní wọlé ò ní wọlé ṣùgbọ́n ẹ jẹ́ ká dáàbò bo ẹ̀mí wa níbo là ń lọ láàárọ̀ yìí ń mẹ́nuba ọ̀rọ̀ ẹgbẹ́ accord ní ìpínlẹ̀ ọ̀yọ́ àlejò omi ti jó wọ́n ti jókòó sórí àpèrè tá mo gbà lálejò láàárọ̀ yìí mọ́gàjì ìgbésọlá sunday paul àwọn ni coordinator jdsp bat movement àwọn tó ní sona leader fún ẹgbẹ́ òṣèlú accord ẹ bá mi kí àwọn èèyàn tí wọ́n gbọ́ wa ń lé.
1: Akójúmọ́ gbogbo olùgbọ́ ìkànnì lágẹ̀lú fm àjíǹde ara ọmọ jẹ́ ojúmọ́ ayọ̀ yóò jẹ́ fún wọn.
0: Ẹ ṣeun ọ̀rọ̀ pọ̀ nínú ìkọ́bọ̀ yorùbá bọ̀ wọ́n ní oníranú èèyàn ló lè kà tán ẹ jẹ́ kí n tara lọ sí ojú ọjà káwá bọ́ sí agbami ètò gan gbọ́n bọ̀sán aláyẹ̀dẹ́ jà lójú ọjà.

0: 107.
1: Mo ti bere fun ole salai ma panileri lakoko apejopo itakuro sori la molebi mi o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami danimo mi ti se Maggi native jollof rice itowo e kan lasan are kan ko si leyin e
0: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
1: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
0: Maggi star yo so gbogbo nje ta se do won ara oto yo su tu so akoko na da koko mo ni gbagbe
2: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Ẹran ó jí pépépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ Bàbá Ìbàrúbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́ àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ́lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórunsùn dédé bí etí bá ń wòye àbò fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì ó dópin lọ́dọ̀ Bàbá Ìbàrúbá ọba iṣan ara ìyànà UBA bank nímọ̀lété nìbàdàn lẹ́yìn ilé bàbá adẹ́dìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.

0: Gbọ̀ngbọ̀.
1: Ok. Iya.
0: Wọ́n máa pè yín láìpẹ́ yìí. Wọ́n á béèrè account details yín láti bá yín send 100,000 yín síbẹ̀. Yes, sir. Ẹ̀rá, sir. Ó dá pé kéèké. Àmì mọ̀mọ̀, nígbà tí ní fẹ́lẹ̀ lẹ̀, bó sì mọ̀ pé àjọ wà ń lé mi.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó dá fẹ́ bàbá. Ó dá, sir. Ok. Bó ṣe jẹ́ nìyẹn lágbàbẹ̀ yẹn. Mọ́rìlẹ́ǹtì yóò kàn ọ́. Wàdùwàdù kọ́. Another 100,000 naira báyìí. Another 100,000 naira ká tó wá lọ pajú ẹ̀ dé sórí 200. 070 leléyìí 7109 ló parí rẹ̀. Another 100. Má gbé yẹn wá o. Má tún pè jàre. Ẹni ẹlẹ́ni switch off kíni àbí kíni wí. Má tún pè. Má gbé yẹn wá o. So ti rí nǹkan báyìí. Ìka làwọn pípù yẹn. Ìka ọ̀dájú ni wọ́n. Ọ̀dájú abiyamọ. Nọ́mbà tó ní o ṣiṣẹ́ ni ó padà wọlé.
2: Hello.
0: Ẹ káàárọ̀. Akusi Anasa.
2: Ẹ àṣà o.
0: Ìkànnì lágẹ̀lú la ti ń pè yín orúkọ yín àtàdúgbò tẹwà
2: ẹ̀sìn. Wow, olúwa o, olúwo ṣé o, Adésínà Tunde ni o, Èkó ni mo wà báyìí.
0: Ìlú Èkó lẹwà lọ́wọ́lọ́wọ́, àdúgbò lẹwà ń lé Èkó lọ́wọ́lọ́wọ́ báyìí, Àpápá.
2: Sáìdì Àpápá yẹn náà ni, Àpápá bẹ́ẹ̀ ni.
0: Mo tún guess right. Ṣùgbọ́n Ìbàdàn lẹ̀ ń gbé àbí.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ kàn máa ń lọ ṣiṣẹ́ Lẹ́kọ̀ọ́ ni.
2: Bẹ́ẹ̀ni.
0: Ìbàdàn lẹ ti ń play káṣẹ.
2: O ti ṣe díẹ̀ o.
0: Ẹ ti jẹ télo.
2: O ti pẹ́ díẹ̀ o.
0: Ẹ mélòó lẹ ti jẹ.
2: Ẹ̀kan náà ni 100 tẹ́ pé mi tí mo ní mo wà ní 5 Ìbàfọ̀.
0: Ok, Ìbàfọ̀ ń gbà yẹn. Yes. Ọ̀dà. Congratulations. Ọ̀rẹ́ ẹ̀pọ̀ 100 lórí ti yín mọ́ ẹ tún ti mú 100 mi láàárọ̀ ẹ̀.
2: Olúwo ṣé o wẹ̀.
0: Yíyà! Ọ̀sẹ̀tì! Yíyà! Wọ́n tún dáràn. Wọ́n tún dáràn Lẹ́kọ̀ọ́. Yíyà!
2: Ṣé
0: lódì ò tí ì kàn yín ni torí tírélà lẹ sọ fún mi nígbà yẹn?
2: Ṣá.
0: Mo ní lódì ò tí ì kàn yín torí tírélà lẹ sọ fún mi nígbà yẹn àbí?
2: Bẹ́ẹ̀ni, mo ti lóòdù, mo ti wá Ṣèkó. Èkó ni mo wà báyìí. Mo lọ lóòdù bẹ́ẹ̀ ní ìjọ ìgbà
0: yẹn. Ṣé lóòdù ẹ ti wà lóòdù láàárọ̀ ìgbà yẹn nìsín?
2: Mo fún wa gáràjì
0: báyìí. Ẹ ń tò lọ díẹ̀ díẹ̀.
2: O ti fẹ́
0: kàn yín báyìí.
2: Ọ̀dà
0: kò sí wàhálà. Congratulations. Wọ́n kú ti pè yín rí ẹ ti jẹ rí. Wọ́n tún pè yín bí ẹ ṣe máa ń gbà yẹn náà ni ẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn. Ọ̀dà. Ẹja wa lọ sórí 200,000 naira. Ẹja lórí 200,000 naira. 200,000 naira rè 080 lọ́bẹ̀rẹ̀ rẹ̀ ọ́ parí pẹ̀lú 3769. 200,000 naira ta ló ní. 200,000 naira. 200,000 naira ta ló ní 200k yìí ta ló ní. Sọ̀rọ̀ sókè o torí eléyìí tó dúró lọ sí gidi tá àgbọn tí ń wí kìí sára rẹ o. Àpẹẹrẹ burúkú ni nílẹ̀ Yorùbá o. Àpẹẹrẹ burúkú ni mo ti mà. O drop bá ń tún pè.
3: Number you're calling is busy. Press 0 to leave.
0: Ó bí sí kẹ̀, mọ́ da wọn lóhùn bá wọn. Ẹni ẹlẹ́ni, wọ́n sàbẹ̀ gba bí nẹ́tíwọ́ọ̀kì mú.
3: Number you're calling is busy.
0: Busy. Ok. Àwọn busy yẹn máa ń fẹ́ fún wọn láwọn àkókò díẹ̀.

0: bóyá bá wọlé tí ò bá kíàgò adẹrun àmúso lágùntàn bá wọlé tí ò bá kíàgò adẹrun àmúso àwa wọlé lónìí a kí gbogbo ẹ̀yìn tẹ́ ń gbọ́ wọn lágẹ̀lú ẹ̀fẹ́ a mú ìmọ̀ràn wá fún yín lẹ́yìn ìmọ̀ràn a mú ẹnu ara ẹni lẹ́yìn ẹnu ara ẹni nígbà kan rí bòròrò àti bòròrò lẹ́yìn bòròrò àti bòròrò tó ń wá ọkọ àti ìyàwó lẹ́yìn tó ń wá ọkọ àti ìyàwó bàbá kàlẹ́ndà ń nà wọlé ṣùgbọ́n kó tó kọ gbogbo èyí tá ń kọ yìí ná ẹja kí olódùmarè a dúpẹ́ lọ́wọ́ olódùmarè ọba mi ọlọ́pọlọ tó fún ẹni tí ń pín ọpọlọ ní ọpọlọ tó fi pín ọpọlọ kọ bàbá mi yan burú afájá àlọ àṣejù bàbá òjò jókòó tolú òṣọ́nà gbẹ̀sìn àgbẹ̀ kan ò ní ṣoògùn bí arárìnàká ojúlówó ọmọ àlàbí adéyẹ lójúde ìrìfínlẹ̀ ìbàdàn tí wọ́n pín ọpọlọ kan ní àwa yìí tí bàbá mi pín ọpọlọ kan màmá mélòdì tí ó kúrò lọ́dọ̀ màmá mélòdì tó bọ́ sórí mi fọláyẹmí ajímọ́tò kan ẹni ọlábáyẹ ní rí aṣọ ògbálò olódùmarè yóò fi ọlá yóò fi ìkẹ́ yóò fi yẹ gbogbo wa ìkejì mi ń bẹ́ bí o màmá mélòdì.
1: Fọlá orí rẹ ò ní dàrú bẹ́ẹ̀ sì ni ohun ò ní ṣílọ lẹ́nu rẹ̀ ǹjẹ́ kábíyèsí elédùmarè torí pé gbogbo ògbà gbogbo ìṣẹ́jú gbogbo wákàtí láfi máa yin ọlọ́run lógo láfi máa ṣèbà fún elédùmarè nítorí pé ọba tó dá wa tó mọ wá tó mọ̀ wá tó sì tún mọ tá a jẹ́ torí tí ò bá ṣe tán elédùmarè ni tá lèmi ò bá jẹ́ ta ni wo ò bá jẹ́ ọlọ́run ọba gbangba ọlọ́run ọba gbangba ọba lánàá ọba lẹ́ni ọba títí ayé àìní pẹ̀kun ọba tó ń bẹ kí bẹbẹ tó máa bẹ ọba tí ó sì tún mọ wà nígbà tí bẹbẹ ò bá tún ní sí mọ ọba tí ń wà bí ẹwà ara òjò kábíyèsí ọba mi ọba tó tóbi ọba tó gbọngbọn ọba tó gbọngbọn yẹ kábíyèsí elédùmarè mo fi máa ń sọ yí pé kábíyèsí rẹ ọba ọlọ́run kábíyèsí rẹ ìwọ ọlọ́run kábíyèsí rẹ ìwọ ọlọ́run kòlórógún kò lọ́ba kan kò lẹ́ni kejì kábíyèsí rẹ ìwọ ọlọ́run ẹ̀gbọ́n ẹ̀ mọ̀ wò pé bóun ló ṣe jẹ́ lóòórọ̀ yìí tó fi jẹ́ pé òun fọlá àti mélòdì lẹ̀ ń gbọ́ bẹ́ẹ̀ náà nì bá mi yan burú afájà làṣejù bá bojú jókòó tolú òṣọ̀nà gbẹ̀sìn àgbẹ̀ kan oníṣègùn bíi alárìnàká ojúlówó ọmọ àlàbí adíẹ̀ yọ lójúde ìrèéfínlẹ̀ ìbàdàn òun ló sọ yìí pé àníṣe òrìṣà tá a bá ń sìn tá a bá ń lọ́mọ kéékèèké nídìí ẹ̀ wọ́n lóríṣà bẹ́ẹ̀ ìpẹ́ parun ló wá sọ pé mélòdì o fọláyẹmí o àní mo ti ẹ̀ fẹ́ wàrà tẹ́ ẹ fẹ́ dá ó yẹ ẹ máa nìṣó nítorí pé wàá wá ní gbóyè ga lẹ́yìn alọ́lọ́run lẹ́yìn àtún wá ní gbóyè ga lẹ́yìn torí pé èèyàn tó tó èèyàn wọ́n sọ pé àgbà ló tó rò ó lọ ọba ló tó ní irin fan nítorí pé alẹ́ni tó tẹ́ni lẹ́yìn gẹ́gẹ́ bí elédùmarè tó ṣẹ̀dá àwa àti bàbá wa adégbòyè ga ìyẹ̀rù àtún wá ní gbóyè ga lẹ́yìn ló fi wá jẹ́ pé àwa wá ń fẹlá àwa ń fẹlá àwa ń ga ó àtún wá ń fẹlá àtún wá ń ga ó ẹ wò ó ṣe rí oró sì ti tàárọ̀ yìí ó máa dùn gbọ́ngbọ́n máa kan sí i abiola mélòdì lèmi jẹ́ ẹ wò ó ọmọ bàbá bọ́lá lára oyin náà ni mama gaidi yẹn kò màmá tí ò fòṣì tí ò fẹ́ àti ò fẹ́ dààmú fẹ́yìn sí ẹ̀ bẹ́ẹ̀ náà rẹ̀ ni gbogbo ẹ̀yin ara lé etí tẹ fi ń gbọ́ wa ò ní di o bẹ́ẹ̀ ni ojú tẹ fi ń wò wá kò ní dun àná náwó sí láṣẹ elédùmarè ó yá let's go there.

0: ẹgọ báwo ló ṣe ń ṣe lápá bẹyẹn ṣó ń rósì fẹyìn náà lápá bẹyẹn ẹ wò ó má rósì fún adọjọ alẹ
1: náà
0: ẹ jẹ ká lọ sójú ọjà tá bá tọjú ọjà dé kíkíní wá ṣe kẹtọ wá gbìnà ìyá ká wá bẹrẹ ní rẹbutu bẹẹ ni.
2: Ladilu FM 96.7
3: gagaga
4: gamsi
3: gbogbo ya ni pele lodu ṣugbọn ojo ti oya to je odu oya ba farahan a ri pelu apere ni ganusi aba mixture agba ogun amara soji ta fogide ewe ategbose yo lo tinu ganusi baraba wo degbere to ngun fe ni tele tele ganusi aba mixture ni ogbelura binu ko tinu ngun gbodogbodo ti san ara gbogbo fe sise pe tori kerike ara nro ni lati joko dide fuya wa dagirase on le sara die die nu ya sawari egbogi ganusi aba mixture o si fe dalabuku lodo lolufe re bo ba dere ale ganusi aba mixture ni ogbelura eran re o si kasi lori okele gedegede ara fifo danu mara fuye ganusi aba mixture lagbade fun o ko bara ni ogota odun to tun gbo amade ni yawo lara re tun ta kutukutu irufe ganusi aba mixture lo gbelura ganusi aba mixture o tu wa kaakiri ile itaja ogun ati lagbe ni karikari a si n wa lagbata jakejado ile nigeria ganusi aba mixture fast kenny nigeria enterprises lo se idojuko nnpc filling station legbe bridge olonkemi lagos ibadan expressway mbadan lo wa telephone 08081689617 08161689617 Ganusi lo kara o takebe
4: gagaga Ganusi
5: My IBDC meter unit don't finish now. See bad time you. To go kill buy token now go stress me well.
6: Why you dey worry like that? Just use iRecharge.
5: iRecharge? How that one take work?
6: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instant. You can also dial *6606*1# on your phone.
5: Sharp like that.
6: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds or visit www.irecharge.ng. Make you start today.
5: iRecharge. Convenience. Accessibility.
7: Ní West Midlands Open University, àmú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE. HND A level to si fe wole pelu direct entry o rorun pelu WMOU kan si wa ni ilu Eko ni number 1A Oba Accra Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele labi okuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikanni ibanidore at WMOU Nigeria West Midlands Open University so afu ojú sùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
8: Bàbá akọrin látàárọ̀ ni ó ti sú mi igbó gọ́là ń lọbọlẹ̀ mú mi lọ.
9: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́.
8: Ó yà wò ó,
9: ó rèé.
8: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashe.ng.
10: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú oorun yìí? Ṣé ń làlàá ni? Àbẹ́ ń ṣì rọ̀rán?
8: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó ń gba owó lọ́dọ̀ Káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkọ́kọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ ìjanturu fún ọ pẹ̀lú Káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú Káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti.

0: ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí ìgbọ̀n yín níkànnì Lágẹ̀lú 96.7 FM òkè Gájú òkè. Lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Àtọ́kùnrin ó ti wà ńkàlẹ̀ tèmi Táyọ̀ Oyè ládùn ààbò ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ níkànnì Lágẹ̀lú 96.7 FM òkè Gájú òkè. Ìkànnì Lágẹ̀lú ti Sátidé yìí ó tún máa

0: alágbára ayé kọ́ rọra ṣe lẹ̀ta wà yìí. Olówó ayé rọra ṣe.
1: Tọ́lọ́lágbára.
0: Má gbàgbé pé àtìpó la jẹ́nu ayé ta wà yìí.
1: Pé báwo ni mo ṣe ṣe?
0: Gbogbo wa ta wà nú ayé àwa nájà ni.
1: Alágbára ni mí o.
0: Alágbára tó lágbára tí ò ràn-yàn lọ́wọ́.
1: Mo fọ́dọ̀ kò sẹ́ni tó tóbi mi.
0: Olówó olókìkí tó lọ́rọ̀ tó ní gbogbo ẹ̀ tí kò ràn-yàn lọ́wọ́.
1: Ẹbí mi, dùpọ́ tó bá pa alágbára.
0: Bàbá ní gbogbo ẹ̀ tá ní gbogbo ẹ̀ tán láyé tí a kò ràn-yàn lọ́wọ́ níbo Olódùmarè fẹ́ kọ́ sí fún wa.
1: Bàbá o, ẹ jọ̀wọ́ ẹ sọ fún mi pé alágbára.
0: Tó jẹ́ alágbára tó mọ̀yàn tó olókìkí.
1: Ẹ wà láà.
0: Ó ní gbogbo ẹ̀tọ́ nínú ayé ta wà yìí.
1: Ẹlẹ́ báṣubáṣu.
0: Ṣùgbọ́n tó ràn-yàn lọ́wọ́ tó jẹ́ pé èmi nìkan ṣá èmi nìkan ṣá èmi nìkan ṣá ní gbogbo ìgbà.
1: Ó ń tẹ̀lé ó ń tẹ̀lé ó ń panilẹ́.
0: Èmi mú ẹnìkan tó jẹ́ pé tó bá wọ bàtà sẹ́sẹ̀ ẹ̀ bá ní pé ẹ fẹ́ bàtà yìí wà láì yóò fún yín ni.
1: Òní ta ló fẹ́ mú mi? Ta ló tó láti bí mi ọ ṣùgbọ́n.
0: Báṣọ bá ń bẹ lọ́rùn rẹ̀ tẹ bá ní pé ẹ jọ́ sẹ́ fún mi ní aṣọ yìí wà látàlẹ́ yóò fún yín ní aṣọ yẹn ni.
1: Àṣẹ kò sọ lágbára kankan níbi.
0: Kí ni a ní láyé tí kì í tán àfọlá Ọlọ́run?
1: Ṣá lálágbára.
0: Bó bá jí alágbára ràn-yàn lọ́wọ́. Bó bá jẹ́ olókìkí fàyàn sókè. Mo bá jẹ́ ẹni tí gbogbo èèyàn kí sọ́tùntán kí sòsì pé bàbá rere bàbá kẹ̀ràn èèyàn kan lọ́wọ́ ìtorí pé ilẹ̀ ń yọ ẹja tẹ̀ jẹjẹ.

alagbara yi ohun atasara ilu ore gidi ni won pe ti asara ilu ba wa nlo kafansa yo wa ba ore yo so fore pe ore mi olodumare ni nlo bi kan wa lo ti to ati lododo wa lai yo lo be ore yi yo keu si lara nigba to ba de be tan afan la ni eni yi o lokiki o mo yan o lagbara ko si un ti o ni tan le aye ta wa yi ko si un ti o ni tan ninu aye ta wa yi ṣùgbọ́n nígbà tí àṣàrà ẹlù ń wá dé tán tó wá sọ́dọ̀ rẹ̀ ó bá tó kírun lọ́wọ́ lọ́jọ́ náà lọ́hùn ó ń lọ síwájú ó ń lọ sẹ́yìn ó ń lọ sọ́tún ó ń lọ sósì ó ní ọ̀rẹ́ mi kí ló dé tó ń lọ sọ́tún tó ń lọ sósì nílé mi báyìí ó ní olódùmarè ló rán mi wá sọ́dọ̀ rẹ̀ ìwọ gangan lolódùmarè ní lọgbẹ̀mí ẹ̀wà báyìí ó ní kí lòun ṣe gan ń bẹ̀ kẹjọ́rò ó gbèwé kalẹ̀ ó sọ kẹjọ́rò pé wo o ràn lọ́wọ́ ó nígbá oláwo ó ní òtún olóṣì ṣùgbọ́n o ràn yàn lọ́wọ́ olódùmarè yàn dáhùn tó pọ̀ fún ọ ṣùgbọ́n o ràn lọ́wọ́ ràn

0: Special pẹ̀lú Rẹ̀mí àti Rẹ̀mí lójoojúmọ́ ọ̀sẹ̀ Miliki Special ètò bàbá ètò.
1: Mo ti bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kọ̀nọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ

0: ní látàárọ̀ ni ó ti sú mi igbó gan la lọ bolẹ̀ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó rè.
0: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lágelú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
2: Bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣí ìrọ̀rán?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni. Ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káṣíẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káṣíẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ ìjanturu fún ọ pẹ̀lú Káṣíẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashbot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lù Káṣíẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káṣíẹ̀. Ṣó ti Káṣíẹ̀.

0: owó tàbí ìfẹ́. Ẹ gbọ́ ṣé owó ni tàbí ìfẹ́? Nínú ìdílé ẹ gbọ́ ṣé owó ni tàbí ìfẹ́? Màmá Melody ṣówó ni tàbí ìfẹ́? Ṣé ìfẹ́ ló ga jù ni àbówó? A dùn nọ́mbà tábà ẹ bá wa dásílẹ̀ yìí. Ṣùgbọ́n kí ẹ tó dásílẹ̀ ẹ jẹ́ kọ́kọ́ bí Màmá Melody ná ṣówó ni àbí ìfẹ́?
1: Fọlá.
0: Màmá Melody.
1: Fọlá.
0: Màmá Melody.
1: Fọlá.
0: Màmá Melody.
1: Ẹ̀mí ló ni mo pè.
0: O ti ń lọ bí ẹ̀mí 21 báyìí.
1: Àbẹ̀wò 42. Ìfẹ́ ló jówó lọ. Ìfẹ́. Ìfẹ́ ó ju owó lọ. Èmi ò wá mọ̀ bóyá owó ni wọ́n mu. Bọ́ lọ́dọ̀ ti tèmi. Ìfẹ́ lèmi mu.
0: Ẹ̀mí bẹ́ẹ̀ yàn bá wá nífẹ̀ẹ́ bí ọ̀bà wá sọ́wọ́ mẹ́kọ́.
1: Ìwọ gbọ́ nǹkan táwọn èèyàn máa ń sọ ni pé ìfẹ́ ni àkójá òfin.
0: Mo ń bọ̀ náà. Owó tàbí ìfẹ́? A dùn nọ́mbà tábà ẹ bá wa dá sí ẹ̀yìn olólùfẹ́ tẹ̀ ń gbọ́ ohun Rosie lónìí. Dáǹgbọ́n Lágẹ́lú FM 96.7. Màmá Melody ní pé ìfẹ́ làwọn mú ti wọn. Jẹ́ kí èmi náà mówó.
2: Bàbá náà
0: gbọ́. Àlìjọ lọ bákan náà láéláé. Èyí ti mú fẹ́ jẹ́ kí èmi náà mówó. Àwọn ará ilé ò àbáwọ máa sọ wọ́n àbáwọ dá sí. 09123708675
1: Fola. Fola.
0: Ajimoto kan je.
1: Ajimoto kan o.
0: Ajimoto kan je.
1: Ajimoto kan o.
0: Ajimoto kan je ni gbedegbedo.
1: Sori to fe dale. Owo tabi ife. Ṣé ká sọ pé kan dìbò? Ó rí pé ìfẹ́ ló máa jówó lọ.
0: A ti du nọ́mbà ta. Ẹja wo ẹni tó máa múnú èmi àti yín.
1: Fọlá.
0: Èmi lówó ẹ̀yin nìfẹ́.
1: Ìfẹ́ ni mo mú.
0: Èmi lówó báyìí.
1: Ìfẹ́ ni mo mú.
0: Èmi lówó báyìí. Hello.
2: Ayé. Ayé.
0: Hello.
3: Hello, ẹ káàárọ̀ bá mi.
0: Ẹ̀lẹ́ o, ẹ káàárọ̀ sà.
3: Ẹ kú ojúmọ́ o.
0: Yes, ẹ káàárọ̀ o.
3: Lágbára Ọlọ́run yóò kú dáa fún yín. Kò ní bú fún yín lágbára Ọlọ́run.
0: Àmì àṣẹ.
3: Ẹgbẹ́ ọ̀la ó gbóhun tẹ bá dáwọ́ lé yọ máa yọ ṣe.
0: Àmì àṣẹ.
3: Kódà ẹ̀kọ́ tẹ tún mú wá láàárọ̀ yìí ó tún gbẹnu tẹ́ ní ẹ̀ o. Orúkọ

0: mi ni káàdé tí gbogbo ẹ mọ̀ sí po po gbogbo mọ gánà.
1: O soriire.
0: Po o soriire ẹ dàgbọ́ ẹ ti mọ. O soriire. So títí ìtẹ́tù mú wàhálà yìí. Ìfi owó. Ìfi owó ìfi owó ti jọba lọ́kẹ̀rẹ̀.
1: Ẹyọ kan ni ẹ mú bẹ o ẹyọ kan ni kẹ mú bẹ ẹ má mú méjì ìfẹ́ tàbí owó èmi lówó mama melody ní ìfẹ́ ẹ mú kan.
0: Ìfẹ́ ni.
1: Ìfẹ́ lẹ mú.
0: Bẹ́ẹ̀ni.
1: Ó yẹ ẹ tú sa.
0: Ìfẹ́ ju gbogbo nǹkan lọ. Ìfẹ́ ju gbogbo nǹkan lọ. Ṣé ẹni tí èèyàn bá ti ní ìfẹ́ tí ìfẹ́ bá wà bó bá ní ìbùn kan jẹ́ pé 20 naira ló ní lọ́wọ́ ní ẹ̀dẹ̀ ń ṣàárẹ̀. Lẹ́gbẹ̀ẹ́ kò lè yọ 10 naira fún ó ti kúrò nífẹ̀ẹ́ ó ti kúrò nífẹ̀ẹ́ so ìfẹ́ ju gbogbo nǹkan lọ.
1: Ok.
0: Ẹ máa dé tòbọ̀ fòfò gbogbo ọ̀gá náà
2: lọ́tọ̀. Ẹ ṣeun.
1: Màmá Melody wá ò báyìí o.
2: Wá
1: ò báyìí o.
2: Ìfẹ́ jowó lọ fọlá.
1: Àwọn ẹja máa bá a bọ̀ ẹja máa bá a bọ̀.
3: Ọkọ̀ ìyá tó tò lágbe
1: mú
3: ọ̀pẹ́ olúwa rótìmí olúwa kọ̀ǹté àríṣe àpáta ìbàdàn.
1: Ẹ káàárọ̀ sà.
3: Ẹ káàárọ̀. Ní tèmi o ìfẹ́ ni mo mú torí pé ìfẹ́ ni àkójá òfin. Bóo ná owó ṣe kókó à ń kọ́ tí ẹ máa sọ pé owó nìdáhùn ohun gbogbo. Ẹlòmíì àti sọ pé kò sí ohun tówó ò lè ṣe ṣùgbọ́n nǹkan tówó ò lè ṣe wà o owó ò lè ra ẹ̀mí ènìyàn. So ta bá wo dáadáa láyé àwọn màmá wa àwọn bàbá wa ǹkẹ́ yẹn máa ń jilẹ̀ ṣùgbọ́n lóde òní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa òde òní owó ni wọ́n ń lé káàkiri ṣùgbọ́n ní tèmi ìfẹ́ ni mo mú tí èèyàn bá ti nífẹ̀ẹ́ owó á dé ohun gbogbo á dẹ̀ rọrùn bí ò bá tiẹ̀ tí ì tó gan pẹ̀lú ìfẹ́ tó wà láàrin lọ́kọláya gbogbo rẹ̀ á máa lọ déédé olúwa kọ̀ǹté àríṣe àpáta ìbàdàn ẹ̀kú ètò.
1: Ẹ ṣeun sà. Màmá Melody ó mà ti di túwò báyìí.
2: Fọlá owó ò lè ra fẹ́. Owó kò lè ra ìfẹ́. Ìfẹ́ làkójá òfin.
1: Ẹ̀mí ìfẹ́ bá wà bí ò bá wá sówó ń bẹ̀
4: fọ́. Ẹ̀kú
2: ètò. Ẹ káàárọ̀ sà o.
1: Ẹ káàárọ̀ sà o.
4: Yóò dà fún yín o yẹyin o.
2: Yes.
4: Àlàájì ọ̀nà ìwé Arúlá gbogbo. Owó ni o.
1: Owó ẹ̀ ń mówó sà.
4: Ẹ̀ mọ́ ní ìsìn owó ni o.
1: Ẹ mówó sà.
4: Ẹ bá fẹ́ fẹ́ obìnrin ẹ̀yẹn sọ ń pẹ́ ní ẹ̀ka yóò pèsè sí yín lánàá. Bẹ́ẹ̀ni kẹ́ bá ń ṣìnà owó tó gbé èèyàn yín ẹ̀yẹn jí lọ bẹ̀ kẹ́ máa bá múgbá máa wo. Bẹ́ẹ̀ni kẹ́ wá sẹ́ǹdì owó ńláńlá sí ẹni tó sẹ́ǹdì owó sí ìlú máa yè. Ẹrú ayé ìsìn ti kọjá nígbà tá à ń sọ pé fẹ́ wà. Àwọn bàbá wa ń gbà ní ó lò ní kí wọ́n fẹ́ fowó là ń gbà ni. Mo rí sábà lówó púpọ̀ ń gbà yẹn ṣùgbọ́n ní ìsìn owó nìfẹ́ o. Ẹ̀yẹ pẹ́ ìṣẹ̀ wò wọ́n lé lówó ń sọ̀rọ̀ olówó. Àwọn pálíkà ń sọ̀rọ̀ ara wọn. Ìjọba fẹ́ ṣe ẹ̀kan ní ìsìn ìfẹ́fẹ́ jẹ́ gbajúmọ̀ owó ni o.
1: Ìjọba
4: fẹ́ kàn yẹn nífẹ̀ẹ́ yín owó ni o. Ìjọba fẹ́ dìbò wọlé owó ni.
1: Ìjọba
4: fẹ́ jọba owó ni. Àlàájì ọmọ ìwé Arúlá gbogbo láti là ń lápẹ́.
1: Ẹ ṣe gan sà. Ẹ ṣe
2: gan láti là ń lápẹ́.
1: Màmá Melody ó ti di túwà báyìí. Wọ́n ti mówó wọ́n ní pé olówó ń ṣọ̀rẹ́ olówó. Tálíkà ń ṣọ̀rẹ́ tálíkà.
2: Fọlá.
1: Owó máa owó la pè é.
2: Fọlá.
1: Ẹ gbọ́n nínú ó ní àpèkánu kò lówó lówó àpèkánu kò lówó jẹ.
2: Fọlá.
1: Màmá Melody.
2: O mọ̀ í pé ìfẹ́. Iwọ ṣáà farabalẹ̀ o mọ̀kànjú.
1: Ó ti di túwọ̀ n báyìí.
2: Àní o mọ̀kànjú.
1: Àti à ń bá bọ̀.
2: Ìfẹ́ ni.
1: À ń bá bọ̀ báyìí.
5: Ẹ bá káàárọ̀.
1: Ẹ káàárọ̀ sà.
5: Àkó ètò.
1: Yes sir.
5: Ètò lálẹ́ gbé wá yìí. Orúkọ tèmi ni Olúwafẹ́mi. Láti Alexandra Àpáta Ìbàdàn. Ìfẹ́ ni o.
1: Ẹ tú sa.
5: Ó dà ṣe rí ìfẹ́ máa ń nìtẹ́lọ́rùn. Ìfẹ́ ò kí ń wo owó tó ẹ jẹ ní lọ ní òsàn àwọn ìfẹ́ tó lówó nù ìfẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́ tó jẹ ní lọ fún mo nífẹ̀ẹ́ lágbájá kò ní wòóyá olówó lọ́wọ́ àbí olówó lọ́wọ́ kò ní wo irú ipò gan tó wà kò ní wo irú nǹkan tó ṣe gan kò ní wo rárá ìfẹ́ yẹn ló máa wà lọ́kàn ní gbogbo ìgbà kò ní láṣìṣe ẹ̀ kò ní dẹ́kun láṣìṣe ẹ̀ rárá.
1: Mo fẹ́ bi yín ní ìbéèrè kan sà.
5: Yes sir.
1: Ẹ ní ìfẹ́ lẹ mú sà.
5: Ìfẹ́ mo mú o.
1: Ṣé bẹ́ẹ̀ ṣe wàyí nìsín ẹ máa fowó oúnjẹ lẹ̀ láàárọ̀ ẹ máa fowó oúnjẹ lẹ̀ lọ́sàn-án ẹ máa fowó oúnjẹ lẹ̀ lálẹ́ ṣé ń gbọ́ mi sà.
5: Mo gbọ́ yín.
1: Kẹ wá wò bóyá ṣé ìfẹ́ yìí máa dúró sà.
5: Ìfẹ́ yà á dúró tó yẹ pé ìfẹ́.

0: Hello, sir.
1: Hello, Ekaro, sir.
0: Ekaro.
1: Olariwaju mi ti omo ibile lati apata danja.
2: Yes, sir.
1: Opolo so ni daru. Pelu oju te mi fi wu. Ise ni emi ni ti mi pe Olorun ba gan. Ori la ro ko ati yawo ife lo siwaju. Ise to wo be. Ise ba de ti ti de. Nko daja ko le sele nbe. Oje yi ife ni Olariwaju mi ti omo ibile lati apata.
2: E seun gan ni.
0: E
2: seun.
0: O ku ipe enikan ka to tewaju ninu eto toni. O n rozi leto o n te siwaju bayi.
3: Ele kojumo o.
0: E kojumo sa ele sa.
3: Oruko temi ni Prince Oluwole Adekunle lati ona Arambi. Eke Apesiola.
0: E kaaro sa.
3: E kaaro e kojumo. Se ri gbogbo awon ife won wa ni Anabi ni o. Ta ma soro nipa owo, owo ni keke eyin rere. Keke isu gan owo owo ni o
0: owo ni keke yin rere
3: owo sin tun ni keke isu
0: keke isu e tu sa
3: ibi ta ba tin soro nipa owo e ife ma npa lolo nbe ni o ki e ku eto e ku ara tutu ni lataro nkan kan ti mo ka fe so pa ba soro nipa owo owo lo lagbara ju awon eyan tan gbe omo tan je ajinigbe itori owo na fin je omo gbe won le ti tori ife jiyan gbe towo ba lagbara looto won le ti tori re ma waste awon emi eyan teni kan ma fe gbe gba oselu nisin owo lo ma lo teni kan ma fe move forward nipa success ni le aye owo na ni gbogbo e da alaye wa pa ta ba nsoro nkan na nle ka kiri ju ninu aye yi owo ni owo lo ma pinle fe gbogbo ofin olodun bo se po to ta ba nsoro nipa ofin olodun ba fe ku ofin ja en ni paro fun yin owo ni o asiko igba kan lawon ni bibili fun idi e mole pe kinikan ipo soro fun olorun lati wo ijoba olorun sugbon ni esin gan olorun saju olosi wo ijoba orun bodi bi duro e ku eto
0: e seun sa heye mama melody e gbon kan ti baba yen so ni
2: fola fola
0: mama melody
2: 52
0: eh
2: ma wa je ko yen sin pe ife ju owo lo nitori pe ainife sori baba wa tan pe tan sin won ni awon to njiyan gbe won nitori owo ni nitori pe won anife ni
0: be ni
2: to ba nife omo ni keji re gege bi ara re o se roi pe ko pa omo ni keji re nitori owo to ba nife iyawo re o se wo yi pe ko wole de ko je pe lulu lo ma lu iyawo re ibi to si wa mo ipe ife ju owo lo ni pe fola yemi o
0: ngbama
2: wo awon opolopo omoge to nbenta lasiko yi won re ni ra moto fun won re ni fun won ni owo yebi yen kode elomi ati etun ma sile ise fun won sugbon ko si fe re lokan won nigba ti won ba bimo ti won ba ma lo sayewo eje omo won ri pe oko to koko fe tele tele lo lo mo nitori pe owo ni won owo ni yen fi fe ko fi ife fe oro mi oye
0: mo gbon yin ma
2: won wo yi pe tori owo aimoye aikaimoye awon obirin ni wa wo yi pe to ba fe won je so fun e
0: mo gbon yin ma
2: so mo yi obirin to je wi pe ti o ba si owo lowo ko tori pe tori owo lo fi fe nigba ti owo yen ba tan ko ni le duro mo tabi ti owo yen o ba ti e ti tan ti ipenija kan ba de ti isoro kan ba de nitori pe ko ni fe tele tele ko to de ipo fe a keru e a sa lo o gbo nkan tawon agbalagba kan ma nso won ni pe to birin ba se tan ati koko ise to mo poko oni le je labere si ni ran oko bukata to mo poko oni le gbo labere si ni ran oko sugbo to ba je ipe ife na tori fe ra won so mo ipe nibi ti fe ba wa ibe lowo ngbe ibe la yo ngbe ibe ni dunu ngbe nibi ti fe ba wa oda fola kilo mi ati ejo ko ti ra wa bayi
4: ife ni ife ni
2: kilo mu baba so yi pe eyo omo mi oya eje oya eni so nle eje ma wo bi e se
4: ife ni ife ni ife ni
2: to ba je pe tori owo ni won wo yi pe ah sa won mo yi se won wa ni gba owo se mi se won wa ni gba po mi se won wa ni se kini ife la ko ja ofin ohun to ye ki eda ma kokko ni lokan yálà lẹ́nu iṣẹ́ nínú ilé láàrin ọkọ àti ìyàwó láàrin bàbá sí ọmọ láàrin ọmọ ẹ̀gbọ́n sí àbúrò láàrin alájọgbé láàrin alájọrin ìfẹ́ ló ṣe kókó torí pé ẹni tó bá nífẹ̀ẹ́ ò ní fẹ́ ká burú ṣe torí pé tí nǹkan kan bá ṣe yóò máa affect ìwọ náà nínú ẹ̀mí rẹ ẹ̀mí rẹ ò ní sinmi ò dẹ̀ ní wá ìsinmi fẹ́mi rẹ definitely ẹni tó nífẹ̀ẹ́ yẹn ó mọ wá ìdùnnú àtayọ̀ fún ní gbogbo ìgbà ìfẹ́ ló kọ ló porí ohun gbogbo.
0: mo gbà fún fẹ wàláì mo lọ́wọ́ yìí mo ti gbà fún fẹ mo lọ́wọ́ yìí mo ti gbà fún ìfẹ́
2: ṣé o lè fẹ́ mi
0: first Corinthians 13:13 ó ní pé ǹjẹ́ nísinsìnyí ìgbàgbọ́ ìrètí àti ìfẹ́ ń bẹ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣùgbọ́n iye tí ó tóbi jù ń bẹ̀ ó ní ìfẹ́.
2: nítorí pé nígbà tí ìfẹ́ bá dúró
0: mo gbà fún ìfẹ́
2: ó ní ìrètí a wá dayọ̀ ẹni tí mi ò nífẹ̀ẹ́ tí mo dẹ̀ jókòó tí ṣé máa gbàdúrà kò ní lọ síwájú ẹni tí mi ò nífẹ̀ẹ́ tí mo dẹ̀ ń bá a ṣiṣẹ́ ṣé mi ò ní gbàdúrà kó ṣubú tó bá nífẹ̀ẹ́ ni tó ń bá a ṣiṣẹ́ ò ní máa sáré ò ní máa jẹ́lẹ́sẹ̀ láti ṣubú ìfẹ́ ló ṣe pàtàkì ìfẹ́ ló ṣe kókó nínú ayé ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa ká máa fìfẹ́ bára wa gbé ká máa fìfẹ́ bára wa lò ká máa fìfẹ́ bára wa ṣe ìfẹ́ ló lè jẹ́ ká rògùn ayé kọjá.
0: ẹja sáré polówó ọjà náà ẹja lọ gba owó sápò torí iṣẹ́ ta bá ń ṣe tí kò bá sówó ńbẹ̀. ẹ bá wa mówó owó wadà.

0: iṣẹ́ ti wá rí pé gbọ́dọ̀ má gbọ́ ètò ètò miliki special pẹ̀lú rẹ̀mí àti rẹ̀mí lójoojúmọ́ ọ̀sẹ̀ miliki special ètò bàbá ètò.
1: Scratch FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wà ẹ wà.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́ wọn mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Bọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Nìrànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
1: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: Limited Babble Office JKJ Builders and Developers Limited. For one order, your road. Arebo Blocks Bus Stop. Opposite ITA Money Ibadan. Telephone 0707-118-1997. Tabi 0808-070-1243.
1: Tell me how you like it.
2: Látọjọ́ Monday, káwá fi weekend wá jẹ gbádùn lágbóṣá gbogbo lẹ́jọ́ nù. Ó wà bẹ́ẹ̀.
3: Ó jẹ sílé gbogbo ọmọ sórí. Má fi ṣe àpamọ́.
2: Ètò tó ń múlò dùn lórí ńlágelú 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Coladex International ni yóò máa gbó akiri lágbóságbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀. Tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíká. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ̀dà. Níbẹ̀ lẹ́tí máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì, Coladex International, lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàrodo 1000. Ó wà ń bẹ̀. Ó máa sí.

0: Ètò yìí kò ń ṣe ètò fún ọmọ kékeré. Sista wa tó pé tọ́nsìn inú wa dùn pé bá wa dá sétò. Ṣùgbọ́n àwọn tán bá mọ mí ní nǹkan tí à ń ṣe tí ó yé wọn dáadáa. Oni kẹ jẹ́ kán pè sórí ètò kí wọ́n bèrè ìbéèrè. Ṣẹ ti gbọ́?
1: Hello.
2: Hello ma.
1: Yes. Mr. Adesina láti Àpáta. Ọmọ March 1979. March 30. Yes.
2: Hello ma. Ẹjọ́ tẹ bá ti pè wá mà ẹjọ́ ẹ máa sọ̀rọ̀ sókè dáadáa.
3: Masari Asadi láyé o. Adúró ma jàpọ̀, Masari Asadi láyé.
2: Ẹ̀lẹ́ máa
1: o. Ẹ káàárọ̀ o.
2: Ẹ káàárọ̀ ma.
1: Ọjọ́ karùn-ún oṣù karùn-ún 1963.
2: Ọjọ́ karùn-ún oṣù karùn-ún 1963.
1: Bẹ́ẹ̀ sà.
4: Bàbá. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run.
5: Yes sir.
4: May 1963 ọbẹ̀rẹ̀ ni on Wednesday. So ọjọ́ karùn-ún yẹn wá jẹ́ the first Sunday. Ọjọ́ Sunday níjọ́ yẹn màmá.
0: Ṣé bẹ́ẹ̀ ni ma?
1: Bẹ́ẹ̀ kọ́, wọn ò pè mí ní bọ́sẹ̀.
2: Wọn ò sọ pé bọ́sẹ̀ lorúkọ yín máa o. Bàbá ẹjọ́ ẹ bá mi tún sọ fún wọn sà.
4: Mo ní sẹ́bẹ̀ ní 5/5/1963 ni.
1: 1963.
4: May bẹ̀rẹ̀ ní ọjọ́ Wednesday, ọjọ́ oní May bẹ̀rẹ̀. The first Sunday rẹ̀ ní 5. Sunday àkọ́kọ́ 5 ni. Which was 5/5/1963 ọjọ́ Sunday lọ bọ́ sí.
1: Ẹ̀dá bẹ́ẹ̀ ni pé mi ní ìyá láti kékeré. So wọn ò dẹ̀ sọ fún mi pé ọjọ́ ọ̀sẹ̀ àwọn ọ̀pẹ̀ yìí ń bọ́ sẹ̀ orí ìtumọ̀ mọ̀ ń jẹ́.
2: Hello ma.
1: Ẹ̀ta.
2: Wọ́n ní pé ọjọ́ tẹ dárúkọ yìí, wọ́n ní ọjọ́ Sunday ló jẹ́.
1: Èmi túmọ̀ sọ ni pé kí wọ́n máa pè mí.
4: Àwọn òbí mi ò láìkí ẹ.
3: Wọ́n
4: kà sí orúkọ ọmọ wọn.
2: Hello. Ẹ ǹlẹ́ máa o.
6: Yes sir. July 23, 1977.
2: Hello ma.
6: Yes sir.
2: Yes, mo à ń gbọ́ yín dáadáa ma, ẹ sọ̀rọ̀ sókè ma.
6: July 23, 1977.
2: Bàbá.
4: July 23, 1977 ọjọ́ Saturday nìyẹn. The fourth Saturday. Ọjọ́ Saturday.
6: Iṣẹ́ lórí iṣẹ́ ni
2: mo ní. Bàbá wọn ní iṣẹ́ wọn ní iṣẹ́ wo làwọn lè ṣe.
4: Ẹni tá a bí níjọ́ yẹn ìràwọ̀ kíní la fi gbé Leo Star nìyẹn. Ìràwọ̀ ọ̀nà ọmọ tá a fi ràwọ̀ ọ̀nà bí ni. So ẹ báńkì lọ fẹ́ ni yẹn kọ́ mọ̀ ṣiṣẹ́ lábẹ́ èèyàn number one. Iṣẹ́ tó dẹ̀ lè ṣe business man ni or business woman ni. So kọ́ nǹkan tó bá ti jọmọ́ rọ̀ ná tó bá jẹ́ kóbìnrin ni kọ́ lọ máa dáná oúnjẹ, kọ́ lọ máa síjẹ canteen, kọ́ lọ máa rọ̀nù canteen. So tó bá lè yẹ pọ́kùnrin ni kọ́kọ́ rí sí géètì, kọ́ lọ máa bá wọn ta spare parts mọ́tò tàbí rin. Ìyẹ́ bó ṣe jẹ́.
3: Ìṣẹ̀gbẹ́ alágàdá ìrírí ló ṣàgbà ọjọ́ orí ṣò máa gbọ́ ṣọ́ márùn-ún ló wà láàyè.
2: 09123708675.
3: Iṣẹ́ mi ò lè wúlẹ̀ mọ́
2: o. Ẹ̀lẹ́ máa o. Ẹ̀lẹ́ máa o.
1: Ẹ
2: Hello, ma. I'm sorry, so Kima. Shade lati Salusi. April 3rd, 1978. Baba, wani April 3rd, 1978.
4: Ojo Monday niye.
2: Esma.
4: Ojo Monday. Monday akoko nu sukeni na odun 1978 niye.
2: Wani kila wale manche sa.
4: Irawo na na fi bi ni.
2: Irawo na.
4: Tan pe ni Aries. Beti irawo na ti wa yato si talakoko. Talakoko yen. Irawo na ta fi bu nje organize ability. Telekeji irawo na ta fi bi je leadership ability. So, o le si sell offices. Se gbo mi.
2: Yes sir.
4: O le si sell offices. O le si sell abiyan. O de le dale sele. Le to number si dale sele tabi o ma taja nkan rin na ni.
2: Ah ni riju bae lo lori ti baba calendar. Baba e daruko yin tori awon to fe ma pe yin to fe ma gba number yin e so number sa.
4: Eh number baba calendar o yi pada o.
2: Yes sir.
4: Number mi ni 000 1448
2: 4060
4: 00144840460 la garolo e tu so le kon si sa 000 1448 4060 la garolo ni jo mejo
2: e seun sa

0: aṣọ ti wa tun se
1: me ngba te tin ka tun
0: so pa le eni ogun eni owo e ba to ko ba tun se
1: ati ko a le osupa ko lele
0: okay ke sosupa okay o bo wa ni
1: a dupe
0: soko ojepo
1: ah oko ojepo lokorin
0: okay se la ko ojepo ni bi wa se mo so nu on soko ojepo a ji bi
1: aji
0: se mo lo fe so
1: aji re eh iwo iko ni
0: be yan lo mo fe fe yin itani obe yin e
1: Olorun ba lo re mi re
0: ami o ati wo na
1: ati mi na e seun
0: bo la wa reke
1: eh
0: an to reke ti o se
1: kilo de ti bo sun se nbe
0: bo la wa reke iyo lododo
1: ala fi ala wa ise
0: nigba
1: ti ona wa
0: na ti wa so pa dupe
1: nigba ti ona wa na to ba gba yi pada
0: otun
1: otun o se
0: nke tori o le yi pada sin ti otun da
1: ah ko tun gboro tun ko ni
0: ba yo o la ni
1: ti ona ta na ba gba yi pada otun
0: yi pada otun okay
1: ti o po ni jugun
0: ah pe aye pada sa buru to wa
1: jugun to po be ni to ko ni elegusi
0: okay
1: e ju gbogbo yin na ma ri
0: eh idunu wa na ni
1: ah tori afipa ipo
0: ipo kini
1: sakile
0: àwọn ìlọ́wọ́ ni ìpolongo tí olófẹ́ tí olówó ní
1: yẹ bá rí ẹgbẹ́ jẹ́ ìkúkú tí ń polongo náà wọ́n rí járù ó yá
0: àwọn olè rí ti ń rò ṣe mr patrick
1: ọmọkùnrin ọ̀dà ọgbẹ́ni kílé já lọ
0: wọ́n sọ pé jurisdiction àti wọn ọ̀dọ́ náà gbẹ tó bá ti kọjá
1: ṣe bó mọ̀ pé jurisdiction wọn ọ̀dọ́ náà bẹ̀ kó tó máa sọ̀rọ̀
0: ó yà mí lẹ́nu nígbà tó sáwọn rí ti ń rò ó sì tani ori ti ero
1: awon toro ko pada ri ti wa
0: awon wo bi o ba to be
1: won ma won so se mo sese ni lo pe ti mo
0: erun be ni
1: ani awon
0: han fi re awon awon ti ori ti ero fi re bo se je
1: bo lo se je toro de
0: oh my god
1: olo mo ya
0: ara e
1: alati pa
0: awon ara lu mo ya ara e won so awon ti ori ti ero ba ba ni gbe ja
1: e ijoba mi le kan la sawa nbe o
0: okay
1: ìpínlẹ̀ kan náà lásán wà nígbìlẹ̀ ọ̀yọ́ iná tó yẹ pé ọ̀nà ọ̀bẹ ń fi iṣẹ́ gùsí mo sì rí ti àrùn
0: náà ẹ bá ti gbé kinní wá sọ́dọ̀ yín yóò ní ta wàgúnlẹ̀
1: wọ́n kàn wàgúnlẹ̀ ni ń bòyá wọn tó wá gbé nǹkan wọn lọ
0: wọ́n lò wọ́n fẹ́ lò ń bò mí ni wọ́n padà dá padà dá akọ ẹni tó wà jọba àbílẹ̀
1: a sọ pé kílòkù
0: alága jọba àbílẹ̀
1: náà a jẹ́ pé ká máa kí gbogbo ẹ̀yin aráalé wípé ẹ kú ilé mbẹ̀ wọn o ìròyìn tá a pè ní gudugbẹ̀ òun náà ni agbé wa ká yín mọ gbogbo ibi tí ẹ wà lágbára ọlọ́wọ́ ọlọ́run ọba gudugbẹ̀ láàbí kò ní ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wa bá a ti máa ń ṣe gẹ́gẹ́ bí àdúrà àwọn ìwé ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan ló ti kúnlẹ̀ níwájú wa tí a sì bẹ̀rẹ̀ sí ni máa já sí etí gbọ̀nyín lọ́lọ́kọ̀ọ̀kan èjèèjì nítorí wípé kíni pé gudugbẹ̀ ò ṣẹlẹ̀ lọ́nà ọ̀dọ̀ tí yín kò túmọ̀ sí wípé kò ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ kò ní kálukú kàn mọ́ kí èsára ni ọlọ́run ọba kọ́dà kọ́kọ́ jọ̀ọ́ kọ́ ràn wá lọ́wọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà kí àánú rẹ̀ kó sì mọ́ ká kú lórí ayé
0: gbogbo
1: wa Fọláṣadé Àjàlá lorúkọ tèmi ìròyìn ti dé o a mọ̀ mú wá sí ti gbọ̀yìn ni.
2: ẹ káàsán ti lé toko káàkiri àgbáyé níbi tí ọwọ́jà àkànni wa lágelu 96.7 FM tó ń fẹ́ dé lọ́sàn-án òní ẹ kú etí gbọ́ wa o ká gudugbẹ̀ ìròyìn lagúnlẹ̀ sí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé bí aago méjìlá bá ti ń ro kogókogó báyìí ṣe ẹ kúkú mọ̀ pé kogókogó lòun agogo dùgbẹ̀dùgbẹ̀ lòun wá kèrèǹgbè kò sí bí akèrèǹgbè ṣe lè lóhùn tó tí ó tó ta gogo àwọn ìṣẹ̀lẹ̀ tó jẹ́ kàyéfì ti bí àtireta dálé ayé ṣe ẹ mọ̀ pé bí ẹlẹ́kún gbé ń sunkún ibẹ̀ láráyọ̀ gbé ń yọ̀ àdúrà ti wa ni pé ire ti ń bẹnu ọjọ́ òní àti nígbà gbogbo òní kó mọ jẹ́ ìpín tiwa
1: o
2: gbogbo aburú ti ń bẹ́ẹ̀nbẹ̀ ajogun ayé kó fò wá dá tẹ̀bítẹ̀bí taratara tayatọ̀ mọ́ o ẹni tí aburú ayé wà á kàn tí ó tó kàn wá náà elédùmarè ọba tẹ́nilẹ́gẹ́lẹ́gẹ́ ṣàgbéjì ara

0: kò ní jẹ́ ọkàn lágbára lọ́wọ́ ọlọ́run ọba o a mọ̀ gbọ́ ọkàn báyìí a mọ̀ fi wo àwọn nǹkan
1: ọkùnrin
0: tí ò ní lọ́dọ̀ tí wàá ń gbà kọ́ ọkàn o àwọn ìròyìn lọ́lọ́kun òjọ̀ kan tó jẹ́ kàyéfì gudugbẹ̀ òun ni a ti tòjọ fún tòní ta bẹ̀rẹ̀ sí mọ́ kó àbára rẹ̀ bọ́ sòkò ẹsẹ̀kẹ rẹ̀ tí ó sì máa pọ̀tọ̀ fún ẹ̀ sílẹ̀ ṣáájú ohun gbogbo Tèmítayọ̀ Oyèládùn àbọ̀rọ̀ ló kọ mi ẹ jẹ́ apégbọ́n ká wọ́n bá apégbọ́n jìnnìjìnnì bí ẹni ojúra mú àbọ̀rọ̀ tó fọmọlúàbí tó bá dénú ẹ̀ yóò dodiri àní sọnù ká tó sọnú àtẹ̀yìn àtẹ̀mí àní fà kankan jẹ̀kọ́ ò sì ní jẹ́bẹ̀ kò ní talé wa o ẹ káàsán ní tilé tó kó káàkiri àgbáyé bi tí atẹ́gùn kan ní lágilú fm tó ń fẹ́ dé fún tòní.
1: ó yá ẹ jẹ́ ká tẹ̀síwájú láti pàṣẹ àwọn àkòrí àkòrí eléyìí tí àwọn ìròyìn gbogbo ọ̀hún tó gbèrú ìwé ìròyìn méjì gbàǹkàngbàǹkà ó ń bẹ lọ́wọ́ tèmi ń bí bí mo ṣe rí ìwé ìròyìn ti daily post mo tún rí ìwé ìròyìn punch bẹ́ẹ̀ náà tún ni àwọn ìwé ìròyìn míì náà ni wọ́n tún máa gborí wọlé ó yá alele kakọ mu láti inú ìwé ìròyìn ti daily post eléyìí tó wà níwájú tèmi gudugbẹ̀ èyí tó ṣẹlẹ̀ òun náà ni ọ̀rọ̀ kan tí ó pé níṣe o ni wọ́n rí òkùtọ̀ ara àwọn èèyàn kan tí wọ́n kà wọ́n lé ní léjì lẹ́ta lẹ́rin tí wọ́n sì kà wọ́n dórí mẹ́sàn-án wọ́n ní àwọn èèyàn náà ń ṣe ni wọ́n rí òkú wọn wọ́n ní ṣùgbọ́n àwọn èèyàn náà ti ń rí òkú wọn ìyẹn ní ẹ̀gbẹ́ ojú ọ̀nà ní ìpínlẹ̀ Niger wọ́n pé wọ́n fura sí wọn pé àwọn èèyàn yìí ó ṣeé ṣe kó jẹ́ wípé afurasí jàǹdùkú òun náà ni wọ́n jẹ́ báwo wá ló ti ṣe lọ gan agbègbè ibo ni wọ́n ti rí wọn ní ìpínlẹ̀ Niger ìròyìn táwa pè ní gudugbẹ̀ ni ó ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́.
0: ó dáa bẹ́ẹ̀ ẹ jẹ́ kémi ó tún lọ tààràtàrà sí ìpínlẹ̀ Benue ibi ogun láti kádì alẹ́ o tilé àtoko láti gbèjò ìwà àbàjẹ́ kò pin síbì kan o ìròyìn ló ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé àwọn afurasí márùn-ún yìí lọ́wọ́ ti tẹ̀ lórí bí wọ́n ṣe gbẹ̀mí olùkọ́ ilé ẹ̀kọ́ fásitì kan tó ń tàbúrò ẹ̀ ní ìpínlẹ̀ Benue kí lorúkọ tẹ̀gbọ́n-tàbúrò ti àwọn afurasí ọ̀hún gbẹ̀mí àti pé fásitì wo gan ni wọ́n ti ń ṣiṣẹ́ nígbàtá bá dojú agbami gudugbẹ̀ fún tòní ibẹ̀ láti jayín tán daily post olùkọ́.
1: ìròyìn èyí tó tún wà níwájú tèmi lọ́jáde nínú ìwé ìròyìn punch ó sì mú àdúrà ó mú bọnu wípé àfi kí abiyamọ kó má fojú sunkún ọmọ ni ò pẹ̀lú nǹkan tí ń bẹ ńlẹ̀ yìí wọ́n pe iléeṣẹ́ panápaná ìyẹn ní ìpínlẹ̀ Kano ni wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ síta àjọ ọ̀hún ó jẹ́ kó di mímọ̀ fún ni wípé ọmọkùnrin kan ẹni ọdún 18 ó ní ọjọ́ orí rẹ̀ wọ́n pe Abdullahi Aminu òun gan náà lórúkọ rẹ̀ òun wọ́n ní ó mọ̀ ti kó sínú adágún odò kan wọ́n ní adágún odò ọ̀hún eléyìí ti ń bẹ ní agbègbè kan tí wọ́n ń pè ní agbègbè Kofa Gaba wọ́n ní ìjọba ìbílẹ̀ ti Idambata òun náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kano kí lọmọ ọ̀hún wá wá débi adágún odò ọ̀hún tó fi wá di wípé níṣe òun ni wọ́n yọ jáde kúrò nínú adágún odò náà gbogbo ẹ̀ lọ́sàn-án tòní àwa pe ìròyìn yẹn ní gudugbẹ ẹ̀yin ó sì gbọ́ bá kòókò bá ti tó lórí ẹ̀.
0: ó dáa bẹ́ẹ̀ wọ́n pe àwọn ọ̀dọ́ langba méjì òun náà ni wọ́n ti mú mi yó o ìyẹn nínú kòtò kan eléyìí tí wọ́n pe wọ́n gbẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Abia irú kòtò wo ni nígbà tá a bá dojú agbami gudugbẹ̀ ròyìn fún tòní ibẹ̀ láti jayín tán daily post òun ló kọ́ o.
1: ó dáa lélẹ̀ mo ti lọ sí ìpínlẹ̀ Enugu pẹ̀lú ìròyìn míì tó jẹ́ ìròyìn gudugbẹ̀ eléyìí tó wà níwájú tèmi ní ìpínlẹ̀ Enugu wọn ní iléeṣẹ́ ọlọ́pàá ńbẹ̀ ń ti ṣàlàyé ọ̀rọ̀ pé tó òun ti fi ìdí ọ̀rọ̀ kan múlẹ̀ o bẹ́ẹ̀ náà ló sì tó jẹ́ wípé òun tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí alágbára lórí kíá ni wọn ní iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí ní fún mífìlẹ̀ káàkiri láti wá ọmọkùnrin kan eléyìí tí ó jẹ́ awakọ̀ wọn pé wọ́n fẹ́ wá onítọ̀hún láwárí ni o kì í kàn ṣe awakọ̀ lásán wọn ní níṣe òun náà ni ẹni tí ń ṣe awakọ̀ yìí ń lọ kọlu àwọn ọkùnrin méjì kan wọn ní ngbà tó kọlu wọn ó lù wọn bolẹ̀ gidi wọn ní kí ló ṣe yìí tán fún ń ṣe lọ bẹ̀rẹ̀ sí ní sá lọ lelele títítítí tó fi sá tí àwọn ẹnikẹ́ni ò sì lè rí mú títí tí wọn ò fi mọ ibi tó wọ̀ lọ àmọ́ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ti ṣàlàyé ọ̀rọ̀ wípé kò ní lọ bẹ́ẹ̀ ẹni náà èyí tó wu àwọn ọkùnrin méjì kan sunsunsun tó sì gba wọn lágbábolẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ tó wá di tó sá lọ wọn ní bí ọwọ́ àwọn bá tẹ onítọ̀hún yóò padà fi ná wo mú òfin gbogbo ẹ̀ lọ́sàn-án tòní lẹ̀ yóò gbọ́ ìròyìn yẹn gudugbẹ̀ gbáà ló tún jẹ́.
0: ó dáa bẹ́ẹ̀ ẹ jẹ́ a tún lọ sínú ìwé ìròyìn punch ibẹ̀ láti múròyìn míì tó ń bẹ́ńwájú tèmi léè tó ń ṣàfọ̀mọ́ wípé

0: na ni oro mo je ko di mimo o wi pe ni ipele benu won pe won gba omo ohun ti iyen ni ile iwosan bi ti omo na to wa won pe enikan eleyi to wa duro gege bi nurse agbebi eyi ti an pe won fura si pe river omo ohun ti omo ohun ra won pe koni seyin nurse ohun lowo lowo bayi ni ipele benue won ni oro yen o ti pada di gudugbe ti awon alase toro kan si ti bere si ni gboju soro na nibo ni won wa le gbe omo ikoko lo omo ikoko wa je phone abi owo ti won ma jibi gbogbo e gbogbo losan toni iroyin gudugbe la wa npe ni kan ni lagelu 96.7 fm oke gajo ke shoki bayi o ni iroyin e lo ma bo sinu etigbo
1: o da iroyin kan re to won pe a ki ri ka so pa atun ri mo ohun lo fohun si councilor kan oni ipinle edo
0: oke
1: le to n soju ward keji gara ti se akoko edo iye ni ipinle na ile toroko re nje gbe ni pendo ezovu adechi ile eto pe ile o san si gbante nigbati a mo sota ti won ya bo ti won di ya je pe a o ko wi fiku rele ko nu egbe oselu apc lo re darapo medisi ki lori lobe to garo owo won ko ebom boti alupamoku sugbon o ori ko yo ile osa o ti gbante the nation inoko
0: awon ti ti omokunrin kan ti won pe ojo ori re o je eni odun 45 o won pe ise eleyi ti omokunrin ohun na ma se o na ni ise lilu jibiti lori ero ayelujara won ni boba si ti a lu awon eyan tan ni jibiti tan mo mo ni rona latun ti kan si mo gege bi ise re amo lowo lowo bayi won pe owo ti ti omokunrin ohun o to si ti bere si ni jewo to ti n ka boroboro awon ise la bi eleyi ti mo se ipinle wo loro kan lorilede wa Nigeria kisi ni oruko omokunrin ohun gan awon eyan melo lo ti se ni suta ebeyin oni ni radio tin kuro ni kan ni lagelu 96.7 fm oke gajoke eyin o gbo royin ohun basiko ba ti to lori e
1: o da eje kemi na o tun mu omi ikoyin ni papapa iko agbabolu Castina United oni won ti safomo lori ohun to ro mo iko okan lara awon agbabolu won to roko rin je Chinedu Ozo ile ti won pe ngba won gbaradi fun ibere sa in lo subu lori papa iroyin bo lori e lekun keke o nibo gan loro re jasi ngba ba doju agbami gurugbe fun toni ibe lati ja yin to punch ohun lo ko
0: o da je ki mu royin yi wa ki to wa mu iroyin muso muso ile ti nbe nle wa o won ni eyi o na lo je sele gurugbe kan ti won pe o sele ni ipinle Niger o ni ipinle ohun ni ati pe ìṣẹ̀lẹ̀ ìjàmbá ojú pópó mọ̀ ṣẹlẹ̀ níbi tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọ̀hún wọn ni ọkọ̀ kan eléyìí tó jẹ́ ọkọ̀ akẹ́rù ńlá ó wà lára àwọn ọkọ̀ eléyìí tí ó ní ìjàmbá ọ̀hún ìyẹn lábúlé kan eléyìí tí wọ́n ń pè ní abúlé wuya wọn ni léyìí tó sì ti jẹ́ pé àwọn èèyàn tí wọ́n ń lọ bíi 18 ó ní wọ́n padà dágbére fún ayé pé ó dìgbà ó ṣe ogun o jade ko wole ko mo ni keni kankan wa o na ni royin ohun lo mu bonu gege bi adura iroyin gudugbe ni eyin o gbo nigba ta si ko ba to lori re gangan
1: o da be e je kemi na o tun ya mele ikoyin ni papapa iroyin lo n safomo oro di mo pe ijoba ipinle sokoto o ni won ti buwo lu owo kan ti se bilion kan o le meridin ni 1.76 billion naira eléyìí tí wọ́n yà sọ́tọ̀ láti fi ra àwọn alùpùpù tó jẹ́ ẹgbẹ̀rún kan kí ètò ààbò kó lè bá àtúnmúyányán sí i ní ìpínlẹ̀ ọ̀hún punch òun ló kọ́.
0: ìròyìn èyí olójà ìròyìn muso eléyìí tó ń bẹ níwájú tèmi wọ́n pé ìròyìn yẹn ó ṣàlàyé ọ̀rọ̀ wípé yàgínní yòdò náà ni àwọn tí wọ́n jẹ́ àgbẹ̀ ìyẹn ní ìpínlẹ̀ nasarawa o ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe báyìí o nítorí wípé kíni wọ́n ní ẹnìkan eléyìí tó jẹ́ ọ̀gá àgbà tẹ́lẹ̀ rí níléeṣẹ́ ọlọ́pàá tí ó sì ti fẹ̀yìntì báyìí o ní mohammed abubakar dàmú wọn pé ó ti gbé ìgbésẹ̀ alágbára kan eléyìí tó jẹ́ pé yóò jẹ́ àǹfààní fún àwọn tí wọ́n jẹ́ àgbẹ̀ wọn ni láti rí wípé àwọn àgbẹ̀ wọ́n rí ìrónilágbára tó lágbára gan èyí tí ó ràn wọ́n lọ́wọ́ lórí iṣẹ́ àgbẹ̀ wọn eléyìí tí wọ́n yàn láàyò ní ìpínlẹ̀ ọ̀hún wọn pé ìgbésẹ̀ náà òun ló ti di gbígbé báyìí o tí àwọn àgbẹ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ nasarawa tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní jó tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní yọ̀ báwo gan ni ètò ọ̀hún ṣe lọ gan tó fi mú kí inú àwọn àgbẹ̀ kó mọ dùn bẹ́ẹ̀ ẹ̀yin tẹ̀lé mi ká lọ sínú ròyìn eléyìí tí wàá ń pè ní gurugbẹ̀ lọ́sàn tòní ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ tún nìyẹn náà o.
1: ó dà ẹ já lọ polówó ọjà ká lọ sọ́dọ̀ bọ̀sùn aláyẹ̀dẹ́ ńgbà tá a bá dé lẹ́ka ìpolówó ọjà wa gúdúgbẹ̀ ròyìn fún tòní.

0: Eaters, congratulations, oh, it don't happen. Golden Chance Lotto will celebrate you with millions of naira. As Naga the celebrate independence, make you too join body take celebrate. As you play Golden Vote Morning Game, you don't qualify to win over 125 million naira cash bonanza as independence gift. Now confirm all and if it stake multiple times, because the more way you stake, the more your chances to win millions of naira. Oh yeah, between now and September 27, make you fit play with 200,000 naira, 100,000 naira or 50,000 naira. Make you enter one category, no dilemma. With any amount, go Golden Chance Lotto stand. Shop or play online for www.goldenchancelotto.com or for our USSD *7005#. Now only for MTN users who play Golden Vogue. Make you scan the QR code on top your ticket or sticker poster. Whether your number drop or you no drop, the independence money gift still draga for you. Now for October 1st, we go do the draw. Terms and conditions they will be.
1: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà ni ìgbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀yìn ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Isanra ìyànà UBA Bank ní Mọ̀lẹ́tẹ́ Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbù gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.

0: tó àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba wípé ó ti jẹ́ ká rí ọjọ́ òní tó jẹ́ ọjọ́ kẹtàlá oṣù kẹjọ ọdún 2026.
1: Ọlọ́run ṣeun.
0: Ètò kí arúgbó ó ti sìgbòrò afẹ́fẹ́ bí ìṣe rẹ̀. Ọlákẹ́mi wa ti olórúkọ ti tèmi.
1: Tó akin yẹmi lókọ tèmi jẹ́. Àkùdé dé àkókò yìí ó ẹ káàsán o gbogbo ẹni tẹ́ ń gbọ́ wa bí gbogbo tẹ́ ẹ bá ti ń gbọ́ wa gbogbo yín pátá náà la kí ọ̀dẹ yín kọ́ ṣé ò dùn bí bó lọ jà yín bó lọ ọ́fíìsì bó ní káràkátà ọlọ́run náà nu rẹ̀ yóò túbọ̀ máa mójútó gbogbo wa o àárà jẹjẹun àárì iná àásì rí lò akínyín ẹ káàsán.
0: A tún fàṣìkẹ́ kí gbogbo àwọn tó jẹ́ pé ní oní ọjọ́ òbí wọn àwọn ọmọ ọjọ́ kẹtàlá ní oṣù ọgọ́stù
1: kẹjọ.
0: Bẹ́ẹ̀ ni àwọn ń gbàládùra pé ọlọ́run ní fi ilé iṣẹ́ àṣemọ fún wọn agbára ọlọ́run ẹ gbogbo àwọn tó ti wá dájọ́ ayọ̀ náà sí aláṣírí àbò agbára ọlọ́run. Tó àti dé bá ṣe ń dé akọ́kọ́ ni wípé ààyè kò tó káṣẹ inú mi dùn fẹ́ tó jẹ owó ní lánàá inú mi dùn nítorí pé tó bá ti ń wọ́n ti lẹ́yìn tó bá ti ṣe ṣẹ́gun sí báyìí.
1: Náà ni jẹ́
0: bẹ́ẹ̀ ni
1: bẹ́ẹ̀ bá sì ti sinmi tó náà tó fi gbogbo ògbà ti fi ń dà níyàn tó bá dẹ̀yẹ̀ bá ń dà níyàn ni tọ́lọ́run bá mi òkè tó bá sì gbà fún kí lóore níbẹ̀ kò bú sáyọ̀ náà ni kó sì bú síjó àdúpẹ́ ẹ̀yin tẹ̀ wá tí lórí ọ̀fẹ́ rẹ̀ tẹ̀ sí mò ké bó o ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ tó orí ọ̀fẹ́ ni o ẹ̀yin náà gbìyànjú ẹ bá ti gbìyànjú rẹ̀ sì ni pé yóò bọ̀ sí déédé lẹ́yìn náà bá wà lára àwọn tí ọmọ yín lọ́hùn pé ọlọ́run ṣeun akínyìn akínyìn o ẹ ti mọ̀ kí bá a bá ti dé àwọn kókó tó ní ṣe pẹ̀lú ìdílé wa náà ni àmọ́ ńlá àǹfààní láti nà ń bẹ̀ẹ́ ṣe ti gbọ̀ yín kí wá sípò àníkan láà máa dá ṣe ẹ ti mọ̀ pé àjọ ṣe náà ni gbogbo yín náà lákì gbogbo tẹ láǹfààní láti máa gbọ́ wa ẹyin tẹ̀sí sáyẹyọ ìgbéyàwó yín tó jẹ́ pé rú òní gan lọ́bọ́ sí tàbí inú oṣù yìí náà ni ọ bọ́ sí gbogbo yín lákì.
0: Àwọn ò tẹ́ ẹ lè fojú kọ kéré wẹ́ tí mọ̀ pé ètò ìdílé ni tòkè la rí gan tiwa ni wípé ìfẹ̀yìn àdálẹ́ agbára ọlọ́run àwọn olóyìnbó kan náà máa tún sọ pé ọ́nì mú forever.
1: Forever ni o.
0: Àwọn nǹkan wo lèèyàn máa ń ṣe níbẹ̀rẹ̀ ìgbéyàwó tó máa dàbí ẹni pé tó bá ti wá sún díẹ̀ lọ́dún márùn-ún ọdún mẹ́fà gbogbo wa reduce kí ni ìdí tó fi reduce.
1: Tí n bá wò látọ̀dọ̀ àwọ̀ ọkùnrin gbogbo tẹ̀yìn obìnrin máa ń fẹ́ mọ́ ìgbà tá a bá ṣẹ̀ṣọ́ bẹ̀rẹ̀ bí kẹ́ lọ fẹ́ lọ fẹ́ ṣe orin lọ salon ká tẹ̀lé yín lọ ká gbé yín lọ kẹ́ lẹ fẹ́ lọ sọ́jà ká tẹ̀lé yín lọ bí ẹ bá ti gbé bá gàdá ní àwa náà bá yín gbé kejì ìgbà mí gàdá bá rí pápá bá kún yá ní àmà ìdí àmọ́ wọ̀rí ṣàgbé mi jíjẹ mo fi lè jọ jẹ́ kí n gbé nǹkan wọ̀rí bá gbé nǹkan àwọn pẹ́pẹ́ àti fúrin yẹn la máa ń ṣe ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ́ àwọn iṣẹ́ ilé mi wà gàdá àwọn ọ̀ràn yìí lọ láti ṣe bí kẹ́ ẹ jí láàárọ̀ ká ti bá yín ṣe tíì ká ti bá yín ṣe breakfast kẹgbà máa dàgbà olówó kíchì tó ṣe léyìn mo kàn feel like náà ni like just to make you happy gbogbo ẹ̀ la máa ń ṣe ń bẹ̀rẹ̀ pẹ̀pẹ́ ìbéèrè wa ni pé kí wàá ní máa ń fà tí gbogbo ẹ fi mọ ẹni pé tó bá ti ń di ọdún kẹ.
0: ó ti ẹ̀dá
1: dígìnì
0: mo fẹ́ bèèrè
1: pé
0: kí ló dé tó fi jẹ́ wípé ṣó sun yín ni ṣó rẹ̀ yín ni ṣé àwa lẹti rí wa láríṣà ni àbí kíni àbí abẹ́ tán wá fẹ́ bábúrò mi kan ṣe máa ń sọ fún ọkọ ẹ alant falaga ni ó tàn mí fẹ ni ṣé ẹ tàn wá fẹ ìyẹn la máa gbé sọ lẹni ṣùgbọ́n láti rán àwọn èèyàn létí pé *347*1004*2# òun ni nọ́mbà ilé ìtì àwọn èèyàn máa tẹ̀ láti kópa nínú ti káàṣẹ tó ráàyè kòtò ni gẹ́gẹ́rẹ́ tó bá ti dágo méjì ààrẹ kòtò olóríire kò sì ti jẹ owó bí kan bí méjì ni according to bí kọ̀mpútà bá ṣe sọ ṣùgbọ́n mo fẹ́ béèrè ṣé lóòótọ́ àwọn ọkùnrin ṣé atanifẹ́ ni wọ́n ní ìfẹ́ lù kejì táwọn kan máa ń sọ torí ó sọ wọ́ọ̀sì àwọn ọmọ sì wà lónìí.
1: inú mi sì wá dúpọ̀ àwọn ọkùnrin náà wọ́n pọ̀ bàbí tá a jọ ń gbé tó lásán yìí a lè jọ dá sí.
0: ṣé ó sun yín ni ṣó rẹ̀ yín ni ṣé ẹ tàn wá fẹ́ ni ṣé ẹ so tọ́ fún wa ni àwọn nǹkan tẹ máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí obìnrin we always said my dear o ti change o kì í ṣe báyìí tẹ́lẹ̀ o ti change. Àwọn obìnrin náà àwọn ọkùnrin náà dẹ̀sọ̀ pé àwọn nǹkan míwà tó obìnrin náà máa ń ṣe táwọn náà ṣe kí ni nǹkan tó ń fà á kí ni nǹkan tó ń fà á kí ṣé bó ṣe wà látètè kan ṣe ṣé bẹ́ẹ̀ ni ó ṣe máa rí.
1: Ntẹ́mi mọ oríkè mi ní ìsìn yé mi ò sojú àwọn ọkùnrin kí wọ́n ò sojú àwọn obìnrin káwọn aráalé náà wá jọ sí kí ni ó kọ́kọ́ bá a dá sí ní bẹ́ mi ṣe wò ó èké ní bùkátà ni máa ń fà.
0: Bó bùkátà ṣe fà ṣe mọ̀ pé bùkátà ó wà nbẹ̀tẹ̀.
1: Ẹ ṣe ṣe mọ̀ kí tẹ́lẹ̀ àjú méjì lọ bá a ṣe ju méjì lọ ní ìsìn nǹkan bí gba yìí báyìí mo lọ sọ́jà gba 10,000 gba 20,000 gba 30,000 gba 50,000 tá a bá wọ supermarket 100,000 ilé okùn láàrin oṣù kan oṣù méjì àlẹ́ mọ́ bọ̀ ní ìsàn pé ọmọ kẹ́ni wọlé omo keji na tele oro ni aragba arawa tin di merin income yen si le mo lure ofe ati ife to bo se ife to wa na
0: income le mo fe kidi le mo fe ki bukata mo fe
1: a ma po a wa ma wona bi income yo to se sikini bi o se fe si oko je pe ko ni ju se kan lo tele boya banka ni ko lo bi se laaro ko de bi owo ro le 5 6 7 8 o ti de but this time around na tin wo pe kini mo tun le mu se on the internet
0: ki lo le mu mo
1: to le mu mo
0: to je lega
1: so to ba ti wa de e bi pe what are you doing on the system when you just come back from your work you just stay with your laptop what's the meaning of all this what's the because si kan mi tin si into one boy ore to ba se le ore to ba se le ore to ba se le lo to mu mo
0: mo fo wa to mo ji le ni tori o se se ko ya pe yato lodo awon to n gbo wa lo di keji ta se ma si oju opo si le ni yen
1: tamun yo la fun
0: ati ti yo ti mo yo ti
1: kin eyin obin mo se na tele teyin ni ese mo
0: emi o mo
2: Sorry,
1: hello, I'm going to
2: I'm going to ask you. Lari awa mejeje nkan kan te tu wa lari obirin e mo so asisi awon okun
1: sokunrin o wa lasisi sokunrin o wa lasisi lowo looto
2: okunrin lasisi lowo ati to kun be ni lowo ni pe iru ni ti okunrin ba n gbe bo lati ni titi n bo pe owo yi o boya 10,000 won na ninu ile o wa ri bi boya 10,000 lo wa wole abi 8,000 ni wo ko lo si ise jo keje wa o ko ah yin yo 1000 kuro ni owo owo to ba wa ku lowo e o mo pe to n ba wole to ba so to po bi ni obi le mo bi ni fun ti en kan ni mo mo won yin ran ti okunrin mo tan ba ti ro
1: eh daddy mi e je mi le re bere kan ni sakata para awon kan wo le n se fun mummy ngba te jo bere te la nfana ti se mo ni sin
2: thank you so much seri mi je ni ko ti ye pe ko si ti n le na fun be ìfẹ́ tí mo bá ń gbé bọ̀ láti ìta náà mo máa ń bó bẹ́ẹ̀ ń lò àmọ́ kò fẹ́ dá kan tí ó rìn láyé torí òní mi ní stéèkì ó wà ìwọ ọkùnrin tó bá ti wá mọ ní stéèkì ẹ apologize tó tó yẹ fún obìnrin yẹn kò apologize kódà kó tẹ́sí fún wa láì pé yẹn ò lè mú ẹ.
1: Kò sí ẹdá yẹn ò lè ná fún obìnrin gbà tẹjọ bẹ̀rẹ̀ kò sí ẹdá yẹn lè ná fún màdàmú.
2: Tí mi bá lọ sàlò tó bá ní pé kí n mú òun náà mọ ràn mí lọ́wọ́ ní jọmọ tí mo bá fún bá sọ pé tó bá ní 10,000 naira ló fẹ́ ná fún sàlò tí mo bá fún ní pé ah my dear mo ti mẹjọ òun náà mọ pé kò sí mẹjì lọ́wọ́ mi á sanwó sukú ọmọ á jẹun á sanwó gbá sanwó àwọn àwọn àbúrò náà pé fámìlì ló sọ ìjọmọ iná kí ká tí kìnìjà fẹ́ wọlé
1: ẹ̀ ṣe ẹja tó wo tẹ
2: lòmíì ẹ bí ó dòdò pé ẹ tẹtẹ ní kúbi inú ojú òkú ó bọkọ náà títí pé bàbá náà kíní ìtọ́kìlá àmọ́ bí ọ̀la ó ti rí ọlọ́run ló fún wa lónìí ọlọ́run ló ti lọ́la.
1: N ò fẹ́ ká ẹ̀dá dádì mi inú mi dùn. Ẹ ṣe
0: lọ́rọ̀ kan sá lọ́rọ̀ kan dádì obìnrin ìbáyọ̀ rù ẹ múra sí ẹ ṣe tẹ pé wàá dúpẹ́ lọ́wọ́ yìí.
1: Èmi ò tiẹ̀ fẹ́ kí wọ́n tó gbé wa lọ ro tá a bá tún fi tọrọ olówó bọ̀ níta ń wò ni pé yàtọ̀ sówó àwọn nǹkan wo lẹ máa ń ṣe pẹ́pẹ́ fúruwo lẹ ń ṣe tẹ́lẹ̀ nígbà kọ́kọ́ bẹ̀rẹ̀ ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ̀ láǹfààní àti ṣe mọ kí ló fà á.
0: Hello, welcome.

0: à ń gbọ́ yín.
1: Ìfẹ́ tí a ní sí obìnrin lẹ́yìn bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí a nígbà tí a fi níṣẹ́ lọ́wọ́ ta fi ń tiraka ìfẹ́ ta ní sí obìnrin. Ẹ pé lásìkò tá a wà yìí tí nǹkan bá ń bẹ ní ọwọ́ wa ta sì fẹ́ ṣe obìnrin. Ẹ pé a máa ń ṣe gudugudu méjì àti yàyà mẹ́fà bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Ṣùgbọ́n tí ọwọ́ wa bá fi lè tẹ èkú dà tán gbàgede láti wá sọ pé a tún rí ẹnìkan níta.
0: Ṣé tó mú káwọn ìfẹ́tẹ́ ní sárábìnrin yẹn ló fi ń pẹ́pẹ́ fúru yín ló fi ń dínkù torí pé ẹ ti mú òun wọlé tán ẹ tó ti rí ẹlòmíín ta.
1: Ó sọ ire mi tí ń bọ̀rọ̀ lọ́gán ẹnu. Tó ọwọ́ bá ti wá ṣe èkú dà tán àwọn àmà wẹ láwọn ìgbà gẹ́gẹ́
0: bẹ́ẹ̀ láwọn àlémí káàkiri ọlọ́wọ́ sànú yín.
1: Ọmọ ọlọ́wọ́ tó nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ nù àwọn ọmọ wa. Owó àwọn ọkùnrin gẹ́gẹ́ ló wà.
0: Ẹ ṣe. Mo jẹ́ lẹ́kìn yẹn sùtọ́ rọ̀. Báwo kàn sínú àwọn ọkùnrin yìí ni ti wá yàtọ̀.
2: 09123708675 Kí ló tó yẹ pé àwọn ìwà tá à ń gbọ́ nígbà tá a bá kọ́kọ́ fẹ́yàwó àbí tá a bá kọ́kọ́ fẹ́
0: ọkọ
2: nítorí pé ó bá
0: ọdún kẹta ọdún kẹrin ọdún karùn-ún ṣé wàá fòfò ẹ̀dọ̀ ọdún kẹfà ṣé wàá máa já wálẹ̀ díẹ̀
2: tẹ́lómi tẹ́lẹ̀ má tó mẹ́fà. Ẹlòmí bẹ́ẹ̀ ló kẹta ẹlòmí but ní yàjọ yẹn nígbà tí fẹ́ yẹn bá kọ́kọ́ bẹ̀rẹ̀ kí ló máa ń jẹ́ kó change ṣé pé bóyá ẹ̀ ṣọ́ pé fẹ́ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni àbẹ́ ẹ̀ mọ̀ pé nǹkan tẹ́ máa bá ń bẹ̀ lẹ́ bá ń bẹ̀ ni àbò tirẹ̀ yín àbẹ́ tán ṣẹ́yìn tán àbò ń lo tán
0: yẹn
2: aláti mọ̀ tó ro pé méjì ẹ̀ ló ẹ̀ kà sọ.
0: À ń gbọ́ yín o.
2: Ẹ bá wa sókè ibi rédíò yín. Tó tẹ́ bá ti ń pe rédíò. Ó ṣeéṣe kó jẹ́ gba àkọ́kọ́. Torí kò sẹ́ni tó ti pe rédíò tẹ́lẹ̀. Tá ṣẹ̀ṣẹ̀ tún á máa lagun tá máa bíríjì fún pé.
0: Sọ̀rọ̀ lé gbúdọ̀ ẹ bá ti pè wá kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín o.
2: Ẹ bá wa kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín kó má ba máa clash. Ẹ ló ẹ ká sọ. Ìyẹn náà tún ti rí àwọn tó ń ta káṣẹ àwọn tó ń gbìyànjú àti pè wá náà àwọn náà gbìyànjú àti pè wá *347*1004*2# ó ní nọ́mbà tẹ máa tẹ bá fẹ́ kópa nínú káṣẹ. Ẹ káàsán. Ẹ káàsán sà.
3: Orúkọ tèmi ni ọmọ ọlọ́run tó látẹ̀wá
2: láàfin. Ok
0: ọjọ́ ọmọ láàfin òjò pa sẹ̀kẹ̀rẹ̀ mọ́dí ọmọ àtìmá.
3: Bẹ́ẹ̀ ni àwọn àpẹẹrẹ
2: àmì àdúrà
3: rárá. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí òye tèmi mo ṣàkíyèsí pé nígbà tí mo ìfẹ́ máa rí ìfẹ́ta ní nígbà yẹn nígbà wà ìdíje kan mo wá wo kinní ní ilé ìjà níbi tí èmi padà lé ọmọ ni ó sùn lásìkò yẹn bí so ọdún wọn dígá lé ìfẹ́ ọdún wọn rì bíyì àwọn obìnrin náà tẹ̀sí bẹẹni àwọn òṣìṣẹ́ ọmọ tẹ́lẹ̀ ọmọ tó ń gbà yẹn tí mo ní ṣe mọ́ ṣe kí ọkùnrin ọba wọn sọ̀rọ̀ tùmí tùmí ọkùnrin ní kọ́ríjà wọn ní sọ mẹ́ta wọn ní sọ mẹ́rin ara kẹrẹ ní
0: ọjọ́ mọ́ta. Ẹ̀lọ́ sà bí kí ni màdàmú máa ń ṣe tẹ́lẹ̀ ńgbà tẹ sọ kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n tẹ kíyèsí pé wọn à ṣe mọ́ ní ìsìn.
3: Ó ti ṣe pé ẹni sọ ní ẹyọ kan kí obìnrin káwọn ńlá fàájì àti sọ ní mẹfà mẹrin ẹgbẹ ọsọ lẹyìn kó wọn fẹẹ gba ìṣe yẹn lọ. Àwọn nǹkan yẹn
0: ní àwọn ọmọ àwọn nǹkan yẹn ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ní ìṣòdì ń ṣẹlẹ̀ báyìí.
3: Bẹ́ẹ̀ni àgbẹ̀ pọ́npọ́n náà dájú tó ń wọ̀ ọ́ nígbà dájú tó dé fún lọ́tún ló sí àkóso ni wọ́n ti pọ̀ jù
0: mọ́kùnrin. Ọ̀dà.
2: À ń bọ̀ alòjọjà nígbà tá a bá padà dé àtúntẹ̀síwájú àtẹ̀tí mọ̀ pẹ́ ní ìgbé kúrò ń bẹ̀ náà.

0: O tun ti ya o sinu ipade adura awe ati iṣẹ oru ọlọgbọn ọjọ ti ijọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe agbekalẹ rẹ lori oke Bethlehem bẹrẹ lọjọ Friday to gbẹyin oṣu keje the Friday to pari oṣu kẹjọ akori itusile patapata ninu agbara okunkun total deliverance from power of darkness Ephesians 6:12 akoko adura lojojumọ ago mẹsan owurọ si mejila osan ago mẹta osan si mẹfa irọlẹ ago mọkanla alẹ si mẹta oru ni iṣẹ oru ọpọ awọn woli ati olori emi nbẹ ti Ọlọ́run ti pèsè sílẹ̀ fún ọ̀pọ̀ iṣẹ́ ìyanu bíi ìgbàlà, ìwòsàn, ìbùkún, ìtúsílẹ̀, ìbápàdé àtòkèwá, ibi tágbé ti pàdé, Bethel Mountain along Adébáyọ̀ Ìjíayùnrẹ́ Road, Ìbàdàn, olùgbàlejò, wòlíì Gideoni Tanimọ̀wò, Èṣù Pòfo, ẹ̀lú bàbá 08033281742 fa ẹni méjì tàbí mẹ́ta lọ́wọ́ dání. Kẹjọ ní ìrírí ìtúsílẹ̀ lórí òkè Bethel. Má ṣaláì wá o.
1: Ẹtì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti ìlú kan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sì nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́jà gidi yapa. High quality stone mix blender ìrara ti ń bẹ lórí stone mix blender wa o stone mix yam panda
2: àsọ̀sù ìdíyẹlẹ yọ sọ́ka
1: battle school items souvenir bags high quality stainless pot. Ti doctor recommend pe ka ma lo niru asiko yi present iron awo gba lori lorisirisi abomafo 7 dish rechargeable fans gbogbo irinṣẹ to wulo feyin ketra solar fan ohun elo ni kitchen ati ninu ile o si wo yin ka ba yin set up kitchen yin atun le ba yin ṣe ti gbogbo kọlọ o si jọra onkulẹlẹ for the original souvenir gbera nle ma lọ si White Stone Souvenir ìdí àpẹ Odudua building directly opposite NNPC filling station ìdí àpẹ Ìbàdàn bó rajà lọ́pọ̀ o le pe 08069134989 08069134989 White Stone Souvenirs. Debi Oraja.

0: bàbá akọrin látàárọ ni ó ti sún mi igbó gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó rè.
0: Kàkáṣe pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà N500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kàṣẹ.ng.
2: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú oorun yìí? Ṣé ń làlàá ni? Àbẹ́ ń ṣí ìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó ń gba owó lọ́dọ̀ Káàṣì ẹ̀. Mo wà lá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní kó kọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu Káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káàṣì ẹ̀. Ṣó ti Káàṣì.

0: dáhùn báyìí àbí ẹ sílé ìgbọ̀nsẹ̀ ẹlẹ̀ ni.
1: Wo sílé ìgbọ̀nsẹ̀ ẹlẹ̀.
2: Ẹni tó bá wa sẹ̀mbà mí yẹn ni kò ṣe dáadáa láti ìgbà tí wọ́n ti gbókùdé ni gbogbo èèyàn ti fọwọ́ di mú.
3: Lẹ́yìn ọ̀gbọ́n nípa Graceful Rest Funeral Home, ilé iṣẹ́ tí ń bá ní sẹ̀mbà mí òkú, bí wọ́n tún bá ní gbókù pamọ́ dìgbà téèyàn bá fẹ́, kò ní rùn bẹ́ẹ̀ fúrú ní ọgbẹ́, kódà àwọ̀ rẹ̀ ò ní yí padà. Àwọn aráàlú òyìnbó wọn ò jẹ́ fi ń ṣeré tí ẹ bá fẹ́ ṣe ẹ̀mbá mí. Èyí táwọn èèyàn fọ́ di mú níbi òkú èèyàn yìí tó gẹ̀. Graceful Rest Funeral Home ni ẹ máa bọ̀. Wọ́n ní ambulance láti fi bá yín gbé òkú débi tẹ́ ẹ bá ń fẹ́ lówó tí ò gara. Àwọn Bamboys and Bira wà. Bẹ́ẹ̀ sì fẹ́ ra ibùsùn ilé ìkẹyìn casket. Ẹ máa bọ̀ lórí ìrànràn lọ́wọ́. Private burial land ilẹ̀ ìsìnkú aládàáni wà. Bẹ́ẹ̀ sì ni à ń ṣe postmortem. Iléeṣẹ́ Graceful Rest Funeral Home wà ní Ọ̀nàrà Hospital Complex, Gègédé Olú Lọ́yọ̀ọ́, Amúlòkun Àkàrà Road, Ìbàdàn. Telephone 08143504426 àti 08076262803. Iléeṣẹ́ Graceful Rest Funeral Home lónìí ọjọ́ gbogbo wa ní ọ̀dàlẹ́ o.
4: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
5: Ẹyin tèmi báwo ni o ṣe wà.
6: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kan wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
7: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
8: Babatunde Ajayi lorúkọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́ wọn mi lọ́wọ́.
4: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Mìíràn lẹ̀. Máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 08071124000
4: Splash FM Media Academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: tó ẹ ṣeun tẹ gbe kúrò ní ìkànnì lágẹlú 96 ẹ
1: ọrọ lódì ọmọ pé tó dálẹ ìdín odidi ń dálẹ gbòòrò ìṣe
0: ipe ti wọlé ẹlẹ́ẹ̀ka sọ.
1: hello
0: ẹ̀ka sọ sà
2: ẹ kú iṣẹ́ o.
0: yes sir.
2: Olu wa fẹ́ mi síwájú o.
1: ami
2: tó ń fà ó pọ̀. Àkọ́kọ́ nínú ẹ̀.
1: Ẹ dárúkọ yín fún ọ̀sà.
2: Ẹ orúkọ mi ni Moses Adeniyi láti Bọ́lọ̀ ndó ẹ̀sì.
0: Moses Adeniyi, yes sir.
1: À ń gbọ́ yín sà.
2: Ẹni tó ń fà ó pọ̀. Ó wà lọ́wọ́ ọkùnrin, ó wà lọ́wọ́ obìnrin. Àkọ́kọ́ nínú ẹ̀ jẹ́ kọ́kọ́ sọ tóbìnrin.
1: Ẹ sọ.
2: Ọ̀pọ̀lọpọ̀ inú àwọn obìnrin nígbà tí ẹ bá ń fẹ́ wọn, ẹ rẹ̀ lómi yóò máa dirun, yóò mọ̀ ní tónítóní. Jẹ́rẹ́ tẹ́ ẹ bá ti fẹ́ wọlé tó ti lórí tàbí tó bímọ, gbogbo àwọn nǹkan tó ṣe yóò drop ẹ̀.
1: Ni ọba di pàṣípọ̀bọ̀.
2: Bí mọ tónítóní lọkọ ẹ̀ rí pé ẹ fẹ́. Ìkànnì. Tọkùnrin. Mẹ́wàá ń bẹ lára wa. Ojúkòkòrò ń bẹ ń bẹ̀. Ẹlòmíì tó bá rí nǹkan ta tó wù ú, yóò mọ̀ sáré kòbì kò gbogbo tó bá nínú òrùn pàrọ̀ rẹ̀ sí láti fẹ́. Nbọ̀ bá fẹ́ wọlé tán. Bọ́yẹ̀ bù sí ni nítorí ń tàn. Ẹ wà lásán lórí. Nbọ̀ bá gbé wọlé tán tó wá fẹ́jọ́ ń sùn fẹ́jọ́ ń jí. Ní ọ̀ wà rí àléébù rẹ̀. Ojú rọ́bà tó hàn ní ọ̀bà tó bọ́ ta. Ẹ já sọ̀ lórí ìnáwó.
1: Mà ń gbọ́ yín.
2: Ọkọ àti ìyàwó dúró ojú méjì lọ láàrin ọdún kan. Wọ́n máa ṣe tọ́tọ́ búrú. Lọ́kọ wà léèwẹ̀ ìyàwó ti débẹ̀. Nbọ̀ bá ti débùkù àtàdé ọmọ kìíní ọmọ kejì wàhálà dé. Tó bó ṣe lọ lóríṣìí ọ̀pọ̀ tí ò ṣe é kàtà.
1: Ara àwọn tó fi dàbẹ́ ni pé yóò wá dàbẹ́ ni pé ìfẹ́yìn ò sí ń bẹ̀ mọ́. Àwọn pẹ́pẹ́ furu tá a máa ṣe tẹ́lẹ̀ à wá ṣe mọ́.
2: Mo ti wulẹ̀ orí ń bẹ̀ bá ti fẹ́ ẹ bẹ́ẹ̀ nípa mọ́ra ẹ rí àrímójú nù. Orí bẹ́ẹ̀ fẹ́ yàwó pupa bẹ́ẹ̀ bá bọ̀tà ẹ rí dúdú. Bẹ́ẹ̀ fẹ́ dúdú bẹ́ẹ̀ bá bọ̀tà ẹ rí pupa. Ẹ̀sìn náà ya wa náà ẹlòmíì inú wọn bá ti wọlé tán ní ọ̀yọ́wọ́. Orí kì í fi ìwà sí ṣọ̀mọ wù tẹ́lẹ̀ ní ọmọ wù. Bọ́kọ bá pé hà tọ́jú ó ṣe wo tẹ́ tó ṣe hà ó ti sọ ó
1: ti ṣe hà hà
2: ìdílé ọmọ tá a yọ.
0: Ẹ ṣe bàbá ẹja tí gbé ìpè
2: lóbi nù.
0: Ẹ ṣe làákàyè yìí
1: ìbàjẹ́. Látòdí kànìbá ndárin ọlọ́run kò ṣe bí ọmọ ládé ọmọlára icon gbogbo àwọn tí ẹjìnà sàmà bá gbogbo àwọn tí ẹ máa kà sí wa àwọn náà ẹ bá sì ń tẹ́ fi sọwọ́ sí wa látòdí kànìbá ndárin bí dọ́jẹ́rò yín. Àdàsí ọláìdílà wà àwọn náà
0: bẹ̀rẹ̀ wà
1: torí bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa kìtì náà lè láǹfààní àti mọ́lúwà wò kétékété ẹ má bá wa dá sí kẹsì má bá wa pín.
0: Bẹ́ẹ̀ni ẹja gbé ìpè sí. Hello.
3: Hello. Ọkọ orí afẹ́fẹ́ ọ̀sẹ̀ owó ọjọ́ ẹ ká sọ.
0: Ẹ ká sọ ma.
3: Fóòtù.
1: Yes ma.
3: Èmi yóò ní bẹ̀rù.
1: Àmì.
3: Sọ̀rí àwọn yóò sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tọ́pọ̀. Báwọn ọmọ wura wa gbogbo bíi ti sọ fún ọmọ yìnyín bí rẹwẹ ẹ ń wa lọ àwọn ọmọ tìlẹ tó ọmọ tìlẹ tó ìfẹ́ tó wà díẹ̀ àmọ́ wọn bá ti wọ̀ ọ́ yóò tún dínkù díẹ̀ báwọn pé obìnrin ọ̀tálẹ̀ o obìnrin bá ṣe dáadáa ìyẹ̀kàn yóò fi gbé ọmọ sí ọmọ ìyìnbá lọ́gùn ìyẹ̀kàn yóò fi gbé ọmọ lè rí ọ̀gùn tó ní bá àwọn èèyàn ọkọ wa gangan oníjì ìfọ̀rọ̀ ọjọ́ mọ́ lẹ́yìn rẹ̀ ó wá dé tán pẹ̀lú ìlànà ọmọ oníyà kan ní sọ́ọ̀bù ní olówó kàbìtì àbíkú ní dáńdá jẹ àwọn ẹ̀rọ ìwé lọ́wọ́ ní ọ̀tá ẹgbẹ̀rún máa kún jẹ ẹgbẹ̀rún pátá dé tán ẹ̀kọ́ wá fi
1: hàn. ẹyin ò sì fẹ́ pé dáńdá jẹ o ká wá sọ di ní gbogbo ayé ọmọ pín jẹ o.
3: aláìsẹ ọmọ pẹyin jẹ ẹlẹyìn èmi yín ẹgbẹ wọ́n lálẹ́ ẹ̀pẹ́ ẹ̀sìn ẹ̀sìn ti yó ẹwà níta ẹnu ẹnu ẹnu ẹnu ẹ̀pẹ́ sí ọmọ ẹni kùfẹ́ ọ̀pọ̀ yìí ẹ̀pẹ́ ẹ̀sìn síìtì ni ẹ̀sìn ọ̀pọ̀ ni ẹ̀yin ẹ̀sìn ìsìn òbí ẹ̀pẹ́ ẹ̀sìn síìtì yìí kò sí ẹ̀kọ́ rí bẹ́ẹ̀.
1: Ìyá mi jẹ lẹ́gbùsí obìnrin ò lè chìtọ ọkùnrin ọkùnrin ló lè chìtọ
3: obìnrin. ọkùnrin ẹyin ọkọ ẹyin ọkùnrin ọbẹ̀ ẹyin o ilẹ nífẹ̀ẹ́ wa.
1: Ọ̀dà
0: ó ti da.
1: Ọ̀dà ibi ẹ̀ka lè ti da.
0: Speaking for all the women in the whole world. Well, 0912-370-8675 only number ilé ìtẹ́ máa pè tó bá jọ pé ẹ fẹ́ dá sí ètò kí ló ń jẹ́ kí ìfẹ́ yìí kó dàbẹ̀ ni pé
1: ọwọ́
0: ọwọ́
1: yára ìjó lọlẹ̀
0: àbí ìjó rẹ̀yìn.
1: Tẹ́gbẹ́jẹ́ ìdílé báyà me and you ni o kò sí ẹni tó lè yà wá we are together just don't worry yourself gbogbo oyún pẹ́pẹ́ furu bàbá tìbí ṣe dé gan my dear Bolúwa àbàrà bọ́ sọ
0: àbàrà bọ́ bàtà
1: àbàrà bọ́ ògbẹ́ ìwọ lọ́sọ̀ gbọ́ my dear ó yà wá lọ ṣáwà mo gbogbo síbi tú oúnjẹ ti rẹ́dì.
3: Ọ̀nà káàkiri tó fi ẹ̀kọ́ lọ làákà rẹ̀ yóò ní ìjà wo.
1: Ami.
3: Olúwa contain Àríṣe àpáta Ìbàdàn.
1: Àgbọ̀yìn.
3: Lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹlòmíràn tó jẹ́ pé ẹni tó fẹ́ ẹni tí ò nára púpọ̀ ni so ìgbà tó wá délé tán ló bá di ẹni tó bá tó wá di ìyá ríra gbàgbé tó sanra èèyàn á tún kọ́kọ́ jẹ́ kíbẹ̀ kó dínkù á máa ó gbà ẹni nígbà tí mo fi sọ torí pé déèyàn tí ò lómi lára ló ṣe ohun òun so ìyẹn náà tún máa ń fà á pé ẹlòmíì kì í ìfẹ́yìn sí ní tó bójú tó láti
1: rẹ̀ mọ́. Wọ́n á ní bọ́dì ìbọ̀gbà tẹ́lẹ̀ délé tán ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ̀yin náà lẹ́ bọ́ wọn yọ wọ́n bá fà sí bọ́dì.
3: Ọba tóbi sí tó gbogbo nǹkan bẹ́ẹ̀ ni á jẹ́ kẹ́lòmíì máa wò ta tó bá dẹ̀ tí ń wò ta tó tún ń wá obìnrin tó pẹlẹbẹ káàkiri ẹ mọ̀ pé dandan ni kífẹ̀ẹ́ nínú ilé kó dínkù torí nǹkan tó fowó rà ó ti yàtọ̀ sí nǹkan tó ń fojú rí lápòpọ̀ yìí. So bẹ́ẹ̀ náà èmi ń tèmi kò ṣẹlẹ̀ sí mi ná ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó máa ń ṣẹlẹ̀ kẹ́lòmíì nínú ìrè ọ̀dọ̀ tèmi báyìí jùmọ̀ tígbéyàwó mi ti ń lọ́ǹgì bẹ́ẹ̀ ni ìfẹ́ yẹn ń jinlẹ̀ sí ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó mi ẹ máa máa pera yín ẹyìn lágbájá ẹyìn kí ni bá mú kí ni yẹn ń bẹ̀rẹ̀ bọ̀ nísìnyí gbádì gbádì ni respect ń wà ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀
1: nígbà tó wà wá rí i pé. Hello sir, n tẹ́ ju fa ní ìsìn pípé kò tí àwọn oyin máa ń ṣe ń gbà tẹ ẹjọ́ bẹ̀rẹ̀ náà wọ́n sì ń ṣe the same wọ́n á
3: dín wọ́n kankan. Àwọn kan tó ṣe gan o tún wá ń ṣe ní ìsìn so ó ń jẹ́ kí fẹ́ máa jinlẹ̀ ẹ mọ̀ pé nǹkan tó kọjú sẹ́lòmíì yẹn ló kọjú sẹ́lòmíì ìbílẹ̀ gangan so bí tèmi ṣe rí nìyẹn ti fẹ́ mú jinlẹ̀ sí ní kò ṣe pé bóyá ń dínkù sí.
1: Ọlọ́run àmì ìwé ẹ̀dá àwọn ọmọ kàtà ni ogunṣọlá michael wọn ni wẹ́ẹ̀dọ̀nsá torí kàn ní ìbánidọ́rẹ̀ẹ́ akínfẹ́ fisayọ títí wọn ni wẹ́ẹ̀dọ̀nsá wẹ́ẹ̀dọ̀má bọ́lájì jams wọn ni wẹ́ẹ̀dọ̀nsá àwọn wẹ́ẹ̀dọ̀má ẹ kú ètò.
0: 0912-370-8675 ìyẹn ìkan ìkejì *347*1004*2# òun ni nọ́mbà ilé ìtẹ́ máa tẹ̀ láti kópa nù káṣí à nípa ẹ̀yìn kò tẹ́ ká sàn o.
4: Mọ́mí Ayọ̀mídé látọ̀ mi ni.
0: Mọ́mí Ayọ̀mídé ṣàlàáfíà ni.
4: Pẹ̀kùṣẹ́.
0: Ẹ ṣeun.
4: Kí ẹ rí nǹkan tó ń fa ọ̀rọ̀ yẹn, kí ẹ rí ẹ̀yìn àwọn ọkùnrin ojúkòkòrò wọ́pọ̀. Ojúkòkòrò ọ̀dọ́ kan gbádùn, obìnrin máa ń lẹ̀kí ọpẹ gan, ṣùgbọ́n ọkùnrin ojúkòkòrò ìta tó ń wò, kò ń jẹ́ kí wọ́n rí pé wọ́n jẹ́ kí wọ́n lè sinmi níyàwó wọn nínú ilé. Tó bá ti rí dúdú, tó bá ti rí pupa. Ìyàwó tó máa gbé kílé máa pa ìgán o, ṣùgbọ́n ìyàwó yóò lè gbọ́wọ́ lójú mọ́. Obi yẹn
1: máa bẹ̀rẹ̀ pẹ̀lú ìyẹn mú tẹ́lẹ̀ fi rò pé iná ìfẹ́ yẹn ń jó rẹ̀yìn.
4: Bẹ́ẹ̀ ni ló jẹ́ kó máa jó rẹ̀yìn.
1: Kí lẹ́yìn máa ń ṣe fún dádì kí dádì máa ń ṣe fún yín tẹ́lẹ̀ tí wọ́n sí mọ́ nísìn.
4: Dádì ọkọ mi máa ń ṣe lọ́sọ́jà fún mi gbogbo ọkọ mọ́ṣẹ́ ló máa ń wù mí. Èmi náà dẹ̀ máa ń tà láti ṣojú ṣe fún ṣùgbọ́n àwọn ọkùnrin ojúkòkòrò ní ọ̀nì kọ́ ló ń gbà lọ́wọ́ wọn.
1: Àmì àmì àdúrà lẹ́sẹ̀.
0: Ẹ ṣeun ẹ ṣeun wọn bá Ayọ̀mídé ẹ ṣeun ó kàn wọn lára o.
1: Gbogbo àyín ọkùnrin ojúkòkòrò ní kọ́ ló ń dákúnú àánú rẹ̀ kọ́ gbà kú lọ́wọ́ yín.
0: Ẹ̀yin ni wọ́n náà ni. Ẹlẹ́
3: ajẹ́ ọmọ igi.
1: Mo mọ̀ gbádùn o.
3: Igbó ní ṣe igbó ní ṣe mi.
1: Àmì àmì.
3: Agbódò ọpọlọ yóò ní dàrú.
0: Àmì.
3: Orúkọ tèmi ni kò fún sí látòlú ní ìbàdàn. Sẹ́ni mọ́mí Ayọ̀mídé tó sọ̀rọ̀ tó jẹ́ wọ́n adúrú alùkéṣẹ̀ tó fi kàn wá.
1: Iná àwọn gbàdúrà fún àdénà òde àṣìdúgbà lọ́wọ́ wọn.
3: Sẹ́ni kọ́lọ̀ lọ́jọ́ ni kó ṣàánú wa kó má dẹ̀ dalé wa rú.
1: Àmì.
3: Ẹni tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Sọ́rọ̀ mi ti yé yín. Ṣé ọkùnrin mi wà tó ṣe pé ìfẹ́ tí òun àti ìyàwó ẹ̀jọ́ ń lò bọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìgbà tó rí pé ọmọ wọ̀ sẹ́ni mọ́ sàwọn obìnrin tó bá di pé ọmọ wọ̀ àárín ọkọ àti ìyàwó ó máa ń padà ń pùtù interest lórí ọmọ ju ọkọ náà. Àgàgà tí ọmọ bá wá ti di pé bóyá ọmọ ń grow up tó ti ṣe fọ̀rọ̀ náà wọn ò ní padà sọ anything tó ń lọ ọmọ fún bàbá. omo na bi omo mi lo ko mi omo mi lo ko mi nigba ti baba de ba ti ri pe omo mi lo ko mi abi baba na ba se gini awa oloji se de ko de kan si ta fe wo awon ju le ni fe mi gegin ma soju mi npa so awon obirin won awon obirin ko jo bi to lo ko ma ma da ko ma da je si ise to ye ko otola ye omo otola ye oko o bo to obirin mi ti mu pe oko gbogbo aye ni omo mi lopo omo mi le yen la ni ti o de ye ko ri be se ko de se bo ko lu koko ni ko to ro mo so awon okunrin o ma ti gbe kini e sori bre pe in to ba ti mu wa ta morning si ta ta won obirin ti fe to ti bi mo fun wa o ma pada ise yen ma diku ni o ma pada digest ise yen sori omo ni ti o de ye ko ri be se bo ko ni koko ni ko to ro mo
5: Omo de ma gbo ikin ko
6: ese
5: eyi ti a ko so yi na awa wi le ti concern ma le jamo nitori pe
7: se le ba yin do yin lo le
5: okay a je kuro nbe so sori a ti se apere ngo gbe to yin oko yin ori radio yi lo go ẹni náà wo bẹ ṣe ṣe bá dá ọ̀rọ̀ míì rẹ̀ pẹ́jọ́ ló máa fà á bí ìgbà bá sọ pé òótọ́ lórí rè ẹ tún kọ́ wa ni
6: ẹṣẹ
5: ikọ wa ni
6: ẹṣẹ
5: ṣe ẹni ọkọ dùnmí pé kò sásìkò
6: bẹẹ
5: ni ẹṣin yìí máa wá àti kò sí máa
6: wá sí ẹ ti understand tó ló yẹ ká ti lójú ọjà báyìí
7: afẹ́sáyé lójú ọjà ní pápápá ẹ má bínú afẹ́sáyé lójú ọjà ní pápápá torí ẹyin náà lè bẹ̀ wá ń sẹ́ ẹ bá sì bẹ̀ wá ń sẹ́ àgbọ́dọ̀ jẹ́
6: àǹbọ̀.

ṣe ní yàrá òkè lọ́jọ́ wọn ni. Èmi olóòrùn yóò tó ń bà lé àwọn ìránṣẹ́. Pẹ̀lú gbogbo òṣìṣẹ́ nínú ìjọ ọlọ́run láàrin ọjọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ̀rẹ̀ láti Wednesday 12 Friday 14th August 2026. Pẹ̀lú ìpò ọlọ́run dájú lórí ìránṣẹ́. Prophet Akinbíyì Ma 2026 Apostolic Meeting. Ìwọ náà darapọ̀ wá gba agbára ọlọ́run fún iṣẹ́ pàtàkì tó wà níwájú rẹ̀. Kí ewu àkókò yìí má baà kó dànù. Ìwọ náà lè ṣèdàyọ̀ ọjọ́ Wednesday 12 Friday 14th August 2026 láàgùn mẹ́sàn-án òwúrọ̀ 9 AM. This is more than a meeting. It is a divine encounter with God through His anointed servant, Prophet Akinbíyì Ma 2026 Apostolic Meeting. Ọjọ́ Wednesday 12 Friday 14th August ni láàgùn mẹ́sàn-án òwúrọ̀. Lẹ́nu olórin yóò fi máa bàlẹ́ gbogbo àwọn ikọ̀ rẹ̀. Àtúnṣiṣẹ́ nínú ìjọrò wọn lágbára. Gbogbo ẹ̀ ní Christ Power Bookstore, Adégbàyí Ife Ìbàdàn Express Road, Ìbàdàn, Eagles Association of Ministers ló ṣàgbátẹrù ẹ̀. Ìwọ náà wà gbàgbára. Ó lè ṣe tayọ.

0: Assalamu alaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀ rán láti lọ sí ilé Hajj 2027 ní tẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ Mission Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú mọ̀kádàm báásùnú Hajj Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Ní sáà díẹ̀ díẹ̀, iléeṣẹ́ mọ̀kádàm báásùnú Hajj Umrah Service ti pín àwọn ibùgbé tó súnmọ́ Masjid Haram, Mecca àti Medina, oúnjẹ ilé wa, ṣìyára, ọ̀fẹ́, onígbàdégbà, pé bàbá iléeṣẹ́ mọ̀kádàm báásùnú Hajj Umrah Service rìnrìn àjò. Ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣe láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yìí. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí Shop No. 1 Ọlọ́yà Shopping Complex Ọjà Bodè nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119. Mọ̀kádàm báásùnú Hajj Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.
1: Ṣe látọjọ́ Monday, ká wá fi weekend wá jẹ gbádùn lágbósá gbogbo lẹ́jọ́ nù. Ó wà bẹ́ẹ̀.
2: Ó jẹ́ sílé gbogbo ọmọ sórí. Má fi ṣe àpamọ́.
1: Ètò tó múlò dùn lórí Lágelu 96.7 FM tún lọ́nà ara yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Coladex International ni yóò máa gbé wa kiri lágbóságbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀. Tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíká. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ̀dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tẹ́ ẹ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì, Coladex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀. Ó máa súpà.
3: Akọrin látàárọ̀ ni ó ti sún mi igbó gan la lọbọlẹ̀ mú mi lọ.
4: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ń rè.
3: Takashi pẹ̀lú 500 naira 500 naira lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*1#. Lórí Lágelu 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó website www.kashia.ng.
5: Bọ̀dàjídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣí ìrọ̀rán?
3: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni. Ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòun tẹ̀lú káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀.

0: nla ni o gbogbo yin sise ba wa gbe na la dupo la gbogbo yin ṣugbọn mo lero ko gbogbo ana ni ka wa wo daada lawo fe kini nte n se tele nigba te bere ni ajo yin eyan to lo fe yin te lanfani ati se mo ki lo fa ki lo bi oba je giyawo na ni ki le n se tele foko yin ti fe yen fi gbona ngba na te lanfani ati se mo ki lo fa ki lo bi
1: hello e kaso e kaso sa
2: ati ye ti pe je ya je lo le da yo
1: ami
2: awa ta pe re na a le si se eh ati je ka duro ka re la to je eh pelu se so ye o to le se je tori pe oko ati yawo nigba to ba fe fe ra wo ife e ma n gbo lojo but nigba to ba di ti wo ba ro lo si waju e ri ti mo ya mo fe ni ti ara wo mo o le ba waye lori ni ti mo ya mo ya bi obiri e se ma n se abi bi oko se ma n se mo ba sa ba fa ju nitori je olorun sa mo wa awo oko ati yawo ade ti ka du pa e ma se
3: 0912 370 8670. Ah, okay, te like a lady now. Ya woman, bo. God bless you.
1: God bless you.
3: Family, bito yo my ya. Uli to kill a wa.
1: Issue.
3: I've got me a mokio.
0: Yes, sir.
1: Share or share.
0: Martin Solali can only get be a sa or when he are for my little sofa. Cause he abuse my jay fecky, lotiti. Lan your quarter, ya papa. Choco, abia ya bati unwater. Lato don like by liquor. Lati agbe ni Rashida Adadirin to e ka sakile re gbole to e ku shop lo la gele fe ko ni baje o e ku eto sa e ku eto ma adupe
1: adupe se looto ni pe ife oki n lo titi laarin okunrin ati obirin se looto ni abi mi ni to pe nkan to so correct hello
0: hello
4: an sala ke mi aka e ka so ma o
1: e ka so ma
4: yes ma e ku eto ma
1: yes ma
4: dada kan kin so
0: e ku eto wa se o
4: yes mommy ayo ti pari gbogbo oro o se ri awon okunrin olojiko mo lo ni
0: se ndin fanu
4: igba mi elomi be ni to nfa ni yen sa elomi boya bon ba ti te yo se fe ra boya ni party sun wa jo lo ati yawo afoko bo ngba ti ti ka ba ti wa oni si sinu le oni wu won mo bawo ma se wa mo koko mi yale tin mi awon ma do si so omo mi ti mo de ri nto si na le mi na mu fi partner abi ẹwọ kun mi boya awon ni se owo nsin wa foko tin tin yan le na gba fe travel o le je lekeji na wa so kini yawo fe se yawo de gba ka mu bo wa ti won koko hun yale gbogbo life yen tin a gbe sojo awon me ni so won to nfa ni
0: oko ti awon yale nkan
4: ah oko ti o yale ko si ko won to pin o yale yo se nkan mi
1: bi
4: yo se
0: bi
4: e lo mi le ma mo ti o le ma paro gbogbo nkan yen na ni
0: eyin o si like e
1: that's some topic for another day. Oro mi tuni ye won ni ori e keyan rokunrin
0: ko mo nyale
1: ko mo nyale won lo won anyen wa be another issue la re pe
0: le gbe kale o njo aba si dale ajogbo na ni
1: hello
4: hello ati falakemi
1: yes ma'am
4: oda ke kasun
0: erama
4: sẹyìn mo fẹ kẹ mo kìíní kan dájú lọrọ obìnrin àtọkùnrin àwọn àgbàlagbà sọ wípé ìkòkò tuntun àlòkù ló máa dàgbẹ sẹrí nígbà tá a bá fẹ́ra wa obìnrin á sì wà mọ́dé gbogbo àgúnrégé nígbà tó bá yá tó bá bímọ yẹ mọ̀ pé tó bá bímọ ń sìn ọyàn lè má di tọkọ mọ kó jẹ tọmọ ni fẹ get ni
0: oye wa
4: a jẹ wípé ìgbà yẹn bọkọ ṣe like ìyàwó bóyá ó lọ sí tree àbójáde orí nǹkan tó fáyìn ó rà á àjọ single ni kò sí nǹkan tá a jọ ń lé ìfẹ yẹn ló wà lórí òkan àyà wa ṣùgbọ́n nígbà tọmọ bá ti ń wọ̀ ọ́ bóyá bí obìnrin ṣe ń ṣe fọ́pọ̀ ẹ̀ tẹ́lẹ̀ tó máa sáré pẹ̀kẹ́ tó máa sáré ṣe pẹpẹ fún ọkọ le ma gbe ironu kan bo lati ta ya olohun ba mo se fe se nkankan lori awon mo yi nkankan ko bi wa ko wa yo owo to ma yo tele o le bokan nu gan nipe wo jo nkan ti mo ro bo lati ta ya to jare gbogbo to se eyan o se ni jare se mo pe obirin ya wo pe ah temi ide dun won ni loju oko mi then ka tu foju ko wo boya ba se mu ra tele gbogbo nkan ta nwo ta fi en ta izopo wa nkan
0: e wa lori ofe si mo
4: nigba to mo de ti wa de awa fun ara wa gan ka to le we ga ma je ki sare se tawon mo ina papapa ki yen kuro nbe te ma pe okunrin ga ma wo pe
0: awa mo mo se iyawo mi ni bere
4: bi mo se iyawo mi ni bere o look attractive mo ife a ma dipo die die boya o tu wa je wi pe nipa pe eso ara nkan kan tokunrin ba ti wa ri eni to tun wa titi e tun wa superb iyawo to gbe sile te ma pe oju e na ma wa nibi meji toju ba de ti wa nibi meji awo obirin atete ma nro nkan dada a ma observe gan ta ba ti ri pe okunrin ti yato te ma pe gba tinu ba bi wa ta fe ja wa na ma ma fara seyin die die te ba pe fe diku niyan
1: e se ma e se I appreciate you.
0: Oju kaluku fi wo o na gba sin dupe lowo Olorun.
1: Hello.
2: Hello.
0: Hello.
2: Hello.
0: An gbo yin oruko yin bo le din gbe wa?
2: Abiodun Akinsola ni ko lati Liberty.
0: Lati
2: Liberty.
0: Liberty.
2: Liberty ko ni ka man.
0: Agboyin daada
1: 0912-370-8675
0: 0912-370-8675 Hello,
1: Ekasoma.
5: Eko eto.
0: Olorun ko eto re o.
5: Je ta bada ki a kin ka.
0: Mo n gbadun yin mo mi wa o.
5: Eto iru e ti a so loni inu mi de ti eto si. And then probably recently lodo temi oko mi o ti change totally.
0: Patapata.
5: Beni, ti ko de kin wu tete wale mo. Ti ma de si wa complain by wahala ti de. So
0: interitele ni pe tele n gba de koko bere ajo papapa oko yin ti jade won ti wole pada sugbon gbo ya ni sin won ti e igba to wu an ni n wale
5: beni sa ibu igba yen go o ma n wu lati ma jo pe ki ma tele jade anywhere to ba si lo bayi ti mi ki mo ba ko so pe o ya dress up bi a je ka lo bo o si ki so pe oke wa se gbe mi lo si Mr. Bisi nbe yen ani pe a mi iraye mi ni time yen so gbogbo e ti change awon nkan to ma ba mi ra wale ko si yen mo
0: o si ma n dun yin
5: a o ma n dun mi gan sori e mo se mu ti to omo mi pe
0: o wa fa nde yin na ma n se yin na wa leyin na ba yin ile
1: aunty se e ti lanfani ati pe won ke salaye fun won bo se ri lara yin
5: mo so fun even mo ti so fun 3 times
1: ẹdun àwọn
5: kan kó pé bóyá àwọn òṣèré
1: àti àwọn àdá sísọ tẹsọ fún wọn ṣé kìí ṣe pẹ fi ṣe ìjà.
5: Bí ilé parọ́ mo fi ṣe ìjà ni o.
1: Mo fẹ́ gbàgbọ́ pé ẹ ti mú yẹn lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn nítorí pé ìjà òní lè ṣe ní ọ̀pọ̀ ìgbà ṣẹ́rí àwọn kankan míì wà tó jẹ́ wípé communication ó wà very important ṣé àwọn pé èèyàn máa ń ṣe nǹkan téèyàn mọ̀ pé èèyàn ń ṣe. Ṣé o kéèyàn máa ń ṣe kọ́lẹ́kọ́ lẹ́ẹ̀mejì tó máa di ìwà tó máa rò pé normal kò kúkú complain tàbí kẹ́ ẹ̀ ó complain ó ń bá mi jà kí lẹ̀ ń bá wọn jà fún ṣé bẹ́yìn fẹ́ gba nǹkan lọ́wọ́ tiwọn ni. Mo mọ obìnrin lèmi náà o ìgbà míì ó máa bọ́ sódì lára wa ṣùgbọ́n nǹkan tẹ bá fẹ́ obìnrin ni wà náà àmọ́ bá ṣe máa rí gbà
0: bo ti di kan mo nto so eti mo di ngbe ni pe ke eyan kokun mo wa kan ti oda ko bi ni mo so pe ko mo fe ko mo gba ka ko complain ri yo wa di baraku sodo okun
1: o ti
0: pe normal ni
1: o ti re ko ga e lara mu ni. You know, so I think that one is one thing. Gbogbo wa jo nko a jo so na ni o so ti yin. So e ma fi ba won se ija. E tun wa akobirin ni na e mo gba toro ma wo won leti na. You know, e ba won so e ma ye ko jija. Nitori to ba ye se mo pe nkan wa to loyinbo npe ni emptiness. Gbogbo mo ma lo sibi to ye ko lo ni ti dada. E to ma lo lewe ma we to ma gbale oko to ma fe yawo ma wa. Eyin ati won le ma ku.
0: A mo so pe tori pe won se ti ote yin lorun. Eyin na ti nwo awon nika kan sun.
1: E ri to lawon gbajumo ma won. Won wo nika sun. E se ma wo nika sun. E le wo nika sun. O dabo. E le wo nika sun. Eh, wa important ta ba menu le yen owo ale ni a ma ni la ma ni lati le so ru ko be le wo ke lo birin wo ni ka
0: ah ngba de e ti gba ko ba se ti oda fun yin ni ka lu
1: hello
2: hello
1: e ka so
2: ta ba
0: yes sir
1: ale wa
0: angbo yin
1: angbo yin aba gbo yin
0: hello
1: agbo
0: mo mi ni kin so pa ngbo yin ngba ti ta si bo nkan mo
1: ah e ka so
2: wala ke mai
1: yes sir
2: okay ake ti yemi
0: e mo ngba do yin o
2: arunwa lati se
1: gbo se nko o
2: adupe olorun wa e ku se
1: tawe yan ro fi o
2: ah won mu ti asipo yi gara to o
1: igbani
0: yo ko be fe lo
2: ko wa ba si bado o ba si bado bayi to ba de ni seyin pada e ro ko won se fe mu ku ko won se tun fe ma bo asi bade pada ni wala wa yi bo ko e ko ni o
0: ami
1: ada o ya
2: ma ba mo ti yin ni e ti se jeri ni a o kono ni pa oro ti a nso jeri ni pa ti owo a ni a ni so pe bawo ni ti owo se je nibe seri didi mo so be ni pe igba mi nbe to se yi pe awa okunrin a ma gbe nkan sori gidi ti gbogbo o ba ti ri bo ti je ko ri ah e wo eyan ma kanra ni o o si le ma je yi pe eyan o nife ṣugbọn lẹgbẹ lori obinrin a ko wa eyan ni ti ara balẹ so fun obinrin yi pa ti gbogbo e se ri ipo pẹlu lọrun ṣugbọn mo rin gbogbo ohun tose to ba ye keyin o se teyan ma n se tẹlẹ teyin o ba ri se so ike obìnrin àwọn ará rí pé gẹ́gẹ́ bí káyọ̀tì àdúgbò ẹ dé that's reason why mo ní èyí ò lè mú ti owó kúrò níbi nǹkan tá à ń sọ yìí tẹ́rí ń bò mí owó yẹn o lè má wọ́ọ̀kì fáwọn ẹlòmíín bẹ́ẹ̀ ń bò mí o ẹlòmíín lówó lọ́wọ́ tó pé wọ́n chéńjì o ìpẹ́ fẹ́ lòmíì tí ò fẹ́ chéńjì ń gbà mí àlè sọ pé owó báwo ni níbi nǹkan tá à ń sọ
0: yìí
2: torí àwọn tíbú ìbáyọ̀ ìgbà pé tíbú káta nífì ẹsẹ̀ bímọ kẹ́ nífì ẹjọ́ wà nígbà tí ẹ̀kọ́ máa rí tó ọmọ di méjì bóyá nígbà yẹn nífì tó bá fẹ́ jẹun tún láàṣì ẹ gbọ́dọ̀ fi ẹyin pọ̀ àtọmọ ó kéré ju ẹyin kọ̀ọ̀kan ẹ gbọ́dọ̀ fi sórí oúnjẹ jẹra sandy tó gbogbo ẹyin ń gún bó ti yẹ kó gún ó wá yá tó kọ́nà bá yí gbà fún ìgbà sí dáadáa gbogbo ẹ wá rí bákan èyí ni bá sọ fún mi ẹgẹ tí èyàn fẹ́ máa kára káàkiri nínú ilé tó kìí ṣe bóyá ẹ fẹ́ change tó náà sọ pé nǹkan tó wọ́ọ̀kì fún ẹlòmíì nílé gan ó lè má jẹ pé yẹn ló wọ́ọ̀kì fún lórí bẹ́ẹ̀ fún èyàn tó pé yóò dẹ̀ fẹ́ change
0: tó
2: láti sọ fún obìnrin ẹni pé tó ìkẹyìn lọ́fà àti gbogbo kẹyìn rí báyìí àwọn ẹ̀sọ́ èyàn bá bèrè ló.
0: Olúwa fi Káyọ̀ Akínwùmí Olúṣọlá látorí Facebook wọ́n ní most of the time we don't emphasize change before we enter into marriage and change is constant. Again, we men do start something, we won't be able to continue in marriage. We overdo some things at times. Fake life is there too. More wisdom, God bless you. Adúní Adéṣogbe ni wọ́n ní ẹkú ètò kò ní bàjẹ́ my gender báwo lẹ ṣe máa wọ ní kásùn asáù náà. Adúpẹ́. Adúpẹ́.
1: Ambo.

0: e mo mo pe eni kan I ma tenu mo ni kasin mo mo e sa je amu eni ti o je ka se ka to
1: e ja de gbagede ka se na awon yen ti to si be na la ta ro ka lanfani ati
0: 11 lo kari number ni
1: ka yi koto
0: 11 ni mo nla de ti foju si dada ki wa sure ki mo lo pe
1: ah
0: amen
1: amen
0: e ja o boya won ma gbe awi ina ti si gan mo je kelo mi fifo ni olu mo sai
1: mo sai ki bona
0: hello
2: hello e ka so
0: e ka so sa salafia le wa o
2: a dupe o ala lafia o
0: ikoni lagelu 96.7 fm latin pe
2: ah wo le mi na tin ba yin soro bayi o
1: olodo oba
2: be ni awa ni
0: e ti mo ji ta fi pe yin ba
2: ah mo ti mo de ade o
0: o ye so fun wa
1: e so idi
0: And by a cash here. Eti cash, I buy you 25,000 naira. Lost on Thursday.
2: Okay.
0: I want to hear you pay my pay.
1: I want to hear you.
3: Lagelu FM 96.7.
4: Bàbá ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
5: Dára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìróorunsùn déédéé bí etí bá ń wòye. Àbò fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbù gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
6: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́bí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality stone mix blender gara ti ń bẹ lórí stone mix blender wa o. Stone mix yam pounder
7: àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka
6: back to school items souvenir bags high quality stainless pot. Ti doctor recommend pe ka ma lo niru asiko yi present iron awo gba lori lorisirisi abomofo serving dish rechargeable fans gbogbo irinṣẹ to wulo feyin ketra solar fan ohun elo ni kitchen ati ninu ile o si wuyin ka ba yin set up kitchen yin a tun le ba yin ṣe ti gbogbo kọlọ o si jọra ohun kulẹlẹ for the original souvenir gbera nlẹ ma lọ si Whitestone Souvenir ìdí àpẹ Odudua building directly opposite NNPC filling station ìdí àpẹ Ìbàdàn fún ìrajà lọ́pọ̀ o le pe 08069134989 08069134989 Whitestone Souvenirs débí ọrajà.

0: kò lẹ́jọ́ nù.
1: Ó wà bẹ́ẹ̀.
2: Ó jẹ́ sílé gbogbo àwọn sórí.
3: Má fi ṣe àtàwọn.
0: Ètò tó mú lùdùn lórí ńlágelú 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Kọ́ládex International ni yóò máa gbó akiri lágbóságbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀. Tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àríyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ̀dà. Níbẹ̀ lẹ́tí máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì, Kọ́ládex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàrodo 1000.

0: Kari Mandei, Apolori Omo Salami, Lagilu FM 96.7, Felele Lawa, Tati Mpase, Pioba.
1: Àgbájọwọ́ ètòkan-ètòkan tó fún àwọn ìyá lọ́jà láǹfààní láti sọ àwọn àdojúkọ wọn àtò gbogbo tó lè mú kọjọ́ ó gùn kájí ó sì tún máa wọgbá. Ètò àgbájọwọ́ yóò máa wáyé ní ìkànnì Lagelu 96.7 FM ní gbogbo ọ̀sán Ọjọ́bọ̀ Thursday ní déédé agogo méjì ó kọjá ìṣẹ́jú.

obìnrin ni wá àpẹlọlá lágẹlú làwọ wa òkè gájò òkè ayé obìnrin náà ló dé sẹtí gbọyìn àmọ kó tó di pé bóyá bẹrẹ nkankan ló ṣẹlẹ o ilé ń jó ní agbègbè agoro ní ẹyin barracks ní alákíá ní ìbàdàn lẹyìn biuri ẹdákùnrin ọmọbìnú wọn ní ilé kan wà nbẹ tó ń jó lọwọ ní agbègbè agoro lẹyìn biuri alákíá nìbàdàn ẹdákùn gbogbo àwọn agbon tó ń bá wa ṣe panápaná tó ń bomi paná ẹdákùn gbogbo tẹ ẹ bá wà ẹ tètè lọ bá wa dá sí kó tó di pé bóyá ilé náà yóò jó lájó kanlẹ̀ ẹdákùn à ń bẹ̀ yín ni o lẹyìn biuri ní alákíá ní agoro òní ilé náà wà tó ti ń jóná ẹdákùn ẹ tètè lọ bá wa dá sí kẹ bá wa ṣe ní kankan kan kó tó di pé dúkìá tàbẹ́mí tó wà nbẹ̀ kó mọ̀ di pé àtún sọ àwọn náà nù ohun tá àjẹ là ń wá o ànípàdé tí ó jẹ wá láṣẹ èdùmàrè lágbègbè agoro agoro lẹyìn biuri ẹdá kan lẹyìn biuri náà pé o gbogbo ibi tọdọ mi panápaná kan náà wà nítòsí ní after mọnà tán à ń lè gbẹyìn wọlé kan dákun kan tètè bá wa yọjú sí wọn ẹdá kan ní gbági ládùúgbò gbági ní biuri lọpọsíìtì biuri ibẹ̀ ń gbági náà wà alákíá agbègbè agoro mo tún sọ lẹ́ẹ̀kan sí agoro ẹ̀dákùn gbogbo agbon tó bá kàn àbẹ́yìn tẹ́ ẹ bá tiẹ̀ ń gbọ́ wa tẹ́ ẹ wà nítòsí ibi tí panápaná bá wà ẹ̀dákùn ẹ bá wa pè wọ́n kọ́ tètè lọ síbẹ̀ ní kíákíá ẹ ṣeé.

0: mega child of God Shola Linson Olo to mashe she dashe eyan ni a o baba ni o ni lo se me gbo se be di tan tin gbe lani dodo kakiri mega awo ba n gbo emi o ba mu e tan kode un o mo ba se nse ra as usual you know now mega li ase yi samodu la se edumare ajesora ajedaka bi ya kuro le mo tun wa ni ore kan pataki pataki olukayode omo ladi pupo awon pe ni k global hey ekun oko oluwa yemi ibu owo baba voice oluwa kayode pr oti anu ninu yinaba love night mi odoni pr oti wa o se gidigidi meje o se yaya mefa eyan la ni oki tun wa sojo bi laso lo se pade mi pe 50 an pe ni golden boy oluwa kayode the golden boy of our time wa dagba wa dogbo inu e adun okan ololufa yi obirin ni ba se man se cut them young you are lord odun kayode mbamba wa dasi won fowo ba wa se won fi mo ba wa lo won fun wa sponsor ania aderon ki afa iwo lo ti fe se sunshine bawo tun ni bawo lo ye fe se oluwa kayode aye obirin mo riri re o a de celebrate lori aye obirin losun tun ni wa dagba wa dogbo 50 na won ni beyan ba pe 50 ani ipe won ti re pe agba tin de na nu oluwa kayode agba ti de na nu agba ti kan wa dagba wa dogbo ninu owo ola emi gigan ati fo kan balẹ ti se bale oro o ni faisan lo gba ore mi ire bayi loju owo ri ire loju ire ori ati gbogbo awon ti o n sojo bi lo ni na amo yin atumo yin na ni gbogbo yin na le dagba inu yin odun okan yin o balẹ ase yin samodu gbogbo en to wa n gbe nkan re se ninu osu kejo to tun lo ina kerekere osu mo n lo na nu oni mo ni for 14 hey itun lo na kan odun ayo ni gbogbo owo fi se lase edumare mo n bo olùrànlọ́wọ́ ṣé wọ́n ràn wọ́n lọ́wọ́ ọpẹyẹmí tóbi lọ́ba abala àkọ́kọ́ lórí ètò lọ́sàn-án tòní kílẹ̀ ní fún wẹ̀dà kù.
1: Ẹ̀yin ara lé abala àkọ́kọ́ ta ni ń ta ní fún yín lénìí ó ní pa ẹnu ẹ̀ mọ́ sọ ẹnu ẹ gbogbo aṣọ kọ́là ń sá lórun yorùbá bọ̀ wọ́n níbi ìṣọ ẹni bá ta a máa ń dọwọ́ bò jẹ ni
0: o yẹ kẹyàn flaunt ti
1: ẹ kì í ṣe láì generation ta wà yìí ìmọ̀ ọba lè yan flaunt mọ́ o especially
0: ẹ wá wo ẹ wá wo ntọ́lọ̀ ń ṣe ẹ wá wo ntọ́lúwá ṣe
1: ẹ wá ọlọ́mọdé àtẹnitìkà ọlọ́mọdé àtẹnitìkà mọ́jà àtẹnitọ̀tà awọ obìnrin náà dẹ ni ọmọ mi ra mọ́tò fún mi lánàá ó ra aṣọ fún bó ṣe èdè ni ó travel out níjẹta ó ṣe kíní kan ta ló mọ̀ tí inú ń bí ta ló mọ̀ tí ò dùn mọ́ ìkọ́tì
0: ẹ̀ ní gbogbo aláǹgbá ló dáná délé
1: àmì tínú bọ́lọ́run bá ṣe fún wa níbi tá a ti ń gbàdúrà tọ́lọ́run bá dáhùn àdúrà wa tán ẹ̀ má jẹ́ a bẹ̀rẹ̀ sí ní wá mọ́ polongo kiri ẹ jẹ́ kọ́lọ́run ó polongo wa tó bá tásìkò kì í ṣe pé kó já wa láwọ a máa rò fún táyé rò fún kẹ́hìndé ẹnìkan tiẹ̀ wà ń bì kan tó jẹ́ pé àwọn ọmọ tiẹ̀ ò tiẹ̀ tí ì ṣe nǹkan kan wọn ìgbé nǹkan rè ṣe rárá a ní àmúmọ́ra jura wa lọ.
0: irú ẹni bẹ́ẹ̀ sì lè rò bóyá ó ń fi wọ́n
1: lá lójú ó lè rò bó fi wọ́n lá lójú àbó ń fi wọ́n yọ̀ òun ni àwa kárí
0: bọ́ọ̀lù kò
1: lẹ́mí ọlọ́run wípé ọlọ́run tó ṣe ti táyé a ṣe ti kẹ́hìndé náà tó bá yá gbogbo èèyàn kan ló lẹ́mí irú ẹ̀ ẹlòmíì tẹ bá kàn ra sọ fún pé ẹni báyìí tiẹ̀ ṣe nǹkan báyìí fún mi báyìí ó ti wú sínú
2: ẹlòmíì kan etí ẹ̀ ò kì í gbọ́ rè
0: ìyẹn kan dé
1: àsìkọ́ sórí
2: etí kì í ṣe pé òun fún rẹ̀ fẹ́ ro ibisẹ́ yìí mọ́ bá a ṣe dà nìyẹn etí ẹ̀ ò kì í gbọ́ rè ayidanu
1: ayidanu ẹ gbọ́
2: so ó bẹ tà kéèyàn rọra
0: etí tí gbọ́ rè
2: kì í gbọ́ o
1: ẹ̀mí mímọ́ o mo mọ̀ pé kì í yẹn ṣe etí tí gbọ́ torí gbogbo ohun tó lọ dáadáa ni èṣù ló gbé yẹn wọ̀ ẹni tí etí ẹ̀ ò bá kí ń gbọ́ rè èṣù ló gbé wọ̀ tó jẹ́ pé tẹ bá sọ nǹkan re létí ẹ̀ báyìí
0: wọ́n tún mọ̀ wí náà pé bẹ́ẹ̀ ṣe wí náà lẹ́ẹ̀kan pé bí ṣe ẹni bàtà èèyàn mọ̀ ọ́dọ̀ ọ̀bù jẹ ni àmọ́ ń gbà mí nìyàn tí lè wọ pé ṣe bí mo gbàdúrà ọlọ́run gbàdúrà mi tẹ́ ń lọ ṣe jẹ́rìí nílé ọlọ́run.
1: Ìjẹ́rìí nísìnyí báyìí gan-an èèyàn fọgbọ́n sọ ni
0: ó ti gbà ká
1: fọgbọ́n pọlọ sí i èèyàn afọgbọ́n sọ ni kí ṣe bí gbogbo ẹ ṣe rí náà lèyìn ó ṣe gbé kalẹ̀ ìfà ìjẹ́rìí nísìn olúwa mo gbàdúrà o nínú ọdún tó lọ ọlọ́run sì gbàdúrà mi nílò àti ṣe mọ́ ṣàlàyé bó ṣe báyìí
2: bó ṣe lọ bó ṣe
1: tọ̀ o dowo olohun ka so enu wa
0: eh bo tin ba ta wa ti so be ka so enu na awon oro mi na wa to tuju pe nkan ta ba ri abi nkan ta da ni waye se fun wa lo
1: okay
0: elomi na won ni fi oro lo yo da si ibe ni o ti ri nkan mu
2: eyan ni soro se bi teyan ba ti soro ju na ni eyan elomi ma le bere question ṣugbọn to ni oluwa se le fun mi o mo dupe o to ba n bere pe ki lo oluwa se ni ah o le toruwa se na niyan oluwa seun e ma wori ṣugbọn to ba tin go into details
0: se dandan ni ke yan ti ebo waju ko ni pe o se ri biriri o
2: se ni le oluwa
1: ni oluwa o wa o se pataki keyan so
0: se eyo le wo pe keyan kan si e fun iranse olohun ko si ba yan so ko ma darupe en to se
1: o se se o da be
2: sherry ni awujo christiani ninu ojo o ma tun build faith elomi olorun to se teni o le se temi ko didodo ko so into details so ye yin sugbon ilakoja eni yen gan awon eyan ti mo ninu ijo so ngba tolorun ba wa yi aye e pada ko nilo ati so into details te elomi a fi mo pe olorun sore fun so eni a ma fi te elomi se point of contact then igba mi na testimony teyan ba give ti o ti ise you are a young ko olorun ni papa mora pe o gbudo se tori mo ti jeri si agbara re light e ti ise mo ti jeri si agbara o gbudo se so ye yi nkan ti mo so so ki n se gbogbo teyan ba de ma give ru testimony beyen e fi won tun won
1: se ti ri eh awon ijo kan ti wa nsin to je pe to ba ni testimony wa ni ko ko sinu

0: ọlọ́run dá sóhun ni torí tínú èèyàn bá dùn tán àwọn ọ̀rọ̀ tó máa ń jáde ní ẹnu èèyàn pẹ̀lú inú dídùn ẹni tí ó wá ń go through nǹkan ní àsìkò yẹn yóò mọ wọ lára bí ìgbà tó jẹ́ pé o fẹ́ fi yọ ṣó ti yẹyin so ìgbà míì wà téèyàn bá ń ṣe testimony àbí bẹ́ẹ̀ kéèyàn fi ọgbọ́n kéèyàn fọgbọ́n ṣe ntẹ̀dẹ̀ sọ lẹ́ẹ̀kan
1: ó fọgbọ́n ṣe
0: ntẹ̀dẹ̀ sọ lẹ́ẹ̀kan pé àwọn tó ń dá sí tí wọ́n fọ̀rọ̀ lọ́yàn tí ó dá sí
1: ara
0: kéèyàn ṣó ẹnu náà nìyẹn ohun tí wò bá wọ́n ní yára gbọ́rọ̀ lọ́ra láti fèsì in tí wọn bá pèèyàn sí kéèyàn má dá sí.
1: Mo tiẹ̀ tó fẹ́ sọ mí lágbọn abẹ́hàn ìyẹn ó bá wo obìnrin wígidi gan àwa àyàwó lé bọ́kọ ọ̀rẹ́ bá ṣe nǹkan fún ọ ṣé dandan ni kó ọ dáàrin ọ̀rẹ́ kọ ọrọ̀ ni ó ṣe dáadáa ó tún ṣe dáadáa náà ṣé nígbà tó jọ dùn wọn bẹ́ẹ̀ jọ mọ ọmọ náà ni ìgbà tó tún wá dùn náà tí gbọ́gbọ́n tún kán sí kí lé tó fi sínú ẹlẹ́mí ò ní pé ah ṣòro pọ̀ òun nìkan ni a sọ pé my baby did this oni ṣe láì sweetie ṣe lè
2: ṣáwọn náà èmi gan ń purọ́ ni mà èmi ń purọ́ ni ó lè jẹ́ iye tí ọkọ tiẹ̀ ń fún ẹ ó ju ti wọn lọ táwọn ń parọ́ wà á máa fìtí náà kan lé pé kíní
1: èmi ti ẹ̀ wà tán ti ẹ̀ lè
2: tán ti ẹ̀ lè ní tí ò ṣe kó parọ́
1: tán dẹ̀ rí gbogbo tán wá rí náà fi gbà lọ́wọ́
0: rẹ̀ ń gbò jẹ́ pé yóò mọ̀ rojọ́ ká
1: ló
0: yóò mọ̀ rojọ́ ká ní arábíṣu ẹni bá ta tá à ń sọ náà nìyẹn kò sí ẹni tí ọlọ́run ò ṣe fún àfẹni tó bá ní tòun ò tó
1: tí ò bá sì tó
0: o lè
1: múra sí tó bílẹ̀
0: yóò fún ọ ṣùgbọ́n èmi ni mo ṣe kinní kan báyìí ọkọ mi ti ṣe báyìí fún mi ọkọ mi ti ṣe báyìí fún mi ọkọ mi ti ṣe báyìí fún mi kò sí
1: ṣé dandan ni yóò sọ̀rọ̀
0: ẹni ṣé dandan ni
2: ẹjọ́ yìí náà ni
0: dandan kọ́ dandan kọ́ ó ní ìdádúró ká fọwọ́ mi ká bọ ẹnu wa.
1: Ní rìn jù báyìí lọ lórí apá kìíní ètò ayé obìnrin lọ́sọ̀ọ́ tò ní ṣùgbọ́n ká tó wọnú apá kejì lọ ìmọ̀ pọ̀ máa lájẹ́ ni wá lórí ètò yìí àlọ́ tajà ti mọ̀ pé àjẹ́ pé èrè sí lóbìnrin jẹ̀bọ̀ lábọ̀ ọjà àmọ́ kó tó di pé bóyá máa lọ ọ̀rọ̀ náà lẹ́tí gbọ́ yìí ẹ̀jẹ̀ aṣọ ẹnu wa wọn níbi ṣu ẹni bàtà èèyàn ọdọ bo ni ohun tá a bá sì fi pamọ́ òun ló níyì tá a bá tọ́jú nǹkan wa tá a tọ́jú ilé wa tá a tọ́jú òṣèrere wa gan sínú ara wa ẹ̀jẹ̀ ọmọ rí tán bá wá béèrè bẹ́ẹ̀ ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ èmi náà kọ́ à ń lọ à ń bọ̀ tá a bá tajà a padà sórí ètò.
3: Mo ti bẹ̀rẹ̀ fún olè ṣaláì mọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

ṣe ní yàrá òkè lọ́jọ́ wọn ni. Ẹ̀yin olóòrùn yóò tó ń bà lé àwọn ìránṣẹ́. Pẹ̀lú gbogbo òṣìṣẹ́ nínú ìjọ ọlọ́run láàrin ọjọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ̀rẹ̀ láti Wednesday 12 bí Friday 14th August 2026. Pẹ̀lú ìpò ọlọ́run dájú lórí ìránṣẹ́. Prophet Akinbíyì Ma 2026 Apostolic Meeting. Ìwọ náà darapọ̀ wá gba agbára ọlọ́run fún iṣẹ́ pàtàkì tó wà níwájú rẹ̀. Kí ewu àkókò yìí má baà kó dànù. Ìwọ náà lè ṣèdàyọ̀ ọjọ́ Wednesday 12 bí Friday 14th August 2026 láago mẹ́sàn-án òwúrọ̀ 9 AM. This is more than a meeting. It is a divine encounter with God through His anointed servant, Prophet Akinbíyì Ma 2026 Apostolic Meeting. Ọjọ́ Wednesday 12 bí Friday 14th August ni láago mẹ́sàn-án òwúrọ̀. Lẹ́nu olórin yóò fi máa bàlẹ́ gbogbo àwọn ikọ̀ rẹ̀. Àtúnṣiṣẹ́ nínú ìjọrò wọn lágbára. Gbogbo ẹ̀ ní Christ Power Bookstore, Adégbàyí Ife Ibadan Express Road, Ìbàdàn, Eagles Association of Ministers ló ṣàgbátẹrù ẹ̀.

kẹbọ padà láti ẹka polówó ọjà wà lágé lóṣù làwọ wà ó òkè gájì òkè 96.7 fm ayé obìnrin náà sì lè ń gbọ́ lọ́sọ̀tún ní pẹ̀lú ẹ̀rùn kí sunshine àtàwọn èèyàn rẹ̀ nínú òkúlu agbára wa létí mọ̀ pé lórí ètò yìí abala méjì ní abala àkọ́kọ́ láti sàn bóyá ẹ̀yin ò tiẹ̀ bá wa lórí abala àkọ́kọ́ tẹ́ ẹ̀ gbégi ń ta wí bẹ́ẹ̀ náà ni pé kaṣọ ẹ̀dùn wa kaṣẹ̀rẹ́ àti mọ́ ok abala kejì nù abala kejì náà lọ́sọ̀tún ní àti wọnú ẹ̀ náà lọ gbogbo wa náà ló gbọ́dọ̀ mọ̀ pé àìpé àìkú fi tàná àìfi pé tòní ohun tí ó sì ṣàyè kó wa ní rere tí ó ṣe wá láǹfààní òun náà làwọn mú wá lórí ètò ayé obìnrin kí ni gbogbo wa sì lè dùn kọ́kàn wa lè balẹ̀ náà ni gbogbo ẹ ṣe rí ìlú lọ́tún lọ́sì kí wa ló dé

0: yani bi line asin e wa lo se be kan a ma da 10,000 naira ni ti ko e mo wo wa fi lo mi na joko ara mi ma wo pe gba mi mo ta ni mo fe ba ru ta le pe do me lo lojo me gbo fun pe
1: ti o pe rara
0: emi o se o ko se nikan leyin olohun so afarawe ari awo bi lo wa o ati kon ka ba mo won ale nikan lo le nisimi
1: beni beni
0: ko ni ba je
1: se o ya mi olorun lo ko ko iso olorun fun yin yo tun yin ninu inu yin ninu okan yin si bale lagbara lowo re o se o ya mi yes ma o se adu e won gbo won lo po la won awon ore awon wa bo fajo 10,000 ojo mejo mejo lo o lo
2: po la ta ye
1: le ami olorun
2: ọkẹ olúwa rotí mi olúwa contain àríṣe àpáta ìbàdàn ẹrọ gbogbo ilẹ̀ mú wá nírọ̀lẹ́ yìí bẹ́ẹ̀ dáṣà farawé jù bẹ́ẹ̀ lọ kò sọ pé kó jẹ́ yẹn báyìí wáyé páàrí láàrin owó rẹ̀ tó ra rose roll ṣé iṣẹ́ kí ni wọ́n ń ṣe ṣé iṣẹ́ kan náà lẹ́jọ́ ń ṣe ni wọ́n náà wá ń sáré káàkiri ọ̀fẹ́ rà tó bá ẹ̀tẹ́ ni ó bá bọ̀ ńbẹ̀ torí kò lè lágbá òun òṣìṣẹ́ tó fi lè rówó rà wọn bá nǹkan tó tọ́hún ṣe fún ẹnítẹ lọ́rùn pẹ̀lú ẹ̀ kó sì máa gbàdúrà tó bá wọn lọ́rùn bọ́ ní àkọlé ńlá wọn ni mo fẹ́ kọ́lé mi bíi ilé adébísí láyé ìgbà kan ni àrùn kọkan orí ẹ̀ ni a máa nítẹ lọ́rùn ká dẹ̀ máa gbàdúrà ibi tó da ibi gíga lọ́rùn agbègbè wa dé olúwa pọ̀ ní kí ni àríjẹ àpáta ìbàdàn pẹ̀tù.
1: Ẹ ṣeun. Hello.
0: Hello.
1: Ẹ ká sọ
0: ma.
1: Yes, ma orúkọ yín ibi
0: tẹ́sí. Ẹ lọ́wọ́ náà ni o.
1: Ó di àmọ̀gbẹ́.
0: Ṣé ní àfarawé, ṣé ló máa ń jẹ́ kéèyàn kábùkù? Ṣé nígbà kan, nígbà kan, kì í ṣe pé mi ìyọkọ, kì í ṣe pé ọkọ mi fún.
1: Yes, ma.
0: Mo bí lọ fún. Òun ni bí òun mo dúdú bọ́mọ mi fún òun yóò di tàbí
1: ṣùgbọ́n
0: kò wo ti ta wà. Ṣùgbọ́n òun mo kẹ̀ ti sọ pé mi ò yí lọ sí di méjì. Mo sọ ní ìsìn mo forí títí títí tí fọ́sán ti kàyàn mi ni mo ń lọ́ṣọ́ mo ń ṣe gbogbo ẹ̀ mo ń lọ ta mo sá ìṣe
1: jámàjámà.
0: Lọ́wọ́ kó kí n má bọ̀rọ̀ sí níbi àdúgbò ṣọ́ọ̀bù mi ọmọ kan wà ń bẹ̀ kò tómi rárá o tó bá ti sọ pé báyìí wọ́n ti raṣọ tó bá ti ṣe lè wọ́n gbá aṣọ ṣùgbọ́n tẹ́lẹ̀ láti lè raṣọ bá ọmọ mi nígbà ọdú
1: ìyẹn náà tó máa rí
0: wọ́n ti jáde inú mi máa dùn ẹ máa rò pé bóyá kì í ṣe ìjẹ̀bú ni ọmọ mi là ń gbé báwo kò bó ṣe di ọjọ́ ìwọ́n gbàgbẹ́ ṣe ìkómọ kan ń bá yọ mú tọ́fẹ̀ẹ́ yọ kan ṣe tí mo ní ń bá jọ nǹkan mọ́ wọ́n ní aṣọ tẹ lásọ mi mo yẹ wàhálà rẹ kóra yín sí fún ìfúkú tọrọ aṣọ lọwọ yín
1: ìyẹn
0: mo yẹ sọ pé àfọwọ́ mi ìṣàfarawé wọn
1: ṣùgbọ́n
0: ọlọ́jọ́ tó ní pẹ̀lú pọ́kọ ìṣe nígbà tí mi ní lo mẹ́wàá pọ̀ lójú kan
1: àwọn
0: ọmọdé
1: ti pa fún mi àwọn
0: ọmọ mi ti dàgbà lọ́sọ̀ mi bàbá ti pé tẹ̀sí lé yìí ẹ̀
1: ọlọ́ọ̀ṣẹ́ wọn ẹ jẹ́
0: ìwọ lọ́gbà ọlọ́ọ̀ṣẹ́ àfọwọ́ máa ń kọ́ àwọn obìnrin ló pọ̀ jù
1: bẹ́ẹ̀
0: ni bẹ́ẹ̀ ni ọmọ bàtà yìí ó wù mí gbèlè náà ló wù ṣé èlé náà ló yọ bẹ́ẹ̀ ọba lọ kọ́ṣọ̀ náà rẹ̀ á kàbùkù ẹ ṣe àpò ètò ilé wa ní dáhùn.
1: Àmì ẹlẹ́wọ̀n. Hello. Hello. Hello. Ẹ ká sọ máa. Oyè bá ń dá sí ìyá mi.
3: Ẹ rí àkàràwé bá ó máa ń sinmi sínú bóò parun gbà
1: mí.
3: Ṣẹ́ni ń gbà tí mo wà ń jẹ bóò mi.
1: Yes, ma'am.
3: Mi ì ṣẹgbẹ́ àwọn ọ̀rẹ́ mi ṣẹgbẹ́. Wọ́n tún ní kalẹ̀ wọ ẹgbẹ́ ọba. Mo ní mi láyé ẹ̀. Olówó tí mo bá fi raṣọ ìgbà yẹn lọ́hùn-ún wọ́n ní ká dá 45,000.
1: Nígbà yẹn lọ́hùn-ún.
3: Bẹ́ẹ̀ni ọmọ mi kan wà lóṣù yìí kan wà ní láti.
1: Aṣọ yín nìyẹn àwọn aṣọ òbóra ti yín nìyẹn.
3: Mo dúpẹ́ lọ́jọ́ ìní wọn tó ń raṣọ ń gbà yẹn káwọn ọmọ wọn mu gàrí
1: mo
3: dúpẹ́ fẹ́ raṣọ ojú ìjọba ọba nkankan ìjẹ̀kà lẹ́yìn ọkọ̀ làwọn ọmọ wọn ṣe.
1: Adúpẹ́ fún lọ́wọ́.
3: Mo fi yọ̀ wọ́n.
1: Ẹ̀yin náà ń jèrè ẹ̀bọ ní ìsìn ìgbà yẹn ẹ̀yin ò rówó raṣọ àmọ́ nísìn àwọn aṣọ yín tún ti daṣọ bò yín.
3: Nígbà yẹn gan èmi yìí máa bu gàrí fómi látago méje ó dago mẹ́wàá fi fómi.
1: Kó lè ti wúra.
3: Ọmọ mi obìnrin a máa wá bi tí kòkó Ghana wà ló a máa wẹ́ sí odò pé ká máa because àárí bàbá bá wa tọ́jú ọmọ. Ọkọ mi ò dẹ̀ kú.
1: Lónìí wá ń kọ ìyá wa. Olúwa ṣeun ẹnu ọpẹ yìí ò ní kan ẹ dúpẹ délẹ láṣẹ ìdùmarè.
3: Àmì tó afárá. àwẹ inú ìparun ló máa ń ti ní
4: sí o. Dà ẹ ṣeun
3: máa ní. Dàgbà wa obìnrin. Ó pọ̀ fún wa lọ.
4: Ẹ ṣeun máa. Ẹ jẹ́ lọ tajà tí a bá tajà a tó tẹ̀síwájú ẹ má lọ bì kankan o ayé obìnrin lè tò tẹ̀ ń gbé pẹ̀lú adé ronke sunshine gbogbo wa náà lájọ lè tó yẹ lọ́sàn-án tòní ó ta bónílé ó ta bá bọ́ràn ogun ilé ìlábàá kí gbogbo wa ká mú tiwa lò ń bẹ̀ ni tí ń bá tajà tá a bá dé a tó tẹ̀síwájú mò ń bọ̀.

tún ti yá o sínú ìpàdé àdúrà àwẹ̀ àti ìṣọ́ òru ọlọ́gbọ̀n ọjọ́ tí ìjọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe àgbékalẹ̀ rẹ̀ lórí òkè Bẹ́tẹ́lì bẹ̀rẹ̀ lọ́jọ́ Friday tó gbẹ̀yìn oṣù keje di Friday tó parí oṣù kẹjọ àkòrí ìtúsílẹ̀ pátápátá nínú agbára òkùnkùn total deliverance from power of darkness Ephesians 6:12 àkókò àdúrà lójoojúmọ́ aago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán aago mẹ́ta ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́ aago mọ́kànlá alẹ́ sí mẹ́ta òru ni ìṣọ́ òru ọ̀pọ̀ àwọn wòlíì àti olórí ẹ̀mí ń bẹ tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún ọ̀pọ̀ iṣẹ́ ìyanu bíi ìgbàlà ìwòsàn ìbùkún ìtúsílẹ̀ ìbápàdé àtòkèwá ibi táàgbé ti pàdé Bethel Mountain along Adébáyọ̀ Ìjíayùnrẹ́ Road Ìbàdàn olùgbàlejò wòlíì Gideoni Tanimọ̀-Owó Èṣù Pòfo ẹ̀lú ẹ̀lú bàbá 08033281742 fa ẹni méjì tàbí mẹ́ta lọ́wọ́ dání kẹjọ ní ìrírí ìtúsílẹ̀ lórí òkè Bẹ́tẹ́lì má ṣaláìwá o

0: ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Ó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí gbọ́n yín níkànnì Lágẹ̀lú 96.7 FM òkè ìgájọ òkè lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Fún wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Àtọ́kùnrin ó ti wà ń kalẹ̀ tèmi Táyọ̀ Oyè ládùn ààbò ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ níkànnì Lágẹ̀lú 96.7 FM òkè ìgájọ òkè. Ìkànnì Lágẹ̀lú ti Sátidé yìí ó tún máa

0: mo tun bere fun o le se alai mo panilerin lakoko apejopo itakoroso ri la molebi mi o ti e da o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami danimo mi ti se Maggi native jollof rice itowo e kan lasan are kan ko si leyin e
1: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
0: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
1: Maggi star yo so gbogbo nje ta se do won ara oto yo su tu so akoko na da koko mo ni gbagbe
2: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà ni ìgbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ Bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ̀ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì ó dópin lọ́dọ̀ Bàbá Ìbàrúbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
4: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sì nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá gbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́jà gidi yapa. High quality stone mix blender ìrara ti ń bẹ lórí stone mix blender wa o stone mix yam panda
5: àsọ̀sù ìdíyẹlẹ yọ sọ́ka
4: battle school items souvenir bags high quality stainless pot. Ti doctor recommend pe ka ma lo ni ru asiko yi present iron awo gba lori lorisirisi abomafo 7 dish rechargeable fans gbogbo irinṣẹ to wulo feyin ketra solar fan ohun elo ni kitchen ati ninu ile o si wo yin ka ba yin set up kitchen yin atun le ba yin se ti gbogbo color o si jọra ohun kulele for the original souvenir gbera nle ma lo si Whitestone Souvenir ide ape Oduduwa building directly opposite NNPC filling station ide ape Ibadan o raja lopo o le pe 08069134989 08069 134989 Whitestone Souvenirs. Debi Oraja.

0: Aja, Baba, Moko, Moko, our bottom lesson. I mean, nothing but women. I will be in nine. Ala Baba, Kisa Lady, Ala Baba. Good, I want no lash a far away. I want a nisha noa, but let Japo Kilo Tini or Kunina Masha far away. But Kisha, O Benin, they come. Yeah, well, that's a dear boy, Sonny, a far away. If Baron could sing coming. Kiwale, and she's here. Hello.
1: Hello, my good chama.
0: Yes, I can so sorry call you with a
1: tumble. I'm your lion in Dubba.
0: I'm your lone.
1: Cherry, I'm far away, da.
0: Oh, da.
1: I should go out to your bama, say your good or more. I say, who know. Cherry, I'm far away, da. Say, I'm bandit by a kid, you could call it by well, two lads. The party,
0: come on, I'm far away, da. He se pe dandan bo ba pa bo ba blesse
1: mo be so oro kekere kan oro 980 something mo so I se carpentry work mo se so ore mi kan wa o ma jigi ko ni o ma jigi o ma lo bi se
0: be o jigi onigi ko se onigi o mo ni sa
1: wo someli ile o gida someli o ma ji
0: tawon yen ba ti lo le
1: so tawon ba tu wa iwa ni ori ore bo se ma need ori ore bo se ma need so money coffee egba yen money coffee mile ni coffee mile won ni iwo mo to fu o ti se kini ko egba yen de ni mo set yara lowo egba yen mi ti mo ri mo de fu mi o ma wa ya ri se lowo mi kora even mother mi ba ma ni ori ore bo se ni ti ori ore ba ni coffee mile
0: en ti o ni ri se to wa ya ri
1: se o ma ya ri se wa fu wa ma fi ajo na bata so ojo kan wa wodu yara nonia oni wo gboro ngbadu munia iwo ori gagulo mo to bo ara ichi ase o ma jige oni ki ngba yen ni so mi de tori yen ki so pe to
0: o ja mo se won mu ngba to njige oni ki yen o ye ko wo pala bayi se
1: won iwo gba to wo te
0: owo te
1: awon bo ma ti ya mi to bu mi ngba won pada be mi ni
0: pe ma binu o a mo pe ite to ndawo re
1: Mune mo gbowo ise to ba ti gba o ma na o ma ro
0: pe tori igba ti se pe igba ti se pe ise ti o ragi fun to jo lo ji kombi kan ni anawo yen la o la ko ni si siro nbe
1: pe mo gbe temi na ba be tele ngba yen ma fi owo emi na gbowo ise
0: eyan gbowo ise e ni sise onise eyan lo fi ra bata ma pariwo leyin lori
1: so igba ta jire tu koda wo yan ton so pe ni ti won gbada so be mo
0: won gbada so mo pe mo le so be mo pe ah ta lo ba so pe le ni ti
1: Puga seri program go wa se pari nisi lori oko ayawo nkokan pe adowo yiya elomi na afi afara we lo se debi
0: ko afara we lo so debi to gbe ya lo nko be ti o wa ni le so pada
1: lo ya
0: ta
1: to no ba ma gba se yo pada je bi ni
0: beni e se
1: so te yan ba ma se afara we yo gogo lo si wadi to en ti lagbaya se yo de wo lu mo de like o ba o lo seje o le ton lo o de le ton pase ko na de
0: ko si ko ja ti ri
1: bo eyan yeye eyan sa para we o kan sare igura o mo bo se ri
0: hello e ka so ma ri ko yin bi 13 pe wa yes ma
2: won mo ke ra to ro
0: gbo eyan banda si ya
2: àwọn ìyá wa ti dá síná sára àtàwọn bàbá wa afárá yóò ṣeé ṣe lóòótọ́ obìnrin tó bá ṣàfarawé wọn sọ wọn lóbìnrin mọ ṣàfarawé èmi ò bá wọn ṣàfarawé irú ẹ o
0: wọn lọ ń ṣe o
2: mo sápá mi bá ká o ni mo máa ṣe o
0: bó ṣe yẹ kó rí náà nìyẹn
2: o sọ ọkọ lẹ́mi bá dé.
0: Ìyá wa bóyá kí ẹ pè wá padà oore èmi láìkí n tán wọn láwọn ò ṣàfarawé ń tàwọn pé n tọpọ àwọn bá fún àwọn ló máa ń tún àwọn obìnrin mélòó ló wá lè sọ orí ntọ́ sọ yẹn báwọn ò ṣàfarawé bàbá wa náà sọ̀rọ̀ kan pé àfarawé dáa àmọ́ àfarawé ohun tó dáa kì í ṣe pé yìí ó wàá ṣàfarawé yẹn tí ó sáré mọ́tò tí ó kọlu kẹ̀kẹ́ n tí ò yẹ kó tọwọ́ bọ̀ yóò tọwọ́ bọ̀ torí pé mo fẹ́ dàbí lágbájá ojú kòkòrò àìní tẹlọ́rùn gbogbo ẹ̀ náà ló sún wọn títí débi tó fi ń ṣàfarawé ẹ jẹ́ ọmú kan ìsìn ìka tó mọ̀ rèlé.
3: hello
0: ẹ ká sọ máa orúkọ yín bí tẹ ti ń pè wá oyè bàǹdà sí ìyá àdúrà wá ti
3: bí
0: yes ma.
3: ó dára fún gbogbo yín
0: o àmì ọlọ́run
3: afárá ẹwé dá ń gbà mí
0: fún rere
3: ọ̀rẹ́ mi lè máa kọ́lé nítorí pé àfarawé lèmi náà ṣe tí mo fi ní lárídò mi àwa rẹ́ǹtì ilé àròwé fún so ìgbà tí èébú pọ̀ sanwo ile won beru wa sita
0: ah luwa
3: wa lo ki ore mi ni church mo ri pe o ti se church o ti se le wa so foko mi mo ni daddy e ti ase bayi ti ase a de se o de pe wa loni
0: luwa
3: a ni saparawo burufu ta ti ti gbe ta ti ti o le ko si n ti o se ya yin omo mi oro ogbon le mu jade ori ye mi daru o
0: ami olohun
3: ẹ máa mọ sọ ní mí ni wá yìí tó
0: yéṣù
3: olúwa wa
0: ẹ ṣeun ìyá mi ọ̀rọ̀ rẹ o gbogbo wa náà láti gbọ́ nta lára wí ajẹ́rẹ́ orí ọ̀ràn lórí gbogbo wa náà lájọ dá sí lọ́tọ̀ọ́ tòní ìpín ẹ̀jẹ̀ aṣọ ẹ̀nà wa ẹ mọ̀ jẹ́ aṣàfarawé tọ́ bá ti wá fẹ́ ṣàfarawé ẹ̀jẹ̀ aṣàfarawé ohun tó dáa a sì rìn lọ́nà tó tọ́ kì í ṣe pé àdọ́dọ́ wọn ti ṣe lé èmi náà gbọ́dọ̀ ṣe lé yìí o wọn ṣe gbé èmi náà gbọ́dọ̀ ṣe lé ẹ̀jẹ̀ aṣe afarawé ohun tó dáa ẹ̀jẹ̀ mú kan sí hello yes sir ka so sir ruko yin bi 13 pe wa yes sir
1: mi ti ni gbe awon
0: ami olohun
1: o da ke ni ta para wi ba fa wa wi riri o se pataki o le de te o wa sa para wi e ni se bo ba ti mo ko ni ko ja je re bo pe yo ba ni se bo ti mo
0: o le wa sa pon
1: e wo to ta se te ni pe wo yiya àwọn kan ń yá owó omi jókòó lóṣù ó sì ń pe wọn torí pé wọn mọ tí wọn ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ibi tí ń gbà á ṣe kárí ni aṣọ ọ̀sọ̀ọ̀sẹ̀ èdè gbogbo ìgbà ìwọ tó ń ṣiṣẹ́ pẹ́lẹ́pẹ́lẹ́pẹ́ bí ń ṣiṣẹ́ òtó nǹkan
0: ọ̀rọ̀
1: àlọ́mọ ẹgbẹ́ mẹ́rin wọn máa dá bí 5,000 lọ́sọ̀ọ̀sẹ̀ lóde mẹ́ta bá kò tọ́jọ 20,000
0: fara nínú owó tó yá àbí nínú owó owó ó ti kanlẹ̀ àmì
1: ọlọ́run ẹ ṣeun bàbá mi
0: ẹ ṣeun bàbá mi àdúpẹ́ ọ̀rọ̀ rẹ o wọn ní bàbá tiẹ̀ fẹ́ yáwó bàbá fẹ́ ṣàfarawé ká ṣàfarawé ohun rere ọpọ yẹmi ẹ yàrá gbére fáwọn ara rẹ.
4: tọ ẹyin arálé ìtẹlọrun ní bàbá ìwà ẹjẹ ànítẹlọrun pẹlú ọba nǹkan tá a bá ní o.
0: tóbi lọ́ba
5: mo fẹ́ sọ fún gbogbo wa wípé oníkálukú ló ní ìgbà àti àkókò ìgbédìde tiẹ̀ ẹ jẹ́ ká dúró de àsìkò tiwa olúwa tóbi lọ́ba balógun lórúkọ tèmi.
0: ẹ ṣeun ìyẹn ara alẹ́ mo ṣe máa ń sẹ́ńjẹ́ mẹ́jẹmẹ́jẹ problem no dey finish kí olówó ṣàfarawé kan lónìí nǹkan mi ò tún yọjú lọ́la wọn ní ṣe bó o ti mọ ẹlẹ́wọ̀ àṣàpọ̀n ohun tí a bá ní ẹjẹ́ ó tẹ́ wa lọ́rùn ẹ̀jẹ̀ aṣọ ẹnu wa ẹ̀jẹ̀ ká ní ìtẹ́lọ́rùn nínú ohun gbogbo fatia náà wà ń bí pẹ̀lú mi lọ́sọ̀ọ́ tò ní àmójú ẹ̀rọ mi náà ni olú bọ̀sún aláyànde boslev olóòtú mi náà títí láyò àkíṣọlá ọ̀gá àgbà náà ni kenneth gwege ebi náà ti yín ní tòótọ́ gbogbo ìgbà adẹ́rùnkẹ́ sunshine náà ni o tẹ bá wá ní nǹkan tó bá mi sọ lẹ́yìn ètò bóyá ẹ fẹ́ fi hàn fún wa ní kìlà náà bẹ́ẹ̀ fẹ́ pé ẹ tẹ bá mi sọ̀rọ̀ ẹ sórí afẹ́fẹ́ kẹ́ ẹ gbọ́ nǹkan táwọn èèyàn sọ ẹ pè mí sórí ẹ̀rọ mi 070-606-33343 070-606-33343 pàdé tó dijọ́ mẹ́jọ láṣẹ ìdùmarè ire o.

ọ̀gá pátápátá fún àwọn òṣìṣẹ́ elétò ààbò nílẹ̀ yìí nígbà kan rí General Lucky Irabo ló ti ṣàlàyé ọ̀rọ̀ wípé èyíkéyìí nínú àwọn olóṣèlú tó ń ti ọmọ orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí ó bá ń sọ ọ̀rọ̀ tó lè dá làásìgbò lẹ̀ nílẹ̀ yìí inú àní kí wọ́n fi kélé òfin gbé kí wọ́n sì fi ìyà tó dògbìn jẹ̀rú ẹni bẹ́ẹ̀ Irabo ló fi ọ̀rọ̀ yìí léde lọ́jọ́bọ̀ Thursday lẹ́yìn eléyìí tí aṣòfin eléyìí tó ń sojú ìlà oòrùn ọ̀sùn ìyẹn Francis Fadansi tí ó ti fi ọ̀rọ̀ léde nínú fọ́nrán móhùnmáwòrán eléyìí tí wọ́n ti ní ó ti ń pèpè wípé kí wọ́n lọ rí mọ gbẹ̀mí èyíkéyìí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Accord eléyìí tí wọ́n bá rí ṣáájú ètò ìdìbò sí ipò gómìnà eléyìí tó fẹ́ wáyé ní ìpínlẹ̀ náà ọ̀gá àgbà fún iléeṣẹ́ ológun nígbà kan rí ọ̀hún ló tún pèpè fún kí wọ́n lọ rí fi kílẹ̀ òfin gbé adarí ẹlẹ́sìn islam ní Sani Jingiri tó ń ti Ahmed Gumi lórí àwọn ọ̀rọ̀ eléyìí tó lè dá làásìgbò lẹ̀ eléyìí tí wọ́n ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà ó tẹ̀ wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé Sheikh Jingiri iná ni kò tiẹ̀ yẹ kí wọ́n kàn kọ̀wé pè lásán tó ń ti Gumi bí kò ṣe pé ó yẹ kí wọ́n fi kélé òfin gbé wọn kí wọ́n sì fi ìyà tó bá tó àtẹ́lẹ́ tó yẹ jẹ wọ́n lórílẹ̀‐èdè Nàìjíríà.

ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ́bọwọ́ ni African Democratic Congress ADC òun náà ni wọ́n ti figbe ta lórí ẹ̀sùn wípé àwọn òṣìṣẹ́ elétò ààbò ni wọ́n ti pinya mọ́ ìlànà láti lọ rí fi kéde òfin gbé ẹni tí í ṣe akọ̀wé gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún ọ̀gbẹ́ni Rauf Aregbesola ṣáájú ètò ìdìbò sí ipò gómìnà eléyìí tó fẹ́ wáyé ní ọjọ́ Àbámẹ́ta Sátidé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n jẹ́ ẹgbẹ́ òṣèlú alátakò òun náà ni wọ́n fi ọ̀rọ̀ yìí léde wípé àwọn ti gbọ́ ààfin tóní wípé àwọn òṣèlú elétò ààbò òun náà ni wọ́n ti pinya mọ́ ètò láti lọ rí fi kéde òfin gbé gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní bó ti kùsátà tí wọ́n ṣe ètò ìdìbò ní ìpínlẹ̀ náà. Wọ́n ti wá ṣe kìlọ̀kìlọ̀ pé irúfẹ́ ìgbésẹ̀ ọ̀hún ni ló lè dá gbódòrò sọ́lẹ̀ lágbọn ìṣàkóso ìjọba warawa ní ìpínlẹ̀ náà. Nínú àtẹ̀jáde ìletò buwọ́lù ẹni tí í ṣe akọ̀wé alūkkóró fún ẹgbẹ́ òṣèlú náà Malam Bolaji Abdullahi ló ní ẹgbẹ́ òṣèlú ọ̀hún ni náà ló kọminú lórí ohun tó ń ṣàpèjúwe gẹ́gẹ́ bí ìlànà ìmọ̀ dúnkòǹkò tó ń ti ìmọ̀ ṣe àṣìlò agbára àti mímọ̀ lo àwọn àjọ ìjọba lọ́nà tí ọ̀tọ́ láti mọ̀ fi gbójú agan sáwọn ẹgbẹ́ òṣèlú alátakò. Wọ́n ti wá rọ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí àti àwọn òṣìṣẹ́ elétò ààbò láti kóra wọn níjànú kí wọ́n sì gbé ìgbésẹ̀ eléyìí tó lè da omi àlàáfíà rú ní ìpínlẹ̀ náà.

gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédatiwa náà ló ti buwọ́lu àbá òfin eléyìí tí wọ́n ṣe àtúngbéyẹ̀wò rẹ̀ tọdún 2026 eléyìí tí ó fẹ́ mọ ṣàmójútó ìmọ̀ pèsè náà bá ní ìpínlẹ̀ náà èyí tí wọ́n sì ní nínú rẹ̀ ń ló ti ṣe àdáyanrí ẹ̀ gbogbo àwọn ìlànà àtẹ̀lé nípa ìpèsè àti mímọ̀ pin náà bá káàkiri jákèjádò ti ìbútòrò ìpínlẹ̀ náà òfin tuntun ọ̀hún òun náà ni ó ṣe ìdásílẹ̀ àjọ tí ó mọ̀rí sí ìpèsè náà bá ní ìpínlẹ̀ náà èyí tí wọ́n ni yóò mọ̀ ṣe àmójútó ìdíyelé tó ń ti ìmọ̀ fúnni ní ìwé ẹ̀rí àti ìmójútó ìdókòwò iná ọba ní ìpínlẹ̀ náà wọ́n tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wípé àbá òfin náà òun náà ni yóò mọ̀ mójútó àwọn èèyàn eléyìí tí wọ́n mọ̀ nìkan àbí kejì ṣe lẹ́ka iná ọba ní ìpínlẹ̀ ọ̀hún ìjọba ìpínlẹ̀ sokoto ni wọ́n ti buwọ́lu owó kan eléyìí tó díẹ̀ ní bílíọ̀nù méjì náírà fún mímọ̀ rà àti mímọ̀ pín àwọn alùpùpù bàjáàjì eléyìí tó tó ẹgbẹ̀rún kan níye fún àwọn òṣìṣẹ́ elétò ààbò láti gbójú agan sí àìfẹsẹ̀múlẹ̀ ètò ààbò ní tìbútòrò ìpínlẹ̀ náà ìbọ̀ wọ́lu ọ̀hún náà lọ wáyé nínú ìpàdé ìgbìmọ̀ aláṣẹ ẹlẹ́ẹ̀kẹfàrú ẹ̀ tọ́wáyé ní ìpínlẹ̀ náà níbi tí igbákejì gómìnà ìyọ̀n idris mohammed gobel tó ti léwájú ìpàdé ọ̀hún nínú ọ̀rọ̀ rẹ̀ ẹni tí í ṣe akọ̀wé tó ń ti alūkkóró fún ìbáraàlú sọ̀rọ̀ ní ìpínlẹ̀ náà abubakar bawa ń ló fi ọ̀rọ̀ lédè lọ́jọ́bọ̀ thursday wípé àwọn alùpùpù ọ̀hún òun náà ni ìjọba rà láti ṣe ìkúnlọ́wọ́ fún ọkọ̀ ayẹta eléyìí tó tóbi 2,160,000,000 èyí tí wọ́n ti rà pẹ̀lú 3,37,000,000 fún àwọn òṣìṣẹ́ elétò ààbò ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn alùpùpù ọ̀hún òun náà ni ó mọ̀ fún àwọn òṣìṣẹ́ elétò ààbò láǹfààní láti wo àwọn bíi tí ó nira láti gbé ọkọ̀ dé ní ìpínlẹ̀ náà bẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ìròyìn àgbáyé náà lẹ́ ń tẹ́tí gbọ́ láti kànnì lágẹ̀lẹ́ 96.7 FM

ọ̀gá àgbà fún àwọn òṣìṣẹ́ elétò ààbò nílẹ̀ yìí nígbà kan rí ìràbọ̀ ń ló ti pèpè wípé kí wọ́n fi kélé òfin bí ẹnikẹ́ni eléyìí tí ó bá ń sọ̀rọ̀ tó lè da láàásìgbò lẹ̀ nílẹ̀ yìí. Ìjọba ìpínlẹ̀ Ondo náà ni ó ti buwọ́ lu ìwé òfin tuntun léyìí tí ó mọ ṣàmójútó ìmọ̀ pèsè náà bá nílẹ̀ náà. Àkàfún nínú ìròyìn ilẹ̀ òkèrè wípé ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì ni a ti sọ̀rọ̀ gbé mímọ́ gbèsè lé àwọn ọkọ̀ ojú omi agbépo ti orílẹ̀-èdè Russia. Lẹ́ka ìròyìn eré ìdárayá náà láti ká fún yín wípé akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal Mikel Arteta ni ló ti fi ìdùnnú rẹ̀ hàn síbi Ethan Iwaneri bó ṣe ti gbọ́kàn sí ṣáájú Líìgì tuntun tilẹ̀ Gẹ̀ẹ́sì.

fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì sọ wáwájú ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ìtàkùn àgbáyé wa pẹ̀lú www.lagiluefm.com ẹ fìfẹ́ hàn sí wa lójú òpó x pẹ̀lú lagilufm 967 ẹ bá wa dọ̀rẹ́ lójú òpó facebook pẹ̀lú lagilufm 96.7 túnde ọ̀làwúwo olóòtú ròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún olúwa ọ̀làgúnjú abídèmí àkàndé lóníròyìn ẹ̀ṣẹ̀ ń tẹ̀gbọ́ wa ẹ̀mọ́ yìí kúrò ńbẹ̀ ètò ta ló takin pẹ̀lú olókòdáná ìní ìmọ̀ balẹ̀ sórí àgbàgbé.

jókè. Ǹjẹ́ òun wá ọ̀nà bí o ṣe lè kẹ́kọ̀ọ́ ìmọ̀ nípa ètò ìlera kó lè di ọ̀jìnlẹ̀ lẹ́ka ètò ìlera bí? Gbọ́mi, Ibadan College of Health Technology ni kò gbà lọ. Ilé ẹ̀kọ́ tó gbóǹtẹ̀ dá sílẹ̀ lọ́wọ́ ìjọba àpapọ̀. Bákan náà, àjọ MBTE fọwọ́ sí pẹ̀lú kí lo wá tún dúró dé. Àyè ìgbaniwọlé ti sí sílẹ̀ láti

Assalamu alaikum fún gbogbo mùsùlùmí òdodo tí ń jẹ̀rọ láti lọ sílé Hajj 2027 ní ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ National Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú mùkádàm báásùnú Hajj Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Ní san díẹ̀ díẹ̀, iléeṣẹ́ mùkádàm báásùnú Hajj Umrah Service ti pín àwọn ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Mecca àti Medina, oúnjẹ ilé wa, ṣìyára, ọ̀fẹ́, onígbàdégbà, pé bàbá iléeṣẹ́ mùkádàm báásùnú Hajj Umrah Service rìn àjò. Ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣe láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí Shop number 1, Ọlọ́yà Shopping Complex, Ọjà Bodè, nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119. Mùkádàm báásùnú Hajj Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.

0: 247 *1004 *1# lórí ìlàjẹ̀lú 96.7 FM *347 *1004 *2# tàbí lójú òpó website www.cashier.ng.
1: Bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú oorun yìí? Ṣé ń là láàní? Àbẹ́ ń ṣì rọ̀rán?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkọ́kọ̀já rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè

àwọn nọ́mbà tí ń bẹ́ ń bì í kọ́ láǹfààní àti pèsè láti dáhùn mo sọ fún yín àwọn ìbéèrè tá a kó wá lọ́sọ̀ yìí àwọn question yẹn kì í ṣe question tó lọ fà á tọ́jú ẹ̀ síbi tó pamọ́ fún yín tòsí láfi sí ẹ̀yìn ẹsẹ̀ yín gangan ló wà ó wá kú bẹ́ẹ̀ bá ṣe já sí i sí alótákitidé yóò yí ọ padà kú òlópè ó dakin gbogbo ńlá wọn ti mọ̀wọ́ o mọ bọ́ọ̀lù ẹ̀gbọ́n yẹn mọ bọ́ọ̀lù kò sí mọ kankan ẹnu sì pọ̀ wọ́n bá ń wo bọ́ọ̀lù ńlẹ̀ bọ́ọ̀lù báyìí kò ní ó mọ sọ pé bọ́ọ̀lù yẹn kò yẹ kó jẹ́ go offside ni kò yẹ wọ́n ti sọ tẹ́lẹ̀ pé láàrin àwọn kinní kan oníkinní kan lọ́ba wọn ń bẹ̀ ẹni tó jẹ́ champion àdúgbò ti yín lẹ́ni lẹ́ mọ̀ bóyó jẹ́ champion àbí ó pè tírí bọ̀bọ̀ nọ́mbà tẹ́ láǹfààní àti pèsè 091 ló bẹ̀rẹ̀ nọ́mbà yìí 237 T 86 75

gẹ́gẹ́ bí bo se ń bá bọ̀ ẹni tó bá ń lẹ́nu ládùúgbò tí yín nǹkan kan lè ṣe fún un bẹ́ ẹ bá ní ó yá àlàyé ìwọ ló mọ́ sọ pé go ni kì í ṣe go ó yá pè sí lágelu ní ìsìn pè síta ló tágé kó dáhùn pẹ́sàn kó gbẹ̀bùn tó bá lóun ò lówó lórí fóònù ẹ fún fóònù tí yín ó fẹ́ yanu yóò ya dànù nu ọgbọgbọ́n làgbàlagbà fi ń sá fún mọ́ọ̀lù sì ni ó mọ sọ fún ọ pé wọ́n rí ìrànsí mi lánàá wọ́n ní gbogbo ẹranko tó bá ti ní wò kí mọ́ sá fún skóòpù nílò skóòpù nílò nọ́mbà yẹn leléyìí 091 ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn 2370 8675 091 2370 8675

0: òṣèlú pé lára àwọn tí wọ́n ti jádarí ẹlẹ́sìn ọ̀hún ó ní ń tẹ́lómi ò jẹ́ lọ́jọ́ kó máa sọ àwọn nǹkan tí àríyìn sọ.
1: ṣe rí ọ̀rọ̀ tó bá ti jẹ́ mọ́dọ̀ adarí ẹlẹ́sìn wọ́n níbi kí n yàgbẹ̀rẹ̀ lọ síbẹ̀ ẹ̀sìn méjèèjì tó fẹ́ẹ̀ di pé à ń sìn ní orílẹ̀-èdè jù wọ́n ti brainwash orí wa tó jẹ́ wípé a ti rí wọn gẹ́gẹ́ bí ọlọ́run kékeré bẹ́ẹ̀ mini god ni wọ́n bẹ ọlọ́run kékeré ni ọlọ́run àwọn kankan rẹ̀ wà tó yẹ pé a máa ń pe ọlọ́run sí tí ò kan ọlọ́run tó bá yẹ pé bẹ́ẹ̀ ló bá ṣe rí ni kò ní ìdí kan ní kó wulẹ̀ campaign mọ́nà kò ní ìdí kó ṣe wàhálà kankan mọ́ nígbà táwọn ti rí ó yẹ kó jókòó ni ó yẹ kó ṣe kí ni kó jókòó ni pé ṣẹ́fọ́nà ti fi hàn ẹni báyìí gbogbo yẹn lọ́dọ̀ ti tèmi káwọn kálukú tó kálukú ń rí náà fi sọ fún ẹ pé ọlọ́run fi hàn àwọn sáà nìkan lórí ẹlẹ́sìn ti ń bẹ lórílẹ̀‐èdè ni.
0: báwo lè jẹ́ pàn nìkan ní revision.
1: báwo lè jẹ́ pàn ní revision. ẹ pé wo ìgbà ni ẹ máa ń sọ wọn ni máa gbá bọ́ọ̀lù wọn lè náà nìkan ní òun ni kẹni jáfe wọn lè sọ pé nìkan ní ò ṣe pé kìnní báwa náà máa ń sọ gẹ́gẹ́ bí èyí ẹlẹ́ra ni báwa náà máa ń rí bọ́lá bá fihàn gan ó ní bó ṣe sọ ò ní sọ gbàgbàgbà wípé kìnní
0: bẹ́ẹ̀ sọ́kọ̀ ní ìjọba àti ẹgbẹ́ yẹn ti èèyàn ti ń sòṣèlú
1: wọ́n ní bí ẹgbẹ́ yẹn ń tẹ́m ti ọlọ́run ni
0: tẹ́yìn dọ́lọ́run wò
1: tẹ́yìn máa ń dọ́lọ́run wò pé kìnní ọlọ́run yìí ọlọ́run ṣe late professor Fela tó jẹ́ pidọ́pidọ́ there are some things that you have to put in place àwọn kan tó wà tó gbọ́dọ̀ ṣe.
0: ṣé àkè prime minister Ayọ̀dẹ̀lẹ̀ ọ̀rọ̀ sí àwọn àti olóyè Adébáyọ̀ Adélábù
1: pọ̀ jẹ́ sọ ńgbà yẹn
0: njòrè
1: ẹ̀yin náà rí bí ogbà ẹ ṣe rí
0: pé aṣù yín o
1: irú àwọn ọ̀rọ̀ bẹ́yìn mi tẹ̀ kí n fẹ́ gbọ́ kìí ṣe ìsìn ló ẹ̀ka sọ ẹ̀ka ti sọ bí fọ́ọ̀kọ́ tó di bí ẹni pé jackson ya nurudeen adeleke mọ wulẹ̀ campaign ọlọ́run ti fi hàn mí o
0: àwọn
1: gẹ́gẹ́ kọ́ sọ kalọ̀ látẹ̀ ọ̀nù wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí dìbò nídìí kó wulẹ̀ campaign ṣé gbọ́ nǹkan yẹn àwọn èyí mo fi sọ pé ẹ̀sìn méjèèjì wọ́n ti bring watch wa to the center pé àti rí lìdí join gẹ́gẹ́ bí ẹni pé àfẹ́ lè dárò rí gan mọ́ n ti aṣáájú ẹ̀sìn kan bá ti sọ fún wa là ń ṣe.
0: kódà gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ mọ́ dàbí èsù tapo sí lọ́rọ̀ pínlẹ̀ ọ̀ṣun níbi tọ́rọ̀ dé dúró báyìí àjọ Amnesty International wọ́n bọ̀ ta nínú ọ̀rọ̀ wọn wọn ni senator Fadáhùnsí ẹni tí ń ṣojú ìyún senator Francis Fadáhùnsí ẹni tí ń ṣojú àwọn èèyàn eléyìí tí wọ́n ń bẹ ní ìlà oòrùn ìpínlẹ̀ ọ̀ṣun ọ̀ṣun east ọ̀rọ̀ tí bàbá yìí sọ yìí kò yẹ kí wọ́n jẹ́ kí ọ̀rọ̀ náà lọ bẹ́ẹ̀ láì ṣe wípé wọ́n dàn sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ẹgbẹ́ ń ṣe bẹ́ẹ̀ kí asáré nasẹ̀ di ojú ọjà ẹ jẹ́ kí àwọn àtẹ̀jíṣẹ́ yín máa wọlé bí ojú òpó bá ti tọ́ àfọ̀ngbáfọ̀n gbé gbogbo ẹ̀ nírọ̀lẹ́ yìí níbi tí àǹfààní tásìkò bá gbà wá láàyè dé nírọ̀lẹ́ yìí abídèmí àkàndé ló kọ mi ọ̀rọ̀ àgbà bí ò bá ṣe lóòrọ̀ bàbá pé tí a máa ṣe lọ́jọ́ alẹ́ ẹ lálọ́rọ̀ lẹ́tọ̀ ní kànílágìlú 96.7 FM ẹ já dójú ọjà ẹ lẹ́bẹ̀ẹ́ máa ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
2: Lágìlú FM 96.7.
3: Mo ti bẹ̀rẹ̀ fún olè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice ìtọ́wọ́ ẹ̀kan lásán àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi star tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adùn chili àti kànáfùrù
3: oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi star yóò sọ gbogbo oúnjẹ

0: kaabo pada lati oju oja ikani la gilu 96.7 FM lori to tan pe ni elando ona ni on ba fefe sore ni dede asiko yi eh woni baba roko ti si la fa bo si bi irun ba le ni ku nbe nigbati a mo si oju opole 0912370865 ibere ti mo fe bere lowo komedade weso oni pe eyin opolopo gba violence jagiri jagiri ninu osilu o tin lo le eleyi toto fe toto tin jibo yi se ke se wi pe nti ka mo riti nile to dibo gbogbo 2027 lele
1: ah e po we kan le kan ni saturday to ma da
0: jima lati mo
1: on ka lu kun protect koko obe re ni ai be ko ni chen to tin nawo to tin na billions to tin tale to tin jangan kan tayin kan wa ko ra yin to te fe lagbara ona lamun yen kan leyin na to ti promise pe ta ba fi le ri kini gba o gbogbo to ba gba la wa fi fun o ibi ti violence ti ma ti jagidi jaga ti ma ndi niyan now ngba to ba ti ibo osun ri bayi ta ti be dibo ni january ab january ko la be dibo
0: ni january ni ta be kan ti kan january kan february
1: now se yo ronu
0: ibere mi nanu ibere mi nanu ti mo biyin lere nanu
1: te bi emi na biyin na ni
0: ebo ni edun e le fi bere down bere
1: ehn pe mi o gbegba gomina in si tali abi king ta
0: yo eje
1: ka ka bi asiso
0: eje ati anjo sanwe yin
1: ka ti abi asiso
0: 708675 hello ta lo wa nbe
2: ele ku eto ara gba
0: yes ma
2: olaide adebayo yala re do
0: yala re ku leaders ko ma
2: o ka le jo wa o
0: no dai
2: oju ti o ba ni kale imo ta re o se kun
0: wo bye bye
2: ele imo ti gaju ngba mo ti wa gboju mo ibo losogbo losun ni ngba ru gbogbo eleri o
0: olagba
2: olorun o sa nu wa ko siju anuwo wa losun o ngba gbogbo ngba ta ba pa gbogbo awon eyan ta dogun la fe se joba le lori bayi tun o dakun o kan fo mo luabi se gbogbo tan ba fe se o kan jo nkan won ni baje o olade adebayo yala re do ni o
0: ese nkan ni ba ibere ti a n gbianju lati wide down si na ni pe won ni oni ini ati mo peti ola hello ta ni nbe hello e kuro le o e ti wole hello hello ta lo anbe o
3: hello
0: yes e kuro le sir
3: kuro le
0: yes sir
3: o wa mi ni la telegu
0: o ya nso le sir
3: gbogbo la o so da fun
0: ami olohun
3: ta ku mo pe dire sípù lẹ́yìn ìgbọ̀nà owó lọ́wọ́ rẹ̀ nígbà tí bàbá aláfojú sùn sí ọmọdé kọ́ lọ́wọ́ pa ẹni determination rẹ̀ ni in tó ní wọ́n sọ àmọ́ sure for the political nigeria sure fún wọn sure fún
0: wọn. Wọ́n ní ijó tó bá kanilá ńlá dì kúkú jó àgbàlagbà tí sì ń sọ̀rọ̀ tí ń lagun ni wọ́n ní ẹkún ní sùn. Hello ta lo wa nbe o je ka lan fanya ti gbeyin lagun be o hello
4: e ma ku to ambali asis lati ile di america ni
0: yes akure das ko sa
4: so ta ba so ni di di da ayo owo ke mo nbe bi o si lu epo nbe
0: bo la si yo
4: a de di je ki ngba ji owo wa wo o fere wa o ti o be to de wa bẹ́ẹ̀ bá wo àwọn ìran ní ìlú àwọn olóṣèlú wa ìran ní òdìṣẹ́ mi ti ń ṣe ju owó òbí lọ wọ́n àmọ́ gbogbo ní owó ìgbọ́sìn tó fẹ́ fi sọ̀rọ̀ sí wọn ṣùgbọ́n tó bá ta ilé-ìgbé yóò fẹ́ kú bẹ́ẹ̀ lẹ́yìn pé ogbó ti ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ máa sọ ẹ̀ tẹ́ bá wo ìbò kan tí fbi arégbèsọlá náà tí kóòtù ti dá arégbèsọlá padà bẹ́ẹ̀.
0: After 3.5 years. Lẹ́yìn ọdún mẹ́ta àtàbọ̀.
4: Lẹ́yìn ọdún mẹ́ta àtàbọ̀. Lẹ́yìn ọdún mẹ́ta àtàbọ̀. Lẹ́yìn ọdún mẹ́ta àtàbọ̀. Lẹ́yìn ọdún mẹ́ta àtàbọ̀. Lẹ́yìn ọdún mẹ́ta àtàbọ̀. Lẹ́yìn ọdún mẹ́ta àtàbọ̀. Lẹ́yìn ọdún mẹ́ta àtàbọ̀. Lẹ́yìn ọdún mẹ́ta àtàbọ̀. Lẹ́yìn ọdún mẹ́ta àtàbọ̀. Lẹ́yìn ọdún mẹ́ta àtàbọ̀. Lẹ́yìn ọdún mẹ́ta àtàbọ̀. Lẹ́yìn ọdún mẹ́ta àtàbọ̀. Lẹ́yìn ọdún mẹ́ta àtàbọ̀. Lẹ́yìn ọdún mẹ́ta àtàbọ̀. Lẹ́yìn ọdún mẹ́ta àtàbọ̀. Lẹ́yìn ẹni tí ó jẹ́ gómìnà ẹgbẹ́ gbàgbọ́ pé ìnáwó ẹṣẹ́ fún nígbà tí ẹ mọ̀ pé yòówù lò pé kí lẹ pa fọ́ọ̀mù funfun òṣèlú ọ̀dọ́ wa tó pé kà chop ni ojú ọba ọdá sànjẹ ọmọ ara sínú ẹ̀mí
0: ẹgbẹ́ tó. Ẹ ṣeun gan ni sir, àbẹ̀nẹ́bàdàn ṣìṣì 0912 3 7086 75. Ṣé bí a ti máa bá lọ ní ṣé bí tó dìbò ọdún 2027.
5: Hello. Àgbà.
0: Yes sir.
5: Orúkọ tẹ̀lé ní ọ̀gbọ̀n tá a dé ṣe látàsọ́nà èkè ayẹyẹ lágbà wa.
0: Ọ̀yà káàbọ̀.
5: Ọ̀rí òṣèlú Nàìjíríà. Àbá àgbàlá ti sọ̀rọ̀ nípa àlàkáì wọn. Tá a bá lè ṣe é wípé tí mo ti máa ń tẹ̀lé wọn ó ní ẹgbẹ̀ fún mi lówó. Yòówó rẹ mú. Ó dẹ̀ ń bá nífẹ̀ wọn gan yóò gbà pé tó nífẹ̀ wọn yóò tẹ̀lé òun jẹ́ kó gbọ́ wọn láwọn sáré tẹ̀lé. Ìwé gẹ́wù rẹ̀ dá wà láàmú Nàìjíríà. Ẹ tá a gbẹ lọ́dún mẹ́rin ẹ̀fẹ́ làwọn àgbà lọ́wọ́ wọn láyà sílé alọ́ pé ẹ gbà sátẹ̀ta fún bá tẹ̀lé lọ. A wà ní wọn ò ṣe dáadáa dẹ̀ nígbà nígbà ní wọn ò ṣe dáadáa. A ti jẹ́ àjàgẹ́lẹ̀.
0: Kó tó di pé àpò làgbàlà abẹ́hùn 0913 708675.
6: Hello, ta ló wà
0: ń bẹ̀ o? Yes sir, ikú dédé àsìkò ìṣàrò kan yàtọ̀ sí ń pè wá ìṣà.
6: Ní ọdẹ ló ń pè láti aláǹdà bí mo ti ń pè.
0: Ẹ̀ka bọ̀ sá. Ẹ̀jẹ̀
6: tó ń bẹ́ẹ̀ dá sí ni àwọn olórí ẹlẹ́sìn wa. Ṣé ìjọba ò lè pọ̀ ti dùn wá pé ká wọ́n dá sóṣèlú wọn ni? Ìkọ́ èmi ò rí tó ka pásítọ̀ tó kà fà lérí òṣèlú. Ó kè ń sìn wọ́n ní ẹnìkan ló máa wọlé tí ò bá wọlé mọ́ sí. Àwọn opposition fẹ́ pé àbáwọ̀ tí a ní òníwọlé tí wọ́n di lọ́jọ́ iwájú wa ní àbá ọmọ ẹni tẹ́ ń sọ́pọ́ọ̀tì. Ó ní kọ́ máa ṣẹlẹ̀ ní ẹ̀nà àwọn ìjọba mi tó ṣẹlẹ̀ sí president àtàwọn tí a lọ tí wọ́n gbà yẹn nìyẹn. Kí wọ́n ká jọba sọ̀fin ká jókòó jẹ́ lẹ́yìn magana muslim ni o mọ́ṣáláṣí bá wọ̀ tá a fún àkàbà òṣèlú òṣèlú ajọ́ ẹ̀yìn òṣìṣẹ́ ni mọ́ṣáláṣí ẹ̀ mọ́. Kí ló kọ́ lọ́sẹ̀ kí ló kọ́ ẹlẹ́sìn pẹ̀lú òṣèlú. God bless Nigeria, àwọn náà fira wọn wọlé o.
0: Ẹ ṣeun, kí Ọlọ́run kí ó bùkún ilé Nàìjíríà. Ìpè ẹyọ kan kágbàlagbọ́n bẹ̀rù. Ṣé eléyìí kọ́ ni ó pè tí ọdún 2027?
7: Àlọ́ ẹ̀rọ kan sẹ́yìn.
0: Yẹ́sà ẹ kúrò lórí kọ́ ní àtẹ̀tẹ̀ tí ń pè wá sá.
7: Orúkọ mi ni Alàgbà Adáàbẹ̀jì láti ògbóló ní Akẹ́dẹ̀. Bẹ̀rí àwọn òbí lè mi fẹ́ fi àkókò yìí nítorí ọ̀sẹ̀ tó ń gbé fẹ́ fi rọ. Wọ́n kálukú kí wọ́n fọ́mọ rẹ o. Wọ́n kálukú torí pé àdìbò ìbò kan yóò tó wá lẹ́yìn ọdún mẹ́rin. Ẹ jẹ́ má ti fo òní lè padà wá ní ọdún mẹ́rin. Àwọn òbí kí wọ́n kìlọ̀ fáwọn ọmọ wọn torí ọdọ̀ kí wọ́n má jẹ ògbẹ́ tí èsì kàwọn kí wọ́n má jẹ ògbẹ́ lówó náà o. Fẹ́ẹ̀dẹ̀ ìlú arábìnrin tí ṣépè kẹtẹkẹta lórí ṣóṣó mi gbà ó ní tí wọ́n bá gbà kan báyìí bí ẹ̀dìbò fẹ́ni bẹ́ẹ̀ wà ní ẹ̀rí yẹn bẹ́ẹ̀ ó yẹ kí ìjọba gbè mí. Ó yẹ kí wọ́n gbè mí torí pé ẹ̀ ń gbé nǹkan fún yàn torí ẹ wá ń kí èpè
0: mọ́lẹ̀. Ẹ pé búra bọ́ bá ti gbà tó jẹ́ pé wájà táwa tó dìbò fún nǹkan sí ọ.
7: Tó wà dìbò fẹ́ni báyìí ó tún á ń já wọn mú ògbó ọ̀la irú ẹni dẹ́ tó á ń gbé sépè ó yẹ kí wọ́n parí ẹni irú ẹni dẹ́ ó yẹ kí wọ́n parí ẹ̀mẹ́ ni ẹgbẹ́ tó ọ̀làgbà láti olú mi.
0: Ẹ ṣeun gan ni sà ẹ ṣeun.
8: Ẹlú ẹ pé tò.
0: Yẹ sà orúkọ yín àti ìdẹ́tí ń pè wá ìṣá.
8: Gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀sìn ìrìnrìnsẹ̀ bótòbótòbí náà ó fi ọlọ́run bá búra tí wọ́n bá mọra wọn gan-an ológun èèyàn gan-an bẹ́nu rárá wọn. Ṣé wọ́n ń rora wọn pé dáhùn pé olóṣèlú kan náà máa ń fìdí ẹni ẹ̀ lọ́mọ ìṣẹ́jú kan lọ́mọ ìbí bàbọ́rú lọ́wọ́ ìta lúrú. Ẹ wo àwọn àmẹ̀kúnnú ẹ̀jẹ̀ arúnú ara wa o.
0: Ẹ ṣeun.
8: Ẹjọ́ àrùnbọ̀ ara wa àní dáàmú o.
0: Àmì ẹ ṣeun gan ni sà.
8: Ìlàgbèrè ìjọna.
0: Àmì Ọlọ́run ẹ ṣe. Kò ní sí àǹfààní láti gba ìpè kankan mọ́. Ọ̀tàn lẹnu òkùnkùn ni. Pẹ̀lú bí ètò ìdìbò yóò ṣe máa wáyé bó bá di ọjọ́ Àbámẹ́ta Sátidé nípínlẹ̀ Ọ̀ṣun ṣe gbàgbé wípé jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà àti ìpínlẹ̀ Ọ̀yọ́ àwa náà mọ̀ ṣe ti wá bó bá di ọdún 2027. Kí kó wá wa ká mọ̀ wípé tá a bá ṣe lónìí ọ̀rọ̀ tán ni yóò dà lọ́la torí àwọn tí wọ́n ti jẹ́ lànà dà wọ́n padà sọnù ni. Bàbá Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ bàbá ṣàlàyé ọ̀rọ̀ nínú àwọn ìwé kan ṣe kọ pé bí àwọn bá àwọn kan ṣàkíyèsí wípé àkókò ìmọ̀ sáré tètè ni kẹjẹ alu àsìkò tá a bá fi wà lórí òkè pẹ ká lò dáadáa. Ẹ wo títí ọjọ́ mẹ́jọ tí a máa láǹfààní láti pàdé lóko lọ́gàlọ́gà ní kanilá torí ọ̀gá Àwátúndé Ọmọláwo. Kébùgì ni olóòtú ètò ìyá Adémọ́lá Azeez ló jẹ́ kí n máa láǹfààní láti gbọ́ wa. Comrade Abiola Adéwẹ̀sọ Ṣẹ̀ntà pè ń tẹ ẹjẹ́ wa. Títí ọjọ́ mẹ́jọ ń kọ́ Abídèmí ló kọ́ tèmi o Àkàndé ló kọ́ àwa tó bí ọmọ ọ̀rọ̀ àgbà bí ò bá ṣe lóòrọ̀ bọ́ bá pẹ́ tí a máa ṣe lọ́jọ́ alẹ́ ètò ti wọnú ètò ìdíjọ́ mẹ́jọ.

0: Náwó mi ojú tó lé ojú tó ko àyálà onílù ọ̀la ọjọ́ tó jọ jọ ọmọ yìí abótọ́bọ ọdẹ́lẹ̀ torí ìlú náà ni okú oríire èyí tó ọmọ tí jóun náà eléyìí òun náà ọ̀dà ọ̀dà ní abẹ́
1: òun náà ọ̀dà máa já lọ sí abẹ́ òun
0: náà
1: ẹni tán làákà ìsun hàn fún àtìmọ̀ níwà àti ẹnu.
0: Àtìmọ̀ ń wà rẹ̀
1: nù.
0: Èèyàn tó sọ̀rọ̀ mẹ́wàá tí ò sóòótọ́ kankan ń bẹ̀ wọ́n ní kèé sòkùrọ̀.

0: lokukuri gbogbo etiti ngbo wa ti won wa awon gan fe pe sori eto won fe ki ori ki ile baba to mi ata le ni o wa nbe hello
1: hello eku ale o
0: e mo kuro le o
1: eku eto
0: eto ni o
1: ase lo ba je o
0: ami ase edumare ta won wa nbe
1: olu oba lo nsoro lati lu se
0: ah ko ni baje olu ọmọ wa o ami o oye ba ni koriki isẹyin ni won ba soki
1: isẹyin ororo ọmọ ebe bimo ko ogun ojajaja soja lu sẹyin ọlọrun ni jọ baje o
0: ami o
1: baje ni oni gba aje agbadun ni o
0: e se adupe olu ọmọ gbogbo sẹyin kábíyèsí àṣẹyìn tìlú ṣẹyìn ń kọ́
2: ọ̀nbẹ lálà fi àrà
0: bàbá mi mò ń ké sí òun
2: bẹ́ẹ̀ ni
0: ẹ wá pé sórí ètò kẹyìn náà ó koríkì ìdílé bàbá yín
2: bẹ́ẹ̀ ni 091 23 70 86 75 o ne ma pe si ke ma daseto wa ta lo tun wa nbe
0: dakun ejo ta n wa nbe hello hello
1: hello
0: hello
1: eni
0: e kuro le o
1: hello
0: hello a n gbo yin o
1: hello e kuro le o
2: hello e kuro le ti wole o
0: e ba ni da ko yi
1: hello mo yin ma ko won ma ti mo pe mi omo bi na ta gbeje mi omo mi odo bi ojo aro omo ko si bi egun gbe ti le baba mi le pe le pe mo fe lo le bi o ko pelu ade omo mo ba me pe mo le wo re ko lo ko mo ko bi ko ma do gba ma do gba ni e lo da o mi le gbe le alagbogun
0: o ko yin ti je
1: ọmọ obìnrin ọ̀sẹ̀ kan náà nà.
0: Lé ló kọ yín o.
1: Nínú bàbá wa jẹ́ mọ̀ sí àgbọ́ wa.
0: Ẹ ṣe ṣe. Ọmọ
1: ẹgbẹ́ ọmọ ipò abẹ́lé ọ̀hún èyí tí ọba ọmọ wọ́wọ́ ẹ̀ ní ipò adáwọ́ pẹ́tẹ́ agbóúnjẹ lọ́pọ̀. Gbèmí sí ọmọ wọ́wọ́ ẹ̀ ní kò ń kọ́ ọmọ bólówó jẹ́ mọ̀ ògùn lọ́jà ọba pẹ́sẹ̀ tàbí wọn láàbọ̀ rí ta kù.
0: Ẹ ṣeun o.
2: Ẹ ṣe àdúpẹ́ jíbẹ̀ pọ́n láṣẹ díẹ̀ lólè.
0: Ẹ ti ẹ̀gbìyànjú tá a bá ní
2: púrọ́. Ẹ̀gbìyànjú ẹ̀ mo rí kì í bàbá tẹ̀yìn.
0: Èèyàn tọ́lẹ̀ ẹ̀gbìyànjú kó ṣe bí eré bí eré. Kọ́ bá ní korí kì í bàbá tiwọn ni.
2: Bẹ́ẹ̀ ni.
0: Àbí ẹ ló. Ẹ ti wà ń bẹ̀. Ẹ ti wà ń bẹ̀. Abilékọ Bọ́lá bọ́sẹ̀ Bọ́lá ọ̀gá wà lójú òpó lọ́dọ̀ wa ni.
2: Bẹ́ẹ̀ni.
0: Akíndélé ra àsáàkì mẹ́ta àwọn náà tún wà ń bẹ̀. Ámídù Akọ́lápọ̀ tí wọ́n ń pè ta ní bẹ́ẹ̀nbẹ́. Hello. Ahmed Kọ́lápọ̀ ṣe bọ́rẹ̀ mi ni. Ohun gangan wà lójú òpó tí ń wò wá ketekete ọlọ́jọ́ ọ̀bínà hello hello kíni ọ̀hún ọ̀dá ní abẹ́hún ni hello.
3: Hello à ń kọ yín o.
2: Lẹ ọkọ yín àti
0: bẹ́ẹ̀ ti kọ́ sí. Ẹ kú àjálẹ́ ẹ̀sìnkú àsìkò.
3: Àwa nìyẹn ọ̀ ẹ kú ètò.
0: Ẹ bá ní dákọ yín kámẹ́ ń tó pè èso orí ètò.
3: Àárẹ̀ ọkùnrin ló ń pè láti àpáta o.
0: Orí kì ilé bàbá yín ti jẹ́.
3: Èmi lọmọ ẹlẹ́kọ̀ọ́lé ọ̀bẹ́lẹ̀ yẹ aṣọ ìkọ́lé irun má sọ sí ọ̀rẹ́ ṣàlàbò ṣe. Ìkọ́lé yẹn hàn mú irun má sọ sí ọ̀rẹ́ ṣàlàbà kókó. Èmi lọmọ ọkàn rúgẹ̀ lórí àgbá. Ọmọ adé lápá láìṣòro. Ọmọ amúbiṣú èmi lọmọ ògbógun sórí àdàbọ ọmọ ewébẹ ògùn bẹ ọmọ oṣù ọrọ bàbá òjò lọnà ilé ìyá tèmi nìkọlé nìyẹn níbi tán bí mi.
0: Ẹ ṣeun
3: ẹ kú ètò.
0: Ẹ ṣeun ṣeun.
2: Ẹyin lọmọ ewé kan mo pe ìgbé ewé ni máa jẹ́ mi lójú ọ lọ. Ọmọ ewé kan ogun kan ewé méjì.
0: Ta ló tún wà ń bẹ̀.
2: Bẹ́ẹ̀.
4: Hello.
0: Ẹba ni dákan yín ká mẹ́ni ọ wà nbẹ̀.
4: Orúkọ mi ni Olóyè Abbas láti Òkèlè-Adé Ọ̀kín.
0: Kábíyèsí ńkọ́.
4: Kábíyèsí Òkèlè-Adé Ọ̀kín wà o.
0: Ẹ bá wa kí wọn dáadáa, bàbá mi dáadáa ni.
4: Olúwọ́dẹ Kábíyèsí náà ní bá yín sọ̀rọ̀.
0: Alúkọ ṣeun. Ẹ pòkú dúgbà àkànwó kan sí wọn ní àbẹ̀hún.
4: Èmi ni Olúmọdé ọ̀rẹ́ sà. Ọmọ bọ́ọ̀lù púpọ̀ ní Yamadela. Ọmọ àfẹnìsí wọn ò fẹnìsí ní ìbílẹ̀ Sànú. Àpọ̀ bọ́ pọ̀lá mi yòó o. Sẹ́ẹ̀kú àjèjé òní rẹ̀ sà o. Àjèjé òní rẹ̀ sà o. Àjèjé òní rẹ̀ sà ọmọ ọmọdé. Wọ́n mọ̀ gbọ́kọ̀ lọ́rọ̀ àjèjé o.
0: Àjèjé òní rẹ̀ sà. Àjèjé òní rẹ̀ sà.
4: Ọmọ ọmọdé.

0: Total Mobile Digistore, +150 251 177 7265 and +234 813 947 1963. WhatsApp only. Email loyalreinhouse@yahoo.com. Visit our website at www.jesusreignsministries.org. Jesus needs follow.
1: Lagilu FM 96. Lagilu FM 96.7.
2: Bíbélì ọ̀rọ̀ mímọ́.
3: Ọ̀rọ̀ Ọlọ́run wípé bí ẹ̀yin bá gbàgbọ́, ẹ̀yin yóò rí òkú Ọlọ́run. Bọ́rọ̀ bá bùṣe gàdà tó bùṣe gèdè, tẹni ṣiṣẹ́ rí jìjẹ ìlérí tí ẹ̀gbọ́n jẹ́sà fún àbúrò rẹ̀. Àdìtú lọ̀rọ̀ yìí. Ètò kan pàtàkì lórí ìkànnì Lágẹ̀lú 96.7 FM fẹ́lẹ̀ lẹ́bàdàn ni ó jẹ́ pàkíyèsí rẹ sí o. Àkókò ìsíníye lápè tó ọ̀hún, èyí ti máa wáyé ní gbogbo ọjọ́bọ̀ tọ́sẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ báago méje ìrọ̀lẹ́ 7 PM bá ti lù. N lè tọ́ tí máa dé tí etí gba onípojípo ènìyàn fún wọn ní ìsíníye tó lápẹjá. Ǹjẹ́ gbogbo ẹ̀yin ọkàn tó ti ń tò pé nípa ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀dá tí ó mọ bí ogun ti jà tó ti wá ru ara rẹ̀ pin àgàgà ẹnu gbàdúrà títí tó wá rò wípé àdúrà ń gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìròyìn ayọ̀ bẹ̀ ni wípé ìsíníye ló kan. Bàbá wa nínú Olúwa Apostle Olúmọ̀mí Awoyọ̀mí olùdásílẹ̀ ilé ìjọsìn Winning Souls for Christ Bible Church number 9 Lane 3 Sionis Estate lẹ́yìn Angkor Mall ní garage Àpáta Expressway Ìbàdàn ni ẹ máa gbàdé lórí ìkànnì Lágẹ̀lú 96.7 FM ní gbogbo ọjọ́bọ̀ Thursday lọ́sọ̀ọ̀sẹ̀ pẹ̀lú atọ́kùn ètò alàgbà Bájọ́jú Adé. Àkókò ìsíníye gbogbo èèyàn pátá lẹ̀tọ̀ ń kàn.
4: A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún ohun tó ṣe fún wa lónìí. A dúpẹ́ fún Kristi Olùgbàlà nítorí pé kò fi wá sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. A dúpẹ́ nítorí pé gbogbo bá a ṣe ń gbètò yìí jáde lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ, ọwọ́ Ọlọ́run ló wà, náà ni sì ń darí wa. Lágẹ̀lú rèé o 96.7 òkè gajú òkè. Ètò wa àkókò ìṣírí ẹ̀tí ẹ̀tí máa gbádùn náà ni a tún dé sí orí rẹ̀ báyìí. A dúpẹ́ fún yín nítorí pé ìgbàgbọ́ náà ni ẹ máa pè wá wípé ẹ̀ ń gbádùn ètò yìí lórúkọ Jésù. Ohun tí ẹ ò fi ní gbádùn wa mọ́, Ọlọ́run ò ní jẹ́ kí á rí. Tó a tún ti bẹ̀rẹ̀ báyìí, ẹ káàbọ̀ sí orí ètò yìí. Bàbá wa Wòlíì àti Àpọ́sù Olúbùnmi Awoyọ̀mí, ẹ káàbọ̀ sí orí ètò yìí. Màmá wa Reverend Mrs. Awoyọ̀mí, ẹ káàbọ̀ sí orí ètò yìí. Kí ni àkòrí tòní bàbá? Ṣùgbọ́n kẹ́ ẹ tó sọ ẹ̀jẹ̀ ká gbàdúrà.
5: Ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù.
4: Àmì.
5: Olúwa gbọ́ pé wa.
4: Àmì.
5: Olúwa gba ẹ̀yìn wa.
4: Àmì.
5: Gbogbo àwọn ẹ̀ṣẹ́ wa nínú ọ̀rọ̀ àti èrò àti ṣe wa ẹ̀mí mímẹ́ dáríji wa.
4: Àmì.
5: Ẹ jẹ́ Jésù Olúwa dà sórí wa.
4: Àmì.
5: Àti dé ní àṣálẹ̀ Olúwa dára kọ́ mọ́ wa.
4: Àmì.
5: Àjíǹde àti ìyẹ̀ Olúwa kọ́ wa máa ṣe.
4: Àmì.
5: Olúwa gba ìṣàkóso.
4: Àmì.
5: Ẹ tẹ́ ń gbọ́mi káàkiri àgbáyé lórúkọ Jésù ẹ ra àánú gbà.
4: Àmì.
5: Àwọn gbọ́ owó ètò lórúkọ Jésù ẹ máa tẹ̀síwájú.
4: Àmì.
5: Olúwa bùkún fún wa.
4: Àmì.
5: Ilé iṣẹ́ náà kọ́ máa tẹ̀síwájú.
4: Àmì.
5: Àwọn òṣèpé náà kọ́ máa ṣe rere wa.
4: Àmì.
5: Àwọn táwọn wà nínú àṣàánú fún wa.
4: Àmì.
5: Ohun tá a sọ ní àṣálẹ̀ lẹ́ẹ̀kẹsí Olúwa dára kọ́ mọ́.
4: Àmì.
5: À ń tá a ń bẹ lórí ẹ̀kẹta àìsàn Olúwa gbé wọn jìde.
4: Àmì.
5: Olúwa mú wọn lára dá.
4: Àmì.
5: Ṣùgbọ́n forúkọ Olúwa.
4: Àlẹ́lúyà.
5: Lórúkọ Jésù Olúwa wa.
4: Àmì. Àmì. Àmì ni orúkọ Jésù Kristi.
5: Ní ìdẹ̀dọ̀ abẹ̀rẹ̀ àkórí kan tá a pè ní sọ gidire rẹ, èso rẹ ó sì dire rẹ. Àwọn adókò ya pé apá kìíní la sọ yẹn pé torí àparí ẹ̀ ń jẹjọ. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ àparí ẹ̀ ní òní. Sọ apá kejì la fẹ́ kíyèsí lónìí. Lẹ́yìn tòní ìwádìí dọ́mẹ́dọ́ àkórí tuntun mẹ́la mú kò ní jẹ́ sọ gidire mọ́. So ní ìdẹ́jọ́ tá a bẹ̀rẹ̀ ètò sọ gidire yẹn.
4: Ẹ̀rọ ni pé sọ gidire náà ni òótọ́ ni àkórí tòní.
5: Bẹ́ẹ̀ ni. Sọ sẹ pé nínú nígbà tá a ṣàlẹ̀ fún àgbà náà lọ, adẹ́kọ̀ ya pé igi yẹn dúró fún ayé wa náà.
4: Bẹ́ẹ̀ni
5: àti pé sọ ayé wa di dáadáa
4: dídé
5: sí dáadáa yẹn ni pé a sì sọ èso rere yẹn ni pé sọ gidire èso rere sì rere. Sọ tó bá ń sọ̀rọ̀ nípa igi gbólú ẹ̀dẹ̀ yẹn yí àwọn tó máa ń sàgíríkì dáadáa lórí kíní kan bẹ́ẹ̀ nú àwọn tó ń sàgíríkì tó ń pè ní bọ́dìn. Sọ tá a gbé plant kan sórí plant kan tá
4: a. Tí ó wà wù tí ó ge tí ó wà fi ìdí tọ̀hún tí ó sì ní ó wà súnmọ́ pẹ̀lú okùn.
5: Ilé tí ó dùn tá a fẹ́ kọ́ sílé tó máa dùn. Sọ bọ́ọ̀dì torí mọ̀ rẹ̀ mọ́ra pé àwọn náà sọ́kọ́ náà bí
4: oye
5: bí àádọ́ta ọjọ́ sẹ́yìn nígbà tó wà léèwé. Sọ mo sì rántí. Sọ bẹ́ẹ̀ náà ni ayé wa náà ṣe rí. Sọ sọ gidi rere sórí ó sì di rere. Ṣùgbọ́n igi tí bẹ́ẹ̀ ni sọ́ọ́bì àwọn adẹ́kọ̀ọ́ yà á dẹ̀dọ̀ pé kí ni àwọn nǹkan tí máa ń sọ igi di
4: rere
5: tí ṣe ayé wa. Àwọn aka bíi mẹ́wàá fún àgbàdo àlọ́ ṣùgbọ́n ègún nìkan ṣoṣo la lè mẹ́nu bá ń dẹ̀dọ̀.
4: Bẹ́ẹ̀ni
5: tá a sọ pé ègún nìkan ni n ti ń fa ègún iṣẹ́ tí ègún ń ṣe òun tá a fi ṣẹ́gun ègún àti bí ègún ṣe ń ṣiṣẹ́ bí ègún ṣe ń wà náà la kíyèsí náà ní dẹ̀dọ̀. So lónìí amen ba de la ramon ka totu kototu ma fa ah le man ma bu eta na aka men ba de to si koko na ni so ni pa se be bi ta fe ka lo ni fun e ko ki ka wa la pe ni Matthew ri ketala ese ikarun le ni ogun tabi karun de logba titi de ese ikarun de logba Matthew 13:26-25-26
2: sugbon nipa ti eniyan sun
5: ota
2: re wa
5: ofun
2: eposinu alkama
5: o
2: si bat re lo
5: o si bat e lo
2: nipa ti ehu re so jade o si so eso
5: to wa so eso
2: nipa na le epo buburu fi ara han
5: nipa na ni epo buburu na ma fara na pelu nipa te eniyan sun nipa te eniyan sun ma na ma tun ma be gan iye gan le po gan la lugba ko to ni fun loto tiri pa ba so pe eniyan sun eh ituma to po no wa nbe ti o tuma si pe eniyan sun tuma si pe ngba te eniyan re wesi ngba to le badura ma ngba ta gara eh
4: adaya
5: ma ta gara da so bi le to pe bi re wesi ba bori okan re pe aba re o to nkan je pe ba ti re wesi ndo paju aba re o to nkan dani so pe eniyan sun pe ma te eniyan sun ri pe loju ala ni nkan buko ta wa ti ma se le si yan
4: su
5: ta ye te eniyan ba sun eniyan ti pe eniyan la la buruku te eniyan ri pe ma yin ba fohun ma fohun ni nkan je ati be be oba dudu aye tan awon ari pe alaburuku to la ye na o eh o bere se nu aye re aye to ti da tetele awon dele ti oda mo igi to ti da awon digi ti oda mo e se no ti pe tan kesi pe so gijirere e se ro si jirere ye ni pe eh orugbe ta gbe sinu aye wa ta pe ni giyan to a fe so di buburu e bo la so wa so jirere ye la so pe orugbe ota yen na o je nkan lara mo nkan ti ma so igi di buburu ti sa aye wa e ge ba se ka fan bi Jesus kan lo soro e gan fana pe ma teyan sun ota wa o fun ipo dasinu alikama re so ma to wa jin titi e ota to se le titi o ba titi e lo ba teyan ji e bi ti so pe awon kan buruko epo o be se faranu aye eyan oruko Jesus epo ni faranu aye wa so irugbo ota je kan lara awon kan ti ma so gidi buburu o iyen gida da ti o so di buburu so irugbo ota na wa nbe so nkan le keji ta case lale na ni ese ese ati idajo olorun lori ese ese ati dadu olorun lori ese belu pe iku ni ere ese so a le ka gbo e na ta ninu beli gbo awon ta wa fe ka e lo ma ka romo ri kefa ese 23 na ni ile romo ri kefa ese 23 na ni ile so a ri nbe pe yan ko be pe iku ni ere ese ta ma kan ti ma fa ki igi o di buburu na la fe kesi ni pe ki eyan mu yan leru ki eyan ba lo ku eru tabi igbekun igbekun pupo ni gbenu aye ta de mo pa wa nu gbekun ta kan abo miran e ba ti nbe nu gbekun ta mu leru igi aye re ko le so rere o igi aye re titi buburu o igbekun ari apere le nu aye amo israeli inu we exodus ori kini ese 13-22 exodus ori kini ese 13-22
2: awon ara egypt si mu awon omo israeli sin le asin pa
5: awon ara egypt mu awon israeli sin ni asin pa
2: won si fi isin lile
5: won fi isin lile
2: ni erupa ati ni briki sise ati ni oniruru isin le oko mu aye won ko
5: eh pe an fi so ga aye won ti buburu won fi isin lile pe an be nunu gbekun an be loko eru ni mo so pe imun lile eru na ma fa kigi na odi buburu gi daada
4: enta ti di mo gbekun
5: be ni
4: ko le raye jab daada bo
5: be ni e tin be loko eru abe tin be nu de ka bi gbekun kan a da ti pandu ni abi tawon emi kan bebe kan na fi sunu gbekun na ni ko se se ki iya yere na ko ma di buburu odi buburu so nti wa se to fi direre an pada bo abe a ka tin so fa pe awon kan ti ma so gi di buburu na ni a tin kesi pe a kesi kan je do pe egun ta sa de daada fan je do eleke ti ta to kesi na ni irugbe ota irugbe ota irugbe ota ifu seed eleketa ta nkesi na ni ese ese ati idajo olorun lori ese elekerin ta nkesi lale o na ni imunileru keyan wa nu gbekun o le debekun aye o le dete mi ka bebe kan abi igbekun jo kan ti ise toluwa ta kan foluwa na pe oruko re e ka desu ajusti ka to lo
2: gbogbo isin won ti won mu won sin
5: gbogbo isin won ti awon egypt mu israeli
2: sin asinpani
5: asinpani o
2: oba egypt si wi fun awon agbebi heberu oruko kan ninu won en ti je sifra ati oruko ikeji ni pua o si wi pe
5: nipa
2: ti eyin ba se ise agbebi fun awon obirin heberu ti eyin ba ri won ni ikunle bo ba se omokunrin ni ije ki eyin ki o pa bo ba se

0: tan kan won yin la le se ka so gi aye wa na di rere to si ma so rere so tan ke se ni pe so gijire so re si rere lo ko di so aye wa yo so rere
1: so eyin yen wa ti e gbo wa akoko isini e na ni gege bi ise wa mo si mo pe eto toni o dabi en ku ti o ti so igi buburu o ti so direre
0: agbara lo atun
1: ko ri pe ninu aye wa oro wa ti direre loni tori pe gbogbo en to 30 seto yi loni gbogbo nti won ni keyin o se be yan ba ti e ti ri pe oro n da bakan bakan
0: be ni ti o se
1: nti o se na leti gbe kale yi mo wa fe bere nkan kan lowo yin baba ko to di pa won yan pe wa eni ti won ti n pe wa eje ka gbo hello sir
2: hello baba mi woli ati baba mi bade oju ade
0: yes sir
2: oju ni ti yin o
0: amen sir
2: e ku eto beyin si wale ti gbo gba
0: yes sir
2: e de ku ara fera ko ti woli baba to je ku ja
1: woli wo
2: baba ara ke
1: baba woli de
0: okay
2: akiri de
0: okay
2: awori de
1: beni mo ki obi mi to bi mi saye
2: a ni ra buru ma o
0: amen
2: la na won bi je ololo ada bogun yin o
0: amen
2: god bless you samuel bi to ye omo ya
0: amen
2: oni to nkilo iwa
0: amen
1: gbogbo eje okun kan o
2: alaabi ani gbogbo won wa
1: e se
2: gbogbo be ran je ko
1: e be ran je ko eni ta ti gbe sepe se imura sise o ni nkan to le se si aye
0: e pe yo ko lo gbadu ana fatifu gbe ebe ko lori ara re leyin na lo to ku mara sise to ba lagba da to kun ba se ti o ba le sise pe oju kan na leyin
1: abe ni won ba ti fire kan mura sise o tare je
0: be ni because egun ya te pe won ni de ki setting so ko
1: je ko yo
0: a ko lo gbadu ana gege bi ti dabesi so adu ani ni o ko si egun yen ku lori atepe ku lori ena leyin na ni o si sa ti pe o mura sise
1: luwa number ti e fi pe wa na ni 091 237 7086 75 so igi direre
0: eso re o jire
1: eso re yo si direre
0: bene
1: 091 237 7085 lo gbege be se so baba ese
0: bene ese
1: ese du je un to je koko ti o le mu
0: o le gbe
1: ki ge ni to buru ki ge ni o buru hello
0: ko si so eso buru
1: hello
3: Good evening.
1: Talo soro n bo le tin pe wa.
3: Ah, I know sabi Yoruba o.
1: You know sabi, so you hear waiting the way they say. The thing where we dey talk, you hear.
3: I just greet you, that's why now.
1: Okay, thank you. Ogun odile.
0: Bẹni.
1: Ipe gbigbe yanse.
0: Bẹni.
1: Afofa.
0: Bẹni.
1: Igbekun. Ẹnu aba ti wa nti wa ti wa ti wa ni gbekun. O ti wa ni oko eru.
0: E da wo ru ta o message ta ka ni sin.
1: Mm.
0: Pe ti bi ti mu won sin na
1: sin. Mm.
0: Aye mo koro gidiga.
1: Mm.
0: Aye to dun da aye to koro gidiga.
1: Mm.
0: Pelu si ta mu ati pe ki le ru fe so ni oko eru ko si.
1: O yi wo koro bi omi mara.
0: O re ba so pe ko se o na ni o se.
1: Mm.
0: Pe awon ara jibiti. Mo fi si ta mu so ni sin. Mo fi sin ni asi pa ma ye mo koro. Igi aye won to dun wa so dele ti odun ma a so dele ti okoro ma mo sin sin asipa loruko Jesus a ni re wa la
1: ni adura ti awe na lo so jabesi lo so oruko re pada gbogbo awon na la won yan fi ma fi gbadura pe lojo ojo kan lo soro jabesi dayo lojo ojo kan lo toro jabesi dayo baba latuni lo baba soro mi dayo ni oruko Jesus oluwa yo soro wa de ayo gbogbo en to n gbo wa lori eto yi loni oluwa yo soro wa dayo ṣugbọn e je ka mura si adura ati awe oro inu eniyan bi bo ni baba oro inu eniyan bo lo se le so igi buburu dire ni oro teyan ba nso jabi lenu ara re
0: ese bi ase se pe awon oro kan wa te pe bi ni na jo ba soro ka pe ma ni oro gidi abi nkan pe ma yo
3: okay
1: hello e ko re le
3: lati omi adio
1: e se e se
3: e bi ko ni ya se lizbeth olawale
1: e se
3: ejo sa ti yan ba ti yo de gugu se yan de se bo ni sa ninu igbu ijuwe awon adura wo ni yan le gba tí ó yàn án lè fi gbọ́ nínú ìpè tí wọ́n fi hàn rí yàn àti
0: ẹ̀sẹ̀ nọ́mbà mi máa pè ní ìsẹ́pẹ̀ mi lẹ́yìn ètò lọ́la lọ́la kì í ṣe nǹkan tá a lè sọ tọ́tọ́rọ́ àti yàbẹ̀ nídẹ̀ẹ́dọ́ aṣàlẹ̀ ìbẹ̀yẹ ìbẹ̀yẹ náà nídẹ̀ẹ́dọ́ ṣùgbọ́n ìpè mi lẹ́yìn ètò lọ́la ṣùgbọ́n aṣàlẹ̀ yẹ fún lórí fóònù ẹgbẹ̀ nọ́mbà mi.
1: ẹ ń sọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ inú èèyàn lẹ́ẹ̀kan.
0: ṣe pé inú èdè wa yorùbá sọ pé ọ̀rọ̀ tútù máa yorùbá náà ní àpò àbíjà sí àpò nínú àpò àpapọ̀
1: ọ̀rọ̀ tútù náà yọ owó jáde òrìrì jáde lánú àpò.
0: ṣe bàbá sọ pé àpò àlùèdè tàwọn ọlọ́dẹ nìyẹn
1: àpò nínú ọfà ọpẹ ọrọ buru ọrọ a máa yọ ọfà nínú àpò.
0: bákan náà a tún máa fàjà náà ẹni náà sọ̀rọ̀ mi náà a dogun lẹ̀ ẹni pé máa sọ pé ọ̀rọ̀ náà ni ó tunu ọ̀rọ̀ náà tunu tó tún náà tó so ọ̀rọ̀ téèyàn bá sọ ni ó sọ bóyá ó lè sọ gáyẹrẹ náà di dáadáa àbí kò lè sọ di dáadáa àtẹrẹ ń tọ́sọ̀rọ̀ tó sì sórí rẹ àtẹrẹ ń tọ́sọ̀rọ̀ náà tó sì burúkú náà lórúkọ jésù àní sì sọ.
1: bàbá ẹ bá mi júwe ibi ti ilé ìjọsìn winisol tó wà àti ètò ìsìn ní ọ̀sọ̀ọ̀sẹ̀.
0: ilé ìjọsìn tí wà ní winisol for christ bible church àwa lọ́nà kata pẹ̀lú akálàrọ̀ tó wà ní kátó dèrè akari ankomo yẹn wà ní ẹnu géètì zionist estate àwọn ní nàmbà ní nbẹ lẹntìrì nbẹ ìbẹyẹ ẹmẹ àrísà mọdùwà nàmbẹ so àwọn ìlànà sí wa náà rẹ ìgbẹjọ thursday báyìí ní aago méje àbọ àárọ sí mẹwàá láàárọ ìbàdí àdàfọ gbẹyìn tó bá ti wá síbẹ náà ni bákan náà ní ọjọ friday wàyí lọla tí bá ti sẹpọ lọkàn yín oṣù so àwọn tó wá ní ìdí tútúlẹ tá a ti jọ sọ tẹ́lẹ̀ bákan náà ní ọjọ́ sunday wàyí ní aago mẹ́dọ̀ọ́ àárọ̀ sunday sí mẹ́sàn-án workers meeting nìyẹn aago mẹ́sàn-án àárọ̀ sunday sí mẹ́wàá ilé ẹ̀kọ́ ọjọ́ sinmi nursery school aago mẹ́wàá sí méjìlá àbẹ̀wọ́ kọjá kékeré díẹ̀ náà ní ìṣòlógún ọjọ́ sunday so ọjọ́ tuesday ní aago márùn-ún rọ̀lẹ́ sí aago méje bible study nìyẹn ẹ̀yìn ẹ̀dá alákọ̀ọ́ mọ́kànlá àwọn ẹ̀sùn wà wọ̀nyí ẹ̀rẹ́pẹ̀rẹ̀ náà ni olúwa lórúkọ jésù ara ànúgbà nọ́mbà tèmi ni 08032351 7393 93 lẹ́ẹ̀kan sí 08032351 7393 93 ẹni tó bẹ̀rẹ̀ ń pa ìpínlẹ̀ kan wọ́n lè pè mí lọ́la tó ra ti sọ̀rọ̀ lórí ìgùn ní ìjẹ́jọ́ lórúkọ jésù ara ànúgbà.
1: àmì gẹ́gẹ́ bí bàbá ṣe sọ nọ́mbà yìí nígbà tí o bá dọ̀la lẹ tó lè ránfààní láti pè wọ́n.
0: Ẹ bá sì ti
1: ń pè ẹ mọ̀ pé ẹ̀dákun àti ìjẹun ẹ̀ṣẹ́ fún adé àdúrà bàbá.
0: Ẹ̀dá kábàdúrà ní orúkọ Jésù
1: àmì
0: gba ọpẹ́ wa
1: àmì
0: olùwàgbà yín wa
1: àmì
0: lẹ́ẹ̀kan sí gbogbo àwọn ẹ̀ṣẹ́ wa nínú ọ̀rọ̀ àti ìrọ̀ àti ìṣẹ́ wa olùwàdáríjì wa
1: àmì
0: ẹ̀jẹ̀ Jésù olùwàdásórí wa
1: àmì
0: ẹ̀ńtẹ̀ ń gbò mí lé lórúkọ Jésù ẹ̀rá ànúgbà
1: àmì
0: ilẹ̀kùn àánú kó sí fún yẹn ẹ̀ ò tún dáàmú mọ́
4: àmì
0: lórúkọ Jésù ẹ̀bọ́ kò nú ẹ̀
1: àmì
0: lórúkọ Jésù ẹ̀kọ́ ònú gbẹ̀kọ́
1: àmì
0: ọlọ́run fún rẹ̀ kó tún sílẹ̀ ilẹ̀kùn forúkọ
1: olúwa
0: lórúkọ jésù olúwa wa
1: àmì ní orúkọ jésù. Àkókò ìṣíníyẹ náà ni ètò tiẹ̀ ti gbọ́tán lẹ́nu wọ́ọ̀lì àti àpọ́sù olúbọ̀mí àwòyọmí reverend mrs àwòyọmí àwọn ni wọ́n ka bíbélì fún wa professor níyì àkàngbé àjọwà ní àyíní àti professor kẹmi abọ́dẹrin àṣìṣ adémọ́lá ló jẹ́ kẹ́ láǹfààní láti máa gbọ́ wa bá ní ojú adé lórúkọ mi ní tòótọ́ eré àti àánú yóò máa tọ̀ wá lẹ́yìn títí ọjọ́ ayé àwa àwa ó sì máa gbélé olúwa lọ títí láé.

olùdènà atọlùfin sùlánú yóò ìwọ náà wà gbàdúrà kí Jésù gbà ọ lọ́wọ́ alágbára tó ti pinnu láti mọ ọdọ ilé ìjẹmọ lọ́wọ́ wá fi àdúrà gbà agbára lọ́wọ́ ọ̀gá èèyàn àwọn arógun gbogbo jẹ́ kó o tó wá bèrè fún agbára láti rìnrìn àjò oṣù eléyìí nírọ̀rùn lábẹ́ ẹ má jẹmú ìpọ̀pọ̀rọ̀ sí ọlọ́run aláàyè àti wòlíì àìsígbà ìwọ́jọ bàbá àgbà kọ́ńfà tí wọ́n máa sọ̀rọ̀ àṣẹ lọ́jọ́ Friday kejìlá oṣù eléyìí nínú ìjọ Victorious Life in Jesus Christ Church beside Ọlọ́run Tọ́ba Bakery Dogo ìdí ìrókò bus stop lápáta ń bọ̀.

Marcelo

0: 0803708675. Baba, awon e kan le jo sin be ka kiri.
1: Bẹ́ẹ̀ni sir.
0: Ah, kabiyesi Olodumare. Ẹjẹ́ n gbà pé yìí kí n tó lọ bí mo fẹ́ lọ. Hello.
2: Hello sir.
0: Hello, ẹ kan le ma.
2: Mo fẹ́ bẹ gbàdúrà fún yín o, dáàdì.
0: Kí ló ṣe yín, kí lẹ fẹ́ lérí kíni?
2: Gbogbo ara ló ń fún mi, gbogbo di ẹsẹ̀ bí ìgbélo ti di ẹsẹ̀ yẹn. Ṣíṣe
3: ẹ̀ máa bọ̀ gbàdúrà fún mi.
0: Adé ẹ̀ máa ń gbàdúrà fún mi.
1: Orúkọ Jésù.
4: Àmì.
1: Ogun àrùká ò ní dé bọ̀sà.
0: Àmì Jésù.
1: Ẹni tó pílàní bí fún ẹ ò ní dàárọ̀ la. Bàbá ẹ pàdé Jésù ní ṣọ́ọ̀rù. Ẹni tó wà dé ọ̀rọ̀ ẹ máa dágbére fáyé.
0: Àmì. Kí ló dé tí ogun pọ̀ fún èèyàn nínú ayé tó bá?
1: Ogun gbọ́dọ̀ pọ̀.
0: Ẹ̀rọ ni ẹ̀túndú kan mo ti sẹ́gun ayé ni.
1: Èṣù gan wá ó wèrò síjọba òun tiẹ̀. Ẹ wá ní ogun pọ̀. Ogun máa pọ̀. Ogun máa pọ̀ bàbá. Tí ogun ò bá pọ̀ bó la ṣe fẹ́ mọ̀ pé Ọlọ́run wà.
0: Hello. Hello, ẹ ti wọlé.
5: Ẹ kalẹ̀ sà.
0: Ẹ bá ń sọ̀rọ̀ ó kẹ́ ẹ kalẹ̀ mà.
5: Ẹ kalẹ̀ sà, Abọ́sẹ̀dé láti Àpáta, bàbá ẹ gbàdúrà fún mi.
0: Màmá, ń bọ̀ ládùúgbò yín Lápàtà.
5: Gbékúba.
0: Gbékúba, mọ́dógó.
5: Mọ́mọ́bẹ̀.
0: Ẹ bá kọjá ilé epo Conjunction Àpáta tẹ́rin iwájú díẹ̀.
5: Bẹ́ẹ̀.
0: Ibi ìyànà yẹn, bá ti dé yànà ọ̀hún, chọ́ọ̀ṣì wọn ṣe fẹsẹ̀ rin. Ojúkòrò kì í pa ojúkòrò jẹ. Oya dáadé ẹ bá ń gbàdúrà fún wọn.
1: Mọ̀mọ́ ilé rẹ̀ yẹn ò ní kan gógó.
5: Àmì Jésù.
1: Ogun àsárépè nínú oṣù kẹsàn-án kò ní dé bá. Mọ̀mọ́ gbìyànjú kó wá sí ṣòru lọ́la bí Ọlọ́run ti bẹ́ẹ̀ mí ẹ̀ ti bẹ òní rógun àsárépè.
5: Àmì. Ẹ ṣe sà.
0: Orí mo ń fara dídá yín bàbá mi. Màá gba ìpẹ́jẹ́ ń gbà pé kan yìí sí. Kí n tó lórí ọ̀fẹ́. Hello.
3: Hello sir, ẹ kalẹ̀ sá. Ẹ kú iṣẹ́ olúwa o.
0: Olúwa ló ń ṣiṣẹ́ rẹ̀ kán bí ẹ̀sìn ló ní iṣẹ́.
3: Mo fẹ́ kẹ́ ẹ gbàdúrà fún mi ni sir.
0: Orúkọ yín.
3: Orúkọ mi ni Emmanuel Afolabi.
0: Oya dáadé ẹ bá.
1: Orúkọ Jésù.
4: Àmì.
1: Ogun tó lè mú kéèyàn máa gbénu yàrá wòran kò ní dé bá ọ̀sà.
3: Àmì.
1: Ẹ pàdé Jésù lọ́la, ẹ tó bẹ nídìí ọ̀rọ̀ rẹ tí ò jẹ́ kó sinmi ogun, ó máa kú kò jìjì. Ẹ bá dé lọ́la, àṣírí ọ̀rọ̀ wà tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín.
0: Ẹ jẹ́ wá ṣe báyìí. Dádì mo fẹ́ kẹ́ ẹ bá ń gbàdúrà fún irúfẹ́ ènìyàn mẹ́ta lásìkò yìí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín náà ẹ fi ta. Dádì. Ẹ bá ń kọ́kọ́ gbàdúrà fún àwọn ìdílé tí ń dàrú. Ìdílé

0: gan single mother npo si single father npo si
1: oruko jesu
2: amen
1: isu ti e gbe mo ni isu ti e gbe
2: amen
1: to dale onileru ti e ma gbe
2: amen
1: ile yen bere si toro pada
2: amen
1: jesu oluwa wa
2: amen amen amen oruko jesu
0: eh, daddy awon mo nlo follow de bai o di September 14 ki won to wole e ba nfi gbogbo awon mo yin lawon ohun olodun lowo pe ngba tan ba wole ohun school fees tun de o to mo ba pass bi o gbodo fail
1: oruko jesu
2: amen
0: eyan bi amen tami o
1: lorile de Nigeria te gbo me omo yin lo solude eni ton ni ko mo pada wo school ke ni yeyawiri
2: amen
1: awon mo ye won pada wo school
2: amen
1: loruko jesu owo te fi sanwo school won ko ni won yin o
2: amen
1: e de toro je o
2: amen
1: omo yo ni class ko lu de
2: amen
1: jesu lo awa
2: amen amen amen loruko jesu
0: daddy mo feran awon alaboyun gan to bibeli ni e ma bicycle ti won reti won igba ti won ko igba yen e wa ma ba mi pe boya awon nkan ti ri bo se ri sugbon e ja sure Olorun to da wa o ti man ta je ati ta je e ba sure fun awon idile fun ati je ati mu
1: idile to reti to je pe wahala ati je ati mu o ti de ba yin mo pase oya ogun yen pare lara
2: me
1: ati je ati mu ko ni won yin mo
2: amen
1: bi olorun ti bebe mi ati nbe anu ma titi
2: amen
1: alaboyun loruko jesu eru re
2: amen
1: e sorry
2: amen
1: e ni damu
2: amen
1: oko re o ni damu lori
2: amen
1: lori oyun te ni won ni damu
2: amen
1: eyin te nwo omo ile ku si fun
2: amen
1: e damu be se nwo omo kiri ko ni sele mo
2: amen
1: anu adide fun yin
2: amen
1: gbogbo eyan to gbo mi ori buru ko ni ba yin
2: amen jesus
1: gbogbo eyan alaisan te wa hospital nothing go pin pe le kuro nbe aye na gbe yin lo be aye le pada sile
2: amen
1: ogun epa ogboromo oya ko pare lara
2: amen
1: ogun 50-50 boya ku aboye lagbara lorun e ma ye
2: amen
1: a ogun ko lope nu lori alaisan won to nno mo o
2: amen
1: iye ni o ma je ti e o
2: amen
1: e so loruko jesu
2: amen
1: jesu oluwa wa
2: amen amen amen loruko jesu
0: e je gba pe kan yin ke toju ile josin hello
3: hello sir e kale sir
0: e ma kale
3: jide ani fowo se ni ko mi fe ki baba gbadura fun mi ni o owo mi owo osi ti le da bi pe mi ko ni mo ni o
0: ya da di wa ni gbadura
1: fun ko jesu
2: amen
3: amen
1: baba bo se gbun mi o ni te
2: amen
1: eh pade jesu ni soru oju esin to suko ni ro
2: amen
1: olorun a fun e lokan bale sa
2: amen
1: jesu oluwa wa
2: amen amen
0: Ah, me look gorgeous. Eh, daddy, eba nsure fawon tin be lori Facebook lagelu 96.7. Bere lati odo Alaba Yusuf, on e ku eto Alaba Yusuf ni o lato lomi. Folashade Bunmi, on sami, pe daddy we need your prayer. Lekan election. Awon na nse on fi fe han. Magaji ojo ti jani. Won ki wa ni. Daddy gba won tan pe awon ni dada awon di ni dada lori Facebook lagelu e ba sure gbogbo eyan tin be nbe bayi
1: gbogbo eyan tin be nilu Facebook lagelu ase ti mo pare tin yo de baje
0: amen
1: ati ti baba gba confirm te gbo mi lowo lowo ase ti mo pare e ni dira dara
2: amen
1: gbogbo te fe yen olorun ase fun yin
2: amen
1: e de ri si ayo
2: amen
1: oluwa wa
2: amen amen amen loruko
0: eyin ti Facebook e ri pe baba ti sure fun yin daddy baba fe wale ijosin yin nibo lawon eka yin wa bo lati date soru la
1: eh gbogbo eyan to ba bo to ba ti di apata ibere to go bus stop pe e lo church baba gba olokada gbe yin de baba gba confirm
0: gba
1: be peter leka si ni wire cable so ama ni program be ni first saturday first Friday to ba di osu kesan so laaro 8 to 12 so e ma reti sugbon ni lagba olohun eko ati adu ta ba pada wa awon salaye fun yin
0: bo ni to gun state
1: atan next week Saturday tori awa na te ka sun se olube so ta ba ti wa lo ni Saturday ta se program ni 8 to 12 la se wa na si pe a fe se soru ṣùgbọ́n gbogbo ẹni tó bá lè yàn sí Ogun State ní àpọn ẹni kan pè mí first last Friday Saturday tó ń bọ̀ yìí ní ago mẹ́jọ sí ago méjìlá la máa ní program àwọn èèyàn tẹ̀ tí ń pè mí látorí Facebook látorí TikTok wọ́n fẹ́ mọ̀ bẹ́ẹ̀ so lágbára ọlọ́run gbogbo wa á pàdé láyọ̀.
0: Dadi àwọn èèyàn tí wọ́n bá fẹ́ pè yín nọ́mbà wo ni wọ́n mọ̀ pè yín
1: sí. Nọ́mbà tẹ́ pè mí sí rèé 08062 6247 7455
0: ẹjọ́ yé wọn o èèyàn ogún àkọ́kọ́ tó máa ń pè yín ẹ gbẹ̀yìn lálẹ́ yòókù wa lè máa dalẹ́ ọ̀la o o ya ẹ tún nọ́mbà kíní pé àti ìkejì.
1: Nọ́mbà àkọ́kọ́ 08 0 62 47 7455 55 08 1 08 1 61 61 13 13 79 79 91 08 1 61 13 79 91
0: ẹwọ ẹyin èèyàn àtìtì àdèmọlá làmójú ẹrọ fún sáà táwà yìí gbogbo ẹyin kọ victorious life in jesus church gbogbo yín pátá la kí o gbé inú ilé fún ọ̀n tó kọ́ wọrin ìwà pẹ̀lú bàbá driver wa ń bẹ pa wa ń bẹ ìyá ń bíbélì kí ló kọ tu yín.
2: Evangelist Adebanke Awesu.
0: Adebanke Awesu Mr. Godwin Pastor Godwin Ibu ń bẹ pẹ̀lú mi bi àti àwọn òṣìṣẹ́ yòókù náà lórúkọ Jésù ẹ̀mí máa yóò mú wa délé o.
2: Agbẹ́sì
0: 23 dádì à ń retí yín lárógun gbógun mi o.
1: Kí lè ṣe mẹ́ o.
0: Kọ́nsáàtì Adéọ̀sán ẹ̀kan lọ́dún.
1: Sọ fún mi
0: náà. Ẹ ti gbọ́ náà nù gbogbo ayé ní gbọ́ bẹ́ẹ̀ ti ń sọ yìí.
1: Kò yẹ kó rí bẹ́ẹ̀ náà.
0: Ṣé báyìí ti rí mẹ́sẹ̀jì tẹ́lẹ̀. Ẹ já dókè lọ́nkàn jíṣẹ́ wọn.

0: sọ̀rọ̀ àṣẹlẹ́jọ́ Friday kejìlá oṣù eléyìí nínú ìjọ victorious life in Jesus Christ beside Ọlọ́run tó bá bẹ́kìrì dógó ìdí ìrókò bus stop lápáta ń bà dọ̀ wá gbàdúrà má gbà ọ́ lọ́wọ́ ogun kì í gbọ́ kì í gbà.
1: Lagilu FM 96.7.
0: Ọjà àdúà ni ètò tí ó máa dẹ́sẹ́ ti gbọ̀yìn láti inú ìjọ CAC Paugun Rare Prayer Center aka Holy Ghost Ministry Route 6 Òkè Ayọ̀ Ẹlẹ́sìn Mẹ́ta Road Ẹlẹ́rìí Àpáta Ìbàdàn. Ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run yóò máa lò ni Pastor Peter Aké pẹ̀lú. Ọjà àdúà yìí àmọ́yè ló máa jẹ́ lórúkọ Jésù.
2: Ẹ jẹ́ kí a gbàdúà orúkọ Jésù ayérayé Ọlọ́run àtòbejù àjíǹde àti iyì ogó ní forúkọ rẹ o. Ọlọ́run àyàn fún wákàtí mi tó fún wa láti gbàdúà fún àwọn ènìyàn rẹ àti láti bá àwọn ènìyàn rẹ sọ̀rọ̀. Bàbá ayérayé Ọlọ́run gba ọpẹ́ wa. Ẹ̀mí mímọ́ Ọlọ́run ó yá gba ènìyàn náà gbogbo ẹ̀ṣẹ̀ Olúwa dáríjì. Ìwọ tó bá dọ́ ìpàdé ayé ẹ pàdé rẹ ayé ẹ pàdé ìrànlọ́wọ́ ara máa tù ọ́ títù lómi sùn títù lòjú rọ̀ ó ní mọ̀ nira. Mo gbàdúà ayọ̀ tó gbà lọ́wọ́ ẹ Olúwa dá padà tá a bá bẹ̀ kọ́ lọ sí òní padà gbogbo ìkọlù ayọ̀ rẹ ìkọlù àṣeyọrí rẹ àánú má jẹ̀mú lónìí ní wákàtí àdúrà yìí Olúwa dá padà. Ìwọ tó bá bẹ̀ pàdé lórúkọ Jésù Olúwa ìkéde ayọ̀ ìkéde oríire tí ọ̀tá sọ dákẹ́rọ́rọ́ nínú ayé rẹ má jẹ̀mọ́ Ọlọ́run kó kéde rẹ kó kéde oko rẹ gbogbo ojú búburú ojú ìkorò etí ìkorò gbogbo agbára arọ́gbogbogbò jẹ́ lára ẹ láyìíká ẹ iná bọ́ọ̀lù iná jó dànù wọn á kí ìwọ náà kó oríire kó o tó jáde kúrò nínú ọdún yìí lórúkọ Jésù Olúwa ìṣẹ̀lẹ̀ kú oríire ìṣẹ̀lẹ̀ kú ayọ̀ ó máa rọ̀ bí òjò yọ lórí. Mo gbàdúà gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí Olúwa lò fún púrógámù yìí Ọlọ́run ní a máa bomi ni yín a máa tọ́jú yín ẹ̀ẹ̀mí ṣaláì ni ojú òní ti yín ó ní tán fún yín ẹ̀ẹ̀mí nìkan ṣe ní ayé o. Jésù Olúwa wa àmì fáyà ogó ní fọ́lọ́n lókè ọ̀run ẹ káàbọ̀ sínú wákàtí yìí àdúà pa ogun rẹ mo ní ọjà àdúà yìí àmọ́yè la máa jọ náà lórúkọ Jésù Olúwa a ń gbàdúrà kan bọ̀ tí mo pè ní kí ni ìrèdí ìwáyé mi kí ni ìrèdí ìwàsáyé mi what is the important of my existence kí ni ìrèdí náà mo fi wà láyé owó tá yẹ ẹ wò tá a dẹ ṣàwọn àlàyé kan tí mo dẹ ń gbàdúrà fún wa lórí ẹ ó jẹ tó nìkan ṣe pẹ̀lú ayé nìkọ̀ọ̀kan jẹ tó nìkan ṣe pẹ̀lú òní wa àti ọ̀la wa ó jẹ tó nìkan ṣe pẹ̀lú ohun tó wá ṣe láyé ohun tá a dọ́ wáyé fún a ò dá ọ sáyé láti jalálẹ̀ kiri a ò dá ọ sáyé láti wá jìyà a ò dá ọ sáyé láti wá ṣerú a ò dá ọ wáyé láti gbé gbé ayé òfo àti gbé ayé aláìní ìtumọ̀. Mo sọ pé àwọn kankan ń bẹ àwọn kiní kan wà tó mọ̀ fà á kéré bí ìwáyé ènìyàn.

ti mo fa ti ma je mo ri bi fa ye eyan ti ki fi se ni wa ye obirin ataye okunrin ta mo ni pe aha omo ologo ni mi mo wa ye wa se rere ni elomi gan emi ka ma so mo bi pe o ye ko nju ba yi lo sugbon agbara ka ha mo eyin wo lo nbe labe ohun yi ti won ha iwaye yin mo tan papa ha ko yin mo anu ma je mo ko tu osile ko da onide mo so bi pe nje do mo ba kan bo ti mo pe ni okan lare ni pe asefe iyawo asefe oko o bi lo sileya o bi lo sileya ko ko sileya amo fa kere bi wa yo bere kere bi wa yo okunrin ko mo wa ti mu se iwe koriti kini ori ke dogun verse 41 o so mi kan be o ni pe otologo ti orun otologo ti osupa o so bi pe otologo ti orun otologo ti osupa oto si nogo ti irawo irawo saya to si irawo ni oko o tumo si pe awa eniyan ale bi wa bakan na ṣùgbọ́n ìwáyé wa àyànmọ́ wa ohun tá a wá ṣe láyé ọ̀tọ̀ọ̀tọ̀ ní òjọra wọn àwọn ọkùnrin kan wà tó ṣe wípé ohun tó fà á tí rè bí ìwáyé wọn kò fi wá sí ìmúṣẹ onílòbìnrin tó ń bá pàdé onílọkùnrin tó ń bá pàdé ọkùnrin àtóbìnrin míì tó ń pàdé kò yẹ kí wọn pàdé nínú ìgbéyàwó àwọn ọkùnrin kan wà tó bìnrin gbọdọ̀ gbà kó gun orí òun àwọn ọkùnrin ìbìnrin kan wà tí kò yẹ kó yóò bá làṣẹ papọ̀ tó bá ṣe bẹ́ẹ̀ ọjọ́ náà nira wogo ní a máa ju àjọ rẹ̀ yìí dènà ibi ọjọ́ náà ni kádàrí ògo ó máa di dàkudà ẹgbẹ́ èyí mà ẹgbẹ́ èyí sà kò sógun tó ń jẹ ènìyàn láyé kò sí làkọjá téèyàn ní láyé téèyàn ò ti ní rí àpẹẹrẹ rẹ yóò wá wípé o lè kì í dàgbà ó mọ̀ ṣe ní ojúfìrí àwọn tó wà nù ogun lónìí tó bá wò dáadáa tó ń kèsì dáadáa wọ́n mọ̀ wípé ogun tó ń wà nù rẹ̀ yìí àwọn ti rí àpẹẹrẹ rẹ kan tó wọnú rẹ ogun tó dé wà á ti rápẹrẹ ìṣòro tó dé wà á ti rí àpẹrẹ kí èèyàn tó wọnú ìdààmú kan àìkí kíyè sára àìlóye àìríran tẹ̀mí a mọ̀ fà á kọ́pọ̀lọpọ̀ ènìyàn kí wọ́n rọ́lu ogun kán rọ́lu wàhálà kán rọ́lu ìdààmú abalájọ bíbélì sọ fún wa nínú ìwé òwe 22 vasiri ó ní ọlọ́gbọ́n ènìyàn olórí ibi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó para rẹ̀ mọ́ ó ní ṣùgbọ́n òpè ènìyàn ó kọjá níbẹ̀ òpè ènìyàn aláìlọ́gbọ́n ènìyàn ó kọjá níbẹ̀ a sì jẹ́ níyà a jẹ́ níyà nígbà míì ogun tó ta ń jà lónìí a ti rí àpẹẹrẹ rẹ̀ bó ti nígbà míì nípa ìlóye nípa ìmọ̀kànmọ̀kàn nípa ìfẹ́ àfẹ́jù nípa àgídí inú tí inú mi ni màá ṣe tí bá lọ́mọ obìnrin àtọmọkùnrin tán fẹ́ra wọn létà wọn wá bímọ wọn bí ss kí ló fà kò ṣe dé kò ní dé wáyé ìyẹn ìṣògùn ayé kì í ṣògùn ọfà àìlóye wọn náà ṣe rọ́ọ̀lù ló ṣe di ogun ni wípé àwọn nóògùn èèyàn wà nínú ìgbéyàwó nínú àyànmọ́ nínú ìrìnàjò ayé ènìyàn àwọn ibì kan wà tí kò yẹ kí èèyàn lọ bó ti kó gbàdúrà tó kó gbàwé tó tó bá ti rù ú wọn ní mọ òwúrò òwú ẹrù bí ìyẹn bá ti rù ń kọ bí èpò wú ẹrù ọrùn máa wọ ọ nígbà tí wọ àtẹnìkan tẹ fẹra yé lójú ọ̀nà tẹ wà ní kọ́ṣípù njó kíyèsí ohun tó ṣẹlẹ̀ njó kíyèsí ohun tó wáyé tí o kíyèsí ẹ̀jẹ̀ rẹ tí o kíyèsí ẹ̀jẹ̀ tiẹ̀ wọn ló ń gbàdúrà o ti lálàá o ti ríran wọn ní àwọn ọ̀nà yóò dára ó bá fẹ́ra yín wà á wọnú wàhálà bó gbàdúrà ọlọ́run ò ní gbọ́ ló fi wípé pé àwọn èèyàn ń ṣègbè torí gíni torí àìní ìmọ̀ ó ní pé ọlọ́gbẹ́ ènìyàn ẹni tó lóye lọ́kùnrin lóbìnrin olórí ibi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó para rẹ̀ mọ́ aṣíwèrè ẹni tí ò lóye tó ní máa gbàdúrà máa gbà wẹ̀ ọlọ́run sàmùbẹ́ lórí ìtẹ́ ọlọ́run sọ bá àká mọ́ ìtara rẹ̀ jẹ́ ẹnu ní àrọ́lù tán amọ́lógún ayé ni amọ́lógún oṣù ni amọ́lógún àjẹ́ wàá gbàdúrà yẹn ọlọ́run ò ní pọ̀ kí ló fà á orí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò dẹ mọ̀ kò sí ní òfin bí èèyàn bá kọlu òfin ó ṣeéṣe kí èèyàn jìyà gẹ́gẹ́ bí arúfin ìjọ kíyèsí ẹni tẹ́ fẹ́ra yín tí ó kíyèsí àwọn ìwà ẹ̀ àwọn ìṣe rẹ̀ ìwà tó ń wù ìṣe tó ń ṣe tó bá wọlé tán ó máa jù bẹ́ẹ̀ lọ ó tí ìwọ náà kò rí yẹ ó ti ń gba etí yẹ ó ti ń lù ẹ́ tó bá wọn ọdún márèjì yẹn òun ni ó pa ọ ó tí ìwọ náà gbéyàwó ìyàwó ẹ olùwòfẹ rí ẹ bí ẹ olùwòpọ pàpà gangan bó fún nìkan kì í tẹ lọrùn owó ni ṣáṣáṣáṣá tó bá fi lè fẹ ni ó tí ọsọ kò lè tó ò pa mọ tó ń ṣe nígbà tẹwà lójú ọ̀nà ṣé ìwà yín bára mu ṣé ìwà yín kò takora yín ẹ mọ̀ wípé kò sí bí omi àti iná lè rìn papọ̀ kò
le se se o mi ma pa gbara ina bo be gbona yo pa na bo mi tutu yo pa ni awon obire kan be awon okunrin kan wa ni fola pe leyi.

àgbàmọ́mọ́ránlẹ̀ tọ́tọ́ sì sómi ìran àgbàdo àwọn ọmọ nílẹ̀ lórí ìnáwó náà ti ń gbé sóòrù kí ànàmọ́ àti àgbàdo kọ́ pàdé nínú ìgbéyàwó ẹnì kó pa ẹnì kan lára ohun tó kọ́ bá ṣe àwọn kan rí o okòwò àwọn kan lọ wájú nígbà kan rí before marriage wọ́n wọnú ẹ̀ ọ̀nà dàrú ẹni tẹ́jọ́ fẹ́ ra yín kẹ́ tó fẹ́ ra yín sílé ìjọ kíyèsí ẹ tó tiẹ̀ fẹ́ yìí ìjọ kíyèsí pé nígbà tẹ́jọ́ rẹ̀ ṣe iṣẹ́ olọdédé ṣé ìràwọ̀ rẹ ṣó ń tàn ṣó gbò rẹ ń bu jáde ṣó òun ríṣẹ́ gbà ìgbà tẹ́jọ́ fẹ́ ra yín tẹ́wọ́ tamitẹ́n coach gẹ́gẹ́ bí ọkọ̀ àti ìyàwó àwọn kan rere wo ló bá yí ẹ wo obìnrin sáyẹ lọ wájú ọmọkùnrin yẹn ṣùgbọ́n plan báyẹn ṣe máa dáa tí mo plan pé bí a ṣe bọ́ọ̀sù bí o ṣe bọ́ọ̀sù bó o bá fẹ́ márèjì yẹn o lọ bímọ níbẹ̀ ni àṣeyọrí ò ní sí níbẹ̀ o ò tí fẹ̀yàn wọlé tán orú burúkú ní jẹ lórí yẹn tó bá fi lè fẹ́ òní jí ó lọ ní oṣù ẹ mọ́lẹ̀ ọ̀nà ìlú èbó kò ní jí ó là fún ọ kíyèsí ẹni tó ń bá rìn ṣé ìrìn àjò yín ṣé ìwà yín ṣé ìṣe yín tí ó bára dọ́ba yẹni pé o gbọ́dọ̀ kíyèsí àwọn ìgbé ayé kan àwọn ìlú tẹ̀tẹ̀mí ìkan tara ló fi ní ọlọ́gbìn èèyàn ríbi tẹ́lẹ̀ ó para rẹ̀ mọ́ aṣíwèrè owó ìtẹ́ oníbọ̀sí gangan ìfẹ́ borí nígbà kan ń bọ̀ wá ìfẹ́ máa ṣá ìfẹ́ máa kákúrò tó ò sì ní mọ̀nà àpàyọmọ nísìnyí tètè ronú jinlẹ̀ ń jẹ́wọ́ ọkùnrin náà ń tó sàn kó rí ìyàwó ẹ tó fẹ́ sí ní ohun gorí ẹ ó ń bímọ fún ọ ó san lórí rẹ kò ní jí ọmọ lọ ó mọ̀ wípé ohun tó ń jẹ ọ̀hún ló ń jẹ bàbá ìyàwó ẹ bàbá ọkọ ẹyọ ọkọ ẹ ṣé ni wọn dùn sí ọ ǹjọ ti ṣẹ́tù wọn ní ẹdkọ́tà ni o ti fẹ́ ìyàwó owó bàbá ìyàwó owó yàyàwó owó sóolé owó àjẹ owó tán mọ́ ń gbà ǹjọ ti fún wọn tí o sanwó orí ẹ tí o ṣẹ́tù wọn tí wọ́n ń gbà olóòlé fún wọn bọ́mà bọ́sà ni o ti fẹ́ márì yẹn o tó béèrè fún tó o bálágbára ti fún wọn wọ́n fọmọ wọn sílẹ̀ ìgbàgbọ́ rẹ̀ ò gbé wọ́n béèrè ọtí wọ́n béèrè sìmáàbù wọ́n béèrè orógbó wọ́n béèrè ẹran tí ìgbàgbọ́ rẹ̀ ò bá ti gbé lọ kúrò níbẹ̀ lọ fẹ́yàwó ń bò mí lọ fẹ́yàwó lọ fẹ́yàwó ń bí wọ́n ti máa bù wọn lọ́mọ lọ́fẹ̀ẹ́ lọ lé bíṣọ́ọ̀bù àwọn òní béèrè orógbó lọ lé bíṣọ́ọ̀bù lọ lé àpọ́sù lọ lé pásítọ̀ lọ lé àwọn aláàfáà wọn ò ní béèrè sìgá wọn ò ní béèrè nǹkan burúkú lọ́wọ́ rẹ ibi tó fẹ́yàwó ó tán béèrè tó o bá ti lè fún wọn nìkan wọ̀nyí fọ́n wọn sílẹ̀ wá tiẹ̀ síwájú pé ó kéré rájà ibi àwọn kan ti wọ́n nú ogun rẹ̀ o wọ́n ti wọ́n nú wàhálà ilé tí mo sọ kò kàn rọ pásítọ̀ kò kàn rọ wòlíì amáyé ẹ̀rọ sí ọlọ́run lógún yìí ń jà wọ́n fẹ́yàwó tán béèrè wọ́n fún wọn níbi ọ̀nà dín ọ̀nà ọ̀la nítorí pé ẹni tó lo okùn kò fokùnlẹ̀ fún ọ kódà ọmọbìnrin yẹn wọ́n lè fi máa dààmú ẹ ìtí fàárẹ̀ délé bí ìwà yí àwọn kan tí ò fi ṣẹ kí ló fà á wọn ṣọkọ fẹ wọn ṣẹyà fẹ wọn ṣìléyà wọn gbẹrù ẹlẹrù wọn gbẹgbẹ léegun àyàmó kó dorí kó lòkó fọwọ mọ oh my god gbogbo àdúrà wọ wọn tó gbọ mi tó ń ṣàmì gbogbo nǹkan burúkú tó ń tẹ ẹ lòdì lórí ayé ẹ nípa àṣìbí ọkọ àṣìfẹ ìyàwó àwọn ìyẹjú ẹ ibo tí lọkọ ibi fẹ ìyàwó ogun tí ń dàgbọn níbẹ tọmọkùnrin ibẹ tí wọn lè lọ látòrí tiẹ ogun yẹn ṣẹ ogun yẹn ṣẹ ogun yẹn ṣẹ gbogbogun tó dọba lẹfẹ gbogbogun tó fikún lẹfẹ tó dogun sínú ayé ẹ nígbà gbèrè èyí bẹ́ẹ̀ ru àtẹ̀gbẹ̀rẹ̀ káàkiri àtẹ̀gbẹ̀yàwó tó bẹ lórí ẹ ara inú olúwa kó fọ́ dànù ó já dànù àtú ọ̀sílẹ̀ àdá onídè lọ ṣerere lọ rọ́gbọ̀dọ̀ láyé òní báyé asán òní báyé dààmú mọ́ mo gbàdúrà lórúkọ jésù olúwa ẹrù ogun tí márùjì dìde ọ lórí olúwa yí dànù gbogbo obìnrin gbogbo ọkùnrin káyọ̀ mọ́ kò fọ́n nípasẹ̀ ìgbéyàwó àánú lànà ọlọ́run má jẹ̀mú kó fọwọ́ náà tayọ ojú ẹbí ẹ kó ṣe ojú ẹ kó ṣe fún òkú ọlọ́run lọ ṣe kọ́nà rẹ ńlá ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ mọ́ gbàdúrà gbogbo orí tó wù ní wọ lẹ́yìn òní dàrúwọ lẹ́yìn òní dàrúwọ èyàn aláṣẹbọ èyàn aláṣẹtúmọ̀ lórúkọ jésù olúwa ọlọ́run wọnú yín orí òfin àti rí ìmọ́lẹ̀ tí bẹ́ẹ̀ tí mo sọ yìí olúwa yọ̀ǹda rẹ̀ fún yín bẹ́ẹ̀ ni kó rí mo gbàdúrà omi iwájú ẹ olúwa mẹ́sì ó yà sí nínú ó domi ìwòsàn ó domi ìṣẹ́gun mú kó sàmú kó yẹ kó dàṣẹ́gun kọ́nà rẹ̀ ńlá ọjà tó àyè àtìgbà tí amẹ́yẹ láwùjọ náà àmì fáyà ogun onífọ́nà gbé kí ọ̀run.

Wednesday, lago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá. Night of Vengeance, òru Friday nìyẹn. Bẹ̀rẹ̀ lago méjìlá àṣálẹ́. Gbogbo ọjọ́ ìsinmi Sunday, aago mẹ́jọ òwúrọ̀ ni sì ológun máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú Sunday school. Aago méjìlá la máa ń ṣorí ọ̀fẹ́. Gbogbo ọjọ́ Saturday kejì lóṣooṣù ni God of Wonders Powerful Prayer Program nílùú Èkó. Ọjọ́ Saturday kẹta ni tìlú Ìbàdàn. Gbogbo ẹ̀ lago méjì òwúrọ̀. Gbogbo ọjọ́ Ṣẹ́gun Tuesday tó bá parí oṣù. Every last Tuesday of the month ni pàdé Ọlọ́run pàmílẹ́rì. Lago mẹ́sàn-án òwúrọ̀ sí méjì.

oṣù mẹ́ta mẹ́ta láàrin aago mẹ́jọ òwúrọ̀ sí mẹ́rin ìdájí ọjọ́ kejì ẹ̀rí agbára iṣẹ́ ìyanu ó máa ń lọ bíbá nínú àwọn ìpàdé yìí ló fi ẹ̀kẹ́ yìí náà darapọ̀ láti jẹ alámi.

Zagelu FM, jaga bagu buletu, maru wanju.

0: 107.
1: Nígbà tí ẹ̀dá bá dúró nírò gan, òun ló ṣàpèjúwe pé àlàáfíà tó péye ó ń bẹ lára irú ẹ̀dá bẹ́ẹ̀. Torí pé ẹ̀dá tí àlàáfíà ara rẹ̀ bá ṣe fíafíà àti dúró ní ìró gan, a máa le fúrú ẹ̀dá bẹ́ẹ̀ o. Àdúrà làwọn ò wá máa ṣe sí Ọlọ́run ọba Elédùà wípé kó dákun kó ṣàánú wa. Òun ló ní omi ara àti ẹ̀jẹ̀ ara wa gbogbo, torí nígbà tá a dáyé la bá níbẹ̀, ẹnikẹ́ni ò sì lè dúró láti sọ wípé òun lòun ní omi ara àti ẹ̀jẹ̀ gbogbo wa. Ṣùgbọ́n a gbàgbọ́ nínú Elédùà eléyìí tó dá wa sáyé, a sì wá ń bẹ̀ ẹ́ pé kó fàánú gbà wá omi ara wa àti ẹ̀jẹ̀ ara wa, kó bá ni dáwọ́lé, kó má jẹ́ kí àlàáfíà ara wa kó di fíafíà o. Èyí náà la tún fi ń kí gbogbo wa káàbọ̀ sórí ètò eléyìí tá a wá ń pè ní ìlera wa ní ìkànnì Lágelú 96.7 FM òkè gájòkè. Ìlera wa òun náà ni ètò ní ìlera wa. Bàbá sì wá gbọ́ pé ìlera wa ó ti yẹ ká mọ̀ pé ohun gbogbo tó ní í ṣe pẹ̀lú ká wà lálàáfíà ó ní ètò ọ̀hún òun ló dálé lórí. Tó bá sì ti di alalẹ́ ọjọ́bọ̀ báyìí láago 8:00 AM òun náà làwa àti yóò ti máa kàn síra wa. Lórúkọ Ọlọ́run ọba ọ̀gá àgbà tó ni gbogbo ayé, tó ni gbogbo ara, tó lomi ara, tó lẹ̀jẹ̀ ara, tó ni tinú ara, tó tún ni tòde ara, lórúkọ rẹ̀ àti lórúkọ bàbá ọba Adébáyọ̀ Muritàlá Àkàndé MFR, lórúkọ títí Layọ̀ Akíṣọlá tó jẹ́ pé òun gan lolóòtú ètò ìlera wa yìí. O lè mi Fọláṣadé Àjàlá ni mò ń kí yín pé ẹ kalẹ́ lálẹ́ yìí o. A kú lílọ àti bíbọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba, àní ṣàìsàn láṣẹ Èdùmàrè. Gbogbo iṣẹ́ tá a ti wá ṣe nínú ìlera pípé, tá a ti ṣe nínú ìnàró, wọn ò ní máa fún wa lérè rẹ̀ lórí ìdùbúlẹ̀ o. Mo kí yín lálẹ́ yìí pé ẹ káàbọ̀ sórí ètò ọ̀hún. Victor Dáúdù ọ̀gá ọ̀gá, mo gbé fún ẹ, mo káwọ́ méjì sókè o. Bóò ni gbogbo nǹkan ó yà, ìlera wa sì bẹ̀rẹ̀ náà ní ètò yẹn gẹ́gẹ́ bí ètò. Àmọ́ eléyìí tá a tún sọ lálẹ́ ètò ní eléyìí tí ó ṣe gbogbo wa láǹfààní ni. A ká ṣe ká tó dánu dúró báyìí. Tẹ́ ẹ bá láwọn olóyún lẹ́gbẹ̀ẹ́ yín, ẹ pè wọ́n kí wọ́n máa bọ̀ nídìí agbagbe rédíò ti Lágelú 96.7 FM òkè gájòkè. Tẹ́ ẹ bá ní àwọn ọ̀sọ́rọ́ ọlọ́mọge èyí tí ò tí ṣàbíamọ toró yẹ kóníkálukú wa náà lóye ọ̀rọ̀ yìí ṣáájú kó tó ẹ̀ tó di wípé wọ́n ó máa ṣàbíamọ ṣáájú kó tó dìgbà náà rárá, ẹ pè wọ́n wá sí di ẹ̀rọ ti rédíò yìí. Àkàṣe tẹ́ ẹ bá sì tún mọ àwọn obìnrin tí wọ́n jẹ́ abilékọ tí wọ́n sì ń ṣòwò ọmọ lọ́wọ́lọ́wọ́ lóòótọ́ náà sì lè bímọ tẹ́lẹ̀, ṣùgbọ́n wọ́n tó fẹ́ látún ti bímọ sí i. Ọ̀rọ̀ ìjọ kan gbogbo wa láṣálẹ̀ yìí ni o. Torí pé n tá àjọ sọ nígbà tá a bá lọ tá a bá padà dé, ó jẹ́ nǹkan tó rọ̀ mọ́ abiyamọ ní bá a ti ṣe ń ṣabiyamọ àti bá a ti ṣe ń bí ọmọ, bá a ṣe ń gbọ́yàn sọmọ, àwọn àǹfààní tó wà ńbẹ̀ àti máa ń gbọ́rí ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú gbígbọ́mọ sọ́yàn àti gbọ́yàn sọmọ. Àmọ́ tọ̀tẹ̀ yìí àwọn ìwádìí tuntun tó tún ṣẹ̀ṣẹ̀ jáde gbogbo wa la nílò láti mọ̀. Ẹ wo, ẹ má jẹ́ kí ẹjọ́ já kinní yẹn, ẹ jẹ́ kí n lọ sókè lọ́run yẹn kí n padà wá. Ètò tá a wá pè ní ìlera wa yóò máa tẹ̀síwájú nígbà náà. Àmọ́ rírì yín bẹ́ẹ̀ ti ṣe wà ńbẹ̀ pẹ̀lú.

0: balẹ̀ bàgẹ́ ó wọlé pẹ̀lú steeze ìtàkì ògbí àwọn obesity fitters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àyà 50 bitters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal david láṣiṣẹ́ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 bitters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 bitters is produced by the 50 webs limited ẹsìn lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni plus 3 light and craft building Basorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704-318-3929 50 bitters na dark in Jolote.
1: Mamene momina tunga mama kuwamire
2: Assalamu alaikum fún gbogbo mùsùlùmí òdodo tí ń jẹ̀ wọ́n láti lọ sí Hajj 2027 ní tẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ National Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukaddam Basuna Hajj Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù Umrah December Umrah Ramadan 2027. Nísàn díẹ̀ díẹ̀, iléeṣẹ́ Mukaddam Basuna Hajj Umrah Service ti pe àwọn ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Makkah àti Madina, oúnjẹ ilẹ̀ wa sí ara ọ̀fẹ́ onígbàdégbà pé bábá iléeṣẹ́ Mukaddam Basuna Hajj Umrah Service ìrìn àjò ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣe láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yìí. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí shop number 1 Ọlọ́yà shopping complex ọjà bòde nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí sórí 08034075325 àti 08123331119. Mukaddam Basuna Hajj Umrah Service fún ìgbẹ́kẹ̀lé ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.
3: Ẹ̀tìyìn mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ Whitestone Souvenir ló rán mi sí yìí lórí gbogbo èèyàn tó ti ìlú kan wọ̀ lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sì nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá gbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pé gbàgede ìyapa high quality stone mix blender ìrara ti ń bẹ lórí stone mix blender wa o stone mix yam pounder
4: àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka
3: battle school items souvenir bags high quality stainless pot. Ti doctor recommend pe ka ma lo niru asiko yi present iron awon gba lori lorisirisi abomafo serving dish rechargeable fans gbogbo irinṣẹ to wulo feyin ketra solar fan ohun elo ni kitchen ati ninu ile o si wo yin ka ba yin set up kitchen yin atun le ba yin ṣe ti gbogbo kọlọ o si jọra onkulẹlẹ for the original souvenir gbera nle ma lọ si Whitestone Souvenir ìdí àpẹ Odudua building directly opposite NNPC filling station ìdí àpẹ Ìbàdàn fún ìrajà lọ́pọ̀ o le pe 08069134989 08069134989 Whitestone Souvenirs débi ọ̀rajà.
5: Gagaga
6: Ganusi
5: gbogbo ọ̀yà nípínlẹ̀ lódù ṣùgbọ́n ọjọ́ tí ọ̀yà tó jẹ́ odù ọ̀yà bá farahàn a rí pẹ̀lú àpẹẹrẹ ní Ganusi Aba Mixture àgbà ògùn amára sọjí káfogidi ewé àtẹgbò ṣe yọ lọtínú Ganusi faraba wo dẹ̀gbìnrin tó ń gùnfẹ̀ ní tẹ̀lé Ganusi Aba Mixture ni ó gbẹlura bínú kú tínú ń kún gbòdògbòdò tí san ara gbogbo fẹ́ ṣiṣẹ́ pé torí kéríkì ara ń roni láti jókòó dìde fúyàwó àdàgíraṣẹ ọ̀n rẹ̀ san ara díẹ̀ díẹ̀ nu yá sàwárí egbògi Ganusi Aba Mixture bó sì fẹ́ da lábùkù lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ bọ́ba dẹrẹ alẹ́ Ganusi Aba Mixture ni ó gbẹlura ẹran rẹ̀ ó sì lékan sí lórí òkèlè gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara fífọ̀ dànù mára fúyẹ́ Ganusi Aba Mixture làgbádé fún o kò bára ẹni ọgọ́ta ọdún tó tún bú ọmọdé níyàwó tára rẹ̀ tún ta kútúkútú irúfẹ́ Ganusi Aba Mixture ló gbẹlura Ganusi Aba Mixture ó ti wà káàkiri ilé ìtajà ògùn àti lágbéni káríkárí a sì ń wa alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà Ganusi Aba Mixture Faskeni Nigeria Enterprises ló ṣe ìdojúkọ NNPC filling station lẹ́gbẹ̀ẹ́ bridge Ọlọ́nkẹ́mi Lagos Ìbàdàn expressway Ìbàdàn ló wà telephone 08081689617 Ganusi ló kára ó ta kẹ́bẹ́.
7: Gàgàgà
6: Ganusi.
8: Seeking quality healthcare education and a rewarding career in health sector? Then your future begins at Ibadan College of Health Technology, a federal government approved institution accredited by NBTE. Admission is now open into national diploma programs through UTME in the following courses: Community Health Technology, Paramedics Health Technology, Public Health Technology, Family Healthcare Technology. Candidates who chose other institution in UTME and scored a minimum of 100 should apply for a change of institution and course. Did I hear you say no? You ATME, no problem. Apply for professional diploma programs in community health extension workers, CHIO, health technician, pharmacy technician. We also offer professional certificates in junior community health extension workers, JCHIO. Visit us today at plot 29 along Beja Street,
4: Jegede Ululoyo, Amuloko Road, Ibadan.
8: Apply now at icotech.edu.ng or call
6: This is more than a meeting. It is a divine encounter with God. Truth is anointed servant. Prophet Akibima. 2026 Apostolic Meeting. On your Wednesday 12. This Friday 14th August. Me. Lagumeso. Bro. Lemono youth ma bali. Mbwa we kore. Atu sheni ni joro ma lagbara. Mbwe ni Christ Power Buster. Adegba yifeba express road. Ipado. Igu's Association of Ministers. Lusha

0: bo pada o eyin eyan wa e seun seun se wa nbe pelu wa eto lera wa o na ni eto ile eto nlo lowo lowo ni kan ni lagelu 96.7 fm oke gajoke gbogbo wa la mo pe baba si nbi mo ojo sinu aye bayi nigba tolorun ba ti saanu eni ti nkan kan o ti se ya omo gbogbo n ti omo won mo je o na ni oyan eto gboyan somo asi gbomo soyan eleti o waye ni kopekope yi ta fi sami ayajo ojo gboyan somo tabi ele pe ni gbomo soyan awon idanileko kan o wa waye nbe latenu awon ti won je akose mose onimo eto lera eh ori mi tun wule pe o mo ye ke eyan ma mo nipa ifitoni leti o awon tuntun teyan ba nilo lati mo mo ye ke eyan ma mo ke se ri ninu ipejopo yen awon ti won je akose mose onimo isegun ibo awon ti won je agbe bi nurse ati awon ti won ni nkan se pelu eto lera gbogbo won ni won mo panu po lote yi won ma mu awon imoran kan wa won ma tun mu awon oro kan wa to tun lani loye to tun lani loju ti mo wo wipe eyin ara ile ko ni da ke ma feti gbo oya Victor Daudu pe kini yen soke nbe yen
1: ake gbe iya lomo wa si bi joko yo gbe yo bibi yo agbe yan omo wa ma je fun wa olowa je ka jere omo wa ni soke ake kabo si apejopo yi ti o je bi iranti ati sinileti fun pataki fifun omo loyan akori eleti amanse ni ododun oni wipe ona wo gbogi ni a ri pe ati ma fun omo loyan ti a gbegba ti o ni nikose bi se wu komo ti e pe a je tewo gba gbogbo wa eyi ti ola nipa ka ma se idanileko ati ifinimo bi a se se ati kini pataki fifun omo loyan ini a tun pe yin fun a se ma pe yin ti tojun itun ni o ti ko bayi iwa ti eleyii ni pe ka ri ere lati ara awon omo wa ona wo ni a gba se itoju won ti ko ni pe fi oniku folande oni nile iwosan ooto la da ile iwosan le la je dokita sugbon afe ka mo wa fun idamu ka ri pe won sare te ba gbe won wa e mo wa fun itoju lasan ni ati fun ayewo pebo ni aare o se ni se won ele ni ti a dupo lori ati awon eko ti a ma se fun yin ni awon ile iwosan wa lorekore ọ̀nà ni a gbà tọ́jú ọmọ tí ọmọ ló fi ìdàgbà nínú ìlera tí o pè ilé ni a pè yín fún ní òní àwọn atáṣe ńlá ṣe ti ẹ̀mí kó tó tẹ̀mí wọ́n ti dọ́gba sí àbí ó wá kéré jù bá bí ọdún mẹ́ta sí mẹ́rin nísìnyẹ́ tó padà wá tó ní ẹ̀fẹ̀ tó mọ bíbí àbí ẹ̀mí tó mọ bíbí ọmọ tó ti pọ́n méjì nísìnyí kó tó dọ́dún mẹ́ta nísìnyí o nikan la le mo ni ti mo gbe yoku e tun pada wa abi olorun te ka jere omo e se
2: bo nki eyin ya lomo wa gbigbe o abi olomo temi o eto ti o n waye leni o ma waye lekan lodun to si je bi itaniji fun gbogbo awa ya lomo lati mo pataki lati fun omo ni ọyàn tó péye tàbá sọ pa ọyàn tó péye kìí ṣe àfomílà ní oṣù mẹ́fà àkọ́kọ́ ní tí a bẹ̀rẹ̀ láti gbà tí a ti bí ọmọ bóyá bí wákàtí kan tá a bí ọmọ tán títí di oṣù mẹ́fà àkọ́kọ́ ni ó péye yìí ló sì máa ń jẹ́ kí orí ọmọ kí ó pé tó jẹ́ pé kò ní dìgẹ́ yọ̀ máa gba tíjà mẹ́wàá mọ́kànlá kó tó di pọ́nmọ́ parí iléèwé àǹfààní ni fún ìyá wa tó gbé ọmọ sọ́yàn ní wákàtí àkọ́kọ́ tí a bí ọmọ yìí kí ni àǹfààní àkọ́kọ́ ni pé abẹ́rẹ́ àjẹsára ni ọyàn jẹ́ fún àwa ìyá lọ́mọ àti fún ọmọ wa pẹ̀lú fún ọmọ wa a rí pé n tó jẹ mọ́ òtútù àyà ìgbẹ́ gbuuru nǹkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọmọ náà ò ní ní rárá wọ́n kàn máa rò pé a ṣe é ṣe pé wọ́n lóògùn àgúnmu fún ọmọ ìtí tapépé ọyàn fún ọmọ pé ìní ní adẹ́kọ̀ ọmọ tapépé orí ọmọ ó sì pé débi pé kò sí ibi tẹ́tí sí tí ò ní lè ṣe iyebíye ńbẹ ó sì tún jẹ́ ìfàní fún ẹbí wa gẹ́gẹ́ bá a ṣe jẹ́ ẹbí lọ́nà wo owó tí a lọ́ máa fi ra oúnjẹ ọmọ tí tó lórúkọ ní orúkọ ní orúkọ owó yìí a máa fi owó ìtọ́jú àwọn ọmọ yòókù tí a ti ní nílẹ̀ àti òmíràn bá tò sí nínú ẹbí fún orílẹ̀-èdè wa àti fún àwùjọ wa àwọn ọmọ tí wọ́n bá dántọ́ àni wọ́n máa ń ní oríṣiríṣi òye láti gbé nǹkan kalẹ̀. Àwọn kan ní wà nípa tí ń dá ẹni tá à ń pè ní aircraft bàálù òfurufú kan orí pípé ńlọ́fà àwọn dókítà wa tí wọ́n ti fún gbogbo àwọn ènìyàn orí pípé ńlọ́fà ọmọ tí ọjọ́ dọ̀yọ̀ ìdólẹ̀ ṣe bí kò ṣeé ṣe náà kíní yóò wá náà wá ní owó kankan ju pé ká gbọ́ gbogbo àwọn ìbánisọ̀rọ̀ kí a lè ní ọmọ tó dántọ́ ní ọ̀la àwọn ọmọ wa ní ọ̀la wa àbí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run lẹ́dùnmáà yóò wo àwọn ọmọ wa o náà bẹ́ẹ̀ lẹ́màá rí nínú rédíò wa nínú tẹlifíṣàn wa lórí pépà wa tá a bá láǹfààní fún àwọn eléyìí ẹ jẹ́ kí a máa kà wọ́n ká máa wo àwọn àǹfààní tó wà bẹ́ẹ̀ ká lè máa ṣe bẹ́ẹ̀ ká sì dá àwọn ènìyàn wa lẹ́kọ̀ọ́ ní agbègbè wa tá a bá ti ń dá gbogbo wa àwọn ẹ̀kọ́ tí wọ́n dá wa ní o kí olúkúlùkù lè jà àǹfààní ètò yìí ọlọ́run lẹ́dùnmáà rẹ̀ àgbẹ̀yẹ̀ lọ́mọ wọn jẹ́ o ẹ ṣe púpọ̀.
0: Ẹ̀tọ́ gbogbo ọmọ tó bá wá sáyé ni pé ká fún lọ́yàn because ọlọ́run tó fún wa lọ́mọ ó ti fi oúnjẹ tó máa jẹ sí i a dẹ̀ ti rí pé ká fọmọ lọ́yàn yìí ó ṣe pàtàkì púpọ̀ jù especially the first 6 months of life gbogbo problem tá a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣòro tá a ní níbi ká fọmọ lọ́yàn ló ti bẹ̀rẹ̀ because ọmọ tí kò bá mọyàn ọpọlọ ò lè pé ọmọ tó bá mọyàn ọpọlọ ẹ máa pé then a wá rí pé ká fọmọ lọ́yàn yìí gan àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń rò pé tí n bá bímọ láàárọ̀ ó di ìrọ̀lẹ́ kí n tó fọmọ lọ́yàn wọ́n rí pé nínú labor room gangan tá ẹ ti bí ọmọ ní kẹ́ ẹ ti gbọ́ ọmọ yín sọ́yàn kí ni àǹfààní tẹ́lẹ̀ ní a máa ń pè kankan ní pé postpartum hemorrhage tóbìnrin bá bímọ tán ẹ̀jẹ̀ á máa dà àní kóbìnrin ẹ pòpò ewo ọmọ wọn dẹ̀ ní kóbìnrin pòpò ewo ọwọ́ ọmọ tí èkejì ọmọ ò bá jáde àwọn ti wá ṣe ìwádìí pé nǹkan tó máa ń jẹ́ kékejì ọmọ kó jáde ni pé kan gbé sọ́yàn torí pé òórùn ibi tí ọmọ ti ń bọ̀ òórùn ilé omi tó ọmọ ń gbé nínú ẹ̀ tá à ń pè ní anotic fluid òórùn yẹn wọ́n ní òórùn yẹn náà ni omi ọyàn ní so tó bá ti wá gbé ọmọ yẹn sáyà ọmọ òòjọ́ tó gbé sáyà màmẹ́ ó máa fọ ọyàn yẹn tó bá ti fọ ọyàn yẹn nǹkan tó ń mú omi ọyàn jáde nǹkan tó ń jẹ́ kí placenta kó dúró wọ́n máa daṣẹ́lẹ̀ so tí wọ́n bá ti daṣẹ́lẹ̀ placenta máa jáde ìyá yẹn kò ní bleed mọ́ èkejì ọmọ máa jáde so ìyẹn gangan ni major thing because a máa ní pé ikú ìyá ọlọ́mọ tó bá ti bímọ tó ti pọ̀ jù ní Nàìjíríà so wọ́n ti wá ṣèwádìí pé nǹkan tó máa dín kù ni pé kán máa gbọ́mọ sọ́yàn nínú labor room ẹlẹ́ẹ̀kejì ni pé ó dáa fún ọpọlọ ọmọ láti jẹ́ kó dàgbà ìdàgbàsókè kan máa ń ṣẹlẹ̀ sọpọlọ ọmọ láàrin 1 hour tọmọ bá ti mọ ọyàn torí pé ọmọ yẹn máa lè recognize ọmọ tó ní instinct láti mọ̀ pé omi tó ń rùn lára òun tó ń gbé bọ̀ òun náà ló wà níbi ọyàn yẹn there's a kind of development ọmọ yẹn máa rí record for that 1 hour of life so a máa ń sọ fáwọn ọmọ wa pé láàrin 1 hour kán gbọ́ ọmọ wọn sọ́yàn kí wọ́n tó fún ní nǹkan míì ẹlẹ́ẹ̀kẹta tó sọ ni pé even to the society ọmọ tó bá mọ ọyàn orí ẹ̀ máa pé wọ́n máa lè they are very brilliant wọ́n máa mọ òwe wọ́n máa lè contribute then ara wọn máa ń balẹ̀ because bond tí ìyá máa ń ní sọmọ ó máa ń jẹ́ kí ọmọ yẹn kó ní ìfẹ́ sí àwọn tó kù náà kò ní pààyàn kò ní máa ṣe aburú ní society then lastly to the family itself wọn ò ní máa gbọ́ ọmọ yẹn lọ sí hospital kò ní máa sick torí pé omi ọyàn tó mu omi tó safe lóúnjẹ tó safe jù lómi ọyàn tó safe jù torí pé ọ̀dọ́ ọlọ́run ló ti wá kò sí contamination tó máa débẹ̀ so ìyẹn náà ó tún assist the family.
3: Tọ́ abẹ́ ẹ̀ gbọ́ àbò òun fọláṣadé àjàlá lẹ gbọ́ ń bẹ̀ ẹ lè gbọ́ òun fọláṣadé àjàlá ń bẹ̀ torí pé òun kì í ṣe òṣìṣẹ́ elétò ìlera agbóhùn sáfẹ́fẹ́ lòun tiẹ̀ gbogbo àwọn tẹ́ ẹ gbọ́ ohun wọn lọ́kọ̀ọ̀kan ìjèjì yìí ló jẹ́ àwọn tí wọ́n mọ oyún ìgbín nínú ìkara ohun ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ètò ìlera pàápàá jùlọ pẹ̀lú ìyá lọ́mọ ìyá tó lóyún àti ọmọ tó bí àwọn nǹkan kan wá wà ńbẹ̀ tí wọ́n sọ tó tún mú kórí tèmi wú wọ́n ní lákọ̀ọ́kọ́ wọ́n ní mímu ọyàn fún ọmọ tó jẹ́ ọmọ tuntun ọmọ kékeré jòjòló àti àwọn ọmọ kékèké títí tí wọ́n fi jálẹ́nu ọyàn ó jẹ́ ohun tá a lè pè ní abẹ́rẹ́ àjẹsára tàbí ká pè ní àjẹsára àkọ́kọ́ fún àwọn ọmọ wọ́n ní ọmọ yòówù tá a bá ti bí báyìí tó jáde nínú ìyá rẹ̀ báyìí tó sì bẹ̀rẹ̀ sí ní mú ọyàn wọ́n lóhun tiẹ̀ ó sì kọ́kọ́ lálàáfíà náà torí pé ọlọ́run ọba ló ṣètò ọyàn yẹn fún ẹ ṣe yẹn lé ní wọ́n ní ẹlẹ́ẹ̀kejì ńbẹ̀ ni wípé àwọn ọmọ kéékèèké tí wọ́n jẹ́ ọmọ ọmú wọ́n ní ẹ̀tọ́ ni fún wọn fún gbogbo ọmọ pátápátá ẹ̀tọ́ tí àwọn nínú látọ̀dọ̀ ọlọ́run wá sì ni ẹ̀tọ́ yẹn gan ti fi ẹsẹ̀ múlẹ̀ pé gbogbo wọn ló gbọ́dọ̀ mu ọyàn ìyá wọn torí lè jẹ́ oúnjẹ tí ọlọ́run ọba elédùà tó ti ṣe fún wọn pé tán bá sì dénú ayé báyìí kí wọ́n bẹ̀rẹ̀ sí í máa jẹ́ ni oúnjẹ ọ̀hún kì í sì í ṣe oúnjẹ kan dandan eléyìí tí ó lè mú ìpalára lọ́wọ́ bí kò ṣe láti ti jẹ́ kí àlàáfíà ara wọn ètò ìlera wọn àti ọpọlọ wọn kó jí pépé. Nítorí ìdí èyí àwa kan tá a pera wa níyà tá wa ń gbìyànjú àti wa máa wò ó pé èmi ò lè fọmọ lọ́yàn o. Torí mi ò fẹ́ kíkiní ọ̀hún dorí kodò sẹ́ẹ̀rí wípé bí ìgbà tí èèyàn fẹ́ mọ kọlu Ọlọ́run ni. Torí Ọlọ́run ló ṣètò rẹ̀ fún gbogbo àwọn ọmọ tá a bá ti bí jáde láti inú ìyá wọn títí tí wọn ó fi fi ọyàn sílẹ̀. Wọ́n ní fífún ọmọ lọ́yàn yìí tún kọ́ ó tún ṣe àǹfààní fún àwọn tí wọ́n jẹ́ ìyá lọ́mọ gan. Wọ́n nítorí wípé bí ọmọ bá ti ń jáde láti inú ìyá rẹ̀ wá báyìí ibẹ̀ náà ni tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ ara rẹ̀ òun náà ni kí wọ́n ti gbé ọyàn sí lẹ́nu tó jẹ́ ọyàn ìyá rẹ̀. Wọ́n ní ṣe rí bọ́mọ òun bá ti wá bẹ̀rẹ̀ sí ní fa ọyàn yìí àǹfààní tó jẹ́ fún ìyá ni wípé àwọn nǹkan èyí tí ó so mọ́ ibi ọmọ. Wọ́n ní bí ọmọ bá ti bẹ̀rẹ̀ sí ní fa ọyàn yìí gbogbo àwọn nǹkan tó mú ibi ọmọ tó lè mú dání yóò sọ ọwọ́ lẹ̀ ni pọ́rọ́ báyìí òun ni ibi ọmọ ni ó sì tún jáde. Ṣé ẹ tún rí pé àwọn ìwádìí tuntun tún lè yí pé láti inú ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ tí obìnrin tó bí ọmọ yìí tó bá ti gbé ọyàn fún ọmọ tọmọ sì ti bẹ̀rẹ̀ sí ní fà á àwọn nǹkan kan wà nínú àgọ́ ara rẹ̀ nínú lọ́ọ̀lọ́ọ̀ èyí tí ó ṣe ìrànlọ́wọ́ fún ibi ọmọ láti tètè jáde ní kíákíá. Àbẹ́ ìwà relédùn àbí ó ṣe dáadáa fún wa o. Lẹ́yìn èyí wọ́n ní abẹ́ wákàtí kan tá a ti bí ọmọ yìí òun ló ti gbọ́dọ̀ máa mu ọyàn ní abẹ́ wákàtí kan. Ò ní pẹ́ wákàtí kan o lójú ẹsẹ̀ torí àwọn ọmọ míì wọ́n ní bí wọ́n bá bímọ wọ́n sọ pé kọ́ àwọn tiẹ̀ kọ́kọ́ sinmi ná rárá o. Wọ́n ní bí ọmọ bá ti ń jáde báyìí ló ti yẹ ká gbé ọyàn sọ́mọ tàbí ká gbé ọmọ sọ́yàn. Àǹfààní míì tó tún wá wà fún wa ni wípé oúnjẹ yìí tó jẹ́ omi ọyàn tó ń jáde sí ẹnu àwọn ọmọ wọ́n ní ó jẹ́ oúnjẹ tó dára tán tí ò ní àbùkù kankan nínú tí ò ní kòkòrò rándanràndan kankan nínú torí Ọlọ́run gan ló ṣẹ̀dá rẹ̀. Wọ́n ní kò ní àbùkù kankan fọ́mọ yóò tún máa jẹ́ kí ọmọ máa dàgbà sí ni. Wọ́n tún wá ní oúnjẹ yìí tó ń kọ́ o ó tún ń tètè láti dà kúrò lára àwọn ọmọ. Ṣé ẹ mọ̀ pé ọ̀tọ̀ ni kí ọmọ kọ́ jẹ oúnjẹ míì kíkùn kàn ṣe winkin tí kò ní lọlẹ̀ láàrin bíi wákàtí méjì wákàtí mẹ́ta tọ́mọ ti jẹun. Wọ́n ní ṣùgbọ́n ọyàn yìí bí Ọlọ́run ṣe ṣẹ̀dá rẹ̀ kò yí ẹnikẹ́ni o yóò kọ́kọ́ yọ àwọn ọmọ yóò ṣe àwọn ọmọ láǹfààní ó sì tún tètè máa ń dà kúrò lára ọmọ kò kàn ní jẹ́ kí ọmọ kan tó bi ìranù tàbí kí ikùn ọmọ kókà ti tóbi kan tó jẹ́ ìtóbi ìsọnu. Fún ìyá lọ́mọ wọ́n tún ní bí ìyá lọ́mọ bá lè máa fún ọmọ rẹ̀ ní ọyàn dáadáa tí ò rojú tó jókòó tí tí ò mọ wo aago fọ́mọ. Wọ́n ní ìgbésẹ̀ yìí a tún máa ṣe àǹfààní fún ìyá lọ́mọ náà nípa dídènà jẹjẹrẹ ẹnu ilé ọmọ àti dídènà jẹjẹrẹ tó máa ń wà níbi ọyàn gan. Èmi ò tún wá mọ ẹlẹ́rìí nǹkan tá a tún wá nígbà tí Ọlọ́run ọba tó ti ṣe gbogbo ẹ̀rín rọ̀rùn fún wa ṣùgbọ́n tó jẹ́ pé bóyá àìlóye àbí nǹkan tí àwa fẹ́ tó yàtọ̀ sí nǹkan tọ́lọ́run ọba fẹ́ ló fẹ́ rọ́ wa lu nǹkan tí ò ní padà pé wa. Ṣé mọ̀ wípé bá a bá tún fún ọmọ lọ́yàn bó ti tọ́ àti bó ti yẹ àwọn owó pé à ń ra oúnjẹ ọmọ ṣé mọ̀ pé ó dínkù ìyá ọmọ yóò mọ jẹun dáadáa ní tiẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ sí ní jẹ àwọn oúnjẹ tó dáa tó ṣara lóore yóò mọ yọ náà lára ọmọ. Eléyìí jẹ́ nǹkan tá a mú wá láṣàlẹ̀ yìí fún gbogbo wa pátá pé kí gbogbo àwa tá a jẹ́ ìyá lọ́mọ àwa tá a wà nínú oyún tọ́lọ́run ọba yóò sọ láyọ̀ àtàlàáfíà kí gbogbo wa ká pèsè ọkàn wa sílẹ̀ láti múra di àwọn ọmọ yìí pé bí wọ́n bá ti ń dé báyìí iṣẹ́ wa ojúṣe wa ni láti máa gbọ́yàn sí wọn lẹ́nu. Wọ́n ní kódà gan kì í tún ṣe orí ọyàn adérí ọyàn ìdéńdéré eléyìí tá a mọ̀ sí nipples kò ń ṣe yìí gangan ni ó yẹ kí ọmọ máa fà o. Nínú ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ṣe wọ́n ló yẹ kí ọmọ kí ẹnu rẹ̀ kó wọ orí ọyàn yẹn gangan mọ́ ara ọyàn yá tó ti yé yín. Eléyìí náà tún ní nǹkan tó ń ṣe lọ́nà tó dáa fún àti ìyá àti ọmọ. Ẹ ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ a ti gbọ́ rí náà lórí ètò yìí ṣùgbọ́n àwọn ìwádìí ìjìnlẹ̀ tó jẹ́ tuntun tí ó ṣe gbogbo wa láǹfààní èyí tó jáde nínú ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún tí wọ́n fi ṣe àmì ayẹyẹ ti gbọ́yàn sọmọ àbí gbọ́mọ sọ́yàn tọdún yìí eléyìí tó wáyé pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ìṣègùn òyìnbó ó ní mo ní kí n mú wá sétí gbọ̀ sí kẹ́yìn náà mọ́ṣáláì gbọ́ torí pé béèyàn ò bá mọ nǹkan kan nǹkan tí ò mọ ó ṣàgbà rẹ̀ lábúrò ní ìṣẹ̀lẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wa. Gbígbé o àgbéyè ni àwọn ọmọ wa lágbára lọ́wọ́ Ọlọ́run ọba gbogbo àwọn tó sì jálábọ̀ oyún tó wà nínú oyún mo gbàdúrà wípé bẹ́ẹ̀ ti ṣe rú yìí ẹ rú láyọ̀ bẹ́ẹ̀ náà lẹ́sì sọ láyọ̀ a gbóhùn ìyá a gbóhùn ọmọ a tún gbóhùn bàbá gan lábúrò ní ìṣẹ̀lẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wa mo kí gbogbo wa o wípé ẹ ṣeun tẹ́ ẹ tẹ̀lé wa níkànnì lágẹ̀lú náà ti sítọ́ seven fm òkè gajòkè lórí ètò ìlera wa fún tòní ọjọ́ mẹ́jọ ni kẹ́ ẹ tún pàdé mi lágbára lọ́wọ́ ọlọ́run nígbà tá a tún máa mú àkọ́sùn nǹkan míì wá sétí gbọ̀nyín títí dìgbà náà mo mọ rírì rẹ o victor daudu ọ̀gá ọ̀gá daniel jésù ti wà nù níbí mo kí gbogbo wa wípé ẹ ṣeun ó dá oorun ayọ̀ láòsùn àṣìṣó ó dàárọ̀ o.
4: Lagiliwa FM 96.7 La Gelu FM Jagaba Gogo Radio.

ẹ̀tọ́ láwùjọ àgbà àtẹ̀tọ́ láyé jọ ń gorí afẹ́fẹ́ ẹ̀pẹ́ olúmídé ọmọ akínlóye àgbà ló tọrọ lọ bá ló tẹyìn ẹ̀rín fẹ́. Láwùjọ àgbà ẹ̀tọ́ tí ń tọ́pọ̀ kùn àwọn àgbà aláṣeyọrí ọmọ Yorùbá dórírun láyé jọ ń ètò tí ń tún pẹrẹpẹ àwọn àṣà àti ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀dálẹ̀ Yorùbá láwùjọ àgbà àtẹ̀tọ́ láyé jọ̀hún ètò tí ń kọ́ni láwọn ẹ̀wà èdè Yorùbá tààràtà ní lórí aago mẹ́sàn-án àṣálẹ́ ọjọ́rú tí ń ṣe Wednesday lẹ́tọ́ láwùjọ àgbà ọjọ́bọ̀ tí ń ṣe Thursday lẹ́tọ́ láyé jọ̀hún tákí ọmọ akin lójúde olúyọ̀lẹ̀ ọmọ mi gbogbo olútìtì láfẹ́fẹ́ lájẹlú ẹfẹ̀ 96.7 ní fẹ́lẹ̀lẹ̀ láwà máa gbọ́ bí tó láwùjọ àgbà ṣe ń fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ tí ń tu gbogbo aráyé lára tógun lọ́gọ̀ ọmọ ènìyàn kọ́gbọ́n nínú làákàyè àṣàyàn ọ̀rọ̀ dákun méjì kú ò ètò láwùjọ àgbà àti láyé ìjọhún là ń kọ́ lọ́wọ́ ní lájẹlú ẹfẹ̀ 96.7 akin ọmọ akin ní darí ètò lọ́wọ́ àmọ́lé ọmọ olóńgbèjà adéyinka sonibara jagun lólu akéwì oòdua ló wípé gbọ́ àǹfààní tó jẹ nínú rẹ̀ ò lódùn hàn.

kábíyèsí kábíyèsí ọlọ́run ṣe adúgbò ọjọ́ ìgbà ni kábíyèsí rẹ ọlọ́run tó ń jẹ́ ìmí ni kábíyèsí rẹ ìwọ ni ìwọ ni o tẹ́nìkan bá ní òun ni màá sọ pé wọ̀kọ́ tí wọ́n bá kalẹ̀kùn léèyàn tó ń tì ní ta ló wà mẹ́tò ní èmi ni wọ́kọ́ ṣe bí ọlọ́run ló ní bó ṣe fọhùn jáde pé èmi ni ọlọ́run nìkan ṣoṣo lọba tó ń jẹ́ èmi ni ẹ kábọ̀ lálẹ́ ìṣòro tó ti láyé ìjọhùn lágẹ̀lú ẹ̀fẹ̀ láwa yìí 96.7 àfihàn bàbá wa àfihàn bàbá ọba muritala adébáyọ̀ àkàndé ẹ̀kẹ́ni olùbàdàn tilẹ̀ ìbàdàn mo kí kábọ̀ sórí ètò láyé ìjọhùn lálẹ́ òní olóòtú mi adésínà aláwòdé ni adésínà aláwòdé kenneth kébùgì òní ọ̀gá wa tó di lágẹ̀lú mú pẹ̀lú gbẹ̀ngà ọláìwọlá gbẹ̀ngà ọláìwọlá ẹni tó jẹ́ amójú ẹ̀rọ mi lálẹ́ ètò ni adémọlá ṣíṣì ni ọmọ wọn ló nílá wẹ́rẹ́wẹ́rẹ́ ni o lálẹ́ òní akin lóye olùmìdé lorúkọ mi akin ọmọ akin lójúde olúyọ̀lé akin kan báyìí akin kan báyìí ọlọ́ni o ẹ̀kẹrin baálẹ̀ nílùú ọ̀jẹ́lẹ̀yẹ níwájú ọ̀fà ìgbó ìjọba ìbílẹ̀ lágẹ̀lú ẹ káàbọ̀ sórí ètò láyé ìjọhùn kí ni àwọn nǹkan ayé ìjọhùn wọn pọ̀ gan o tó sì jẹ́ pé kò yá fojú pa wọn rẹ ó ní ipa tó ń kó ó ní ipa tó ń kó lára wa ó ní iṣẹ́ tó ń ṣe lára wa tá a dẹ̀ ti fojú pa rẹ ṣẹ́ṣì mọ̀ pé òwe yorùbá ní ẹni tó bá fọwọ́ sí júwe lé bàbá rẹ̀ ẹni tí wọ́n sọ gangan ó ní ìgbà tí ẹ bá sọ pé àṣà lé bàbá àṣà wa mọ káàrò jìrò jẹ́ nǹkan kan bẹ́ẹ̀ ni bí ìgbà tí èèyàn fi owó sí júwe lé bàbá rẹ̀ ni èyí tó ti bẹ̀rẹ̀ lálẹ́ ètò ní wẹ́rẹ́wẹ́rẹ́ àjọ jọ̀wọ́ síra wọn àwọn ọjà kọ̀ọ̀kan tipẹ́tipẹ́ àjọ jọ̀wọ́ síra wọn bẹ́ẹ̀ni ẹ̀yin ọlọ́jọ́ bí ẹ sì mọ́ sọ àsùn péye àwa ti ń bí nínú oṣù kẹjọ àtúndúpẹ́ lọ́wọ́ ọlọ́run ò ṣe o mo wọnú oṣù kẹjọ pẹ̀lú ìdùnnú àti ayọ̀ àti àlàáfíà bẹ́ẹ̀ni èmi àti bá a ṣe wá wọnú oṣù kẹjọ àwọnú oṣù kẹsàn-án lágbára ọlọ́run àwọnú oṣù kẹwàá láti wọnú oṣù kọkànlá àti kejìlá àtúnjọ sí ọdún tó ń bọ̀ ni gbogbo ẹ̀ gbogbo ẹ̀ nínú ayọ̀ nínú ìdùnnú ni ọlọ́run ń ṣe láti ìdùmarè ọ̀dà sọmọ síwájú mo sì ń bọ̀.

0: sì ni yàwó ní ibẹ̀ ń kọ́ ni mo nù lálẹ́ yìí ní ayé ìjọhùn àná irun kó oríṣiríṣi tí àwọn màmá wa máa ń ṣe bẹ́ẹ̀ ni sùkú ń bẹ pàtẹ́wọ́ ń bẹ débi pé nígbà tí èèyàn wà nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama wọ́n máa pè fún wọn ni pé irun yìí ni ẹ ṣe o irun ilé ni kẹ́ ẹ ṣe bọ̀ níjọ monday wọn ó sì ṣe é ní èyí tó túmọ̀ sí pé àwọn ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ wọn náà ẹ̀kọ́ ti ìmọ́tótó láyé ìjọ ni kì í sí ní ayé òde òní tó jẹ́ pé kò ní ìtumọ̀ sí wọn mọ́ kò sì yóò rí bẹ́ẹ̀ irun dídì ní ayé ìjọ àmọ́ ní ayé òde òní àwọn tí a jẹ́ atorí ṣe wọ́n tún ti wá gbọ́n débi kí tó bá rí irun míì tí wọ́n ò ṣe sórí ìwọ kí wọ́n mọ̀ pé ẹwà ló jẹ́ fún obìnrin kò sí àṣà tàbí nǹkan kan tí wọn ò lè fipá tí ó sì nítumọ̀ tí ó sì dá lórí wọn láyé òde òní yàtọ̀ sí ẹni tó jẹ́ pé kọkàn sáà ṣe pé ta ni ń wò mí tí ọkùnrin bá ti bá débi ta ló ń wò mí tàbí obìnrin bá débi ta ló ń wò mí nkankan àti nkankan ò ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni torí àwọn bàbá wa wọ́n fi ẹ̀kọ́ kọ́ wa pé ìmọ́tótó ṣe pàtàkì kéèyàn ó fi kó gbégélé sórí tàbí kó lo àwọn tí mùsùlùmí òdòdó máa lò kò pé kí ọmọ ayé olóòórùn bẹ́ẹ̀ ni mo ti sọ pé kẹ́mi bírun kan kí ni òun ṣe ọkọ ọ̀rẹ́ tún bẹnu ilé ń kọ́ ìwọ ṣe fún wo ó rí pé ó nítumọ̀ àwọn irun ayé ijọ́ wọn pọ̀ gan gbẹ̀ngbà èèyàn méjì sí mẹ́ta láàyè inú obìnrin ni mo ń sọ ọ̀tọ̀ nítọkùnrin ọkùnrin náà nírun tí à ń ṣe láyé ijọ́ bẹ́ẹ̀ ni kì í ṣe pé láyé odò ní ti ẹlòmíràn lọ dá irun orí rẹ̀ kọ́lọ̀kọ́lọ̀ tí ó dá rẹ̀ àwọn irun pọ̀ láyé ijọ́ kílíbà ọlọ́wọ́ kílíbà ọlọ́wọ́ pẹ́kẹ́pẹ́kẹ́ bẹ́ẹ̀ ni nọ́mbà tẹ́ gbé mi sí rè fún irun tóbìnrin ṣe láyé ijọ́ tó pọ̀ 091-2307-8675 inú rú èwo láyé ìjọba yá ń gbẹ̀ lọ ilé ẹ̀kọ́ ni tẹ̀lé rántí tàbí ńgbà tí ẹ ti di obìnrin tẹ ti bàlágà ó ṣe pàtàkì àwọn ọmọ ìyá wa lóyìnbó ó yẹ àwọn náà ibi tí a wà kọ́ lóun ojú wọn bá ìdùnnú wálé ayé kọ́ wá kí wọ́n wá gbádùnnú wá sínú ilé ilẹ̀ nàìjíríà táwùjọ wà yìí wọn ní gbóòkú wọn wálé o láti ẹ̀dùnmarè nọ́mbà tí yín tẹlifíìmù sí náà rèé ó ṣe pàtàkì ìdùnnú àtayọ̀ lẹ́bà wálé +234-8142-491-0006 ẹ̀lú ẹ ti wọlé o ẹ̀ka alẹ́ ta ló wà ń bẹ̀.
1: Orúkọ mi ni olóyè Kamáyé jí àlàmọ̀ láti nígbà ìpéjé káṣú ní ìpéjélé Jalawo olóòpẹ́yẹ Sàbàdàn. Ní ayé ìjọhún tí àwọn ìyá ara fẹ́ di ohun ó di sùkú alálàmọ́lẹ̀.
0: Sùkú alálàmọ́lẹ̀.
1: Wọ́n di kọjú sọ́kọ.
0: Kọjú sọ́kọ. Kọ̀yìn sí. Ó di méjì.
1: Ẹ ṣe
0: wọ́n dé tí ohun àwọn màmá wa tí ó yẹ wọn láyé ìjọhún tí wọ́n sì mọ̀ pé kí n ṣe eré ó nítumọ̀ ẹ̀lò màmá wa ẹ̀ka alẹ́ ẹ̀dàkọ̀yìn
1: korobá láyé ijọ́
0: wo korobá
1: korobá ọlọ́ba mẹ́ta
0: láyé ijọ́ wo irun ni ẹ sọ́kọ yín o ẹ sọ́rúkọ yín láti sẹ́yìn orò ọmọ ẹbẹ dílọ mọ́kọ ẹ ṣe ẹnìkan tó ń kalẹ̀kùn irun pọ̀ láyé ijọ́ wo tí àwọn màmá wa tí a fi ń ṣe máa ṣe sórí bẹ́ẹ̀ ni ìmọ́tótó

tún ti yá o sínú ìpàdé àdúrà àwẹ̀ àti ìṣọ́òru ọlọ́gbọ̀n ọjọ́ tí ìjọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe àgbékalẹ̀ rẹ̀ lórí òkè Bethel bẹ̀rẹ̀ lọ́jọ́ Friday tó gbẹ̀yìn oṣù keje di Friday tó parí oṣù kẹjọ àkòrí ìtúsílẹ̀ pátápátá nínú agbára òkùnkùn total deliverance from power of darkness Ephesians 6:12 àkókò àdúrà lójoojúmọ́ aago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán aago mẹ́ta ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́ aago mọ́kànlá alẹ́ sí mẹ́ta òru ni ìṣọ́òru ọ̀pọ̀ àwọn wòlíì àti olórí ẹ̀mí ń bẹ tí ọlọ́run ti pèsè sílẹ̀ fún ọ̀pọ̀ iṣẹ́ ìyanu bíi ìgbàlà ìwòsàn ìbùkún ìtúsílẹ̀ ìbápàdé àtòkèwá ibi tágbé ti pàdé Bethel Mountain along Adébáyọ̀ Ìjíayùnrẹ́ Road Ìbàdàn olùgbàlejò wòlíì Gideoni Tanimọ̀wò Èṣù Pòfo ẹ̀lú ẹ̀lú bàbá 08033281742 fa ẹni méjì tàbí mẹ́ta lọ́wọ́ dání kẹjọ ní ìrírí ìtúsílẹ̀ lórí òkè Bethel má ṣaláì wá o

0: Assalamu alaikum fún gbogbo mùsùlùmí òdodo tí ń jẹ̀ wọ́n láti lọ sí Hajj 2027 ní tẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ National Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú mọ̀kádà mbàásù náà Hajj Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Ní sáà díẹ̀ díẹ̀, iléeṣẹ́ mọ̀kádà mbàásù náà Hajj Umrah Service ti pe àwọn ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Mecca àti Madina, oúnjẹ ilé wa, ṣìyára, ọ̀fẹ́, onígbàdégbà, pé bàbá iléeṣẹ́ mọ̀kádà mbàásù náà Hajj Umrah Service rìnrìn àjò. Ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣẹ láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí Shop No. 1 Ọlọ́yà Shopping Complex Ọjà Bodè nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119. Mọ̀kádà mbàásù náà Hajj Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.
1: Ó balẹ̀ gbàgẹ̀, ó wọlé pẹ̀lú Steve. Bitters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yá àjà. 50 bitters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra. 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. By the 50 Waves Limited, SLR Kakiri Bobobi Timotin Taja to Jojulowo Office Address Iwani, Plot 3, Light and Craft Building, Bashorun Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704 318 3929. 50 Bitters.

0: ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
1: Ẹran ó jí pẹ́pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti ń lò lé wọn lọ́wọ́. Àgbáragàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórunsùn dédé bí etí bá ń wòye àbò fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07081211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.

ṣe rí láyé ìjọun àwọn nǹkan títà ayé ìjọun àwọn bàbá wa àti àwọn màmá wa mo fi máa ní èèyàn lára bí ti ayé òde òní bí ẹlòmíì bá gbọ́ polólo pé nǹkan tí tó kólẹ̀ ti ń tà lọ́wọ́lọ́wọ́ pé wọ́n ti fi nǹkan kan lé ojú ẹsẹ̀ òní náà ti yí padà bẹ́ẹ̀ni kódà yóò tó fi létí ẹ̀ wọ́n ti bá débi pé bí nǹkan bá wá tó bá wá ṣèṣì wálẹ̀ inú wọn ò ní dùn bíi kí wọ́n máa ta lọ lówó gẹ́gẹ́ ni lọ́wọ́lọ́wọ́ báyìí lẹ́yìn àwọn ilé epo kọ̀ọ̀kan tí wọ́n bá gbọ́ pé epo wálẹ̀ lálẹ́ yìí wọ́n ó yí padà láàárọ̀ ọ̀la àwọn kan ò ní yí padà tí wọ́n bá gbọ́ pé ọwọ́n ní aago mẹ́jọ alẹ́ yìí kó tó tó aago mẹ́sàn-án wọ́n ti yí padà síbi tó wọ́n sí ilé ayé náà ni ilé ayé bíntín mo rí àwọn ilé epo kan tó jẹ́ pé torí itú tí wọ́n ti fi àwọn tí wọ́n jọ ń gbé tí wọ́n ti fi wọ́n pa nígbà tí epo ń wálẹ̀ nígbà náà lọ́hùn tí mo sọ yóò tó bí ọdún 5-6 àwọn èèyàn ò ya bẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni torí fínrin tọ́gbọ́ báyìí bí epo sì wọ́n tó ń gbà náà ló sì gbowó lé epo tó sì ní iná ló ń tà bẹ́ẹ̀ ni nígbà epo wá di tí ó wálẹ̀ lásìkò tí mo sọ yìí yányán tó tún ọ wá yẹn wálẹ̀ àwọn tí ó rí bọ̀ yabẹ̀ òun gán mà kóhun ti ṣe tí ò tí àwọn èèyàn lọ́rùn ìtàn sì ni èèyàn ń kọ ìtàn ni gbogbo tí òun náà bá ń ṣe gbà pé ìtàn ni òun kọ tó bá ní irọ́ ni nígbà tí ọba kọ̀ tán ń lẹ̀ tí wọ́n bá sọ létí àwọn ọmọ rẹ̀ wọ́n mọ̀ pé ó ti bá ara rẹ̀ ní orúkọ jẹ́ ẹjẹ́ á ṣe dáadáa torí òní kọ́ torí ọ̀la ni yẹn lọ sí àwọn ọjà bíi 2-3 ọjà òjé ojúmọ́ ni wọ́n nà òjé ìgòsùn ojúmọ́ ni òjé nínú ọjà òjé gangan ojúmọ́ ni wọ́n nà ẹlẹ́ran bẹ́ẹ̀ aláṣọ bẹ́ẹ̀ òǹbàtà bẹ́ẹ̀ ojúmọ́ ni mo sì fi ṣeré òjé ẹlẹ́ni ojúmọ́ ni jẹ́ bẹ́ẹ̀ṣẹ̀ nà yìí wọn ò fi ní ara wọn lára òjé ìgòsùn tí mo sọ lẹ́ẹ̀kan ìgbín ní gbogbo ẹni bẹ́ẹ̀ ká lọ sí géètì ọjà arárọ̀mí ojúmọ́ ni wọ́n nà mo sì fi ṣeré ọjà ti abẹ́ bíríjì ní málétí ojúmọ́ ni wọ́n nà mo fi ṣeré tí wọ́n bá fi ṣeré ìwọ náà ti mọ̀ gbogbo nǹkan ló ń bẹ́ẹ̀ gbági àkọ́kọ́ ojúmọ́ ni gbági tuntun ojúmọ́ ni mo fi ṣeré ọjọ́ oríta apẹ̀rin ojúmọ́ ni wọ́n nà ọjà ọlọ́sọ̀gọ tí ó yà ojúmọ́ ni wọ́n nà ọjà oríta mẹ́rin ìkànbẹ ní oríta mẹ́rin ti mà pò ojúmọ́ ni wọ́n nà ọjà abá ojúmọ́ ni wọ́n nà ọjà oríta mẹ́rin tí ó yà lọ́hùn ojúmọ́ ni wọ́n nà wọn ò sì fi ṣeré wọ́n nà tí wọ́n sì ń ṣe dáadáa ń bẹ̀ bọ́jà ń ṣe pọ̀ tó ò fi ṣeré ní tó túmọ̀ sí pé àwọn nǹkan wọ̀nyí ó pọ̀ gan ọjà muslim ló ti ń jó ojúmọ́ ni wọ́n nà ò fi ṣeré wọ́n sì ń lọ wọ́n ń bọ̀ náà ni wọ́n sì ń ṣe dáadáa wọ́n fi ṣeré àwọn ọjà pọ̀ jọmánù ọjà àràrọ̀ jọmánù ni kájọlà jọmánù ni ọlọ́ọ̀dá nìkòrítọ̀ ọlọ́ọ̀dá jọmánù ni mo sì fi ṣeré ìwọ náà wọn fi ṣeré ọjà jọmẹ́sàn-án ọjà arúgbó ní jọun bẹ́ẹ̀ wọ́n náà di ìsìn bẹ́ẹ̀ ni ọjà arúgbó ńgbà náà ni wọ́n sì ní àmọ́ bẹ́ẹ̀ wọ́n sì náà di ìsìn níjọba àbílẹ̀ akínyẹlé
Manka Balogun le Ibadan Alhaji Mansur Abiola Balogun be awon gangan won mo koda jo mes sare ki ye mo si na di sin o da po gan o da po gan eyan baun awogede ngbe sumisiwaju mo si mo fe yale awon lojo bi

0: àbọ̀ lọ́jọ́ bí ti ń bínú oṣù kẹjọ tí a sì mọ lórí pé ọlọ́run agídí òran ọlọ́run nìkan ni pẹ́rẹ́ pẹ́rẹ́ pẹ́rẹ́ àwa ti ń bínú oṣù kẹjọ ẹ̀jẹ̀ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ò ṣe o nọ́mbà tí ẹ pè mí sí 091 kò sì yàtọ̀ o 091 2370 8675 tí a bá ti kalẹ̀kùn bá ṣe fún wọn kalẹ̀kùn mú rí ẹlọ́run
1: ẹlọ́ ẹ kú ètò
0: ìmọ̀kálẹ̀ ta ló wà mẹ́ o.
1: Aṣọ́láàjì láti ọlọ́run ṣubú nílẹ̀ Ìbàdàn yìí. Mo dúpẹ́ fún ọlọ́run lórí àwọn ọmọ mi Adéwálé àti Adékọ́lá oṣù yìí ni wọ́n ọba tó láyé kọ́dà fún kọjé kẹ́mi ń gbọ́n lọ ayé
0: tẹlẹ
1: kí mọ́ tẹlẹ ìpẹ́
0: àmì
1: olúwa àtọlọ́rọ̀
0: àmì
1: mo di ẹni tó náà máa fi fún yàn
0: àmì
1: ọlọ́run bá tún lè ní kọjé kẹ́mi tìǹbù ogun àti ìyá wọn.
0: Àmì sínú oṣù kẹjọ máa ń bí wọn ni àbí ẹ̀yìn àbí àbí ẹ tí mo jọ.
1: Àmọ̀ mi Adéwálé àti Adékọ́lá nínú oṣù yìí ni mo fi ń dúpẹ́ fọlọ́run.
0: Ṣé mo jọ tí wọ́n bí wọn ṣé mo jọ tí wọ́n bí wọn àbí iye yín ti fò.
1: Ìkan òdì sí fún oṣù yìí ìkan òdì tẹ́lẹ̀ oṣù yìí.
0: Ọlọ́ba ni wò wọ́n ẹ ní fojú sunkún wọn. Aná ó dàgbà wọn ó tó lórúkọ ọlá aláwà lákùwàtà ṣé jésù ni ọ̀dà jésù kristi nítorí gbà ní aṣọ́láàkì mo sì bí mùsùlùmí ni aṣọ́láàkì ni ọ̀dà ẹ̀ṣẹ́ ẹlòmíràn tó ń kalẹ̀kùn torí kìí ṣeré àwọn tí ń bínú oṣù kẹjọ wọn ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Hello.
2: Ní ẹ kalẹ̀.
0: Ẹ mọ̀ kalẹ̀.
2: Ṣé mo ti kú un?
0: Òní
2: bàjẹ́.
0: Alájà.
2: Ẹ kalẹ̀.
0: Ẹ ra mà.
2: Lọ́yìn ni dáàbò.
0: Yes, mami, ami.
2: Ìyá mọ̀ jẹ́ aládé ẹ mọ̀ lè tẹ̀. Ìjọ Sunday on the 9th.
0: Ìyá.
2: Ìjọ bí wọn.
0: Ìyá
2: aládé.
0: Má jẹ.
2: Ìyá mọ̀ jẹ́ aládé ẹ mọ̀ lè tẹ̀.
0: On the 9th.
2: Ọjọ́ bí wọn. O tún bá sílé papọ̀ mọ́.
0: Sunday. Ọ̀dà.
2: Ami wọn gun.
0: Ami.
2: Ìgbọ̀n ọdún jọkàn.
0: Ami.
2: Wọ́n
0: ti ń jẹ. Wọ́n ti ń. Ilá bìí lálẹ́ sí mu. Wọ́n ti ń jẹ wọn mọ lọ́wọ́. Kò sí ní koro lẹ́nu wọn.
2: Ami.
0: Kò ní koro lẹ́nu gbogbo wa. Láṣẹ Ìdùmarè. Ikú ò ní wọlé wọn. Kò ní wọlé tàwa náà. Láwùláwà lápáta. Ilá bìí lálẹ́ sí mu. Ẹ̀ṣẹ́. Alájà ìyá àbẹ̀jẹ̀ ẹlẹ́kùn sínú wọn rántí ọ̀rẹ́ wọn kì í mọ̀ ṣe rè àwa tí ń bínú oṣù kẹjọ dúpẹ́ tiẹ̀ hello.
3: Hello sir.
0: Ṣé ní oṣù kẹjọ ni?
3: Ẹ̀ka alẹ́
0: o táwọn àmẹ́ o.
3: Yes sir, orúkọ mi ni Abioye Oyèbáyìnjì.
0: Abioye Oyèbáyìnjì láti.
3: Agbojo Àpáta.
0: Agbojo Àpáta nílẹ̀ Ìbàdàn.
3: Bẹ́ẹ̀ni.
0: Ó yà.
3: Èmi náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn ọmọ mi. Ìtàn lánàá ọjọ́ bí rẹ̀.
0: Ọjọ́ kejìlá.
3: Ìkejì ọdún 20.
0: Ọdún 20.
3: Oṣù yìí náà ni.
0: Oṣù náà ni.
3: Wọ́n dàgbọ́n bẹ́ẹ̀ ni. Àwọn akẹgbọ́n àtàbúrò náà ni. Kọ́lọ́ńgbé wọn pẹ́.
0: Àmì. Bẹ́ẹ̀ ṣe rán ti wọn lọ́dún ni. Nínú ìdùnnú ẹ tún rántí wọn lọ́dún tó ń bọ̀ láti Ìdùmarè. Ẹ̀ẹ̀ni fi ẹkún rántí wọn. Àwọn eré ìdùnnú ọlọ́run máa ṣe fún wọn lójú ayé yín ẹ sì jẹ́ wọn mọ́. Yéṣu Kristi Olúwa wa. Àmì àmì. Bí ẹ ṣe dákọ̀ 20 August ó mú rántí ìyàwó mi gangan pé 20 ni wọ́n bí àwọn náà.
3: Ẹ ṣe
0: 20.
3: Àwọn náà dàgbà.
0: Àmì àmì.
3: Àmì àmì.
0: Àmì àmì o àmì o. Kì í máa ṣe eré òní ní ọjọ́ kẹtàlá nínú oṣù kẹjọ 2024 ọlọ́run ìwọ ni o ìwọ ni. Jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ tí a máa dúró ti wà lórí ètò. Mọ́gàjá ìṣòyìn Adépọ̀jù Àríorí Ààrẹ Gbọ̀n Mọ́gàjí Ilẹ̀ Ìbàdàn. Bẹ́ẹ̀ ni agboolé Àríorí. Àlàrí gbogbogbò Alaji Said Rufai Jabi ba so ni gbogbo ja labowo lokun pambadan se Olorisi Aka Raji Elegba Owo Magaji Agule Elegba Owo ni salu si ni badan se o Alaja temi to pe notika enojudu omogunmi to dojuko isopako omogunmi Olorun ni gbagbe yin oju si ni ti Alaji Sobu ama pe ni Saburi Sakeso o ma Alaji Sakeso akumiji ni ti anti dando lo pe njo si ni labowo oju ni ti Olorun ni fi sile o that's it mare Alaji Latif Adeni jeni le dale pada mugaji Agule rin le dale pada ni mo fo to isale o si oju ni ti yin that's it mare o mugaji Oya Lakun mugaji Oya Lakun ni bon photo e se mugaji Isaka Adeni ji odebode mugaji Ilewu lojaba oju ni ti yin Olorun ni fi sile National awon apapo egbe National Association of the Abam Aba ni ti asimo pe alaga gugu won oni oloye alayande morufu ni ijoba bilionara oju oni ti yin Olorun fi yin sile gugu egbe yin yo mo tesiwaju awon aba niyan tori awon nkan ti ban ti wa o se pataki mangaji Raji Ramani Abiola mangaji Isado ni odoye oju ni ti yin Olorun fi tori bi pe mangaji Agbole Ogbogba ni yana orita apirin alaafin gbogbo arimo esu Olorun gbagbe yin mangaji Olalere Akawo Oladeji mangaji Agbole Aketayo Itege Nibadan esu Alaji Kabiru Jalarudu awon ti Abijan won du ti wa wa won gbo wa gan bayi ni won si dun si Olorun fi yin sile o lase dumare lali oni bi o si monu Ayinla Alaji Ayinla Isaki Kujowo ni palupo ti ba ni awon chairman are gbo palupo kindo oju oni ti yin o lo si ni fi yin sile bi o si monu lale tu ni lase dumare number mi 08062 44 0996 08062 44 0996 o daro
4: Wajilu FM 96.7
5: la Gelu FM jagaba gbogbo retio maaro maaro
6: La Gelu FM 96.7 La Gelu Baba Abadan Ibadan to gbonile to gbalejo ilu akikanju ilu awon jagun jagun ara Abadan lo lomi agbada gbudu ogun pa lomi awa Abadan togun ba fe pa Abadan kude ti agbe won iku adeti nile omo layipo iku adeti nile awa aro adeti nile eyin tikuta ro adeti

0: Lagelu FM 96.7 Lagelu Baba Ibadan Ibadan to gbonile to gbalejo ilu akikanju ilu awon jagun jagun ara Ibadan lo lomi agbada gbudu ogun pa lomi awa Ibadan togun ba fe pa Ibadan kudeti agbe won iku adeti nile omo layipo iku adeti nile awa aro adeti nile eyin ti kuta aro adeti lori ko wa gbogbo wa o
1: ilera loro alafia tayo
2: olùkì ìṣara gbogbo àwọn àìsàn wọ̀nyí tó bá ń ṣe nínú ewu tàbí ìṣara ká dúró ká mẹ́lẹ̀ dúró ká bẹ̀rẹ̀ kódìkọ̀ ká rin òpó ná méjì kù ti mọ rẹ ni àbí ìwọ ọlọ́mọkùnrin tó tilẹ̀ jẹ́ pé bó bá fẹ́ bólólùfẹ́ rẹ ṣeré láàrin ìṣẹ́jú kan méjì ara yìí ti wọlé wẹ̀sì àìsàn burúkú ìdákúlẹ̀ ti kọ́lé sí lánà ọ máa bọ̀ lọ́dọ̀ bàbá ọbádẹ́rà fún onírúurú àìsàn tí ò bá máa bá wọ yájà láàgọ́ ara àìsàn ojú gígùn ni tiyín ni àbí dídùn ká máa rìn wọ́n kú wọ́n kú ká máa tẹ̀ gòlùbà gòlùbà ká máa fọwọ́ ọ̀tún gbé tòsí irú ìpèníjà wo ni wo bá ní nínú egun ara tàbí iṣan ẹ̀rọ ìgbàlódé ń bẹ lọ́dọ̀ wa tí ó ṣàtọ́nà sí kà sí wa lónìí ní ọbádẹ́rà àbá o.
3: A wà ní ìta kílódé ní ìtútàbà òjẹ́ Ìbàdàn.
2: Bàbá ọbádẹ́rà ní àlàáfíà ló ń wọ́.
4: Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn tí ó gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Àrólé Olóyè Ọbádára. Tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lé ara bàbá ojú bá mi kalẹ̀. Ilé iṣẹ́ wa ti wà ní ìta Kinloyè Òjé ní ìlú Ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ ilé epo tóta Òjé Ìtútábà lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá Kinloyè gangan Ìbàdàn. A fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà ẹ wa torí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọba ara àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nà ibi ta rójúdé Èdùmàrè jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. Mo fẹ́ kí gbogbo ayé Ọlọ́run mọ̀ wípé ojú nìmọ́lé ara o ẹ má sì jẹ́ ká fi ojú wa ṣeré bóyá fẹ́ wá sí ilé iṣẹ́ wa lóde ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 09048688 53 bàbá ojú ni ìmọ́lẹ̀ ara tó bá mọ̀ pé onípèníjà ojú mọ́wọ́ ọ̀tún kó fi bojú ọ̀tún kó là á kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà tàbí kó mọ́wọ́ òsìn kó fi bojú òsì kó là á kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà bóyá ojú yìí ń gun ẹni àbó ń hun ẹ àbó ń sáná àbó ń rìn ọ̀hún wìnìwìnì àbójú tiẹ̀ tiẹ̀ máa ń sú orínẹ̀rí là tẹ́lẹ̀wọ́ rẹ ìwọ́ tó dá yàtọ̀ mọ̀ láàrin 50 naira sí 100 naira ẹlòmíì tí wọ́n bá ní ẹ̀ka méjì pé ẹ̀ka mélòó ni ẹlòmíì ò tiẹ̀ rìnẹ̀ rí orí nǹkan tó súnmọ́ ẹ o ò dẹ̀ rí nǹkan tó jìnà sí ẹ gbogbo ọ̀nẹ̀kọ̀nẹ̀ táìsẹ̀ ojú yìí tó lè máa gbàdọ́ láàmú máa bọ̀ wá bá mi oríṣiríṣi nǹkan òun ló máa ń fa àìsàn kéèyàn má rí nà dédé tá à ń pè ní àìsàn ojú alákọ̀ọ́kọ́ èyàn lè ní ẹ̀rùn àjàkálẹ̀ ẹlẹ́wù gbẹ̀dú kójú yìí kọ́ máa gún yẹn kọ́ máa rò yẹn kọ́ máa hún yẹn kọ́ máa dami kọ́ máa yọpin ẹlẹ́ẹ̀kejì èyàn lè ní kòkòrò iná ẹ̀jẹ̀ táwọn àgbàlagbà tí wọ́n á pè ní kòkòrò barajẹ́ kòkòrò bẹ̀jẹ̀jẹ́ ó lè fà á kí ẹ̀jẹ̀ máa gbóná wá láti inú ó sì lè fà á kí iṣẹ́ èyí tí ń gbẹ́jẹ̀ lọ síbi ìrìnà èèyàn kí iṣẹ́ èyí ó ní àyẹn tó bá ti wá lo gbogbo àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ o mọ̀ pé ó ti nípèníjà ojú nìyẹn bákan náà kéèyàn máa ronú púpọ̀ jù ìrònú púpọ̀ jù a máa ṣàkóbá fún ìrìnà kéèyàn máa rìnà déédéé títa táwọn àgbàlagbà máa ń pè ní ìgbóná ó tiẹ̀ lè ṣàkóbá fún ẹlòmíì láti kékeré kó máa rìnà mọ́ bákan náà tí ẹkú bá pọ̀ lápọ̀ jù òun náà máa ṣàkóbá fún ìrìnà oríṣiríṣi àìsàn ìrìnà òun ni wọ́n máa pè fún wọ́n lè ní ayọ́kẹ́lẹ́ ba ìrìnà jẹ́ ayọ́kẹ́lẹ́ fọ́jú òun ló ń dà ọ́ láàmú àbí kí nǹkan funfun kó tiẹ̀ wá léwó tó ń tó síbi ìrìnà tiẹ̀ Elédùmarè kò ní gba ìrìnà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa tó bá pọ̀ nípèníjà àìrìnà déédéé yìí o lè dáka Kùránì o lè dáka Bíbélì o ti ìrìnà ẹ̀rí tó súnmọ́ ẹlòmíì ò rìnà ẹ̀rí ìlà tó wà ní àtẹlẹwọ́ rẹ̀ tẹlòmíì bá ń dráìfù lálẹ́ báyìí bí ṣe ni yóò máa já sí kòtò yóò máa já sí gegele o ti ní ìpèníjà àìsàn àìrìnà déédéé nìyẹn kàn sí mi ilé iṣẹ́ wa ti wà ní ìta Kinloyè Òjé ní ìlú Ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ ilé epo tóta Òjé Ìtútábà lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá Kinloyè gangan Ìbàdàn ìwọ tó bá mọ̀ pọ̀ nípèníjà ojú mú àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dákin bákan náà tìró tá a fi ń ṣe ìtọ́jú nípa ojú tìró àbáláyé ó ń bẹ ní ilé iṣẹ́ wa àwa kì í kàn kankan sínú ojú gbogbo ogun wa látẹnu lẹ́ẹ̀tì máa lò ó bóyá wọ́n ti ṣe abẹ síbi ìrìnà tiẹ̀ wọ́n sì ṣe ni àbó ti pẹ́ síbẹ̀ síbẹ̀ náà ò fi ìrìnà déédéé wá àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa ko mu dani ero bani soro te ma pe mi si ohun na ni 090-488-688-53 ni le ise ti wa awa ki fara niyan to lupa na obe lorun ko lorun fara ni wa ba kan na ni opolopo si ti wa si le ise wa ti won ti wa ndupe elumare yo je ki won ni o lenu ope ero ba ni soro te ma pe ni si ni 090-488-688-53 alaafia loju o
5: Lagiluwa FM 96.7
6: La Lagiluwa FM Jagaba Gogoretio

0: omo ya afi at infinity n be nbi eja kini lati pa lapata lati pa mi
1: eko ajale gbogbo bi te tin lanfani ati mo agbo wa mo kini ka bo si ori akotun eto ba mi to lasale a tun jo se lale ni to bi lo ba ajaye omo ya fe lu ko
2: atun fi le dia kokon yi kini ka bo si ori to yi to ba mi to n ta sale ti ni ola mi kan ola omo infinity n ko mi
0: Oro leti gbo lenun to bi lo ba omo ya afẹ o ni atawa atẹyin a jọ to lale yin ni fun di eyin e dakun e mo sun e ja jọ to emi a mo so pe lori eto yi ba se n kọgbọn be leyin na n kọgbọn be se n kọgbọn lawa na n kọgbọn gbogbo wa jọ n kẹkọ ni lálẹ́ yìí lórí ètò a gba ọ̀rọ̀ àṣírí bákan náà a tòjú bọ̀lé ṣùgbọ́n ká tó wọnú ètò lọ ní sàn-án ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ti wà ní agbọ́n ti facebook já lù yín lọ́gọ ẹnu bákan náà ẹ̀yin tẹ̀ ń bẹ ní agbọ̀n ti whatsapp lálẹ́ yìí náà èrò yín ẹ̀ fi síbẹ̀ ẹ̀ a sì promise yín pé a ka gbogbo ohun tẹ́ ẹ bá sọ síbẹ̀ ohun tẹ́ ẹ bá ti tẹ̀lé òfin tí ń bẹ ńbẹ ni o òfin tí ń bẹ ńbẹ ni pé voice note tẹ́ ẹ bá ṣe kò gbọ́dọ̀ kọjá ìṣẹ́jú kan mọ̀ pé rò ó pọ̀ ká lè play gbogbo ẹ̀ ni ṣé tẹ̀ ń bẹ fún wa.

0: ẹja ṣe báyìí ná àṣẹṣọ lòun lọjà tó ń fẹ tà ẹja lojú ọjà tá a bá ti dé a wá kí ẹyin tẹ ń bẹ lágbọn ti facebook a wá bẹrẹ ètò ní pẹrẹwu ẹ ṣe tẹ ń gbọ wa.
1: Lagili FM 96.7
2: O balẹ̀ bàgẹ̀ o wọlé pẹ̀lú stings Gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yá àjà 50 bitters bẹ̀sí gbogbo obìnrin tó dá ti ẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal Webs Limited, Esilera Kakiri Gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Plot 3, Light and Craft Building, Basoro Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704 318 3929. 50 Bitters. Nadaki Jolote.

0: se ba bon office JKJ Builders and Developers Limited. So one odo your road. Arebo Blocks bus stop opposite ITA Money Ibadan. Telephone 0707-118-1997 abi 0808-070-1243.
1: Asa beyan lowo loro bi konko yokoto bala fi o ba si ko da abi so wa da ni airorun sun ara tita sagun sagun eyan me dagba pupo ko ma re ko ge ko ge eyan ma le gba pa tese ki won ma gbe yan sega kore ma oye ki nkan ma rin ninu ara ogbenu ifunpa giga iseto katalese won ma kan yan gogo ki bata o sense bo lesin yan ko ma mo ko ti bo eyan ma ru ma gbe opo lo ti lori si risi ogun sugbe ti oro na abayo ona abayo ti wa bayi o kan si le se toni toni aba etkia kokoro nu eje ora nu eje paja paja aya jija jeli jeli aile mi dada idakole ko ma kunre ma le se dede ara ma gbe pe pe pe aro ma legun igbese kan ma nkia ni pataki ka te gbe igbese ni kiakia eda wa la parapa ni gbadun aye o se ni tin be laye ti oni tin dalamu aro gba lo le nbe faye o lati ma be arun sapa ma si kan si toni toni aba etkia egbe le baba lam adesina gomana pile oyo tele ni felele nbadan e ka le ise mo join lola complete iwo ro di badan telephone 08033715988 08033715988 enta tadu ale lama toni toni
2: Yeah, it's good. Bíbẹ̀ ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ná tàbíra tókè.
3: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC
2: pẹ̀lú ìlànà iRecharge lójú ẹsẹ̀ ni o.
4: Báwo la ṣe lè máa lo iRecharge?
2: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra tókè sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùn kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
3: Lẹ́gba IBEDC tókè yín.
4: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
5: iRecharge sanwó iná ní rọrùn.
6: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Itoju abashe koko se pataki. Bo se wa wuyin lokan lati se toju arugbo yin. Sugbon ta you see, be gele le se ma janfani e ni Emerald Comfort Home. Won mo tarugbo nfe, won mo nje to ye won, won ma si to ya ki won gba toju to fi mu ayewo ilera lore kore won mo rufe ere tarugbo se won si masiko to ya ki won nora Emerald Comfort Home opo eroja itoju arugbo lo wa nle gele bi won ti se loke okun e kan si Emerald Comfort Home loni ni Ajinde 1 Road 2 Junction beside transformer off Liberty Academy Road Akala Expressway Ibadan please call 090-7895-7698 email emeraldcomforthome@gmail.com Emerald Comfort Home exceptional care in a place you can trust.
7: Turning things around.
8: Ṣé bá a ti ṣe ní yàrá òkè lọ́jọ́ wọn ni? Ẹ̀mí olóòrùn yóò tó ń bà lé àwọn ìránṣẹ́. Pẹ̀lú gbogbo òṣìṣẹ́ nínú ìjọ ọlọ́run láàrin ọjọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ̀rẹ̀ láti Wednesday Jue bí Friday 14th August 2026. Pẹ̀lú ìpò ọlọ́run tó dájú lórí ìránṣẹ́. Prophet Akinbíyì Ma 2026 Apostolic Meeting. Ìlú náà darapọ̀ wá gba agbára ọlọ́run fún iṣẹ́ pàtàkì tó wà níwájú rẹ̀. Kí ewu àkókò yìí má baà kó dànù. Ìwọ náà lè ṣèdàyọ. Ọjọ́ Wednesday Jue bí Friday 14th August 2026 láàgùn mẹ́sàn-án òwúrọ̀ 9 AM. This is more than a meeting. It is a divine encounter with God through His anointed servant, Prophet Akinbíyì Ma 2026 Apostolic Meeting. Ọjọ́ Wednesday Jue bí Friday 14th August ní láàgùn mẹ́sàn-án òwúrọ̀. Lẹ́nu olórí yóò fi máa bàlẹ́ gbogbo àwọn ikọ̀ rẹ̀. Àtòṣiṣẹ́ nínú ìjọ̀rò wọn lágbára. Gbogbo ẹ̀ ní Christ Power Bus Stop, Adégbàyí Ife Ìbàdàn Express Road, Ìbàdàn, Eagles Association of Ministers ló ṣàgbátẹrù ẹ̀. Ìwọ náà wà gbàgbára kó lè ṣe tayọ.
9: Bàbá Ìgbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
10: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìgbàrúbá tó sì fi ojútu ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbáragàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ́lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè ma lu kikiki o tope lodo baba ibaruba oba isanra iyana UBA bank ni molete ni badan leyin le baba deribu gangan adojuko people's girl grammar school 08033881008 abi 07018211111 irinse igbalode la ko ko fi sayewo fun yin alaafi ara wa ko ni gbadanu bu bi elubo
9: baba ibaruba onisegun ibile ko

0: káàbọ̀ padà láti ojú ọjà. Ètò bá mi tó lẹ̀ ń gbọ́ láti ilé iṣẹ́ Lagolu FM 96.7 lókè gájòkè. Ètò tó ní ṣe pẹ̀lú ìdílé. Ìfẹ́ láàrin ọkọ àtayá àtàwọn ọmọ. Adéọ̀sùn já lọ Facebook ká lọ káwọn èèyàn wa ti ń bẹ níbẹ̀. Látàpá ọ̀dọ̀ mi mo rí Ismail Oduola ó ní ẹ̀ka àbọ̀ sórí ètò bákan náà Tóbi Ọláwálé ní ẹ̀ka Lẹ́sà King Akeem Omot Jagaban ni iṣẹ́ rere tẹ̀ ń ṣe ẹ tẹ̀síwájú idán láti àpẹtẹ. Zainab Tawo àwọn náà kí wa káàbọ̀ ní bákan náà gbẹ́ni Ọdẹyẹmí ọmọ Okúre ó ní ẹ̀ka àlẹ́ o.
1: Lọ́dọ̀ tèmi níbi mo rí Ọlá Òjó tó sìn Wedon Sàmì ń sọ bákan náà mo rí Ọláníyàn Kabir Oyè Wọlé ẹkú ètò sàmì ń sọ Samuel Ibitoye wòlíì tó ń kìlọ̀ wà látẹ̀jú òkú ó kọ ara wọn náà kọ́ bẹ́ẹ̀.
0: Bákan náà Akínbóyè Ogunléhùn ní ẹ̀ka àlẹ́ láti ife ọ̀dọ̀ arámúdọ́mọ ìyá onírú iṣẹ́ gidi lè ń ṣe o dúró Dọ́lá Táíwò Bólúwájí làwọn ti ń wò wá Túnjí Ògúnjèmí ní ẹ̀ka àbọ̀ sórí ètò sá.
1: Lọ́dọ̀ tèmi bí mo rí Mọ́gàjí Òjó Tìjání ẹ̀ láti Kwari Ratcom wọ́n làwọn ń gbádùn wa dáadáa Adésọpẹ́ Sunday wọ́n kí wa kú ètò wọ́n ní Ọlọ́run yóò mọ bá wa ṣe ìyún látẹ̀rú wa.
0: Mbami Bolaji James ni ẹ̀ka àlẹ́ Ọláníyì Àgbà Bíyàká ni kò ní bàjẹ́ fún yín
1: àmì
0: kò ní bàjẹ́ fún yín náà Adéyẹmí Funṣọ́ Joshua iṣẹ́ rere tẹ̀ ń ṣe tẹ̀síwájú ẹ ṣeun o Adékúnlé Adébáyọ̀ àwọn náà kí wa káàbọ̀ sórí ètò.
1: Lọ́dọ̀ tèmi níbí mo rí Abiodun Ayomaya wọn kí wa pé ẹ káàbọ̀ sórí ètò.
0: Lukman Akinlabi Ibrahim Sulaimon Ọlá Òjó tó ń sìn Ọláníyàn Kabir Oyèwọlé Samuel Ibitoye Adésọpẹ́ Sunday Lékè Àjọ Bíyẹwé Ọláyọdé Michael Adéníyì Adébáyọ̀ Adéwálé ẹ̀wọ̀ èrò pọ̀ ń bẹ̀ bíbà. Adúpẹ́lọ́wọ́ gbogbo yín tẹ̀ ti darapọ̀ mọ́ wa láti agbọ̀ntí Facebook àtẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ wa lórí rédíò ni àtẹ̀yìn tẹ̀ wà ní ti WhatsApp pẹ̀lú. Ẹjẹ́ á wọlé látàpá àbí ọ̀rọ̀ àṣírí ni ẹjẹ́ á kọ́kọ́.

jíjí ayé àwọn tí àwọn ti tó ẹni ọkùnrin ẹni àwọn ní ọkùnrin kan táwọn jọ ń sọ̀rọ̀ ìfẹ́ ṣùgbọ́n ìlú ọ̀tọ̀ làwọn wà ìlú ọ̀tọ̀ ní ọkùnrin yìí ti ń ṣiṣẹ́ along the line isoro kan wa de to le die oni isoro yi o gbe awon ya awon ile ijosin kankan emo wa wo pe ni to ni isoro ko de ile ijosin ko gbadura sọlọrun ni àwọn wá dé ilé ìjọsìn kan tí ó jẹ́ ẹni tó jẹ́ olórí ilé ìjọsìn ọ̀hún àwọn fi ọ̀rọ̀ ètò létí pé òun báyìí ni ó ń bá òun fínra kó gbàdúrà fáwọn a ní bàbá yìí sì bẹ̀rẹ̀ ìgbìyànjú nípa gbígbàdúrà àti nǹkan mí ní ohun táwọn kan rí ni wípé kò yé àwọn bó ṣe ṣẹlẹ̀ pé ohun táwọn rí ni wípé ìránṣẹ́ ọlọ́run yìí ó bá wọn lájọṣepọ̀

sọ pé lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí báwọn ṣe ń gbé inú ilé aláwọn ń gbé inú ilé yẹn bí àlejò bí àjèjì nínú ilé ni ọ̀nà tó bá wo ọkọ̀ àwọn olómi ìgbà míì ó lè lọ ọ̀sẹ̀ mẹ́ta oṣù kan tí ò ní wálé wọ́n ní ìgbà tí ó bá tún wá ṣe pabambarì ó bá tún wá lọ fẹ́ obìnrin míì obìnrin tá à ń sọ yìí wọ́n ní ọkọ àwọn òfin bọ̀ fáwọn pé kódà òun sọ fáwọn wípé àwọn fẹ́ fẹ́ gẹ́gẹ́

gbogbo àwọn nkan tó wá tẹ̀lé aláwọ̀ òfẹ́ mọ́ mo ní nípa tí ọmọ ń kọ́ àhán ní àwọn òkò tí ẹ̀ wá rò aláwọ̀ òwò pé ohun tó bá máa ṣẹlẹ̀ ni kó ṣẹlẹ̀ pé ṣùgbọ́n ohun táwọn fẹ́ táwọn rò pé káwọn ṣe ni pé káwọn kúrò nílé ẹ̀ wọ́n á bèèrè ìbéèrè kan lọ màmá yìí mo ní láti ìgbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ títí di wákàtí tá à ń sọ̀rọ̀ yẹn mo ní ṣé bàbá yìí gbọ́wọ́ sókè nàyẹn rí àwọn níwájú ọlọ́run táyì pèjẹ́ rí lọ wọ́n ní kò na àwọn rí o wọ́n ní ṣùgbọ́n tó bá sọ̀rọ̀ míì ọlọ́run burúkú

0: depression nipa depression mama iba wa so won ro kankan ti mi o fe so lori afefe to si fiyan wi pe okan won ti se patapata sugbon to wa nbe ni pe awon gogo funra won ko si pe boya ise kan ni yi ti okan won fun ka ba so wi pe boya ise yi le gbe won to wa nbere ni wi pe se kawon kuku kuro nbe kawon mo wi pe awon lo daduro awon si nda se ile aye awon tabi kawon mo fumi lo nbe titi dojo ti olohun fi ko si okan awon nu pe boya o le yi pada tuma bayi bayi alawon ti wa depressed si je ke boyo ni ti mama e tun le se lati je ki won ni ayo pada ninu ile tan so yi number te pe sin 0912370865 0912370865 egba mama yin lamuro hello
1: e kale
0: ma
1: ẹkún ohun àtàárọ̀ ọjà wa ń kọ́ ohun
0: àlàáfíà lọ́wọ́ àmà
1: ẹni ìṣúwó gómìnà lọ́wọ́ wọn lẹ́ẹ̀kì jẹ̀tọ́ yìí
0: àmì
1: ìyá àmà láti jagun ẹlẹ́sìn dúró kò
0: ẹ̀sùn ìyá àmà
1: adéyẹyẹ ló kí
0: sínú ẹ̀sùn mà
1: sẹ́rí ìyá ọ̀hún ó ti fọ́ ọ bó sóhun náà bábúrò rẹ̀ bá so ọwọ́ ẹjọ́ bá ń fún un bíbí faramọ́ ìgbẹ́ta kóra sílé ilé jẹ́ ìsìn tó lè ṣe mọ́ bó títí dọ̀la bí n tó rọkùnrin ó tún mọ ẹsẹ fún gan yóò tún mọ ọkọ jáàn tó ti ṣe tẹlẹ torí irú ìyàwó tọkùnrin yẹn fẹ padà fẹ yóò sọ páàsì ìyáyí ẹ yóò sọ fún un òkun kòkó onígbóni kò gbẹyìn ẹyẹ kó tún gba fẹsọ tó bá padì sí ìyàwó ìdádé mi ló ti fẹ tà tó bá pọ ní ẹmí òun lò torí irú ọkàn yóò máa jẹ fún
0: un
1: òkun pàdùgbò tí ìgbìyàn sí irú èèyàn bẹẹ rọra tìmọ olóòrùlẹ ọwọ adóhùn padà síbò mi wọn máa tọjú àwọn ọmọ rẹ kò ní má tọjú àwọn ọmọ ọmọ adàpò kọ àwọn ọmọ tí ó sì máa tọjú rẹ.
0: ìran làwọn ọmọkùnrin ẹ ti dàgbà wípé táwọn ò bá mú ọmọ kankan gan pé last born nìkan làwọn lè mú ẹgbẹ́ àwọn tó kù ti dàgbà wọn ti dá dúró.
1: kọ́ mú kọ́jọ́ tó kúrò níbẹ̀ kò sí tó lè ṣe ọ́ nínú iṣẹ́ kẹ́rẹ́rẹ́ sí àwọn gbẹ̀gbẹ̀ ní kánú ká máa jẹ lẹ bó ti bá kúrò níbẹ̀ kò ní kúrò níbẹ̀ bó ṣe olúwa rẹ̀ náà kọ́ olúwa ẹni ìgbà ẹwọ ohun tó sọ ní ìdíje kó na òun ẹlòmíì ọ̀rọ̀ lámẹ́lẹ́ sí ìgbẹ́ ká na ẹlòmíì ó pé ní kó máa sọ̀rọ̀ sí ìyàn lọ ọ̀rọ̀ má nà yàn bí ẹyẹ gbà lọ ẹkú ohun ìyá àmàlà láti jagun ẹlẹ́sìn
0: ọ̀dà
2: hello
0: ẹ̀kálẹ́ ma
2: ẹ̀kú ìtọ̀
0: ẹ̀sùn ma.
2: nǹkan tá a máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn ọkùnrin àti obìnrin tọ́ba làwọn ọkùnrin ò fẹ́ ọ̀tọ́ a máa sọ pé irọ́ o ọkùnrin á ní irọ́ ẹ̀yin obìnrin bọ́lẹ̀ ò fẹ́ ọ̀tọ́ initially ìgbà tí ní ìṣẹ̀lẹ̀ woman yìí sọ fún ọ̀pọ̀ èrò and máa yìí náà ló gbọ́ bí ṣọ́ọ̀tì wá bá woman yìí tí wọ́n ní kí ní ẹtí òní ẹ̀yìn pé alpha kí ló ṣẹlẹ̀ ní ìṣípò tí gbogbo tó ṣẹlẹ̀ ní ṣọ́ọ̀ṣì tó ń lọ ó lè la òun sọ fún ọ̀pọ̀ ẹ̀ ó ní ìfẹ́ ọkọ̀ ẹ̀ nínà tó bá ní ìfẹ́ ẹ̀ pẹ̀lú sọ fún ó dẹ̀ mú kúrò ńbẹ wọn jọ kó papọ̀ wọn jọ ń gbé àti wọn yan ó máa yẹn lóyún tí ó dẹ̀ mọ̀ tó tọ́ ó sọ pé òun mọ̀ rọ̀ kò sọ fún màá yẹn kó òun ká nígbà yẹn ni ó máa yẹn sọ fún pé oyún wọn bá wà lára òun kọ ká ní ìpínlẹ̀ yẹn gan bá ti le tipẹ́tipẹ́ nìyí mi ì sọ́pẹ̀ kan tí ó máa yẹn ṣe dá ọ ó dẹ̀ lóhùn mọ bó ṣe ṣẹlẹ̀ tí màá yẹn wòlíì yẹn ṣe bá wọn bọ̀ síbẹ̀síbẹ̀ because àwọn wòlíì kan wà tẹ́ pé wọ́n máa lọ nǹkan fẹ́ni tó yìnbọn nǹkan tó ń ṣe mọ́.
0: bẹ́ẹ̀ ni ó wà dáadáa.
2: ó wà dáadáa tó ń ṣẹlẹ̀ tàbí ẹ̀gbọ́ sábà ti ẹ̀rí à ń gbọ́
0: ṣáàjú lè ju
2: even láyìíká èèyàn ní environment èèyàn èèyàn rí nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé kí màá yẹn ṣe nǹkan tó ṣe rárá.
0: mama ta ba ni ka wo daada ko ma ko ma isi omo te yan ti to for 16 years ko wa gbo ko ka lo n
2: so e ma gbo daddy bi ko to mo expect ki oko en se ni okay now o ti so fun mi to ta am na pe about to do mi ki le fe ka se so to wa le so fe lo mo omo yi ba tabe ni abi je ka jo je ko jo wa laarin mi ati e o de mo ma to jo omo yen lo. Yeah, that's his first born in here, first born in my any. You know, go to my son, he's talking now, Jimmy. Oh, you're going to be my take deep because of my act. I don't know. And let me know, let me that is yellow making the
0: only. Mamma, Nisi, and by a kin, came my mind, you see. Check on cool and lay, I become one big come on for me, Lou. He can be a lonely ye or come on, look on, brother.
2: Come on, but you are all my year, or call you. O think of me more glad role, she, or call you to my mad badura. Call us who are journal, go to bar, put all that is so. Who are money, your loan, for both water for a lock on, think of a long one, she. Only pack out to feed depression, my lock, because depression is not good, but to bad. But I feel where me will leg, because one new leg, you my cockoyamu or yaw mewa. A fire leg, you will come after get badura, or for your loan for water lock on. Emi eyan be mi se wa itun mo soro yi mo ko lohun ere olohun so ni mo lade ala fo to ko yen lokan bi ki to ba wa a le change si wu mai o ko mi mi o fe oto
0: e seuma me seuma
2: o de give mi lo sele si o ba yi oko yen lokan pada o
0: amen
2: ki mai ba de fi ru pe re pa re ni pesho ma npa yan ni pesho npa yan ni pesho se ni tin fun yan olohun ba da soro le aye won
0: amen. Ekale baba.
3: Alaji o ma kele ti ayi de ni.
0: Ekale sa.
3: O ma gba tara wa je. Ki ni o ko fọ yen mo ko ti ko so fun. Eh. Ki bo to se le yo ko ni o ni gba. Ko se nti o se gba ni. Ki si ni e ki to bi o ma. Eh. Ko ma so fun ra ki ba pe. Opolopo o to se le ni ani o be so pe ni e. O ja si ni.
0: Esin sir.

síbẹ̀. Mo tún lọ́mọ̀ pé òun fẹ́ kí òun ja ọmọ yẹn síta ní ayé kó òun ja ọmọ yẹn lẹ̀. Kó wá solution sọ́ra rẹ̀, òun náà lè fi gbọ́kọ́ lọ́wọ́ yẹn, kó wá solution sọ́ra rẹ̀, ó máa ma lọ máa ṣiṣẹ́ kó máa kúrò nílé yẹn. Ẹ gbé kò sí bó ṣe lè rí nígbà tó kọ fẹ́ràn tí òun náà ti wà tọkọ ní ṣiṣẹ́ rẹ̀. Ẹ mọ̀ pé kò sí nǹkan tó lè mọ̀ ṣe nígbà yẹn. Kó ọ̀la yẹ̀dá fún wọn ni. Tí ìyàwó tilé bá dé bí ìyẹ́ ń ṣe bá tọkọ ń gbé lọ́sùn tó ń gbé lójú. Ó kàn máa fi ìrònú pa ara ẹni. A kú ètò lábẹ́ lónìí dárò.

0: lálẹ̀ yìí olóríire kóòtù fi yóò fi 25,000 ṣèfàjẹ́ olóríire méjì 25,000. Hello.
1: Hello. Ẹ̀ka lẹ́fà.
0: Ẹ̀ka lẹ́mà.
1: Ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́.
0: Yes, ma.
1: Ẹ̀ṣọ́ ṣiṣẹ́ náà máa darapọ̀ mọ́ yín.
0: Àmì.
1: Ṣé rí woman yìí ń ṣe mistake jẹ? Bọ̀ a tún lè sọ pé mistake ni wọ́n ṣe. Because ká sọ pé ìgbà tí wọ́n ti lóyún yẹn ni wọ́n ti pè máa yẹ sákẹ́sì fún mi. Possibility wa kò jẹ́ pé nǹkan yìí ò ní le tó bẹ̀rẹ̀. So ìgbà tí wọ́n máa ti wá dàgbà, omi tó rí láti lóyún tó rí dàgbà. Ṣé màá tí màá yẹn gan-an bá sọ pé kó gbọ́ kan kúrò, ẹ̀mí ẹ̀ máa lọ síbẹ̀. So máa yẹn náà mo mọ pẹpẹ pẹ̀lú nǹkan tó ń ṣe yẹn ni. The next thing ni ká kí wọ́n máa yẹn má kúrò, because tí wọ́n bá kúrò, depression yẹn ò lè wá ipò. The next thing tí wọ́n lè ṣe ni wípé kí wọ́n lọ rí therapy. Kí wọ́n wá iṣẹ́ tí wọ́n máa ṣe, kí wọ́n pe àwọn family wọn. Kí wọ́n fi máa take care of wọn. So the next thing kan tí wọ́n lè ṣe ni kí wọ́n má kúrò, because tí wọ́n kúrò náà kò ṣiṣẹ́ lọ́wọ́ wọn, kò sówó lọ́wọ́ wọn, depression yẹn á tún pọ̀ sí i.
0: Ẹ ṣeun ma.
1: Ìwọ̀n fún mi ni fún mi ṣiṣẹ́.
0: Ẹ ṣe ma.
1: Ọlá mi.
0: Àmì. Ẹyin tẹ́ ẹ̀ wà lágbọ́n ti Facebook, à ń retí àmọ̀ràn yìí fún màmá yìí.

0: ajine awon re mama re ati omo yen o ma nwaye be eyin eju waye le ko ti ni ga ida o bi so ko ti ni seje o ti ni seje gan be on to lo ba di ko yo waye re ko jo ko to ma toju awon e awon to ku ko ma gbadu ale won le ti won se da e je mo ran de ni mama yen ko ma ko be o ko ma lo po e se o ma ro ba di san wole yo ma wa omo yen lokere oko yen ti ni se da bi sele mo o ba nje won je omo ko ma be pelu olohun e je bo di je Ise kan yin ma se Nigeria pe ka ma gbadu ka ma pe ti gata gbadu won ni eje gbadu ki Nigeria le ta ko tun to ma Nigeria awo yin be eje ko ron ba ma gbadu awo ni elogu ni ka ma to ora Olorun ba to ti ma ma ba be ko ma so ma ba e pe mo ti bimo o en won ko lo ni o oda e ko eto e ma bi
1: yes sir yes sir hello
2: alafia fun baba de orisala
1: alafia fun yo luso e ka lesa
2: ki lo so se o beere ke so fo oko e po ko lo do fo de
1: sa
2: o de so beere ke so fo oko po ko lo do mo
1: be ni laughter gba tomo ti 16 years no
2: ka wa so ki lo so de be
1: eh oni eri okan yen o je ka won gbadun pe ojo yen pe awon ko wi pe ka won satisfy eri okan awon o ti awon lonu pe awon o fe mo ki lo le wa ti die jade leyin igba tawon ba soro yi
2: seri ebi ko bo bi igba te ya wa bi igba te ya yo to so wa be ku be ku le bi ka jeje di wahala joko elo bi a do ba fowo ara e fa o ni ko ya ko ki be si kristi di bo ba so ki se gbogbo obìnrin ọkùnrin tí o bá ti kú ìyàwó ẹ̀ ni òṣìṣẹ́ tí ó pa o ọmọ tá a wá tọ́jú for 16 years ẹgbẹ́ tó wá sọ fún bàbá fún ọkọ ló lọ́mọ níbo ni kò ti bẹ̀rẹ̀ ìjádọ̀ kí ni
1: bẹ́ẹ̀ o ṣe kí ni kí ni
2: ọmọ mẹ́nu kì í ṣe mẹ́rù
1: mo
2: sọ fẹ́ẹ̀rì kẹjọ ẹ bá gbọ́ mo sọ fẹ́ẹ̀rì kẹjọ wọ́n lọ bí revival pastor wa so fa we pe ko ba je wese ko ba so past one e ka ba dide egbe ni gba egbo o ba egbo yawo o lasepo I dear but that was the end of the marriage that was the end of the course that you go fit be yawo di yan egbo o e ko do se ko to dadi wa wo egbo really we are both of our for long
1: ti kan kan le baba bi ti fun ti fun olu se mo ti lo amoran wo le le gba mama yi bayi
2: so ti so foko
1: o ti so
2: to ba ti so foko ko ba fo bi lo wahala ti wa be ti o ba ti so foko de a so pe we pe ko ba so foko pa do ti so si kire ke da a fe si
1: esi un
2: sa ikan tu je ba bi ko ba pa yezi to ko ba di ya jo weta to ko ba de pati awọn la good ko wa ko fun ohun lo fura ilo fun wa re fa wa han alafia fun baba
1: yes sir
3: hello akweto
1: yes sir
3: chief comrade dile same dojo ye lo ti o bere oye lowo baba tabi joye kalawe lo soro isola
1: esun baba e ba gba yan ilamuro kini kan se
3: seri o ti sele
1: beni
3: suba bi o seri o ngba ti oko ti o mo nkankan ko ni lati so fun o de wa ti wa ni o ti wa
1: eh oni eru eh o tun so oni eru n ba won ipe ti oko ba wa pada wa find out fun rara won ipe awon o mo ki lo le sele
3: ngba to ti ni oyun toko o si ma mi pe ohun ko lo won ni oyun ti wo li ko o si si jise ko wipe boya bakabaka ka apapo so ko wipe bakabaka ise dire mistake sugbon lori mistake to se that one is so far
1: beni
3: wa ni wipe ko si nkan kan ti o nbembe ti baba yen ba ni ko ma lo àwọn ọmọ kúkú ti dàgbà
1: rárá ọkọ wọn ò lé wọn jáde o kò fi ẹnu lé wọn jáde ṣùgbọ́n ìwà tó ń wù ìwà wípé mi ò fẹ́ ọmọ ni.
3: Ṣé mà ojú náà ní pẹ́yàn wípé kéèyàn wá ojú dẹ̀ ní pẹ́yàn wípé kéèyàn ò ń sá níwọ̀n bá gbà tí o bá ti sí unity mọ́ o bẹ́ ká kò quit kó pàmò ọmọ ẹ̀ sọ́dọ̀ tó bá yá tó bá tẹ́ bàbá lọ́rùn lórí àwọn mélòó lẹni ó bí fún bàbá yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀.
1: Mẹ́rin ni gbogbo wọn
3: papọ̀ bẹ́ẹ̀ni ẹ̀yọ kan ní ẹṣẹ díẹ̀ bẹ́ẹ̀
1: bẹ́ẹ̀ ni
3: so tí bàbá bá ní òun lòun ni àwọn ti bí ọ̀rẹ́ náà mú tó bá dẹ̀ ní òkọ́ lòun ni òun náà ni ó fọwọ́ sálẹ̀ bàbá ni ó fọwọ́ sálẹ̀ kó ṣe gàgà díẹ̀ ni torí pé tó gbé ikọ́ ọmọ kúrò ní ọ̀dọ̀ rẹ̀ yóò nira fóun náà díẹ̀ èèyàn ṣe wàhálà lórí ọmọ gẹgẹ tó jẹ́ wípé èèyàn fi fúnra rẹ̀ yẹn tán èèyàn ń bẹ náà ń bẹ ọlọ́run wípé tó bákan bákan kọ́lọ̀ fanú sí wọn lójú ààrẹ ni tó bí àwọn ọmọ gẹgẹ tó jẹ́ wípé òun lónìí táwọn ọmọ yẹn tí wọn ò ṣe dáadáa pẹ̀lú rẹ̀ tó jẹ́ wípé ìyá ti kó wọn babẹ́ tí lọkùnrin fẹ́ ṣe lẹ́yìn wípé tí bàbá yẹn kó ṣe dẹ̀ẹ́dẹ̀ẹ́ ìgbà tó bá ti ṣe gírí mẹ́ta ìjù pátápátá ò lélẹ̀ yányán bó ṣe rí nù ẹgbẹ́ tó.
1: Hello.
4: Hello.
1: Mama ẹ dákun ní pápápá kí ni kí màmá yẹn ṣe.
4: Bẹ́ẹ̀ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ká bá ń dá sí ètò ẹ máa ń pè á jẹ́wọ́ fọ́kọ rẹ̀ bí nǹkan lónìí kọ́ sọ fọ́kọ rẹ̀ èmi a máa sọ máa ní ẹ sì máa sọ ọ̀rọ̀ bí ẹni wípé dèdèrè lẹni tí wọ́n fẹ́ sọ̀rọ̀ fún. Ìyá ǹgẹ̀ nígbà tí ẹ̀rí ọkàn kí ní jẹ́rì ọkàn rẹ̀ torí kò yé mi àgbàlagbà èèyàn tọmọdé bíi ọmọ ọdún mẹ́rìndínlógún àìsàn sọ fún pé nǹkan ẹ̀rí ọkàn wèrè wo ní ìdá láàmú.
1: Màmá ohun tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ báyìí ẹ̀ dákun àmọ̀ràn ní kí ẹ gbà wọ́n.
4: Ẹ̀kẹ́ pé kíni kó ṣe ni àkúrin ìwọ ló lè gbarú ẹ̀
1: àlóyún ẹ̀. Tẹ́rí
4: ọkọ̀ wọn ti yí padà sí wọn. Ó tún lè fà mẹ́tẹ̀ẹ̀ta gan ìpamọ́ àìsí wípé ẹtún bẹ́ẹ̀ni tó níṣẹ́ lọ́wọ́ àkọ́kọ́ ná èyí ti bí gẹ̀gẹ̀ tí wọ́n lò kọ́ lónìí yorùbá òun àti bàbá rẹ̀ wọ́n ń jọ ríra tí wọ́n ti fà lọ́dọ̀ bàbá ẹ̀ òun àti bàbá ẹ̀ wọ́n jọ ríra orí tí wọ́n bá jọ mọ́ ríra ẹnu wọn ò ní já wo àbí ọkàn bẹ́ẹ̀ wọn ọ̀rẹ́ ní kẹ́kẹ́ gbé fún wọn ọ̀rẹ́ ní gbé fún wọ́n ìtún ti fẹ́nu kó bọ́ ọmọ ọlọ́mọ kí ni máa ń ṣàwọn obìnrin báyìí
1: mẹ́. Màmá kí ni kí màmá yẹn ṣe ṣé kó sì wá lé ọkọ wọn àbí kan kúrò
4: mọ́. Ṣé rí ọ̀rọ̀ ọmọ báyìí ní ìsìn. Ọlọ́mọdé ọ̀rọ̀ wa ni o. Wọ́n láwọn ò ní fẹ́ kankan lọ́wọ́. Kí ni wọ́n fẹ́ ṣe? Wọ́n sì ní sọkọ̀ pákògbé ọ̀rọ̀ sáwọn. Ìfẹ́ fẹ́ fàárọ̀ ọjọ́ ṣe. Ẹ wà lọ́mọ múmùkúmù gbà lẹ̀ sú. Ọlọ́run bọ́ bá wọn yẹn o. Àwọn tó wọ́n fowó ara wọn lọ́wọ́ ara wọn rú o.
1: Ọlọ́run. Ẹ jẹ́ àgbà ìpè méjì sí ẹ dákun ẹ̀yin méjì tẹ́ ẹ wàá pè yìí ẹ dákun torí ọlọ́run gbogbo wa láti gbọ́ ohun tó ṣẹlẹ̀ ṣe rí ẹni tó bá sọ ti ẹ̀ jáde ẹ jẹ́ àyìn a mọ̀ ń sọ lórí ètò yìí pé ẹ mọ̀ jìyà bú ẹni tó bá sọ̀rọ̀ jáde torí pé wọ́n ti súnkàn ògiri ni àmọ̀ràn wa sì ná fẹ́ wípé a tún wá ń padà rìfáà sí ohun tó ṣẹlẹ̀ tá a tún fi ń gún wọn lára tàbí a fi ń bú wọn ẹlòmíì tó bá fẹ́ sọ ti ẹ̀ gan tó bá rò tó gbọ́ bó ṣe ń ẹni tó sọ ti ẹ̀ jáde tó gbọ́ bó ṣe ń ba dá sí ọ̀rọ̀ ó ṣeé ṣe kó má sọ̀rọ̀ jáde ẹ dákun torí ọlọ́run ìpè méjì péré mo fẹ́ gbà sí lórí ọ̀rọ̀ ìka tó kúrò níbẹ̀ ṣùgbọ́n ìyìn méjèèjì tẹ́ ẹ bá pè yìí àmọ̀ràn ni a fẹ́ àmọ̀ràn fún ìyá yìí ohun tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ àárọ̀ gbọ́n dà sí. Hello.
4: Ẹ kalẹ̀
1: màmá orúkọ yín àti ìtẹ̀ tí ń pè.
4: Ẹ kà ní àbèjì ọlọ́gbọ́n látàkì ẹ̀lẹ́.
1: À ń gbọ́ yín mà.
4: Ọ̀rọ̀ yìí ó pẹnu gan o ọ̀rọ̀ kí ìyá yẹn jábọ̀ o.
1: Màmá àmọ̀ràn ní kí ẹ gbà wọ́n ọ ti sọ ná.
4: Bẹ́ẹ̀ni a ti gbà kan sọ ná ṣùgbọ́n ìtọ́kà ṣe ni pé ọyá ká lọ wá àwọn èèyàn ká àgbàlagbà kó wá bá àwọn bí ọkọ wọn kó mọ̀ mọ́ ya ẹyọ kan yẹn wọ́n gbà pé kó yà sọ́tọ̀ bàbá ti lè sọ̀rọ̀ yẹn ẹ̀sà mọ́ yòókù
5: o je kan je ko sinu ile o ma toju ni o lo wa awon agbalagba o ba won pe won
1: baba yi o mama egboma ko o ni pe baba yi stop ati ma toju omo yi o o sin take responsibilities lori awon omo mererin
5: okay
1: nko da omo ta nso ige ile eko giga lo wa baba nso wo eko e
5: ha se ri pe ya ko lo gba la gbagba o wa ba won de oko won awon ni oko le kan be won o lo da ngba ti se yi pe baba to ye ni to le ni eku la ro ojo bi se pe boye ni yen o beere omo yen lowo e
1: won
5: o ba se pe beere omo yen lowo won bo bi le ko ati so pe awon lo ko mo yen fun olomo ka lo wa so popo awon pe pe ni o beere omo lowo won o wu wo po ye ko so a ti gba o ti gba to ti so yen ka lo wa awon agbagba won ba won bi oko won
1: yes ma
5: won ba won bi oko won awon na fun le ti ko mo be won da ko bo ti se mistake ni ti gba pe se mistake oko won mo bi ka lo wa awon agbagba ndi le won
1: esunma esunma
5: o lagbara o
1: ese ma hello
6: adeyeye mo le gbaje fun yin
1: amen alaba
6: o ya to ko
1: alafia
6: mo da da ga wo di en do de la ri o odiye ka du pe ba won so ti won o po lo pa wa ti an pe wole o le wa leyin are lo ni ni o ka ni bi adi so lo se ni ele ni ina ni won ni kan pe agba won
1: beeni
6: emi o le ni ki won pu ni agba ti ba ma ye ti toju awon mo ri ya mi ya ni pe ko se akan ni owo awon
1: beeni
6: o mo gba na de ni agba bi a ta ji lo mi ba ji lo sa agba bi a ba wa lo agba bi a odiye mama ye owo won ni atun se wa láti lè fa orí bàbá yẹn láti lè fa mọ́ra padà níbi ìwà àti sí olùgbé kò síṣẹ́ lọ́wọ́ gbàgbọ́ ọmọ mọ́ wọ́n dẹ̀ ń tọ́jú àwọn ọmọ wọn ó ti sẹ́lẹ̀ àmọ́ kò sọ pé tó lè gbàrú ẹ̀ lóòótọ́ kò sí ọkùnrin tó lè gbàrú ẹ̀ nínú gbàgbà tí ọkùnrin ẹ̀ dẹ̀ ti ń tọ́jú ọmọ wọn náà rárá mọ́ fún mi lò bẹ́ẹ̀ ni ò kẹ́ mọ́ fún
1: àlàdánilá tó lọ mẹ́ pé ẹ̀sùn àlàbá

0: ẹjẹ́ kúrò lórí ilé yẹn yẹn wa ṣùgbọ́n mo ń wo voice note kan ní orí whatsapp ẹjẹ́ gbọ́ lẹ́yìn ẹ̀ ká gba ọ̀rọ̀ àṣírí mi láti lẹ̀
1: ẹkọ rẹ láti ibà aláwálé mẹjọ dín láti us èmi fi pé advice mi fóbìnrin ẹni pé tó bá lè move on pẹ̀lú láìfẹ́ kó fi ilé fún mọ́ yẹn torí ìsìláìbẹ́ ń gbó kan ó máa máa gbé ibi tí òun ti welcome ẹ̀ ni bẹ́ẹ̀ sí pé kó fi ilé yẹn lẹ̀ you understand so kó dẹ̀ move on pẹ̀lú láìfẹ́ tó bá ti níṣẹ́ lọ́wọ́ ọlọ́run aṣọ̀nà ẹ̀ ní rere bàbí kí gbẹ̀ngà àti ẹ̀yìn tó kù god bless.
0: Ṣé rí nínú ìgbésí ayé ẹ̀dá? Ohun kan tó ṣe pàtàkì jù tá a gbọ́dọ̀

encima. Sanity wa a gbọdọ jẹ ki nkan kan fowo ba. Emi a mo so fun eyan mo ni ninu gbogbo nte e ba se e ri daju wi pe e se ohun to munu yin dun. Ẹrù nǹkan tó bá ti ń ṣẹlẹ̀ tó ti ń towó bo àlàáfíà wa tó ti ń fi ọwọ́ ru àlàáfíà wa tó ti ń affect ọpọlọ wa. Tó ti ń jẹ́ ká máa ní àmì kanlẹ̀ jù. Tí ń jẹ́ ká wà ní Ìbàdàn ṣùgbọ́n kàn wá ti wà l'Ábújá. Ó yẹ ká jìnà sí.

0913708675. Tell Baffa, you can plus 234-814-249-1006.

ẹ já mú kàṣí alákọ̀ọ́kọ́. Olóríire yìí ti fi 25,000 naira ṣe fàjẹ́. Zero 070 ló bẹ̀rẹ̀ nọ́mbà wọn. Ó sì parí pẹ̀lú 351.

0: Hello? Hello, it's Wambo.
1: Hey.

0: 0912370875. Oda eja se bayi tori ijoba akoko eja se lala fi bo. Hello
1: e kale
0: baba n gbo yin baun
1: adawo gbo ni da
0: ami
1: eruman to pe le kan to ni se eyan le approach ni okunrin yen. Mi tẹ̀ ń wò yìí, obìnrin máa push mi dáadáa.
0: Mo ti sọ fún yín pé kò sóhun tó burú ń bẹ̀, kò sí
1: nǹkan kan tó burú ń bẹ̀.
0: Bẹ́ẹ̀ ni, ẹni tí
1: ọkùnrin máa máa pè mí, tí yóò tún ra sọ́bọ̀ lọ́rùn tí ó sì ṣe gbogbo ẹ̀. Mo ṣàṣewà ìníyàwó lẹ́la ti yẹ sí ìsìn, ẹ̀sìn mi pé mo nígbènijẹ́ òjò. Tó ń tiẹ̀ náà tí wọ́n sì ń wádùn ọ̀mí ta, báyìí pé mo fẹ́ máa ṣe ni, wọ́n tún máa gbé súnmọ́ mi. Fẹ́rẹ́ ni àsìkí bá ń bẹ lára ẹ̀, tí àánú bá ń bẹ lára ẹ̀, ẹni obìnrin ọba fẹ́ràn mọ́. Ẹ̀mẹ́jẹ̀ ń parọ́ fún ẹni obìnrin ọba fẹ́ràn mọ́. Kódà ààyè ò ní láìkí ẹ̀. Ẹni ọkùnrin náà ọba dẹ̀ fẹ́ràn pé ó tẹ̀ láìkí máa yí o. Ẹ̀mẹ́jẹ̀ ń parọ́ fún ẹni àsìkí bá ń bẹ lára ẹ̀, obìnrin náà àpúṣe. Òun gan àpúṣe obìnrin. Obìnrin gan àpúṣe ti ẹ̀ náà.
0: Bẹ́ẹ̀ ni bàbá.
1: So kò sí bíbí kankan ń bẹ̀. Ok, àti ara ń ṣàṣojú mọ́nà. Ṣé ẹ mọ̀ pé nísìnyí bẹ́ẹ̀ ṣe wà yìí? Tóbìnrin bá fẹ́ gbé súnmọ́ yín, yọ ọ́ náà ṣe ọ́ gbà gbé súnmọ́ yín. Àmọ́ parọ́ sà.
0: Bẹ́ẹ̀ ni ẹ parọ́.
1: So ẹ̀yin lẹ́wà ó fi dájúdájú. Obìnrin mọ̀ mọ̀ sọ fún mi pé òun fẹ́ fẹ́ mi. So kò sí bíbí kékeré. Èrè ẹ̀yin ní ìsìn ìlú ṣe wà yìí. Bẹ́ẹ̀ ni mo kò níyàwó lọ́dọ̀
0: ẹ ṣeun
1: bọ́ọ̀rí àyàn ẹ̀fẹ́ ní ká ọ̀rọ̀ ìjò ní mú ní yíyàn rẹ̀ àgbà àwọ̀ ọgbà àníndàmù.
0: ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ká bá yín tójú bọ̀ lẹ́yìn ẹ̀yin náà ẹ pè sórí ètò báyìí àtọ̀rọ̀ àṣírí àti tójú bọ̀ lé ẹjẹ́ àgbà pọ̀. Tó bá jẹ́ pé dúkùú tàbí ìkùnsínú bẹ láàrin ẹ̀yin àtọkọ yín tàbí ìyìn àti ìyàwó yín. Ó ṣeéṣe kẹ́ ẹ ti bẹ̀ wọ́n ṣùgbọ́n ìgbà míì gẹ́lò mí olóhun ti gbọ́ ṣùgbọ́n nínú ìwà àti ìṣe ẹ mọ̀ wípé kò tí ì tán nú ẹ̀. Ẹnu lásán nìkan ló lòun fi ló fi sọ́kùnrin ti gbọ́. Ẹlòmíì ó sọ pé òun ti gbọ́ yóò lòun ti gbà ṣùgbọ́n tí nǹkan kan kékeré bá ṣẹlẹ̀ yóò tún padà rí fà sọ́rọ̀ àná. Lábala tójú bọlé ẹyin tẹ́ ẹ bá ń fẹ́ àlàáfíà ẹni tí ń fẹ́ àlàáfíà nínú ilé òun ní ò kọ́kọ́ pè. Ìgbà míì gan ṣeé ṣe kó jẹ́ pé ẹni tó ṣẹ̀ kọ́ ló pè. Torí àwọn límì àmọ́ wà tó jẹ́ pé ó lè jẹ́ pé ọkọ ló ṣe ìyàwó. Ìyàwó tún mọ̀ tún bẹ̀bẹ̀ yóò tún mọ̀ tún bẹ ọkọ. Kì í ṣe pé ìyàwó gan o. Ṣùgbọ́n ó ń fẹ́ àlàáfíà padà nínú ilé. Ó ń fẹ́ ìfẹ́ padà nínú ilé ni.

ṣùgbọ́n tẹ́ ẹ bá pè lábala yìí ẹ rí i pé ọkọ yín tẹ́ ẹ fẹ́ ká bá yín bẹ̀ tẹ́ ẹ fẹ́ ká bá yín bá sọ̀rọ̀ ó ń bẹnu ilé pẹ̀lú yín tàbí ìyàwó yín tẹ́ ẹ fẹ́ ká bá yín bẹ̀ ó ń bẹnu ilé pẹ̀lú yín tó jẹ́ pé yóò ṣe é ṣe kẹ́ ẹ bá wa gbé fóònù fún wọn. Two three seven zero eight six seven five.

0: fẹ́ pè láti ilẹ̀ òkèèrè +234 814 249 1006. Hello, ẹ káàlẹ́. Hello.
1: Hello, káàlẹ́.
0: Ẹ dákun bá a sọ̀rọ̀ sókè díẹ̀.
1: Ẹ pa àwọn ọ̀tá.
0: À ń gbọ́ yín. Hello. Hello.

mọ̀ wípé ó ṣeéṣe tẹ́ ẹ bá fẹ́ pè fún ọ̀rọ̀ àṣírí kẹ́ ẹ mọ́ fẹ́ sọ̀rọ̀ sókè dáadáa torí àwọn tẹ́ ẹ jọ ń gbé ẹ̀tún rẹ̀ ní fẹ́ kán gbọ́n tó ṣẹlẹ̀ ń tẹ́ ẹ fẹ́ sọ. Ṣùgbọ́n ẹ lè bá wa gbé ẹnu súnmọ́ microphone fóònù yín ká lè gbọ́ yín dáadáa káwọn èèyàn lè gbọ́ yín láti ilé. Hello? Hello?

0: bẹ̀rẹ̀ dì láti sọ̀rọ̀ àforíjì. Ìjọ́ ìbọ̀rọ̀ mi.
1: À ń gbọ́ yín bàbá àháwà ń bẹ̀.
0: Ṣọ́nà ìyáwó ò bẹ̀rẹ̀ dì láti sọ̀rọ̀ àforíjì. So, kódà ń bá mẹ́nu lé ọ̀rọ̀ yẹn, a ní kí n mẹ́nu kúrò ń bẹ̀rẹ̀ nítorí bá jọ ń sọ̀rọ̀ lórí fóònù. Sọ̀rọ̀ àjọ máa ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn ọmọ bàbá. So, lórí ọ̀rọ̀ yìí ni kí èmi ti dá dúró fún bí 20 ọdún àti ibi ẹyọ kan. Mo 21 years ni kí n lò wá. Ó jẹ́ pé mi ò lóbìnrin kan, kò sọ́kùnrin kan tí mo gbé síra, mi ò dẹ̀ níyàwó mi ò ní kí n fọ́ ni. So, mo ń gbé lonely life. Ó jẹ́ pé mi ò wá sí rárá. So, pẹ̀tórí ìtàwọn ọmọ mi ń sọ nípa pé ìforíjì ìyá wọn. Mo sọ fún wọn pé ìforíjì ọ̀rẹ́ kì í lè wá foríjì àtijọ́ máa sọ̀rọ̀ papọ̀. Ṣùgbọ́n mo fẹ́ kí n jọ gbé pọ̀ gẹ́gẹ́ bí ọ̀pọ̀ àtìyàwó kò lè fẹ́ sọ́nù.
1: Ẹ bàbá ṣé látọ̀dọ̀ yín ẹ̀yin gangan ẹ̀ rẹ́dì láti gba ìyàwó yín padà àbí ẹ ṣetán láti foríjì wọn táwọn bá fẹ́ wá.
0: Èmi gan fúnra mi, èmi ò nígbà tó mi ní lọ́kàn pé ó máa ṣe ohun tó yẹ kó ṣe láti wá bẹ̀bẹ̀. Tí mo ti pè bí ìgbà mẹ́ta mẹ́rin pé kó wá pàdé mi, kó wá bẹ̀bẹ̀ ká ṣètò ọ̀rọ̀ mi. Ẹ̀mọ̀ tó yàwó mi ò wá. Ó ń sọ fún mi pé òun ò ráyè. Ìgbà mi ò lè sọ fún mi pé ara ìyá òun ò yá. So, mo dẹ̀ ti ri pé lóòótọ́ kò fẹ́ wá. Bọ́yá ojú tó ń tí o torí ìwà burúkú tó hù tán fi lè dànù. Sọ̀rọ̀ àwọn ẹ̀gbọ́n mi máa lè dànù nígbà náà. Pé kó kẹ́gbọ̀n fún wọn lọ. Torí ibi tó ṣe burú jáì.
1: Bàbá ọmọ yín tó jẹ́ àbígbẹ̀yìn ó ti tó bí ẹni ọdún mélòó ẹ lè fọdún kan pọ̀ tàbí kẹyìn ọ̀kan kúrò ńbẹ.
0: Ọmọ mi tó bí fún mi last ó ti pé 22 now.
1: Àwọn ọmọ yín ti dàgbà dáadáa nù. Àwọn wá fẹ́ kí ìyá wọn padà, àwọn fẹ́ kẹ́ ẹ fẹ́ ìyàwó mi.
0: Àwọn fẹ́ kí ni pẹ̀lú àwọn ọjọ́ padà.
1: Ẹ sì jẹ́ ká mọ̀ wípé ìyá wọn ò ṣetán àti padà ni.
0: Mo jẹ́ ká mọ̀ àwọn gánde rí ìwé tí àwọn fi ń ṣe pé lílì kò rò ní mọ̀ ìgbà tí wọ́n ti dàgbọ́dọ̀ lórí pé láì tó ń lò bíbí tó wà ó ti dùn mọ́. Ó dùn mọ́ kọjá ọ̀rọ̀ rẹ̀. So, èmi gan ti lọ síbẹ̀ yẹn láì mọ̀ ìgbà tí mo lọ wọ àwọn ọmọ mi lórí gbogbo ohun tó ń ṣe nílẹ̀.
1: Ẹ ti ri pé ọ̀rọ̀ láìfù tó ń gbé yẹn ọ̀ lè padà sọ́dọ̀ yín torí tó ń bá padà sọ́dọ̀ yín irú ìgbésí ayé yẹn ò lè ṣe é ṣe kò lè pọ́síbù lọ́dọ̀ yín mọ́. Tó fà á tán fi ní
0: fẹ́ padà nù.
1: Mo ní ìgbà tí ẹ lọ pé láìfù tó ń gbé lọ́hùn-ún ẹ ti ri pé láìfù tó jẹ́ pé ọ̀ ní fẹ́ fi ílẹ̀ ni.
0: Ẹ
1: sì mọ̀ pé ayé tí ẹni tí ò sí ń lé ọkọ yín mọ̀ gbé yóò yàtọ̀ fún ilé ìtẹni tó wà ń lé ọkọ wọn gbé. Ló ṣe é ṣe kó jẹ́ pé torí nǹkan tó ṣe fẹ́ padà ni.
0: So, ìdí ẹ̀ ni mo fi ní ìbéèrè kí ni kí mo lè ṣe òkúta kí o fẹ́ ṣe àwọn ọmọ mi. Mo má kà pé àwọn kọ́ máa ń bọ̀ mi ọlọ́run ló pèsè tèmi fún mi fi ń jẹun. Náà mo tẹ̀yìn wá ti jìyà fún láti ìbẹ̀rẹ̀
1: ayé. Láti kékeré bẹ́ẹ̀ ni àwọn ọmọ tẹ̀ ti rè fún 21 years.
0: Kò ní fẹ́ omi wá lè gbé báyìí torí ọkàn mi fẹ́ kí n níyàwó mi.
1: Bàbá ẹyí tẹ̀ ń sọ̀rọ̀ yìí ẹ ti súnmọ́ bíi ọdún mélòó.
0: For now, èmi gan fúnra mi ní ìpínlẹ̀ tó wà ní 63 yẹn.
1: 63.
0: Six three.
1: Adéọ̀sọ ṣe o ní ìbéèrè fún bàbá.
2: Èmi fẹ́. Ẹ ṣe yẹn ẹ rí pé àwọn ọmọ tó fà ọ́.
1: Ṣùgbọ́n ní nǹkan ìtìjú ni.
2: Ṣùgbọ́n ń tẹ́ ti jọ pínyà tó tún lógún ọdún àtẹyọ kan tí ò dẹ̀ parí. Èmi ò bá rọ̀ wọ́n pé bí àwọn ò bá ṣetán láti bẹ̀ yín ṣẹ́yìn lè bẹ̀ wọ́n torí àwọn ọmọ ẹ ti lé lọ́gọ́ta ọdún báyìí ní ìsìn. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ní ìsìn. Ṣékùnrin ó ṣiṣẹ́ fún níṣẹ́ kó máa tọ́jú ọmọ ọlọ́mọ òun ni àbí se ko ni fe
0: bi won ti dada won ti wa laye ara won ti won
2: awon mo ti wa laye ara won
0: be ni
1: tori tabanika wo be ni lojo ale okunrin ko da kokunrin ko da kokunrin da lojo ale
2: kilo lati bi o kan le logun ba gbogbo nkan e da so e da ji
1: be ni e infinite oni to fe
0: be
1: e ma gbo sa iyawo yin e sa se awon ti ri mari ni
0: ko ri mari o nge enjoy life e ni
1: amo ni won gba ti awon moyin fe ki won pada sojo yin se e ti je ki awon mo mo igbese ti iya won gbe pe ati igbiyanju ti yin lori won la je pe ki ja yen pari

0: jẹ́ kí n fi àyè gba ìpè méjì àbí mẹ́ta láti gba bàbá yìí lámọ̀nà. Wọ́n ní àwọn ti lé ní 60 báyìí. Àwọn ọmọ àwọn ti dàgbà, àwọn ọmọ àwọn ti wà láyé ara wọn. Àwọn nìkan làwọn ń dágbé táwọn ń dá fà. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ló wu àwọn láti jẹ́ kí ìyàwó àwọn padà tó ráwọn ti gbé ìgbésẹ̀ dáadáa lè lórí. Wọ́n ní ṣùgbọ́n màmá yìí gan ṣetán láti padà. Àwọn láwọn ń wò pé ṣeéṣe kó jẹ́ pé nǹkan ìtìjú tán ṣe lọ́hùn-ún tí àwọn ẹbí àwọn fi lé ìyá yìí jáde pó ṣeéṣe kó jẹ́ pé nǹkan tí ń rò ni táwọn fi fẹ́ padà sílé àwọn ọmọ. Ṣùgbọ́n bàbá yìí láwọn ń gbọ́ ọjọ́ alẹ́ àwọn nìkan ò fẹ́ dágbé dọjọ́ alẹ́ tẹ́ ẹ̀ mọ̀ pé kò dáa lóòótọ́. Hello.
1: Ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ màmá.
1: Bẹ́ẹ̀ sà, kótó, ẹ rí bàbá yẹn. Àwọn ni kọ́pẹ́ẹ̀tì màmá yẹn. Ọkọ màmá yẹn padà síbẹ̀ yẹn ni.
0: Bàbá
1: yẹn bá fẹ́ kí màmá yẹn padà. Ọkọ rẹ̀ ti sí ilẹ̀ yẹn. Kò fẹ́ padà mọ́.
0: Ó dá a mà tí wọn bá wá ẹjẹ ká wá sọ wípé ó wá pet ẹjẹ kan sọ pé wọn pet màmá yẹn ẹni tó kàn ẹ ò fẹ padà ṣùgbọ́n wọn pet ọkàn wá padà ṣe rí pé wọn àìjọ ara wọn.
1: Náà mo sọ wọn bá àìjọ ara wọn ìgbà mélòó lọkùnrin àti obìnrin fi máa ń parí ìjà.
0: Ó dá a mà
1: tí bàbá yẹn bá pet bàbá yẹn nìkan pet
0: náà
1: bá pet kò ní padà o.
0: Ó dá a mà.
1: Àwọn bẹ̀rẹ̀ ni wọn fẹ́ fẹ́yàwó mi sì ní ilé mi.
0: Wọ́n láwọn fẹ́ fẹ́yàwó mi yìí wípé àwọn ọmọ àwọn ló fẹ́ kí àwọn ìyá àwọn padà.
1: Àwọn ọmọ náà ni. Àwọn ọmọ ò ní fẹ́ kí bàbá wọn fẹ́yàwó mi. So àwọn ni kán pẹ́ẹ̀tì màmá yẹn.
0: Ẹ ṣeun
1: ma. Wọ́n bá ti pẹ́ẹ̀tì ẹ̀ wọ́n á lè jọ lọ sí ọ̀dọ̀ àwọn ẹ̀pẹ́ wọn. Wọ́n á lè jọ lọ bẹ̀rẹ̀
0: tó
2: látàkúndalé mo ní pé mo bá ọ̀ yìí lórí ìfẹ́ mi ṣùgbọ́n mo bá díẹ̀ tí mo gbọ́ yìí ó yé mi now tí ẹ rí ẹ má jẹ́ nǹkan yìí kò sẹ́nìbọ́dì tó lè bá ọkọ̀ ìyàwó ẹ̀ o àwọn ẹ̀gbọ́n wọn tí wọ́n lé ìyàwó wọn jà fún wọn lẹ́kọ̀ọ́ tó ti kódà kó ká ọkùnrin mọ́ orí ìyàwó ẹ̀ tọ́ bá tọ́kàn rẹ̀ ọba yọ̀ǹda
0: tí ọba nípa rẹ̀. Bàbá ṣẹ̀rí lè ti ṣẹlẹ̀ báyìí ohun tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ohun táwọn ń sọ ni wípé ṣé àwọn lè fẹ́ obìnrin míì torí ọkàn àwọn fẹ́ obìnrin míì ṣùgbọ́n àwọn ọmọ wọn ń sọ wípé dídán káwọn gbà yá padà aláwọ̀ kò sí ṣe pé àwọn ò fẹ́ gbà yá padà sí pé ṣùgbọ́n ìyá ò ṣetán láti wá.
2: Àwọn ọmọ ló ní iṣẹ́ yẹn nígbà tó pé àwọn ọmọ ní ẹni iṣẹ́ yẹn lọ́wọ́ ìdí ni pé àwọn ọmọ náà ti dàgbà wọn ti wà láàyè wọn.
0: Bẹ́ẹ̀ ni
2: àwọn ní ọ̀bá yẹn àwọn sọ̀rọ̀ bàbá àwọn ní ìdí ọmọ.

0: 21 years.
1: Padà mi já sọ̀rọ̀ tọ́lọ̀ nù. Bàbá yẹn jẹ́ kì í àrídájú pé ìtìyà yẹn ṣe ọkọ̀ ìyá yẹn náà fi lẹ̀. Kí wàá ní wàhálà tó wà bẹ̀? Kò pa òun ni kò bá òun sọ̀rọ̀ láìpẹ́ ti jẹ́ 21 years. Kò ní ṣọmọdé. Fọ́ọ̀tù wàhálà tó wà kí ìyá yẹn padà lọ́la kò ní sí ìfẹ́ yẹn padà mọ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣé ìgbẹ́ tó
0: bẹ́ẹ̀ni à ń gbọ́ yín sà à ń gbọ́ yín àgbọ́ yín.
1: Ṣé ìyẹn wò lè bá ẹ̀mọ́ ẹ̀ka tó ra wa kó mẹ́kọ́ abáyá kan lọ fara ìfimu wàhálà ọ̀báyẹn ti ń dàgbà kí wọ́n wá òmìnira ìlú abáyẹn nípa tó gbọ́ pọ́kẹ́ àṣebalẹ̀ bàbá mi ṣe ń tó ń tọrọ jẹ ṣe kó yín àkókò.
0: Ẹ ṣeun sà. Thank you sà. Infinity. Ọjọ́ alẹ́ ni bàbá yìí ń wò. Amara wọn ló lè gbà wọ́n ṣé kán wá bí ìyàwó wọn ṣe padà pẹ̀lú agídí pẹ̀lú tipátìkóòkò ni àbí kán lọ fẹ́ ìyàwó mi tàbí kán kúkú mọ̀ wulẹ̀ fẹ́ kankan.
2: Àwọn tí wọ́n sọ pé àwọn nílò obìnrin ó nídìí tó ń sọ pé àwọn ní láti fẹ́ obìnrin. Àwọn tí wọ́n bá sọ pé àwọn fẹ́ gẹ́gẹ́ bí èjì wọn tí wọ́n wá ń sìn yìí tí wọ́n bá fẹ́ fẹ́yàwó ń sìn ó ṣeéṣe kọ́ jẹ́ pé irú táìpù ìyàwó wọn náà wá padà fẹ̀ á jẹ́ pé ẹni tí wọn ò ní fẹ́ jẹra wọn lọ́mọ̀ ni wọ́n á fẹ́ padà fẹ̀ tó jẹ́ pé òun náà ò nílò
3: ọmọ mọ́
2: àwọn náà dẹ̀ nílò ọmọ mọ́
3: torí pé
2: tèmi bá
3: alábàgbé
2: because tèmi bá wo ẹni tí àwọn ọmọ fòye sí kọ́ má jẹ́ pé bàbá máa fẹ́ ọmọ kékeré tó tún ẹ̀ṣẹ̀ máa ṣe abiamọ. Àwọn ọmọ ẹ ti lè rò pé tí bàbá bá fẹ́ ọmọ kékeré ní at this age tí wọ́n wà yìí ìyẹn náà máa fẹ́ bímọ wọ́n dẹ̀ sì mọ̀ pé ọmọ tí yẹn bá bí sìn àwọn ni ó bímọ fún tó pé àwọn làwọn máa padà gbọ́ bùkátà rẹ̀ gẹ́gẹ́ bí ipò tí bàbá wà ń sìn gẹ́gẹ́ bí àgbàlagbà tí wọ́n ti ń lọ. Àmọ́ tí máa fẹ́ fẹ́ obìnrin tó jẹ́ pé kò ní padà gbé bùkátà púpọ̀ lé wọn lórí mọ́ á jẹ́ pé rú ìyàwó wọn tí wọ́n fi sílẹ̀ tún bìkọ́ tí ìyàwó náà bá padà sọ́dọ̀ wọ́n sìn kò sí ọmọ tó pẹ́ pó fẹ́ bí fún wọn jẹ́ léṣù pé kankan jọ wà kanjọ máa ẹ̀jọ́ ara wọn. Àmọ́ níwọ̀n ìgbà tẹ́lẹ̀ ti gbé ìgbésẹ̀ tí ìyàwó ti takú pé bóyá wọn ò ṣó interest mọ́ wọ́n lè jẹ́ kó yá àwọn ọmọ wọn pé mo ti gbìyànjú lórí ìyá yín tó.
3: Àwọn ọmọ gan rí ìgbìyànjú àwọn lórí ìyá. Àmọ́
2: tẹ́ ẹ bá fẹ́ kẹ́mì mi gùn fún yín nǹkan tí mo fẹ́ fúnra mi lélẹ́yìí ẹ jẹ́ kí n gbé ìgbésẹ̀ tó wù mí láti gbé.
4: Ṣẹ́rí tẹ̀mí lè sọ lé lórí méjì ni àkọ́kọ́ kí bàbá yẹn o bóyá yóò bímọ o bóyá kò ní bímọ o kán lọ kọ́kọ́ rì má rì. Ìkejì wa ni wípé gbogbo èèyàn ló ń gbọ́ wa báyìí ọ̀pọ̀lọpọ̀ ìdílé kọ̀ọ̀kan ní ẹ̀gbin tiwọn tí wọ́n pa mọ́ra. Àwọn ẹbí tán máa báyàn léyàwó kúrò lé ẹ̀wọ̀n tó ju bàbá yẹn ti ń rí bọ̀ over 21 years wọn dáná dá wọn tọ́jú àwọn ọmọ wọn wà ń ta kò sí pé ilé tí ò sóbìnrin kì í dùn. Àwọn tí wọ́n máa gbé ìyàwó rẹ̀ sáṣe mọ́ṣe nítorí ẹ̀kẹ́ pa mọ́ra nínú ilé tó fi di pé gbogbo ẹbí gbọ́ yá lé ni àfojúdí tó ṣe irú obìnrin míì tí wọ́n fẹ́ tán bá fẹ́ wọlé tán tí bàbá ò méré ṣe dàbí tó fún sí òní náà ṣẹ́ẹ̀ta so bí ìgbà wọn tún fẹ́ yàwó náà ni ṣé wọn wá tún á lè rí sisi ṣé kí sisi tó lò mú bàbá 63 years wálé àwọn ọmọ sisi ìsinsìnrè ọlọ́run ó dọ̀wọ́ ẹ̀ mo rọ bàbá kí wọ́n mọ bí wọ́n ṣe gbégbé ayé wọn kẹ́mi wọn bá lè gùn kán lọ fẹ́yàwó mi ṣùgbọ́n mo tuntun wá bá wọn làá o kán bá fẹ́ sisi ṣé wọn lè handle ẹ̀ dáadáa ṣé wọn ní dábùkátà lẹ́fàwọn ọmọ tí obìnrin míì bá sì tún dé tó bá rí ogún ṣẹyìn lẹni ilé ọmọ yín ló dáa báyìí mo rí ibi tí máa takú sí n ló tún pọ̀ ń gbòòrò ọlọ́run ọba yóò bá wọn ṣe.
0: Ṣé ẹ rí lórí situation yìí náà níwòye tèmi àgbà ni ó mọ ló mọ àgbà wò ni ki n kuku so pagba ni wako epo abi lori situation yi baba yi na ni fe lo fun o kekere tori n tan fe baye ni obirin ti won ajo ma gbe bi eni to ti bi mo tawon mo ti dagba tawon mo ti lo le eko giga tan ti setan boy ji tan pe last born won gan na lawon mo yi ti dagba pe won se lodo awon mo ti da duro eyan to si ti gbianju fun 21 years lati da duro lati tomo e mo je atara wa ko si option ni bi pe kan ma fe ki obirin kankan ma wa lodo won two option ti nbe nle ni pe iyawo won ko pada tabi kan fe lomi pelu baro tun se wa ri iya yi o le pada e mo je atara wa ba si wa se lagidi tan se lagidi ti iya yi pada baba yi o le enjoy won baba yi so nkan kan ninu oro won boya a ko bi ara si ni iya yi tin gbe igbe aye kan to je pe o ti te won lorun ti o le je kan pada lai lai se mo pe ni to ti ni freedom ti o si labe oko o ni anfani freedom wa lati rin bo se wu lati jade lago to wu lati mole pada lago to wu ti o seni ti o bere pe bolo ti n bo tabi bolo lo ni igbesi aye yi obirin o le lo labe oko lai lai a tun wa ni o se se ko je pe ohun ti mama yi se lo fa to se decide lati mo pada mo pe tori pe oro nkan irira ni lo to baba yi o daruko nkan ton se tori ti mama yi se o so awon nkan mi wa to je pe teyan ba se the best ni keyan jina sisa ka ni bi to ti sele to awon to sele si ojuwo leyan fi ma wo won ja faile yugun baba mi na gba yin lamoran yi pe ke wa obirin te fe to ba se se e je ko je eni ti eni jera yin lomo mo baba ti agba ipe won last ton fun won lamoran ton soro last ni mo fly ki agbe kale won amaran gidi ni Olorun wa pelu yin loku aye yin e ni lo ninu nira oro asiri mi lati le tabi ke je ka ba yin toju bo le yin 0912370867 lati le okere plus 2348142491006 mo je pada pelu oro ti baba yi o dakun tori olohun ti ba ti pe tin ba ti ri pe lori e ni as so ko ti e lati bi se oju oni ti yin hello hello
1: aku daji sa
0: e karo baba
1: yes sir oju oni ti
0: amen
1: mi náà fẹ́ gba àmọ̀ràn ní ẹgbẹ́ ogun program rí àlejò ní ìkóyè ìgbẹ́bọ̀ ọlọ́dún mi wà.
0: So
1: mo ìyàwó mi ìkúrò lágbè sílé ìbọ̀bí ọdún bíi méjì mẹ́ta ń sẹ̀ iṣẹ́ mi ágbẹ́dì kan wáyé rẹ pé àtìkí àti mo là ń pa díẹ̀ ní kúkú wéde sá ìyàwó mi náà ní ìgbẹ́ ọkọ̀ mọ́ ọlọ́pàá bọ̀ ní kúkú wéde ẹ̀kọ́ tí mo kàn nílẹ̀ ṣe mo pè pàdé ọmọbìnrin kan mo fẹ́ fẹ́ bá mo ti ati je gbogbo awon pe je ti mo mo ta ati lo soju se o mo bi ti mo si ti kan te me ti me ta ti ka o ti bi mi ti si ka ti mo pe je to pade o ni yen yen
3: emi an bo yin
1: ti awon ba ba
3: ti an bo yin an bo yin sa
1: ti awon baba me ba pe mi o pa da mi binu nínú ọ̀tá lọ́mọ ọkọ̀ síbì kan pọ̀ tuntun wá burú tí wọ́n ń gbé ìlú ébè tó kò sí ní lálẹ́ ìlú lẹ́lẹ́ káàrùn ó ń bọ́ gbà mí nígbẹ́ jù tí mo dẹ̀ mọ́ sọ́nà ọ̀jà múlẹ̀ tí mo fún ọmọ ẹ̀ náà ọdún báyìí bá sọ̀rọ̀ láì mọ yẹn gbà ní pé bàbá ọdọ tó fi kó ń bẹ̀ bí ọdún mẹ́wàá sẹ́yìn yóò wá máa sì yẹ irú àsìkò báyìí lè mọ̀ pé irú àsìkò tá a wà yí báyìí yóò máa pè mo ní kí ni ó sì yẹ fún irú àsìkò báyìí títí tí wọ́n bẹ̀rẹ̀ sí bímọ sí bomi kéèmì àjọ tó pàdé tó a wà lẹ́nu ọ̀rọ̀ yẹn báyìí bá ètò ẹ̀rọ ìjọba tó fi lọ sí ìlú wọlé ní ìdìbò nínú ọmọ ẹni kó tó wá àgbà ní mo tó fẹ́ jẹ́ ẹ̀sán kí ìlú fara mọ́ kí ìlú fa ó ní kó bọ́ pé àwọn bọ́ sí yóò ní tán yóò ní àsìkò gbogbo tó bá pe àwọn ọ̀dọ̀ ọkùnrin kan tó ní kó ní kan yóò ní àsìkò
3: ìyẹn kẹjọ sọrọ nínú nǹkan tó rí mo kàn fẹ́ kẹ fúlámọ̀ ẹni nínú ìgbà ẹ̀ lọ. Bàbá ṣé ọkọ yẹn mọ̀ ẹni tán bímọ fún yẹn bàbá ọmọ wọn ṣó mọ̀ wípé wọ́n ti wà nílé ọkọ mi.
1: Ó ti mọ̀ pé ìnáwó ẹ sọ fún mi pé àwọn ti ṣàlàyé fún ọ pé kì í gbọ́rọ̀ ni. Ṣé ọmọ tó ní yí fún mi pé ọkùnrin ní ayẹyẹ ti ṣe lórí ọ̀rọ̀ yẹn.
3: Ibi tọrọ yìí wà báyìí ká sọ wípé ìyàwó yín ń bẹ nílé ni kò bá ti dá ká bá wọn sọrọ
1: ọmọ
3: ṣùgbọ́n tí ò sí wọn lé báyìí kò sí bá ṣe fẹ́ bá wọn sọrọ bóyá tí ó ṣẹlẹ̀ ni pé ẹ sáàmọ ẹ máa gbọ́ ètò yìí bọ̀ tó bá kú díẹ̀ kẹ́tò parí a fi personal number wa síta kẹ wá pèwẹ́pẹ̀ wá lẹ́yìn ètò ṣe bó sà yẹsà. Hello.
5: Hello, sir.
3: E kaaro baba.
5: Hello.
3: An bo yin sir.
5: Kare, e kaaro.
3: E kaaro.
5: Oro ti teju bole ni ni aliyawo ni ani kan ta kan.
3: Eyin lesin kan fun won. Torí òun yín gbọ́ kéke tó yín lẹ́sìn nǹkan fún wọn kí ni kẹta ẹ̀sìn fún ìyàwó yín.
5: Èmi lè ṣe ìdúnádùn fún ọ.
3: Mo ti mọ̀.
5: Nǹkan tó fẹ́ ni pé ìgbà tó bímọ fún mi àti wẹ́gbẹ̀ tó bímọ fún mi operation ti bímọ. Mo ti di ọmọ rẹ̀ níbi ní operation bímọ. Màá rò pé kí n má jẹ́ kẹ́lẹ́kẹ́ tá a ṣẹlẹ̀. Wà á lọ ojú rẹ̀ ní lọ ní ìṣòdì. Wà á lọ fẹ́lẹ̀ mi. Mi ìpè fún wàhálà kankan sí mọ́ àmì wá fẹ́lẹ̀ mi yẹn ló máa ń bá mi jà àwọn ọmọ wa tó wà lẹ́jọ́ ẹ̀rọ ìdíyàn ló ń jì.
3: Bàbá àwọn tó pa mí lẹ́rìn ẹni torí pé ẹ fẹ́ kí nǹkan kan sí wọ́n lẹ sọ lọ fẹ́lòmíì tó bá jẹ́ pé torí nǹkan bẹ́ẹ̀ torí escapes tẹ fi lẹ̀ yìí ni kí ló dé tẹ́ ẹ̀ pé ìyàwó yín jókòó pé à ó dá o báyìí yìí o ṣùgbọ́n torí kí mi ò fẹ́ kí nǹkan sí ẹ o jẹ́ ń fẹ́ lòmíì yìí o.
5: Ẹni ilé ṣé kí mo ṣe náà nìyẹn
3: tí obìnrin mi tẹ́ ẹ fẹ́ yìí ẹ ti fẹ́ wọlé àbí ta ló sì wà.
5: Ìyá tó ti ọ̀rọ̀ ó ti bímọ fún mi.
3: Ó ti bímọ fún yín ṣe ìyàwó yín mọ̀ gbogbo ìgbà tó lóyún gbogbo ìgbà tó bímọ àbó ti bímọ tẹ́kẹ̀ tó san fún ìyàwó yín.
5: Ìyẹ́sì yẹ
3: ní ìsín báyìí ká mú fọ̀rọ̀ ọ̀gùn ẹ ti níyàwó méjì ṣùgbọ́n ìyàwó yín ò fara mọ́ ìyàwó kejì yín. Ọ̀tọ̀ọ̀tọ̀.
5: Ó wò pé kò yẹ kí n pé ọmọ mi dáńgídì máa ń yìn dáńgídì ẹni ká sára yín kan tó ṣẹlẹ̀ lábẹ́ ọ̀fọ̀. Ìṣẹ̀ àwọn ọ̀dà àwọn tó wá lọ fẹjọ́ lọ wọn kọ́ gbọ̀gbọ̀ pọ̀ wọ́n mi ẹ̀ kò fara mọ́ wọ́n mi ẹ̀ náà ti jẹ́ pé ọkùnrin
3: àwọn ọmọ yín ti dàgbà
0: won ti dagba
5: last one second one is 10 years so that you say ma fam ma go 10 years
0: won ti dagba eh sawo mejeje ngbe po abi ototo na jo ngbe
5: ami mejeje ngbe pele ya wa ni
0: eh ati iyale ati yawo odo mu mi yin na ngbe ehun ti mo n bere nu pe se iyale ati yawo mi je ngbe loju kan na abi ninu ile kan na ototo na wa esin wo le nse baba Esin wo le nse
5: I'm a Christian.
0: Christian ni yin. Ni isin bayi te ba dodo iyawo yin o yin fe ke wole abi yin fe ke sunmo abi yin fe ke sun abi kini awon nkan to nse gan
5: mo lo pate tele ko si en san ku na ba se do mara
0: esi bere pe kini di eni tori pe fe yan wo ke bi change kenji ni
5: eni le pe won ade do ma pe ki ba ya won mi
0: se odo won le wa lai le yi bayi be tin ba wa soro yi
5: odo se kon wa fun mo wa
0: e
5: ko mo kuro ni daja ni je ko mo
0: eh eh ah mo ke bi ya le mo bi ya le ba won soro mo pon don le wa ni o da eh unta se ku ẹ̀pẹ̀ wa lẹ́yìn ètò bàbá ẹ̀pẹ̀ wa lẹ́yìn ètò tí ẹ̀ bá lè pè lóòrùn yìí mọ́ tó bá dàárọ̀ láyẹsẹ̀ láǹfààní àti pè a fi nọ́mbà wa síta kẹ́tọ̀ tó parí ẹ ṣeun sá. Ṣàjẹ́ ń pé méjì obìnrin ọmọdé nù. Hello. Ẹ̀sùn bàbá.
6: Adéọ̀ṣà.
0: Adéọ̀ṣà ń gbọ́ yín o.
6: Jẹ̀rí ọ̀rọ̀ tọkùnrin yẹn ń sọ. Kò dá tó jẹ́ kìrìsìtẹ́nì. Ìrìn àjò tó ti rìn yẹn kò ń ṣe ìrìn àjò tó yẹ kó rìn. Ó lágbára o. Lágbára o. Ìyẹn kó yàn síbẹ̀ o. Ìyẹn kó yàn síbẹ̀. Ẹ kú ètò.

0: ẹ dákun yi tẹ ẹ pe ẹ mọ pe lori ọrọ baba yi ẹ mọ pe lori ẹ a so wi pe iya yi lo pe wole tan salaye ọrọ yi ni ehe a le so bi a ke fun won lamọran ṣùgbọ́n ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí àti ìrí wọn bá sọ̀rọ̀ gan torí ẹ ni mo ṣe ní pé kó ń pè wá lẹ́yìn ètò ẹni tí ó bá pè fún ọ̀rọ̀ àṣírí tàbí tí ó bá fẹ́ ká tojú bọlé ni kó pè ẹ dákun ẹ̀lọ́ o.
1: Hello, sir.
0: Hello, Ekaro, sir.
1: Yes, sir. My good, sir. It is the entity of Baba.
0: Ti Baba ton soro ton yi.
1: O be lowi.
0: Ti Baba ton soro ton yi, abi.
1: Anybody, ma, anybody, lady, yo.
0: Ti mo ngbe yanju ati so gan le menu ba won.
1: Anybody, ma, anybody, lady. Okay, it is certainly now good. In that year, none year. And go, what over then, see, and you are telling me you are on the month, then. You get the one wire only, but the one who can hear me. Say, no, anybody want anybody to leave you. And go, and if you don't bow, bow, go, I am no clear, no clear. Àti lágbára ọlọ́ọ̀ ẹni tí ṣe ọ.
0: Àmì.
1: Ìwà máa wà pẹ̀lú yìí.
0: Àmì. Àmì
1: yóò dé àgbò.
0: Àmì. Ẹ ṣe sá. Yes, sir. Ẹni tó lè sọ tiẹ̀ síta, ẹjẹ́ á kí ẹjẹ́ á yìn. Ẹ má jẹ́ abu, ẹ má jẹ́ adalẹ́bi. Tọ́lọ́run tó ti ṣẹlẹ̀ ni. Ó ti ṣẹlẹ̀. Abẹ́ gé ọmọ lọ́wọ́, ẹ wá ní kó sọ abẹ́nu. Abẹ́ ti ṣe ohun tí ó ṣe. Àmọ̀ràn yín nìkan ná nílò. Ẹ jẹ́ àgbà ọ̀rọ̀ àṣírí mi látilẹ̀. Tojú bọlé. Hello.
2: Hello.
0: Ẹ káàárọ̀ ma.
2: Ọba ẹ̀yìn ni mo tún fẹ́ bá yín sọ̀rọ̀. Ọkùnrin tó sọ̀rọ̀ kó tó dìpẹ̀ síbẹ̀ yín sọ̀rọ̀ yìí mo ṣe pé kò lọ.
0: Ọ̀rọ̀ àṣírí là ń gbà látilé. Kana tẹ ba fẹ ka ba yin toju bọle yin e pe 0912370 8675 e da ko mo ja pada seyin mo

fẹ́ pè láti ilẹ̀ òkèrè +234 814 249 1006 nọ́mbà ilẹ̀ òkèrè nù nọ́mbà àti ilẹ̀ yìí òun ni 0912370 8675.

0: +234 +234 Hello.
1: Hello.
0: Hello. Hello, Ekaaro mama. Se lo ran si te fe baba so ni abi fe ka ba yin tuju ba ni.
1: Mo ma wa si ni.
0: Oya e ba wa gbun so kekekere an lo yin.
1: Oko. Mo je ni pa so je ko tin gun mo da ni. Mo pe jo pa se ti e. So baba ko ma le ni ti ni. Ni ta mo ni. Ba ti mo wo bi so ti e ti e si lo mo wa gba fun baba. Why don't like me? Because when the money money comes, the big money comes. But I need to be strong to something strong. So oh my, Omo ya o pa fun kini mo ko bu ya to lo ya ti po ju mo ko fi baba yen le ti ni le mi ni da mo se ji ni awon ya wa so ko ma ri pe ti wa ni ile ko le di de mo ati ya ti ta zo na ko ti ti ho di ni lo pe so ye to pa ye se le so wa ko mi o wa ko ngo do ko se ni to mo bo ara mi o wa gba mo se ni ti so ti ta
0: Mama, lati igba naa se nkan kan se baba yi. Elemi pada gba. E si ri pe ohun to sele si won lojo yi lo fa iku won.
1: Mi wa mo,
0: o da ni laarin ojo ti oro yin sele ati ba ti baba yi ku o to bi ojo melo si ra won.
1: Ojo keje naa ni.
0: Bi ojo keje.
1: Bi otu after 2 days. Ojo keje ni.
0: Ojo keje abi ojo keje the following day abi.
1: The following day.
0: Ni baba yi pese.
1: Bẹ́ẹ̀ni o ti dàgbà. Àti oṣù bẹ́ẹ̀ ni o wa tó máa wà pọ̀lọ́kùnrin mọ́.
0: Tí wọ́n ti gba yín ọkàn yín ò wá gbà á erí ọkàn ń jẹ yín bí ìgbà tó bá jẹ́ wípé ẹ̀yin lẹ ṣe okùnfà ikú bàbá yìí.
1: Ìyàrá ìsìn mo dẹ̀ máa ń sọ fún pé kò ní ìdí àìsọmọdé mo kọ́kọ́ máa ṣe é lọ ṣùgbọ́n mo máa fẹ́
0: ṣe. Ẹ fọ́ sí wọn pé kí wọ́n lo oògùn irú ìgbà tẹ́ ẹ̀ máa pọ́n lo oògùn gẹ sọ fún pé kí wọ́n mọ́ lo oògùn. Àwọn ń gbìyànjú láti satisfy yín. Ọ̀rọ̀ ẹ̀rí ọkàn nìyí báyìí. Torí ẹ̀ báyìí ẹ̀ wá gbà fọkùnrin kankan láti gbà yẹn.
1: Àti bí ó yẹ kí wọ́n ní ọgbà mọ́.
0: Ẹ̀yọ́ ti tó bí ọdún mẹ́rin tó ti ṣẹlẹ̀ báyìí.
1: Mo gbà tí 52 lọ ní ọjọ́ lẹ́tọ̀ọ̀kan ọkọ mi wá sí níbẹ̀ mọ́.
0: Infinity oní tí o fẹ́ bèrè.
2: Mo fẹ́ bèrè pé lọ́jọ́ tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ ṣé ó ṣeéṣe tẹ́ bá rescue wọn lọ́jọ́ yẹn ó ṣeéṣe kó má kú. Àti pé tí ẹ bá pariwo táwọn èèyàn ṣùgbà yín láti rush wọn lọ sọ spit ó ṣeéṣe kó má kú.
0: Ó dà mọ̀mọ́ ohun tí mo rí níbi tí ọ̀rọ̀ yìí wà yẹn kí mo tún sọ nǹkan tí mo lè sọ fún yín gẹ́gẹ́ bí òye tèmi. Ohun tí mo rí bẹ̀ ni wípé conscience yín torí pé ẹ ní ẹ̀rí ọkàn. Ẹ̀rí ọkàn yín lè fún àwọn òye pé bóyá torí ti yín náà sì lo oògùn. Pé oògùn tán lò yìí òun ló fa sísọ yẹn. Òun dẹ̀ ló fa pé ìyẹn ló padà wá fa ikú wọn. Bẹ́ẹ̀ni ọkàn yín ṣe gbé kalẹ̀ nu. Ó da a sì ní bí ìṣẹ́jú díẹ̀ sí oyè jẹ́ káwọn èèyàn gbà yín lámọ̀ràn lórí ọ̀rọ̀ yìí. So ohun tí ń bẹ́ẹ̀lẹ̀ báyìí torí ẹ̀ pa fọkùnrin kankan láti gbà lọ́hùn.
1: àwọn ọkùnrin bẹ̀rẹ̀ mi láàbọ̀ tí mi ò fẹ́ ń bẹ́jọ́
0: tẹ́bátí tókàn yín bá ti lọ bẹ̀ ẹ̀yìn fẹ́ wò pé kí súnmọ́ ọkùnrin kankan náà ọ̀dà ẹja fìyàn káwọn ẹja fáwọn ọmọ nàìjíríà láàyè láti gbà yín lámọ̀ràn yes ma. Ìgbà míì ọ̀rọ̀ mọ̀ ń fẹ́ jọra wọn o. Ìgbà míì sì rèé tí àkókò bá ti dínà nkankan sáà ni ó lọ mọ́wọ́. Wọ́n ní bàbá yìí ti lé ní 70 years dáadáa. Ìjà wo ẹni tí ń bẹ̀ ń bẹ̀? Hello.
3: Hello.
0: Ẹ káàárọ̀ sà.
3: Àkókò rẹ̀ tó.
0: Yes sir.
3: Àwọn adé ọ̀gbìn ọ̀dọ̀ aládé.
0: Àmì.
3: Ojú ìlà ẹ̀ ṣe ń sìn. Ọ̀rọ̀ lákàkà ni. Odidi ó sì ti bàbá yẹn. Ẹ gbèrà ní lọ́pàá. Ilé ṣe wà yẹn tí ò bá dúró tó ń gọ fún ara. Tí ò bá dé kó súnmọ́ náà. Kó ṣe àwọn ọkọ̀ tó fi kí oṣù kẹ́bí ẹ̀rí ọkọ̀. Ó gọ fún ara gan. Kò ní gbádùn rẹ̀. Torí pé ó yẹ kó rẹ́sìkì bàbá rẹ̀. Torí pé ó náà ti mọ̀ pé bàbá yẹn ó lọ́wọ́ sacrifice pẹ̀lú ẹ̀. Kò sì ń tó wá tóbi jù. Ẹyin kò súnmọ́ náà ó ṣe sàárà kó nǹkan fún ara ẹ̀gbọ́n kó gbààwẹ̀ títí gan ni. Tí ò bá gbààwẹ̀ títí kó fún ara ẹ̀fọ́ náà lọ́gbọ́n tó fẹ́ dá. Torí pé ìpàṣẹ bàbá yẹn gbà tó fi kú.
0: Ẹ ọ̀n ní pé nǹkan kan ṣe àwọn lágọ̀ọ́ ara tàbí pé nǹkan kan ṣe àwọn even spiritually o. Ẹni conscience àwọn ọlọ́kàn máa ń lọ bẹ̀. Nítorí àwọn ni bàbá yẹn ṣe lo oògùn.
3: Bàbá mi sọ pé kò tó ń gbọ́dọ̀ kúrú ju ẹni ọkọ̀ bó nǹkan ṣe ń rìn lọ kò ní mọ̀bọ́lé orí bàbá bóyá pé bá wẹ̀yìn ní ìsìnkì conscience lágbára gan. Ẹni ọkọ̀.
0: Ẹ ṣeun sá.
3: Àfi tí yorùbá ṣe akíkara kan náà gbọ́ ọlọ́ọ̀bá gbọ́ kí ni nǹkan tó fẹ́ ṣe akínú ìyàjó ni olú náà sọ.
0: Ẹ ṣeun bàbá.
3: Ẹ ṣeun lápá ọ̀hún.
0: Yes sir.
3: Ẹ pè fún ara kó pè mí padà lẹ́yìn ètò ẹgbà náà.
0: Yes sir.
3: Kó túmọ̀ náà ọba kó gbàwẹ̀ kó ṣe sàárà. Ìlú ìṣẹ̀lẹ̀ bàbá padà sáyé jẹ́.
0: Yes sir.

0: Hello.
1: Hello.
0: Ẹ káàárọ̀ mọ́.
1: Láti jẹ́ lọ́n lọ́ gbọ́n mi látàkì ẹ̀lú.
0: À ń gbọ́ yín màmá.
1: Ṣé rí màmá yìí? Ọ̀pọ̀ ẹ̀rí ọkàn ní màá jẹ́ wọn. Ìgbà míì máa wà tó pé ó máa mú nǹkan mi, ní kí ó mú nǹkan lọ́wọ́. Tí ò bá lọ sọ́dọ̀ bàbá yẹn ń jẹ́ yẹn, ó ṣe é ṣe kó ṣe pákìtì bàbá gan ń lọ sí pé. Ìgbọ́n nǹkan kan ló máa lọ mọ́. Ẹ̀mí obìnrin yẹn ti ń lọ ọbẹ̀ pé àbí orí ìṣòro.
0: Ó ní oògùn tó ń lò nìyẹn.
1: Ó pè mí pa bàbá. Oògùn yẹn tí bàbá yẹn ti ń lò náà tipẹ́tipẹ́. Bàbá yẹn ò bá fún náà, wọ́n máa da láàbò ara. Wọ́n padà máa mú kéèkì náà ni. Wọ́n náà ti sọ yí pásítọ̀ wọn pé gẹ́gẹ́ bí èrò ti ṣe yí.
0: Ẹ kí ni nǹkan tí màmá yìí lè ṣe báyìí láti clear conscience wọn?
1: Ọjọ́ pé ìpàdé rí mi. Ọlá wọn kàn ń wọlé sí bàbá. Ọlá àdúgbò kan tó mọ̀ wọ́n mọ́ bàbá. Ó ti wé yín. Wọ́n máa wá bá wọn pẹ̀lú bàbá. Wọ́n lè rò pé àwọn pa bàbá. Ó wá gbégbé tó ìyẹn ó fẹ́. Ó wá tó tọrọ bàbá ní ẹsẹ̀. Ìfọlẹ́ ń darí jẹ.
0: Ẹ ṣe mọ̀. Ojú kan tó ni màmá yìí fi wo ọ̀rọ̀ yìí. Ó lè jẹ́ èrò ló ba màmá yìí lọ́jọ́ náà lọ́hùn-ún tó ń wò pé táwọn èèyàn bá káwọn níbi táwọn ti ń rẹ́síkì wàdí òdìdí tí bàbá yìí bá wá ta tí ó ń pa àwọn èèyàn rò pé àwọn náà pa wọ́n ni. Ṣé ẹ sì mọ̀ wípé ẹni tó ti kú ti kú, ẹni tí ò sí ń bẹ̀ kò lè mọ kí ni nǹkan tó ṣẹlẹ̀. Wítínẹ̀sì tó bá wà ń bẹ àwọn èèyàn tán bá wọlé ohun tán bá rí náà ni wọ́n á sọ̀rọ̀ yìí lórí. Tó bá dẹ̀ dọ̀rọ̀ kóòtù náà wítínẹ̀sì náà ni kóòtù.
2: Ẹ tí wọ́n jẹ́ bàbá ní ọwọ́ rẹ̀.
0: Òun ló yá bẹ́ẹ̀ ni. Ó lè jẹ́ ohun tó bá wọn lórí.
2: Nǹkan tí èmi kò máa gbà wọ́n lámọ̀ràn ni pé kí wọ́n gbìyànjú kí wọ́n dárí jìnra wọn. Kí wọ́n dẹ̀ mú ọkàn kúrò níbẹ̀ pé tí kùn bá lọ síbẹ̀ lọ́jọ́ yẹn tó bá máa wáyé náà
0: kò
2: máa wáyé.
0: Adéọ̀sùn.
3: Tí mi wò yẹn ni pé ẹ̀rí ọkàn ń jẹ́ màmá yẹn.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
3: Ẹ̀rí ọkàn bẹ̀rẹ̀ gbogbo èèyàn kan ló ní ipò kí wọn fún tẹ̀rí ọkàn. Bí wọn bá ti ní ìdálẹ́bi lọ́kàn wọn ìsinmi ológun ni wọn ní. Nígbà tí wọn àmọ́ ń pa ikú ẹ̀ bí irú bèrè ti Infinity bèrè pé ṣé tí wọ́n bá ń rẹ́síkì bàbá yẹn jọ yẹn ṣé kò ní ikú. Wọ́n dẹ̀ ní àwọn ò tiẹ̀ lérò bẹ́ẹ̀. So mo rọ̀ wọ́n kí wọ́n gbá àwẹ̀ kan gbàdúrà kan jẹ́ wọ́n wájú Ọlọ́run ló bá tán.
0: Hello.
1: Hello.
0: Ẹ káàárọ̀. Yes sir.
1: Orúkọ tẹ̀lé ẹbí tẹ̀lé ọmọkùnrin ní ẹbí.
0: À ń gbóyún sá.
1: So ọ̀rọ̀ tí a yẹn sọ fún àǹfà. So èmi ọba ní kànlọ̀ ṣọ́mọ̀ kànlọ̀ gbèrè ọyá ló bá ti bẹ̀rẹ̀ lóòótọ́ ẹ bí àṣewọ̀dọ̀ fún ọmọ ìka ẹ̀ṣẹ̀ ká mọ̀.
0: Kànlọ̀ gbèrè bóyá kí ni.
1: Ẹ̀rí ọkàn tó ń jẹ́ wọn yẹn ó ṣe jẹ́ ó lè padà sí àwọn kan ní lóṣù tó bá ti wọn báyìí ti fà á ṣe ṣe sọ́wọ́ ara wọn. So kànlọ̀ gbèrè ti kọ́ sọ́nà àbí tó bá tó lè sọ wà báyìí ní nǹkan ìwà ọ̀gá mọ̀ ọ̀kan wà lè tó.
0: Ṣeun sá. Yes sir. Ṣé rí ohun tí ò bá ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀. Ọ̀nà tí ó gbà ṣẹlẹ̀ lèyàn ò yí mọ̀. Ṣé wá rọ́nà tó bá ti wá gbà ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ náà nù. Gẹ́gẹ́ bí ti Infinity sọ, kí màmá yìí gan má lọ̀dọ̀ bàbá yìí lọ́jọ́ yẹn tó bá jẹ́ pé àkókò wọn ti tó ọ̀rọ̀ gbọ́dá sí i. Èmi àrò màmá yìí pé kán clear conscience wọn fúnra ara wọn. Wọ́n rí ọ̀rọ̀ yẹn pé ọlọ́jọ́ ti tó àkókò ti tó fún bàbá ni. Ẹlẹ́yin tó ti lé ní 70 dáadáa. Yí ò wá ní kẹ́ ẹ mọ́ gbọ́kùnrin mí láàyè nínú ayé yín. Tẹ́ ẹ bá rí pé ẹni nilo okunrin mi e fokunrin mi laye eyin te n pe wa e mo binu ani le gbe ipe mo ojo ti lo Aziz Ademola ti n senju si wa eyin oju si se by tapping loku dupe lowo gbo eyin lolufe wa ta jo bere eto yin lale ana ka si tun jo n temu eto bole bayi esin te nbe nbe fun wa oju ni ti yin nigba kankan ama lori amariri yin eja ma fele se lo lori eto fun toni to ba di aro ojo segun laago mewa e pade wa lori akoto itun ba mi to mi loruko lootu itun yi ni mo n dagbere oga wa Kenneth Ugoyinse ati loruko Gbenga Oyeto Olayinwola Aziz Ademola wa nbi amojo ero fun san yi ni nomba te le pe mi si 070 423 8 3951 070 423 8 3951
3: Oluwa Kayode loruko temi yire atayan la fi pade new vision ina ni oko yawe to ba da go merin e pade mi lori thank god is friday
2: titi ojo isegun te tun ma pade wa lori eto ni ba mi to ola mi lekan olawo infinity lo kan mi
4: oni yan se olobe se gbogbo awon ti anjo setan le yan mo lori yin to bi no ba jayan mo yan fe ni oko mi o dabo